0: adupe mo mo wi pe orin yi o le sajuji si opolopo awon eniyan mo de mo wi pe opolopo na ni o de tun sajuji si ajin rere je aworin de ti won je oluwa rin de ko si pe asiye tun je lenu mo wi pe baba yi ti lo sun ninu oluwa lose to koja won si ti siku baba yi ni ojo Friday to koja yi baba to korin yi Evangelist GA aworin de oluwa rin de won ti di eni ti won ti lo nigbagbo wa pe won ti lo pade oluwa olorun eleda won opolopo awon eyan lo so kugun kan ge oro lose to koja nipase baba yi nipa eri won opolopo lo so eri won mo so fun wa lose to koja wi pe bi alejo karun ni baba yi lori eto ju oluwa ni 2000 26 years ago ni baba yi pe eniyan koko ta pe lo si fun interview to le gun rere to le so tan aye eniyan baba yi so orisirisi oro nipa aye won mo so fun wa wi pe gege ba tin ri won bi ti afoju ni tara bo tle je pe won o foju emi ṣugbọn ki se ba se bi won niyan idamu ati iji lo sele ninu ilu ta ti bi won to je pe iji lo ja iji gbona ni to kọlu baba yi loruko aba tomo ti emi mimo gbogbo eni gbe omo lowo tabo rere kan lowo ti satani lohun o baje mo lowo ni oruko baba tomo ti mo oluwa ko ni faye gba satani
1: amen
0: satani je nikan to buru die to je pe o ma fe ba on re je emi a ma so wi pe to ba ti le garun ri ogo kekere ti eniyan ni bayi o mo bo se ma nse eni to ni eni ti olorun fun ni ori ofe le mo mo riri ori ofe to fohun sugbon satani mo ju bi eniyan se le mo lo to ba pe ona kan le eniyan gba mo ori ofe to fun satani le gba ona egbe egberun ko fi mo iba ma se be ni eran ti okunrin ara gadara ni o nikan oso demoni egberun marun lori enikan oso nitori pe o si ma waasu jesu mo so loruko aba tomo ti emi mimo bi olorun tin be temi e wa gbogbo bi ti ale ti fe gbada awo na du ta bo mo duro olorun yo sise igbe nija
1: amen
0: bayi ni baba yi la koja eyin na ti gbe bayi ba lo gbo orin yen daada abala keji orin yen mo ti rero pe ma mu wa loni sugbon tori awon ise to kun owo die o je ki a mo le sise lori re lekan si aki e bi ara ore ojulumo baba yi aki awon omo loruko aba tomo ti e ma aki ijo olorun a de ki gbogbo akorin emi ati gbogbo awa iranse olorun odun ajina sira won o baba yi ti se won to le se won ti lontian won ti do fada gba eto ro ebi tan de fi leti si yoruba ma wi pe omo ni oloyoku a de dupe lori lowo olorun to ni pe awon omo e na gan awon na ti ki sinu ise ohun won de ti n ba se lo loriko jesu christ olorun yo se ti eni kokan wa na ni ase pe 09023708675 le fi pe wa se ni nkankan so lori baba yi orin igbani nte leri so ati baba worin de won ti sin ku baba yi ni Friday to koja ni apata ni le owode ile awode estate ibe ni jo won wa won ni baba so wi pe ibi to n ti sise oluwa tan ti mo na ni kan fohun si o Dixit to the Banshi Lekun 09023708675 plus 234-814-249-1006. Hello.
2: Hello, sir.
0: Hello, sir. God bless you, sir.
2: Adupe.
0: Oluwa
2: sho. kí láyọ̀ àti àlàáfíà.
0: Ògùn ni fọ́lọ́run lókè ọ̀run.
2: Torí pé gbà tí àwọn arìnrìn tó ṣàlàyé fún wa pé ẹ̀ ń bọ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: In fact, ṣùgbọ́n gbà tí a ti gbọ́ gbogbo àwọn kan tó ṣẹlẹ̀ lórí Gosulo.
0: Bẹ́ẹ̀ni.
2: Pé òun ló fà á. Ìwọ́n adúpẹ́ pé Ọlọ́run gba gbogbo
0: àwọn. Ọlọ́run gba ògo Adélayọ̀.
2: Simeon Ọlọ́wẹ̀ lorúkọ tèmi.
0: Alàgbà Simeon Ọlọ́wẹ̀, God bless you, sir.
1: Amen.
2: Ẹ ní bàbá Worinle.
0: Bẹ́ẹ̀ni.
2: Oríṣiríṣi ọ̀nà ni ìgbésí ayé bàbá rẹ̀ tó fi kọ́ wa ní ẹ̀kọ́.
0: Oríṣiríṣi ọ̀nà ni ìgbésí ayé wọn fi kọ́ ni lẹ́kọ̀ọ́.
2: Ó wá wí pé ká ní ìforítì nínú gbogbo tí a bá ń ṣe.
0: Ká ní ìforítì nínú gbogbo tí a bá ń ṣe.
2: Láti ní ìgbàgbọ́ nínú Jésù Kristì.
0: Ìgbàgbọ́ nínú Jésù.
2: Ó gba pẹ́ títí. Ìbànújẹ́ ó bọ̀ á di ayọ̀.
0: Gbogbo pẹ́ títí ìbànújẹ́ ó dayọ̀.
2: Ayé wọ́n kẹ̀dọ̀ Job gan.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
2: Ẹ rí pé Job ìṣòro tó ní ó bí pé wọ́n sọ fún pé àwọn ọyí kódà ẹni tó súnmọ́ gangan ìyàwó ẹ ní.
0: Kò bu Ọlọ́run kọ́ sí Ọlọ́run kó kú dànù jàre. Ó sún ẹni ẹlẹ́ni ni ó ti sún ní ewo lọ́tún ewo lọ́sì ká máa kó gbogbo nǹkan.
2: Ó kọ́ wa wípé ká ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run.
0: Ká ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run ká ní ìforítì.
2: Màmá bàbá owó ìlé.
0: Màmá wọn.
2: Wọ́n ní ìgbẹ́kẹ̀lé Ọlọ́run pé ní ọjọ́ kan. Ọmọ yìí sẹ́ẹ̀.
0: Àníṣẹ́.
2: Ọmọ ó di dandan kó jẹ ọmọ.
0: Wọ́n ní kí màmá gbé ọmọ yìí jùnà. Wọ́n ní kó rọ́ pa kó fo ògùn ṣe kó ṣe ṣùgbọ́n ìyá yẹn ò gbà.
2: Ìyá yẹn ò gbà o. Ẹ wá wò lè ní pé òkúta tí àwọn ọmọlé pọ̀ sílẹ̀
0: ìwà pàpà ò di pàtàkì kò lé ẹṣẹ́.
2: Ẹ jẹ́ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run. Kámi foríṣì pé gbogbo
0: tó jẹ́ ní
2: Bó ti wù kó rí, a ó borí ìṣòro. Olórí orí èmi yóò borí ìṣòro.
0: Ìṣòro ẹ̀ yóò borí ìṣòro.
2: Ẹ ṣàjẹ́ ká ní ìgbàgbọ́ nínú Ọlọ́run.
0: Ẹ ṣe gan ni alàgbà Stephen Ọlọ́wẹ̀, ẹ ṣe your welcome, God bless you, sir. Ẹ ṣe ẹ ṣe ẹja tún wẹ lòmíì lójú òpó. Ẹja tún wẹ lòmíì lójú òpó. Alàgbà Stephen Ọlọ́wẹ̀ àwọn ni wọ́n pè wá yẹn wọ́n pè wọlé wọ́n ti sọ oríṣiríṣi nípa ọ̀rọ̀ bàbá yìí náà ti ń gbọ́. Hello.
3: Hello.
0: Hello ma ẹkú olúwa ló ń ṣètò ẹ̀. Àkó ojúmọ́. Hello à ń gbọ́ yín.
3: Hello.
0: Èmi ń gbọ́ yín o.
3: Hello.
0: Ọ̀dọ̀ yín ni o à ń gbọ́ yín bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀lú ẹ̀lú ẹ̀lú là ń gbọ́ yín. Ẹ tún gbìyànjú láti pè padà bá ń ṣílẹ̀kùn dákun àṣílẹ̀kùn fún wọn. Hello.
4: Ẹ̀ka àrọ̀ sá.
0: Ẹ̀ka àrọ̀, God bless you, ma.
4: Ẹ kú ṣe olúwa o, mú àná ìsìn sá.
0: Ìmẹ̀ Ọlọ́run ló ń ṣiṣẹ́ rẹ o.
4: Bíìtì lolúwa o. Ọlọ́run àwọn gbogbo Adélé
0: o. Àbí o.
4: Abigail Agbájé.
0: Ìyáàfin Abigail Agbájé.
4: Bẹ́ẹ̀ ni sá. Mo mọ bàbá ní ẹ̀kan ṣoṣo.
0: Ẹ̀kan lẹ mọ̀ wọ́n.
4: Wá fún rìváìvà ní ìsàlẹ̀ Molúsì. Ìṣàlẹ̀ Molúsì ní méèlì tí tábà fẹ́ gba kọ́nà ẹ̀ jáde
0: sí orí
4: bíìdì.
0: Bẹ́ẹ̀ni.
4: Ẹyin gan wà ń bẹ́ ìjọ yẹn.
0: Bẹ́ẹ̀ni.
4: Ẹyin gan wà ń bẹ́ ìjọ yẹn.
0: Bẹ́ẹ̀ni.
4: Ó ti pẹ́ o bí a
0: ní 96. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni ó ti pẹ́ díẹ̀.
4: Bàbá wa sọ̀rọ̀ kan ẹ má jẹ́ kí ìpè láti ọjọ́ yẹn ọ̀rọ̀ yẹn máa ń rí.
0: Wọ́n sọ̀rọ̀ kan jọ tán wá sí rìváìvà yẹn ọ̀rọ̀ yẹn máa ń tì yín.
4: Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ yẹn máa ọ̀rọ̀ yẹn máa ń mú fún mi wípé ọmọ tó ń mu oore ni wọ́n. Wọ́n ní àwọn aṣọ wípé ẹ bá mi wọ ẹja tútù ẹ bá mi gbúyọ́ fún màmá mi. Tí bá tún rántí sí màá ní.
0: Wọ́n láwọn sọ pé ẹ bá ń wọ ẹja tútù ẹ bá ń gúnyẹ́ fún màmá. Màmá yẹn ti jìyà kó jọrọ.
4: Ìyá mi jìyà ó yẹ kó jọrọ. Ẹ bá ní wọ́n ṣe program kan lórí tinúkẹ́ tó bẹ̀rẹ̀ program yẹn lálẹ́ yìí. Ní ti station náà ni ọmọ tí ò fẹ́ ní yẹn ṣojú. Ìyá àti tí ìyá wa ń tàràkà
0: sí. Bẹ́ẹ̀ni.
4: Lórúkọ Jésù Kristì ọmọ aláàánú lọ́wọ́ máa fi gbogbo àwọn ọmọ wa.
0: Àmì àmì àmì àmì.
4: Ẹ wo dadi olúwarìndí ọmọ ni wọ́n. Inú mi dẹ́ẹ̀dùn sí.
0: Àwọn jìbò kí o dùn báyìí.
4: Bẹ́ẹ̀ni àwọn tó kù ní kámúra.
0: Ọlọ́run yóò ràn wá lọ́wọ́.
4: Ẹ̀ṣẹ́ Gọ́bẹ̀sùn máa. Gbàgbàjẹ́
0: Gọ́bẹ̀sùn.
4: Èmi náà ti jókòó ti pa mẹ́sùn.
0: Olúwa.
4: Èso òun. Èso
0: òun ọlọ́run ti jù. Orun
4: yàrá kùnrin
0: lórúkọ Jésù. Yes, wọ́n ní màmá ìgbésí ayé màmá bàbá yẹn kọ́ àwọn lẹ́kọ̀ọ́. Bàbá yìí ò lóore ọ̀fẹ́ láti dàgbà púpọ̀. Ọdún 65 ni wọ́n lò lórílẹ̀ ìpẹ́ 65 years. Ó yá sílẹ̀kùn fún wọn 65 ṣùgbọ́n 65 tó nípa rere ni. Hello. Hello. Wà olúwa ló ṣètò yìí o. Alàgbà ń balẹ̀ assist láti America. Ẹ ṣe.
2: Kò ní bàjẹ́ fún yín bàbá.
0: Àmì sà.
2: A bẹ̀ ń gbádùn ètò iṣẹ́ rí bàbá Táíwò.
0: Àdùnwú Awórìdé bẹ́ẹ̀ ni.
2: Bàbá yìí ń ṣe òun ṣe ìlàsán.
0: Fún iṣẹ́ ìlàsán ẹ̀yin náà lórí ọ̀fẹ́ láti ní ṣe lẹ́ǹkántà kankan pẹ̀lú wọn àbí pẹ̀lú iṣẹ́ ìrànṣẹ́ wọn.
2: Ẹ tó gbé kí n sọ bẹ́ẹ̀ o ni pé wọ́n bá ní ẹ̀kọ́ dá bàbá gẹ́gẹ́ ẹ̀kọ́ ni.
0: Ẹ̀kọ́ ni ayé wọn.
2: Èmi a máa gbọ́ orin wọn dáadáa.
0: Ẹ máa ń gbọ́ wọn dáadáa.
2: Mo ní pẹ̀lú wọn lẹ́nu wọn torí pé gbogbo tó máa gbọ́ lára wọn gbogbo tí ó máa jèrè ọkàn ni.
0: Gbogbo tó ń jèrè ọkàn.
2: Ìlẹ́nu pọ̀ lẹ́nu bàbá yẹn. Mo gbọ́ gbogbo ẹnu wọn rí. Wọ́n ò sì ní fi irọ́tẹ̀ yìí jẹ. Kọ́dà kí ìfẹ́ bá bá wọn gẹ̀gẹ́ wí. Bàbá yẹn sọ.
0: Wọ́n sọ tó bá bá wọn wí.
2: Ó túbọ̀ sí wípé Ọlọ́run ní gbẹnu wọn sọ̀rọ̀ àwọn gbẹgbẹ wọn ní sọ.
0: Ọlọ́run ló hun wọn.
2: Ọlọ́run gbogbo mo sọ yàrá ẹ̀ bẹ́ẹ̀ ìgbà kan wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n ròyìn ọ̀run.
0: Bẹ́ẹ̀ni.
2: Àwọn kan ló ń ròyìn ẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Ó ń gbẹnu wọn sọ ni.
0: Bẹ́ẹ̀ni.
2: Torí pé ó kọjú ìyẹ̀ sá. Ẹni tí ò bá ní ìrì ìgbàgbọ́. Kò ní mọ ìtàn tí ó wí gbà yẹn.
0: Mọ ìtàn wí.
2: Mo máa ń tẹ̀lé wọn láti bá dín.
0: Olúwa ṣe.
2: Tó bá lè sọ̀rọ̀. Ẹ gbọ́ débi pé ẹ̀yọ́ mọ̀ wò pé.
0: Ẹ̀yìn ní fẹ́ kó n bí ọ̀rọ̀ wọn.
2: Ọkọ yín máa wá rí ìrì ni pẹ̀lú gbogbo tí ó bá wí. Ìgbà tí mo gbọ́ pé bàbá yẹn kú ní.
0: Lọ́sẹ̀ tó kọjá.
2: Ọ̀sẹ̀ mélòó ṣe. Ara ta ni.
0: Bẹ́ẹ̀ni.
2: Ara ta ni pé irú àwọn èèyàn ńlá ńlá báyìí wọ́n ti tẹ́ lórílẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Orí kẹ́yàn ló lọ́kọ́ lè yàn ńlá
0: o. Owó kọ́ lè yàn ńlá. Ọ̀rọ̀ kọ́ lè yàn ńlá o.
2: Kéèyàn gbọ́ ọ̀rọ̀ tó jẹ́ pé èyí ọ̀fẹ́ ìsìnà ọ̀rọ̀ yóò sì máa mú ìyàn
0: yóò sì máa dá ìyàn padà yóò
2: sì máa fẹsẹ̀yàn
0: lé
2: ọ̀nà. Ó mọ̀ pé fẹ́ẹ́ bí ẹni sílẹ̀ ò lè parẹ́.
0: Bẹ́ẹ̀ni.
2: Ọwọ́ ẹ wo orin tí wọ́n kọ.
0: Bẹ́ẹ̀ni.
2: Nípa nípa òbí. Wọ́n sọ nípa òbí. Wọ́n sọ̀rọ̀ nípa ìrètí.
0: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ sí lórí ayé. Bẹ́ẹ̀ni.
0: Wọ́n sọ̀rọ̀ nípa kí ẹ má ohun táwa náà lè ṣe nìyẹn
2: kì í ṣe ẹyìn ẹwọ orin ẹra ṣọṣẹ ní pé ẹkọ tó mú yẹ ganan ó tó ṣe ayé èèyàn bí ọlọrun bá kọba akẹ bàbá náà ibi tí ẹdun jùkọ kò dé bàjẹ yín wò ṣe bàjẹ o
0: àmì o
2: bàbá ẹjọ lápá rẹ
0: àmì o
2: ìbàdí òní kan
0: o àmì o alàgbà ń balẹ̀ assist láti america ojú òní tì yín o ìbọ́dọ̀ ti ń bẹ tí ẹ̀mí ẹ wà ẹ̀yìn tẹ́ ẹ ṣe làálàá lọ́hùn náà lẹ́ jèrè rẹ̀ lágbára lọ́wọ́ àtòjèrè àtòjú owó lẹ́ sì kò délé. Yes, bá ń ṣílẹ̀kùn fáwọn èèyàn Dixon àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa bàbá yìí ẹ̀rí ni a ti mẹ́rìí mọ báyìí ó ti wá balẹ̀ ẹ̀rí báyìí sí lọ́sẹ̀ tó kọjá náà nìyẹn. Yes, hello.
1: Hello,
0: sir. Hello, ma. Olúwa ṣeun.
1: Àkó sáfí ọwọ́ bàbá o. Ọlọ́run àti ọmọ sáré fẹ́ ìwé rẹ̀.
0: Amen.
1: Ṣé olúwa wà máa tẹ̀síwájú náà yìí sà?
0: Àmì.
1: Àmì mọ̀ ní kí n sílẹ̀ ní nǹkan Jésù.
0: Àmì àtẹ̀yìn náà.
1: Àtàwọn àti nǹkan Jésù jẹ́ wá dàgbà dògbé.
0: Àmì o.
1: ni ko mo ni pa baba ni pe baba je iranse olorun alaye
0: emi
1: ti emi ni mo je ninu aye o
0: eri won ni iranse olorun alaye temi mi mo de gbaye won
1: ti olorun lo lati fi je opolopo ku ti odo kristi lati fi wa si won ku opolopo wa sile lati fi wa so pe aye yi oja ni o gogo ni mo ti se ni
0: Amen. Jesus. Oruko yin ma.
1: Oruko mi ni Yafin Debra.
0: Yafin Debra.
1: Debra.
0: Bene.
1: Debra. Oluwadamilaye.
0: Lati. God bless you. Lati mi adi. God bless you. Ese. E ma ba wa bo. Mo ro wa awon eyan ma je asun o very soon a koja si abala wakati adura tori pe ati mu eri mo ati da eri papo mo orin igbani en to korin igbani awon na ti je ri loni ti gbogbo yan soro nipa won Dixon Silekun hello
3: hello
0: ma
3: hello
0: sir esma e ba n gbohun soke die
3: awon obi lekọ ni eko pe baba ni akọjọ omo pe ta omo akọjọ won
0: ka ma toju awon apada ta ba ni
3: ka ma se ni ka ma se so ti lori won so ibi ti mo ti lo serve ibi akọda ni o gbe ni lo gbe ni lo
0: ibi teyin ti lo serve ibi awon akọda eda na gbe yin lo eko baba yi de ti ko yin wi pe ka won obi ma toju omo
3: awon ore ni mo wa so pe ah o ni ma je ti ju omo ilo mo tin ba mari
0: ah
3: ma ni mi o le ju won lomo
0: ngba tan ri be se so keke lu gege awon omo akanda yen won wa ro pe te ba ma mari pe yin na ma ni kan nu won
3: ka
0: bi si olodo mari
3: mo mu ti gbo kiset baba yi daada to ma o touch
0: kiset yen te de gbo lo je ke le ma se takun takun be
3: ah

0: duru won kan o ya sodo yin rara
1: ko ya sodo mi o
0: Olorun seun can you imagine
1: bo se le ri ni so mo yen se le ri ni
0: o ma njo ni won ma dun mo yin eyan la la won na eyan ni won
1: a ma ti ti
0: won e to ba sori ti nu nikan na lo le ma le tesiwaju adupe
1: any special from moment life won
0: dupe God bless you, ma. Oluko yin ma.
1: Oluko mi Adeola Adeso lati Olorun se bo mo lese.
0: Adeola Ades.
1: Awa dagba Adegbe lagbara Olorun.
0: Ami o, ami o. God bless you, ma. E se e ma ba wa bo. E ma ba wa bo. E je kin wo enikan ta meji si tori pa ti palaba la iri papo mo. Hello.
2: Hello, e kale o.
0: Akojumo o.
2: Ojo Oluwa jan wo gbo wa o.
0: Ojo Oluwa nwo mi nwo yin o.
2: E ku se Oluwa sa.
0: Oluwa ku se re.
2: Olorun mi to si waju.
0: Ami ateyin na.
2: Oruko mi ni Baba Adigun, Baba Okori Oro Oluwa ese.
0: Eh, Baba Adigun. God bless you.
2: Seri, ebi to wa so na akanda ni mi.
0: Akanda le yin na.
2: Bene. Mo na mo ni se mo na se radio program dada.
0: Okay.
2: Baba Okudo Oro.
0: Baba Okudo Oro bẹni.
2: Seri baba to ku ni mentor.
0: Baba Awurinde ni mentor yin.
2: Bẹni sir. To ri pe 1994 Olorun ti ba mi fa titi Olorun ti pa mi danu Olorun kan sanu mi.
0: O ye ke ti ku danu Olorun sanu yin.
2: Olorun o ye Olorun ti pa mi danu da. So mo lagidi pe mo stubborn.
0: E stubborn.
2: Mo jama pe mo buru.
0: Ah.
2: Mo nígbà tí mo tó rí ran mọ́ mo tó gbáṣẹ́ ọ̀rọ̀ sí. Ṣé wá rí tí n bá ti wá bọ̀ lórí ẹsẹ̀. Àwòkọ́ṣe bàbá ẹ̀ ni mo jẹ́. Ní ọ̀nàlọ́wọ́ ọdún kan àbọ̀ báyìí sí méjì. Torí Ọlọ́run ṣàánú mi bàbá. 2021 mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ ṣùgbọ́n náà wọ́n wà mí lọ́wọ́. Mo wá mi ní ṣọ́ọ̀ṣì ọlọ́pẹ dájọ́ lẹ́wọ̀n ajínrere ni mí.
0: Well, thank God.
2: So mo tún gbọ́dọ̀ sí bàbá yìí mo bá dìjọ́ náà wọ́n fi nọ́mbà síta bá pe dírẹ́và mi tí wọ́n láàárọ̀ láwọ̀.
0: Ẹ̀ ń gbọ́ prógámù wọn.
2: Bẹ́ẹ̀ni bá ní mo fẹ́ mọ bàbá wọn bá fún mi ní wá ní kí n wá jọ Sunday mo lọ oríjọ́ náà. Àríra ní wájú ọlọ́run tó bá yí àtọ̀ ẹ̀rọ alẹ́ kan. Mo lọ bá wọn ní ibi ṣe ní ṣọ́ọ̀ṣì wọn ní àpáta.
0: Ní eré àwọdé.
2: Nínú àwọdé lọ́wọ́ tún bí ẹyin lébi báyìí lọ́dọ̀ wọn wá.
0: Bẹ́ẹ̀ni.
2: So mo wá láti gba yẹn wọn láwọn kankan àtàwọn kan tí mo rí lára wọn àjọṣọ tó pọ̀. Ẹ̀ka iná láríláárí. Tí ọ̀pọ̀ ìgbà tí èmi náà bá ti bọ́ sí ẹsẹ̀ ẹ̀rọ bá ti ń gbọ́ ìwáṣù mi ẹ̀rọ rí pé bàbá ẹ̀ ni mẹ́ntọ̀ mi.
0: Ogo ni fọlọ́ lókè ọ̀rọ̀.
2: Bàbá yẹn mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an.
0: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun.
2: O máa preach gospel. Òtòrí kan preach gospel. Òtòrí kan preach prosperity.
0: Wọ́n máa ń preach gospel not prosperity.
2: Not prosperity. That is me. Òtòrí àgbàlagbà ara lèmi náà bá ṣe mi ti lọ 70 báyìí.
0: Ẹ̀yin náà ti lọ 70. Hallelujah. Lórúkọ
2: àbátúmọ̀tì òṣùwà gbàgbà ara mo fi gbà kí n tó gbà 1991
0: tábà ṣetán ẹ pè mí ẹjọ́ tábà ti parí program bàbá kẹ bá mi sọ
2: ẹ kò bú bàbá
0: ẹ máa fi nọmbà mi síta tẹ máa pè sí ẹ ṣe alàgbà bàbá àdìgún ẹ ṣe o God bless you sir. Yes, ẹ jẹ́ ká dá dúró bẹ́ẹ̀ ọ̀dà mẹ́ẹ̀ ọ̀kan yẹn sí Dixon mẹ́ẹ̀ ọ̀kan yẹn sí ká má dà wọ́n lágara lẹ́yìn ọ̀kan yìí ká dà ká lè tẹ̀wájú. Hello.
3: Hello, àlàáfíà fún yín.
0: Àlàáfíà fún yín náà o.
3: Orúkọ mi ni Ayọ̀ǹde Moses Látọ̀yọ́.
0: Ayọ̀ǹde Moses Látọ̀yọ́.
3: Ẹ mọ̀ pé tó.
0: Olúwa ṣeun.
3: Ó fi rọ bàbá ọdún ajínà síra wọn.
0: Àmì.
3: Lórúkọ Jésù ìbànújẹ́ òkèlè tó kò ní báyìí.
0: Àmì o.
3: Lórúkọ Jésù ọmọ wọn tí bàbá wọlé ọmọ wọn náà ṣe jù bẹ́ẹ̀ lọ.
0: Àmì.
3: Nípa àkàrà dé mi fẹ́ sọ bàbá. Kò yẹ kí ọmọ sá fún wọn.
0: Kò yẹ kí ọmọ sá fún àwọn àkàndá.
3: Kò yẹ.
0: Torí pé ọjọ́ ọ̀la wà fáwọn náà.
3: Ẹ mọ̀ bẹ́ẹ̀mi náà ṣe wà dé mi èyí náà yìí. Bàbá mi gbìyànjú yóò tọ́ kúrò nípa ọ̀sán aláìsàkíyà mi. Ìjọba mo ṣe dàgbà. Èmi náà ní nígbà tí mo rí ìnáwó èmi náà máa ṣe bíi bí mi ṣe mọ life ayé mi lọ ṣùgbọ́n tó ọlọ́run ló sì fi mí sílẹ̀
0: adúpẹ́
3: bó gbọ́ prógámù bàbá kan tí wọ́n sọ nípa ọmọ kan tí wọ́n ló ó bí bèjì bàbá náà lọ sọ bàbá wo ní ìdí yẹn láti irú náà wọ́n ti sọ wọ́n ló bí bèjì bàbá ó bí bèjì tí wọ́n wá kú wọ́n wà lọ sọ́hun gbogbo tí wọ́n fi ń hàn lọ́hùn gbogbo ẹ̀ ní ń sọ pátákó òde
0: ẹ ṣe ẹ máa bá wa bọ̀ alàgbà yanride Moses God bless you ẹ ṣe adúpẹ́ ẹ jẹ́ ká fi síbẹ̀ bẹ́ẹ̀ ká bá lè lọ sí abala tó kàn tí ṣe wákàtí àdúrà dídùn gẹ́gẹ́ bí mo ti sọ torí pé wọ́n wojú aago àbáyìí ẹ rí wípé àkókò ti ń kó wa ní pampamọ́ra a ti kó abala méjì papọ̀ tí ṣe orin ìgbàanì àti ẹ̀rí méjèèjì láti kó papọ̀ yìí torí pé ẹni tí ó kọ orin ìgbàanì orin ìgbàanì ni orin yẹn ti pẹ́ orin ìgbàanì ni orin tí ìsọ̀rọ̀ orin ọgbọ̀n ọdún ó lé márùn-ún orin tí ìṣe bẹ́ẹ̀ ó ti pẹ́ tó sì jẹ́ pé ó tún ń ba mu dùn níni ẹ̀rí pé kò sẹ́ni náà tó jẹ́ wípé ó máa tó máa jẹ́ òbí tó bá gbọ́ orin yìí tó bá yẹ pé ó ti ń hùwà tí ò da aṣọ mẹ́ tẹ́lẹ̀ á tún ní ìrònúpìwàdà ọkàn kò dẹ̀ sí ọmọ náà tó dẹ̀ jẹ́ wípé òun náà bá gbọ́rú ẹ̀ òun náà máa wo ipa ribiribi tí òbí bá ń kó lórí òun àdúrà mi ni wípé àwa òbí tá à ń jìyà lórí ọmọ à ní jìyà lọ́wọ́ wọn o lórúkọ jésù mo láwa òbí tá à ń jìyà lórí ọmọ à ní jìyà lọ́wọ́ wọn bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ wà ọlọ́run máa ṣe àwọn ọmọ wa ní aláàánú wa bó ti wù ká lówó tó bó ti wù ká lọ́lá tó èmi a máa sọ pé kò sí ń tọ́ dàbí bónọ́ọ̀sì ni fún yàn pé ọmọ sọ pé ẹ gbà kódà kó jẹ́ wípé èèyàn owó gbogbo owó ayé lèèyàn ní nígbà níjọ́ tí ọmọ bá sọ pé ẹ gbà ìrònú ká wá sí ọkàn èèyàn wípé ṣé èmi náà ti ẹ̀ tún lè jẹ nínú iṣẹ́ ọwọ́ mi òun ni mo fi kí gbogbo àwa tó yẹ pé gbogbo ìyànjú la ṣáà ń gbà láti pé kí àwọn ọmọ ṣe rere láyé lórúkọ bàbá tọmọ ti ẹ̀mí mímọ́ a ó jèrè wọn a ò ní ṣe àṣedànù lórí wọn bí ó ti wù kí ọlá ti wá wá tó ọlọ́run yóò jẹ́ kí ọlá àwọn ọmọ wa náà kó ju bẹ́ẹ̀ lọ tí wọ́n bá sì ti dàgbà tí òun náà ti ń ní ọlá lórúkọ jésù olúwa yóò fi àánú wa sí wọn lójú kò ní sọ wọn di ọ̀tá wa kò sì ní sọ àwọn náà di ọ̀tá wọn lọ́jọ́ alẹ́ èmi àti yín à ní sunkún lórí ọmọ lálẹ́ o àríṣe láríkà àríkà ni bàbá àrègún èyí tí màmá ṣe fún àwòrìndé òun náà ni ajínrere àwòrìndé tí wọ́n sọ nípa rẹ̀ yẹn kí ni ìwọ náà ń ṣe lórí ọmọ kí ni ìwọ náà ń ṣe ìyá onífẹ́fẹ́ rìtì òde kan aṣọ kan aṣọ kan òde kan bàbá onífẹ́fẹ́ ṣú kí lẹ́yìn náà ń ṣe lórí ọmọ àbọ̀dọ̀ mọ́ fìgò kan tilẹ̀ wèrè náà fi ń wo wèrè ńgbà tó bá mọ̀ wípé wèrè ò ṣe wo wèrè ọlọ́mọ jẹ́ nǹkan ó ti yan fún ọ ẹ jẹ́ ká múra o ká tọ́jú àwọn ọmọ wa ká tọ́jú àwọn ọmọ ká kó ipa tiwa ká dẹ̀ lè wí nípa tiwa wípé a ṣe wọn tí a lè ṣe ká tọ́ wọn ní ọ̀nà ọlọ́run bá a ti ń tọ́ wọn ní ọ̀nà ìwé ká má jẹ́ kí tọlọ́run ọgbẹ́yìn ń bẹ̀ bá a dẹ̀ ti ń tọ́ wọn ní ọ̀nà ti ìwé náà ká máa kọ́ wọn ní ẹ̀kọ́ ti ọmọnìyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni máa tètè gbéni dépò gíga lórúkọ jésù kristi ti nasareti lórí àwọn ọmọ wa a ní jẹ̀bi o bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ wà gbogbo ọkàn tá a jọ ń gbọ́ ètò yìí a ní jẹ̀bi a fẹ́ lọ sí abala wákàtí àdúrà dídùn wákàtí àdúrà dídùn yìí ẹ dákun nítorí ọlọ́run tá a bá dẹ́ni tó run bá ń kàn ẹ dìde ẹ ra rìn káàkiri inú ilé ẹrìn kiri inú ilé torí wípé àdúrà tí ọlọ́run fẹ́ fún wa níbẹ̀ àti ọ̀rọ̀ ó ṣe pàtàkì fún èmi àti yín loruko baba to mo ti e mo oluwa yo de ran wa lowo
4: amen
0: wakati adura didun
5: o ye ki a ma gbadura ni gba gbogbo ki a ma si saare apostle paul na tun soro ni tesalonika kini ori kanu ese keje pe e ma gbadura ni aisimi pari pari re oro olorun ni johanu kini ori kanu ese kenla wi pe eyi ni igboya ti awa ni niwaju re bi awa ba bere ohun ko gege bi ife

0: káyìtì sọ nọmba yẹn síta gbogbo ohun tó lè dàbí ẹgàn tàbí àbùkù láyé ẹnì kọ̀ọ̀kan wọn olúwa máa mú kúrò ó lè jẹ́ gan àìsàn ni ó lè jẹ́ gan ìdààmú ni tàbí àìríná tàbí àìrílú tàbí àìríjì tàbí àìrímu tàbí lórí ọmọ ni ọlọ́run á nù kúrò lágbára lọ́wọ́ ọlọ́run a ó dẹ̀ jọ gbádùn kristi jésù ó ní ọ̀nà òtítọ́ àti iyì gẹ́gẹ́ bí mi ti máa ń sọ kò dẹ̀ sẹ́ni tó lè dé ìjọba bàbá yẹn bí kò ṣe nípasẹ̀ jésù kristi yìí ohun gbogbo tá a bá ń ṣe ẹ mọ́ gbàgbé wípé ojú olúwa ń wò wá a dẹ̀ máa jí iṣẹ́ wa lọ́jọ́ kan torí gbogbo ọ̀ní ṣaláì farahàn níwájú tẹ́ ìdájọ́ kristi láti jí ohun tá a gbénu ayé ṣe nú ara ajíhìnrere káyọ̀dé òyebọ̀dé yín òun náà ni yàrá jésù david ọlátóyè wà ń bí dísìn ìtùnú lamójú ẹ̀rọ wa bẹ́ẹ̀ náà ni kékeré mídíà òun náà wà ń bẹ̀ àti gbogbo àwọn èèyàn wa tá a jọ ṣiṣẹ́ papọ̀ lórúkọ ọlọ́run àlàyé bí jésù ò bá tí ì dé lọ́jọ́ mẹ́jọ lónìí lórí àṣálẹ̀ ìdajì kan pẹ̀lú olúwa a tún jọ lórí ọ̀fẹ́ àti pàdé bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí wà nígbà tó bọ́ máa dijọ́ mẹ́jọ yẹn wà wá jẹ́rìí wípé olúwa mú ẹ̀gàn kan kúrò nínú ayé rẹ ó mú ẹ̀gàn kan kúrò nínú ayé mi bẹ́ẹ̀ ló ṣe máa rí o títí ọjọ́ mẹ́jọ yẹn ní orúkọ jésù kristi la fi yín sí abẹ́ orí ọ̀fẹ́ kristi ojú olúwa kò ní ká kúrò lára yín lẹ́ẹ̀kan sí 08057929941 lójú òpó tẹ́ máa pè sí 10 minutes after 3 God bless you.
1: Lágelo FM, Jagaba Agbogbo Radio.

0: kẹjọ ọdún 2026
1: 28th
0: of August ọjọ́ Thursday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi, ẹja yin ológun àjọbọ nítorí ipò dáa sí wa. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń sọ fún àwọn ènìyàn Ọlọ́run, ẹnikẹ́ni tí ò bá mọ bí wọ́n ti ń dúpẹ́, òkú ni wọn ò tí ì gbèsè. Torí wípé ọpẹ́ ni Olúwa mi ń jẹ, kò ní jẹ̀bà, kò ní jẹ kọ́kọrẹ́, ṣùgbọ́n nínú ọpẹ́ la ti ń fún Olúwa ní oúnjẹ rẹ̀. Ẹja yín láàárọ̀ yìí torí ipò dáa sí wa. Ẹ̀yin tẹ́ ẹ mọ rírì orí ẹ̀ lórí ayé yín, ẹja fi ẹ̀mí ìmore hàn. A fẹ́ kí alelúyà méje sí ọba tó ní gbogbo agbára. Bàbá jájọkè, alelúyà méje, 1 2 go.

0: lónìí máa bẹ̀rẹ̀ otí olúwa fún mi nínú ìwé ìṣe àpọ́stólì orí kẹwàá ẹsẹ̀ kẹta sí ẹsẹ̀ karùn-ún ẹgbọ́n tó sọ níwọ̀n wákàtí kẹsàn-án ọjọ́ ó rí i nínú ìran kedere áńgẹ́lì ọlọ́run kan wọlé tọ̀ ọ́ wá ó sì wí fún un pé kọ̀nẹ́líọ̀lù nígbà tí ó sì tẹjúmọ́ tí ẹ̀rú sì bá ó ní kí ni olúwa ó sì wí fún un pé àdúrà rẹ àti ọrẹ àánú rẹ ti gòkè lọ iwájú ọlọ́run fún ìrántí ẹsẹ̀ karùn-ún ṣe sì rán ènìyàn nísinsìnyí lọ sí jópa kí wọ́n sì pe símónì wá ẹni tí àpèlé rẹ̀ jẹ́ pétérù olúwa ní ọmọ ẹ gbàdúà fún àwọn kankan ní àárọ̀ yìí otí olúwa fún mi òun náà ni màá lò láàárọ̀ yìí fún àdúà ẹsẹ̀ karùn-ún yẹn lẹ́ẹ̀kan sí i sì rán ènìyàn nísinsìnyí lọ sí jópa kí wọ́n sì pe símónì wá ẹni tí àpèlé rẹ̀ jẹ́ pétérù ẹ ránṣẹ́ pé pétérù otí olúwa ní àfi gbàdúà ní àárọ̀ ènìyàn ẹ ránṣẹ́ ẹ pé pétérù mi wá ẹ ránṣẹ́ ẹ pé pétérù mi wá otí olúwa ní àfi gbàdúà ń bẹ̀rẹ̀ báyìí ọ̀nà tó dáa jù láti wọnú ayé ènìyàn pàtàkì òun inú àlá bẹ́ẹ̀ ni ọ̀nà tó dáa jù nìyẹn ọ̀nà tó rọrùn jù tí olóore bi lè ṣe orí ọwọ́ wọn fún ọ òun ni kí wọ́n rí ọ lójú àlá wọn ọ̀nà tó dáa jù àyànfẹ́ o ò nílò ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni o ò nílò kó o nàgbà bẹ́ẹ̀ ni o ò nílò kó o tiẹ̀ bẹ̀bẹ̀ bí olóore bá rí ọ lójú àlá gbàmí gbọ́ wá ṣòrí ọwọ́ wọn fún ọ bẹ́ẹ̀ ni kí ló dé tó ń bẹ̀bẹ̀ olóore kì í dáhùn sí ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ ni agbára kákà agbára ipá ènìyàn kò lè gba oore lọ́wọ́ olóore àwọn olóore yóò ṣòrí ọwọ́ wọn tí wọ́n bá rí ọ ní ojú àlá wọn bẹ́ẹ̀ ni òbí kéèyàn bẹ̀bẹ̀ kéèyàn lọ́bì kéèyàn mọ̀ọ̀yàn kò garanti àánú ohun ẹyọ kan bẹ́ẹ̀ ni tó ń sọ wípé bẹ́ẹ̀ tí ẹ bẹ olóore bẹ́ẹ̀ tí ẹ lọ̀bì tó bá rí ọ lójú àlá rẹ̀ àbí tá a ránṣẹ́ sí ọ láti ojú àlá rẹ̀ gbẹgbẹ́ ni yóò ṣòrí ọwọ́ ẹ̀ fún ọ nínú ìwé genesis orí kọkànléníọgbọ̀n genesis 31:24 jákọ́bù fẹ́ kú ònílé lábánì ó sì ti sọ fún lábánì pé jẹ́ ẹ mọ́ ẹ lọ kí n lè lọ sí àwọn ènìyàn mi àbí ọjọ́ wo lèmi náà lọ pèsè fún ilé mi ẹ̀sà jákọ́bù sì jáde kó wájú ẹ̀ ṣùgbọ́n lábánì kò fẹ́ filẹ̀ bíbélì ní òórò láti lépa rẹ̀ láti pa á ṣùgbọ́n ní òru olúwa yọ sí olúwa sọ fún pé o gbọ́dọ̀ dán wo kó o tún bùkún ẹ̀ ni ẹ̀sà àwọn kan wà ẹ kíyèsí láàárọ̀ o ò lè gba nǹkan lọ́wọ́ wọn tí a bá gba òru lọ́wọ́ wọn kàdáyà máko àdáyà o ò lè gba oréré lọ́wọ́ wọn tí a bá kọ́kọ́ wọnú òru wọn and that is why tá a fi gbàdúrà ibi tá a ti bẹ̀rẹ̀ láàárọ̀ nìyẹn òru lákọ̀ọ́kọ́ ránṣẹ́ síná torí pé gbogbo ẹni tó bá ga láyé ẹ kíyèsí òru wọn òbí àwọn tó fẹ́ gba oréré lọ́wọ́ wọn òru láti kọ́kọ́ bẹ̀ wọ́n wò àwọn tó fẹ́ gba tó dà lọ́wọ́ wọn òru láti kọ́kọ́ bẹ̀ wọ́n wò ọmọkùnrin kan wà nù bíbélì wọ́n pè ní paul plateau òun ló fẹ́ ṣèdájọ́ inú ìdájọ́ jésù nígbà tí wọ́n ti fi jésù sẹ́wọ̀n ní òru ọ̀gànjọ́ ìyàwó ẹ̀ lálàá pé àwọn áńgẹ́lì wá lu ìyàwó ẹ̀ bíi bàrà nígbà tí ìyàwó wá bèrè pé kí ló dé tẹ̀ ṣe lù mí láì ṣe bọ́ọ̀lù ẹ ti fẹ́ lù mí pa àwọn wá sọ fún pé ọkọ rẹ mú jésù sínú ẹ̀wọ̀n tó torí ẹ̀ la ṣe lù ọ kó lè lọ sọ fún tí ilẹ̀ bá ti mọ́ ìgbà tílẹ̀ mọ́ ìyàwó ẹ̀ lọ bá pé plateau tó bá mọ́ ti lù mí wọ́n lù mí bíi bàrà ni mo bí bàbá wọn lọ́wọ́ sí oro obo kuri ye o eya daada ni o iti ala ma se niye a fe gbadua eyi kan wa bi e ti segun oru yi o le fi gba ore lowo awe niyan la ma so awon kankan fun yin be ja koko gbadua ni oru e pe oruko jesu e pe ebi bibo oru mi gba atunse iwo oru mi gba atunse kaye mi le gba ire lowo eniyan la oru mi gba atunse kaye mi le gba iranlowo oru mi gba atunse oru mi gba oya adua baya bagaga baye gbadelege loho oru mi gba atunse oru mi gba oru mi gba oru mi gba oru mi gba oru mi gba oru mi gba oru mi gba oru mi gba oru mi gba oru mi gba ya gbadele badia gbadele oba ko le wo je ki isele o se ki oru bi o gba atunse o yi albua beta baria bataya baba je ki isele o se oru bi jo gba atunse je ki isele o se oru bi gba atunse je ki isele o se aya bale agbadaya barua baba waya da barua baba ya Ya ni oru ogbejo ni awon omo Israeli jade ku ni Egypt esa oru ni omo Pharaoh ku bi omo Pharaoh ba ku loru awon kan wa won pe won ni oso esa won le di oku to ba ku ti o ti pe they are astrologers sagobasas esa awon ye awon ti won ro gba yi Pharaoh ka ni ye sugbon loru ogbejo nigba ti gbogbo won ti su esa angeli apanirun iye gbe popo dani esa ori e tobi e kan ni o le mo farao to ba ba lori sa ko le ji e kan ni ba o ku je ni e igba ti wo fi ji sa omo farao ti se kini o ti ku wo de le ji mo e ja gbadua isele se loru aye mi lo si bi ogo je ki isele o se kaye bi o lo bi ogo o ya adua gbadua oluwa je ki isele o se loru bi aye mi lo bi ogo isele se je ki isele o se aya ba te bari agbada ya bari agbada ele tele agbada ya agbada ele bere agbada ya agbada do ele tele bada da ya bale ele ba ya dali agbada ya do ate ba ru agbada ya dali aya ba ru agbada ya dali ate beta jesu oluwa wa egba mi gbo ediyan la le tile ko ile won esa wo de ni gba kede kede wole eniyan la le tile ku moto won wo ni gba kede kede wole e kiesi eniyan la le tile ku ile owo won wo ni gba kede kede wole sugbe wo bi eyan la o le tile ku ala won esa ti won ba je wole loju aye o le wole loju orun esa ti won ba ri o loju orun o to ye kan fi ile fun owo ba fi ile ti won ba ri o loju ala won esa o rere to ye kan se fun o wa se kini wa se ije je mo pe awon kan wa nu aye isa ti won pe ba pe won lori phone won igbe phone esa awon kan wa te ba text won ni message won iwo message won esa awon kan wa e gba mi gbo ti e ba ba won soro lori ero ayelujara won yi lo be le wa won de gbogbo be ye ke ri won esa owu bi kan ti agbara oluwa ti le wa won ri o ni oju ala obokunrin tan so ninu bibeli ti won pe ni kolelu yi o eye nla ni balogun orun ni bibeli pe wo o le ba soro loju aye kan ni ko lo pe peteru ko ni down but ni oru oganjo ase kini awo oru re lo eyi kan wa bi be ba sabise awo alagbara to ye kan reye lowo lode a o ba won soro lori awo alagbara ti won ni iserere lowo iserere to to si o to to si obo bo ba sabe oluwa yo gba fun o at bo ni oluwa yo gba fun o at oluwa yo gba fun o oluwa yo gba fun o oluwa yo gba fun o oluwa yo gba fun o oluwa yo gba fun o oluwa yo gba fun o oluwa yo gba fun o oluwa yo gba fun o oluwa yo gba fun o eje gbadura meji oluwa dide si oru mi on ti aye gba lo lara mi on ti won ji lo ninu ise mi e dide si oru mi e gba pada e dide si oru mi e gba oya adua oluwa dide si oru mi o on ti aye gba lo maya da gele agada ya le bale ha ele baza da li abalia ele baza de belia ezebeli agada ye de dunia baha ebana da ya bade ye no dide dide dide dide dide aya da da li agaba meza da li agada ya mo medoba li abalia da ba ode no ada ya da zada li aha Ayamanu balia dide dide dide dide dide dide dide dide dide dide dide dide Jesu Oluwa wa opo yi e fe lo le awon eniyan latin ti e le ma daruko won lori radio e fe ki won ro yin lowo esa to ba je pe ni phone won ni e ti pe won pa esa to ba je pe oni phone number gomina wa lowo ni Oyo state o ti pe number re yo ti ku esa awon elomi mo phone pe bo awon ta so npa won yi gbe phone te ba pe won sa te ba send message si won won igba o e wo bi te ba wa so pe e mo bo ti lo ni olowo te ba lo le won awon gbodogbodo o le je ri won mo wa kon kankan sinu iwe mi sa mo ni wi pe o le ma gbe ago mi eh o le ma ka message mi sugbo ma o ma la la mi be ni sa o wa ri mi loju iran re tori wi pe ati gba oru fun mi enikan ni ko so nu le so pe ati gba oru fun mi
1: ati gba oru fun mi
0: now eyin kan wa bi ti a ba gba oru fun e wo bi oju momo ko si iserere igba ta ba gba oru fun e ni oju momo a je iserere oja te fe na lola awon kan ti na lorun esa won na lorun nitori pe awon ti won ko ire won ti mo won awon ti o je gbese won ti mo won ohun ti won won le won ti won le ohun ti won fi ba bi won ti fi ba so awon kan wa to je pe awon ti na oja yen le ana le ni sa wa na ninu emi lorun nitori awon tan ma na a fe gbadua ni o gbogbo eniyan ni kan gbadua ero oru mi lagbara ero oru mi lagbara so mi da lagbara ni oru oganjo ero oru mi lagbara mo fe serere ni oju koroju ero oru mi lagba oya adua maya mana balia dadaya ba ero oru mi lagbara ero lagbara ero lagbara ero lagbara ero lagbara ero lagbara ero lagbara ero lagba ero lagba ero lagba ero lagba ero lagba ero lagba ero lagba ero lagba ero lagba ero lagba ero lagba ero lagba ero lagba ero lagba ero lagba a ami meta Jesu Oluwa wa. Omo ologo ti a ba gba oru fun e wo bi o le rogbo re lo. Oru la man danogo oju momo la man lu. Wo bi ti a ba gba oru re fun o. O ma ya kedu bi adaya na sodalia gaba. Mama ma tenu mo oru loni to ba do la ma so nipa ala ala na ni mo shin lo be sugbon ala ki sohun elu osan gangan ohun elu oru ni so tori e mo fin so nipa oru e lo kesi gbogbo awon ti won se daada ninu bibeli oru won ni agbara won ben mo le ma ka lati kini de keji de keta de kerin esa Jesu lo sori oke o ngbadua ngba to bo le wa so fa won me ye pe eyin ko le ba mi sona fun wakati kan pere esa o iye tumo si pe awon omo ninu awon omo ti won ti dagbarara ninu ise idide awon ni won lo wakati kan ti oju won ki ri orun lori be ni 1 hour awon omo niyan ti won sese ndide bo o fe dide laye oru re ni wa koko gba tori ni oru ni won ti yan kadara ni oru lati yi kadara pada esa aimoye ni to ja wi pe ibalopo ni won gbe fun loju orun sa ngba to sun won gbe ibalopo fun e won de gba ogo lowo e won de lo da sisale odu be ni sa eyin kan wa bi mo so tele loni a tu oru re se mo ni loni a tu oru re se ni oni atu oru re se ni oni atu oru re se ni oni atu oru re se ni oni atu oru re se ni oni atu oru re se o fe ko mura o agaga eyin to je wi pe e mo pe e so nkan lu sinu oru adua wa ku meji ma de gbadua fun eyan omo na mo ni awon kankan lati se laaro ko si akoko mo e pe oruko olorun ke pe e mememo owo to wonu aye mi lori to da ise mi laamu oluwa fi oru oni oluwa fi ba owo na je e tu aye mi se owo to wonu ire ajo mi loru ogbanjo to da aye mi laamu e fi oni e tu aye mi se e tu oru mi se o ya adua aye raye o owo to wonu ire ajo mi loru ko da aye ajo mi laamu e mememo e fi oni e fi tu aye mi se e fi tu oru mi se e fi tu oru mi se e fi tu oru mi se ya na dali ata da ya na se gada re ma na ga bara da le ga da ya na e fi tu se e fi tu se e fi tu se e fi tu se e fi tu se Ebe doji Ebe doji
1: Eli osi pe wa peteru lo eranse pe peteru send for Peter bobi iwo na nilo re sa nibi to wa won nilo lati ranse pe o lojo Sunday Oluwa ran mi ni nkankan to lagbara mi o seru eri igba ti e mo so fun mi e mo mo n bere pe bo lo se le possible be Oluwa lo possible bo wu mo fe fi inu afefe dara fun awon eniyan mo fe fi inu afefe dara awon eniyan fe gba ire lati inu afefe eyin kan same loruko Jesu loni atu oru re se
2: amen
1: atu oru re se
2: amen
1: atu oru re
2: se
1: oru ogbanjo aye a ma so ogbonu loru ogbanjo aye a ma gba ogbo pada awon omo obirin onina bi meji oru na ni won ba aye omo won je ti kan sun lori omo esa oru na ni keji na ji to fe fun omo re loyan oru ogbanjo le awon kan ti ku eru won danu nitori pe won sun lo awon kan ti ri eru won pada nitori pe won jile bibeli so pe nigba ti eniyan sun ota re wa o fun epo sinu alikama o si ba ti e lo o ti won se si oru re ti aye re fi n seru emi so bi woli lone ma je mo tu ele
2: amen
1: Majemutuele. Majemutuele. Oro di ta so si orue. Tomu aye re ma vorale. Bo ba shame. Majemutuele. Majemutuele. Wani lagbaja omo lagbaja. Oru la wayi. Wani bayi la ye re yo sheri. Emi na wa so ni kutukutu owuro yi. Beloni aye re gba tun se
2: amen
1: aye re gba tun se
2: amen
1: aye re gba tun se
2: amen
1: aye wa gba tun se
2: amen
1: aye wa gba tun se
2: amen
1: aye wa gba tun se
2: amen
1: aye wa gba tun se
2: amen
1: aye wa gba tun se
2: amen
1: aye wa gba tun se
2: amen
1: aye wa gba tun se
2: amen
1: laaro isa gbogbo wa ta wa ni Ibadan a ma gbadua pelu omi ajipo ma be sa gbogbo to ba le se gbe omi ajipo ti mo fe gbadua si gbe dani wa si bi pade laaro e gbogbo wa ma pejo ni church wa ni iworo laaro ma so die nipa aye be je sare gbadua si omi eyin te ba ri omi pon laaro kutukutu e gbe dani e jajo gbadua oluwa eyi ti aye mi olukuru musu ti to etu aye mi se je ki aye mi ko toro bi omi ajipo eyi ti idamu wa aye mi to je ki enu e lo ma fi gba fun re o je ki aye mi o toro ajipo mi ki periru mo ti damu to je ka aye mi toro eyi ti aye mi ri idamu ti to je ki aye mi ko toro bi omi ajipo o ya adua ya na da da da eyi ti aye mi polukuru musu ti to oluwa je ki aye mi o toro eyi ti aye mi to daru ti to je ki aye mi o toro ajipo mi ki pariru je ki aye mi o toro ayada da legede ya da da ya da da ya amen da jesu oluwa wa
2: amen amen
1: bo be o gbogbo eyin omo olohun bo be o obi wa gbogbo ona ki iwo na ko debi pade laaro gbogbo eyin de ni ori ofe te ba ti de ori bridge woro e koju bi igba ti e lo si ojo e koja ile poro swale te ba ti koja e kan sumo waju die e ri le epo mi le epo popular filling station egbe ile epo yen ni street church wa e wole legbe ile epo yen e wa ma bere lowo eni keni pe church olohun kankan ni mo lo regbo se ri ni aro yi omi yen ni gbogbo wa ma gbadua si o ma ku fun agbara mi o mo bi mo se le so fun eju pe iwo na ri pe ko wa me nikan ni ago melo ipade yen o ti bere la ago mefa laaro kutukutu laaro e o si ma ku fun owo olohun ma gba o niyanju pe iwo na wa be ma ma gbadua si omi fun awon eniyan laaro yi ninu ipade yen o ma ni agbara o mi o ni soju bayen lo gbogbo eyin ti e ni ki ofifo e mu ike yen jade a fe fi gbadua ni iwo lo ma bere e poruko jesu e pe ememimo temi tope jade ni ofo to ba ti moruko re kan pe temi to ko da gan to ba fi temi to pe si a mo lo dada kan poru kan ba poruko mi ko mo lo foruko ti e poruko jesu temi to pe jade ni ofo eyi to gbe ni bugbe ofo ti to jade me o ya adua poruko jesu e me mi mo temi to pe jade jade jade ni ofo ya ma ma pa ge ge te ge ge to ni adada ya mo ipade ta nse lori WhatsApp group wa ipade yen ko fun agbara o obi ni o mo bo ti le se to fi ti o fi ni simbe o ise to da iwo na dara po ko won ti oluwa se lalale mo gbadua fun awon eniyan latori oke awon eniyan jeri si agbara olo so in to le se lele yi ti ogun yen le lo be ni bi ogun yen ti le ko po to iwo na gbiyanju e so eyin te be darapo mo ipade yen number ti mo fe pe o le send message si pe e fe join whatsapp group wa eyin te wa lori wa

0905 20 27 24 090 25 20 27 24. Thank you. God bless you.

fún kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Thursday onímọ̀lógúnjọ́ nínú oṣù ẹlẹ́ẹ̀kẹjọ. Ogún rẹ tó ń bẹ nínú Kristi o là ń gbà díẹ̀ díẹ̀ mọ̀mọ́ ológun nù Kristi so mọ́ lanúlẹ̀ mo kíyín tó lógun tó lógun mo ń kíyín tẹlẹ́sọ tẹlẹ́sọ mo ń kíyín lórúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run o ẹ dìde ńlẹ̀ òní ni ọjọ́ Thursday ọjọ́ Àlàmísì. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ wà ń Sona Church ẹ̀yin náà ẹ dìde ńlẹ̀ ẹ wá dọ̀bálẹ̀ wá kúnlẹ̀ níbi pẹpẹsà gbogbo lé ẹja lọ dúpẹ́ lọ́wọ́ bàbá àgbàlagbà. Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank Temidiri Market Gbági Titun nílùú Ìbàdàn. Ẹ máa bọ̀ ẹja lọ dọ̀bálẹ̀ níwájú bàbá mi bàbá rẹ̀ n ti ń ṣe pọ̀ lọ́tún àti lọ́sì.

0: láìsí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó dọ̀bálẹ̀ kàn máa kígbe jésù ò máa ṣe ẹ̀mí mímọ́ ò ṣe ọlọ́run tí máa ń pè ìyanu bó ṣe tọ́ àti bó ṣe yẹ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mo dúpẹ́ pé mi lọ́kàn mo dúpẹ́ pé ìbẹ̀wò yẹn dé sọ́dọ̀ mi mo gbé ọ̀gá ọ̀la nínú ọ̀la ògo nínú ògo gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó ẹ dọ̀bálẹ̀ ìwọ sáti máa gbọ́ràn ẹ wá yíká ọ̀tún ẹ yíká òsì ẹ sọ fún bàbá mi ológun àjọbọ pé ó ṣe ipa nínú ipa mo gbé ọ̀gá gbogbo ìgbà tó bá gbé ọpẹ́ sókè wọn á sì rọ̀jò ìyanu sílẹ̀ òjò ọ̀rọ̀ o gbogbo ìgbà tó bá gbé ọpẹ́ sókè wọn á sì rọ̀jò ìyanu máa sọ pé jésù ò mà ṣe bàbá mi mo gbé ọ̀gá títí láì lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ̀ ògo ni fún ọ jésù jésù olúwa ẹ̀yin ọmọ ọlọ́run ẹ jẹ́ ń sọ báyìí wípé bí ìyanu ọba tí kàn ọ mọ́ ti ìbọkàn jẹ́ báláyọ̀ yọ̀ kí wọ́n lè báwọ̀ náà yọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fẹ́ títí ẹ̀ dé àti mọ̀ ẹ̀ ń tọ́kàn báyìí bóyá wọ̀ ni so bọ́ ọba bẹ́nìkan yọ̀ wọ́n báwọ̀ náà yọ̀ wọ́n ti sọ pé ah láti yẹ jẹ́ ǹjẹ́ òní ìyanu ọwà kàn mí olùfẹ́ tó ọba ti lè ń ṣe nǹkan tí ó jẹ́ ọkàn ọ yọ ọkàn ọ ọlọ́run kì í so ní màjí kì í so ní dán ṣùgbọ́n oníṣẹ́ ìyanu ni kí ni wọ́n sì ń pè níṣẹ́ ìyanu kò sí abala tí ò lè pín sí ìyín bẹ̀rẹ̀ sí sọ nípa ẹ̀ màá bẹ̀rẹ̀ sí wàásù ẹ̀ láìpẹ́ ẹ gbé ọwọ́ yẹn sókè wà náwó wà ní bàbá mo fi orúkọ jésù bẹ̀ ọ́ mo fi orúkọ jésù gbàdúà jẹ́ kí ọwọ́ ọlọ́run kọ́ kan èmi náà jẹ́ kí ọwọ́ ńlá rẹ kọ́ kan mi bẹ̀mí wò lọ́nà ìyanu lọ́nà àrà in the name of Jesus yọ sí mi lọ́nà ìyanu jésù olúwa wa ẹ múra o òní ni ọjọ́ Thursday gbogbo sona church pátápátá a lọ pàdé ní àwọn sona church wa 8 náà lájọ bẹ̀rẹ̀ 10:30 lájọ parí ẹ̀ gbogbo ẹ̀yà ìyànfẹ́ níbo lẹ wà tẹ́ ti ń gbò mí ẹ wá dìde lẹ̀ óò gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run sọ ni bá wa kí hallelujah ńlá mẹ́fà ẹ mọ́ dẹ̀já rẹ̀ somebody shout 6 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo márùn ogo ogo ogo ogo ogo fún mẹsàáyà ẹyin ọmọ ọlọrun kinní kan mọ pa mí lẹkún mọ jù ẹnìkan ní kinní wòlíì ẹsẹ bíbélì tí mo bá pàdé àti tí ẹmí olúwa sọ fún mi àti gbogbo àwọn lẹ́tà oríṣiríṣi tí àwọn èèyàn kọ sí mi mi ti ẹwà mẹ́ẹ̀ tí mo fẹ́ mú ń bẹ̀ ó pa mí lẹ́kún gan ẹ jẹ́ ká lọ sínú ìwé Matthew 22 máa kà ní verse 24 ẹ jẹ́ ń kà lọ sí 28 ẹsẹ̀ mẹ́rin péré náà ni sí márùn ó ní ó sì wí pé olùkọ́ni Mose wí pé bí ẹnikẹ́ni bá kú láì ní ọmọ kí arákùnrin rẹ̀ kí ó sú aya rẹ̀ lópó kí ó sì lè gbé irú ọmọ dìde fún arákùnrin rẹ̀ ẹ gbọ́wọ́ lórí kí ló dé tó ní rí táwọn èèyàn yòókù rí ṣe àwọn farisi wọn wá bi jésù léèrè pé àwọn rí bí ẹnìkan bá kú láì lọ́mọ bí ẹnìkan bá kú láì lógo bí ẹnìkan bá kú láì ríṣẹ́ ṣe gbogbo ẹyin tẹ́ ń gbọ́ mi dìde ńlẹ̀ kọ́yà lé ẹsẹ̀ rẹ mọ́lẹ̀ agbára tí ò ní jẹ́ kó o ṣe tí àwọn yòókù ń ṣe má jẹ̀mu tó mọ̀ọ́mọ̀ kígbe tẹ̀lé ọ lẹ́yìn pé o ò ní rí táwọn yòókù ń ṣe ṣe jẹsẹ̀ mọ́lẹ̀ má jẹ̀mu yẹn jábọ́ ọlẹ̀ lórúkọ jésù ẹnìkan ní wòlíì kí ló le tó bẹ́ẹ̀ àárọ̀ yìí ó le díẹ̀ gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi ẹ wá gbọ́ tí wọ́n sọ ní verse 25 wọ́n wá bi jésù wọ́n sọ nǹkan kan fún jésù wọ́n ń ṣe interview fún jésù ń wojú wọn wọ́n ní sà wọ́n wá ní àwọn arákùnrin méje kan wọ́n wà lọ́dọ̀ wa ìyẹn ni pé ní àdúgbò ibẹ̀ yẹn àmókò àdúgbò yẹn ṣùgbọ́n wọ́n wà ní àdúgbò wa wọ́n fọkọ̀ bobẹ̀ láṣìírí wọ́n ní èyí èkíní lẹ́yìn ìgbà tí ó gbé aya rẹ̀ ní ìyàwó ẹgbọ́n tí ń lọ ṣẹlẹ̀ sí ó kú bí kò sì ti ní irú ọmọ ìyẹn ni pé àkọ́bí ilé wọn kú ọmọ méje ni ìyá kan bí àkọ́bí kú jẹ́ ń gbàdúà nínú ilé yẹn gbogbo ilé tẹ́ ẹ bá ti ṣe àmì ẹ ní ló kú èèyàn lọ́rùn lọ́dún yìí sàmí o kò gbé tó àmì mi bíbélì wá sọ wípé kò ní irú ọmọ àkọ́bí yẹn odidi gbogbo ọjọ́ tó lò láyé kò bá wọn bímọ ẹ wo nǹkan ibẹ̀ gan kí mò ń lọ ó fi aya rẹ̀ sílẹ̀ fún arákùnrin rẹ̀ ìyẹn túmọ̀ sí wípé ẹlẹ́ẹ̀kejì ó sù lópó ọgbà ìyàwó yẹn ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ ń gbọ́ mi ní àdúgbò tiwọn yẹn nǹkan burúkú tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé nígbà tí ẹ̀gbọ́n kú
1: won ma se na ni odo awa onidudun bi na eni to ba tele ni osu yawo lopo elekeji wa su lopo bo se su lopo gbogbo akitiyan lati tun bimo elekeji na obimo o na to ku gege be ni elekeji pelu eleketa titi to fi de ori elekeje obirin yen o fe akobi number 1 o ku lori e akobi number 2 o ku lori e akobi number 3 4 5 6 7 agbogbo yen dide e wa ke mo fe ko ja lo waju ko ja lo seyin ogun buku ti ma jeyin o mu amu bo laye wa ki gbe mbi to ba duro si wa ni ja bole lara mi abe wa won ti mo nwo ni e wo film ta jo nwo akobi onku iyawo gba o tun bo sori elekeji iyen na tun ku e kigbe gbogbo nti won pe ni panapana pogopogo lara mi lati iseju yi lo ina kan obirin yen si ti fe won family agba ko ni o mi o ti men to logun e won ti bibeli so ni verse 27 won ni nikeyin gbogbo won obirin na ku pelu o na koja lo a ko ese bibeli kan pe obirin ibimo nje ni ajinde oku ayata ni yo wa se ninu awon mejeje nitori gbogbo won ni o saani gbogbo won lo saani e wa won ti Jesu fi da won lo ni verse 29 bi olohun ba fun wa laye ese bibeli serious gan Jesu da won si wi fun won wi pe eyin sina nitori eyin ko mo iwe mimo e ko si ma gbara olohun nkan meta n Jesu fi down eyin sina eyin ko si mo iwe mimo eyin ko si ma gbara olohun nkan be laye mo pe koko iwasu mi ni iseju ten tenisa ni oluwa gba mi lowo ogun amubo oluwa gba mi lowo ogun amubo gbogbo eyin omo olohun te nwo mi ateyin omo olohun te ngbo mi ti owo re bonu owo wa wa ki gbe nbi to ba wa baba mi gba mi lowo ogun buku ti en pe ni amubo eje nso bayi bi eni keni ba ngbo mi laaro yi to ba gbekele ara re oh my god to gbekele e wa to ni to gbekele certificate to nbe lowo re o se se ki eniyan oku sinu isoro to awon kan be ti an ti gbekele e wa won anu ki mo fe fi prayer se a ma sako awon kan ti e to awon ti ngbadua bi alaini se anytime to ba gbo pa npe adua bayi yo yi so bori mi awon eyan ji ladugo ori ti won le phone meti ori telomi o jese mole laini di loju ti e bi igba ti se ranu ni se bi nkan kan ni bibeli kan le yi ese bibeli to pa odidi eyan lekun obirin lo odidi okunrin meje sibe ko mu nkan kan bo iyan to mo si wi pe obirin eyo kan o le pade oko 40 ko si mo re nikan kan fe ile aye yi ile aye agbara ni sa ma duwo de igba ti ogun ba to wole ko to dide lati gbadua ka pe ru obirin ti gbo pe ogun buku kan be ti npe ni amubo boye iba ti tete dide laaro kutukutu ojo aye e iba ti ma gbadua olorin wa kan ko o ni memo poju ogun laye o lati gba iwe ni ba ti mura sile awon kan be to ye ki won tete kaki eyin mama mo ji awon me ni gbogbo igba ta ba nla anfani ati gbadua bayi gbogbo isaaro ta nse ati sale mo fi si awewa awon kan gbo mi loni to je wipe ko si ogun mi ti won ba fa ju ogun amubo lo ko si nti owo won te olohun gbo to dale lowo won agbara kan be ti mo je won mu won ati mu sugbon won tun gbon bole e se kigbe eni baba mi elada mi dide gba mi lowo ogun ti en pe ni amubo egbe owo le idodo ki npase gbogbo ile te ti ngbo mi mo duro ninu jibujibun ase loni agbara buku ti en pe ni amubo lato ni lo ina ko gbon daale in the name of Jesus mi o ni lo sinu ogun idile yen because ogun buku ni sa ogun ti ma pa won nile won o pa akobi o pa keji o pa keta titi dori elekeje ko si si kankan ti en ko le ko gbe nkan re se ase nkan buku ti wa ti pe won lo bo se wa ni atete ko se o nbe ni isin be ni o mo ri awon pastor kan be to je pe gbogbo iwasu ta won mo ri laye e ti won fi taku awon eyan ni to ba ti dibi ti en ba ti fe mu waasu iwaasu bi o se mo gbogun ti ida mewa atore nikan lo mo ko ri awon iru awon bayi ko ri ogun ti awon eyan la koja e ja pada si aye obirin anu obirin mo se mi gan o iwo na wo ka pe iru anti e ni iru anti ka po mo to binu ni mama to ti dagba yi ka po awon omo ti eni baba obirin to fe oko meje ti gbogbo e si bo mo lowo kini ngba lowo e iku ni eya tan gbogbo eni to ngbo mi alagbara idile to ngba ire sonu lowo mi oko ire ni omo ire ni ise gidi ire ni wa ke wa ranju kankan alagbara idile to ngba ire sonu lowo mi ma jemu ile baba mi to ngba ire sonu mo mi lowo bayi loluwa wi ile lanu o ya gbe won egbon ti bibeli so ni Matthew 22 verse 24 to 28 bibeli so pe obirin yi o dana fun odidi okunrin meje sibe ko jere kankan ogun buku logun amubo oji o dana fun okunrin meje she cooked for seven different men and yet ko si kankan to say thank you won jale lo na ni ikun pa won lowo e na ni ki se yen nikan okunrin meje lo ba obirin nikan sun kalamana shanda baliaba so mo yo okunrin to ti ba osun so mo ya won okunrin to ba dana pelu gbogbo akitiyan ko le ba loko lede ko si nta o se ni agbara eni to ni aye atorun a fe gbogun ti amu bo ni awon kan be to je pe won ti sise ni bi ise ti en ti sise o se fun oge eleyi o se pelu gbogbo agbara igba to ba di akoko lati san ore igba yen ni won ni o ma lo ki lo de ti nkan re pe lowo ti e obirin dana fun odidi okunrin meje awon mejeje si ton bo na ni wa gbo o fo so fun odidi okunrin meje oba lakoko fo so obele keji fo so obele keta o toju onje fun won sibe ko si kankan to duro so fun ko se eyawo ni bi to ba wa wa ke eyin o fa mu bo egba ro oluwa lara mi o ya jade lodindi gbogbo ofa buku ti en pe ni amubo amubo owo amubo ire amubo oko amubo omo teri wa ni bayi loluwa wi ina ko ti o jade lara mi e ja lo gbogbo eyan ara ile so n gbo agun mejo ni o bi oluwa se nbe ti emi nbe laye agbodo gbon emi ofo agbodo gbon amubo agbodo gbon danu ni gbogbo sona church ko si bi ode ti aye oto ti ko mo agun mejo ni gbogbo eyan omo olohun bi awada bi ere o ye ka gba holy communion ni wema ati ni gbogbo sona church a ni anfani lati se fun idi kan to se pataki to se pataki bo ni agbara olohun ko si nti o ye ni ojo sunday tin boy now lagbara eni to laye atohun ni ojo sunday lei ko si nto le ye mo le so le je meta meta gan e kuku ti mo pe woli yin o compensate yin na ni sa gbogbo se nje ti olohun now eje n so bayi nkan kan mo fo ni lara obirin yi enikan ni kini nkan na nje o je mo pe obirin ti mo so tan e ta n wo film aye e alakoko ti mo notice e ni wi pe o ku lai lomo pelu bokun meje se loto ko si tun ba won lomo emi amubo ki je keyin ori nkan toka si and enikeni ti amubo ba n ba jamomo ti o ba ka ki soro e o ti daran emi amubo oji o lo ile aye ki se pe ko lomo nikan eto tun wa buruju be ni pe sibe ko ba won to adun oko wo in loko en ti ba mo lamubo ki se pe oni mo ni a mo ri ire sugbon ko ni pe lowo e oni mo fi so o en ba dake en ti se o ba dake oni mo fi kilo o didu o pa si oju kan to njoko o pa si oju kan baba to nka agbada mo ra yi didu o pa yo silekun fun idogun ni o idogun yo silekun fun ijera ijera si silekun fun iku ojiji enikan ni kile nko mi si mo wa ku o si ronu laaro kutukutu ni ka le mura eke eyin agbara te fe npe lowo olore eyin agbara te jo olore o pe lowo mi o mo boju e ti change bayi wa ni bayi loluwa wi e ja bole lara mi e ja bole ninu ayan mo mi to ro se se ki eniyan mo pe lowo olore olore nwa sugbon won edu o pe ni alaanu nwa won edu o pe ni olufe e je n to tesi waju nu aye obirin be ba wo ese 29 gbogbo eyan omo olohun Jesu wa so fun won o le yin sina eyin o ma agbara olohun enikan ni kini to nsele in to nsele ni wipe to ba tete yara gbadua awon nkan kan be to ba gbadun e laye to ba dorun ko wulo mo enikan ni bi bawo bo ba loko laye to ba dorun won ki loko nbe bo ba niyawo to ba dejobo orun won e gbe yawo lorun gbo n to so ni verse 29 Jesu da won si wi fun won wipe eyin sina nitori eyin ko ma agbara olorun eyin ko si mo iwe mimo e ko si ma agbara olorun wa wo n to so 30 nitori pe ni ajinde oku won ki gbe yawo ni jobo orun awon nkan kan be ta ni mo lo to ba ile gbadua ko ni oni to n ti sina o leyin sina and that's why Jesu nikan ni ona gbogbo eni ti ba n gbo mi o ni otitu ati iye nibi to ba wa o se ke baba mi ma je nku lai lapa o didi amu bo lara mi jabo le lati iseju yi lo eyin omo olohun
0: eje na mike si baba ilenu ko na soro nkan meji ni mo so eniyan deyan ogbon ati eyonu egbe engineer e pe baba nwole eje won soro soke
2: oruko mi ni olawale obafemi abayomi lati eko
1: mo mo eko eyan are eko si awa ba mi laliju
2: mo mo ipe ni odun 2020
1: 2020
2: then ṣugbọn igba kokọ ti ma kokọ wa sinu ijo yi o je last month ninu month mama nigba ti mo mo ipe yi
1: ni July
2: then sir nigba ti mo mo ipe yi olorun gbe oluranlowo kan dije fun mi to de duro lati gba yen titi di oni bi mo se soro yi
1: oluranlowo kan dide fun yin no we won ni lati igba yen oluranlowo kan dide fun awon oluranlowo kan to le gbe eru re bi n ba gbo to se ami imo bi ti o ti dunju ibe won o ti bere oya gba iranlowo e ki gbe ni baba mi o gbe iranlowo dide fun mi sida
2: ki to mo ipe isa ebi gan fun ra mi mo ma wo pe ibi kan ma sa bale aye mi jasa tori gbogbo e o
1: e get as e be
2: then sir ṣugbọn nigba ti olorun de ti mo mo ipe yi owo ti o fun mi ti banka ni eni eji o le ni 10 million
1: o n ton
2: then sir
1: yatan ibi eju oka ba joko si kini ma wa ba awon ti won fi si aye re ran ti o si je ise fun o fi agbara si ami ko yo si o lojiji ki wa se ko yo si o nikan ko wa ba o ko wa sanu re in Jesus name.
2: So ati gba yen lo ti bere si ni ma sponsor mi ninu gbogbo nkan ti mo fe se ati sports side because football and me
1: mo ma gba bo nti
2: mo de tu je farmer mo de
1: e to ndako ki le mo gbin
2: awon nkan ti mo
1: okay
2: mo de tun ma nta ice fish pali pali so nigba yen mo ra lesekese awon ton be fi missions ninu odun yen ogba ti won bo ton ma de won ba tokun bo nita ni won panu won mo
1: tokun bo kini
2: ka
1: e ti ra ka ni
2: mo ra siena nla fun yan kan won fin ba mi north east so iyen lo be o wa di last month yen lati 2020 yen na ori oduro bode se wole na ni mo n send
1: ida mewa yin
2: so gba to wa di last month yen ninu program 77 mo san ida mewa le meta kin to kuro ninu program

0: ilé funfun balawu ni felele ni ilu ibadan ibe la kale si 96.7 fm e ma gbo wa gbo wa
1: Ogo ni fọlọ loke oro Oluwa gba ọpa ẹwa gba ọpa ẹwa gba ọpa ẹwa gba ọpa ẹwa Ogo ni fọlọ kọlọ lo Oluwa ma joba la Oluwa ma joba la a ma gbe oga Jesu Oluwa wa Inu osu kejo la mo nla lo yi o ki to ma ba oro mi ni so lo gbo mi re si bi a se nde si bi re do so ti gbo mi yen si be very good ba se gbo lo gbe do a fe gba se adua o gbodo la je je ona gbodo la o gbodo ri ba ti se gbodo ro ni abayo yes so ti gbe be bu opolopo iyo si me so ti busi o ya fi owo si mo se ma ni ko fi owo si nu e owo yen o le yo o ko tun lo nigba mi o so ti fiti bayin oluwa gba opa e wa ene kan gbo mi ayo ni je wa ogun ni ja wa idamu odi de ba wa isoro odi wole ba gbogbo to tin pa wa la ko tele opin de si mo ni opin de si abe si ri ba ti se awon na gbogbo in the name of jesus ene kan ni ka lo soro oruko mi ni woli tai o ajilori atamadasi ile se ranse christ ati le crusaders cac atamadasi jọlọ ba gbe ibu joko agbara anu re kale si oluwo to wa lona to geje egbeda ninu ibadan bayi oluwa ni ki so gbogbo awon tan ni ipenija gbogbo wo to ni ipenija keta bi ekeji sumo mi bayi oluwa ni ki kede gbogbo awon tan ni ipenija lori amubo amubo oko ni o amubo ire ni o amubo owo ni o amubo ise ni o amubo ofise ilu oyinbo ni o amubo ni mo so o oluwa ni gbogbo awon to ba n ba ipenija keta bi ekeji pade lori oro amubo báyìí ni ẹ̀mí ọlọ́run sọ fún mi pé kí n kéde fún gbogbo wọn ẹ̀mí àwọn wòlíì sọ wípé ohun tí wọ́n pè ní àmúbọ́ ọ̀kan pàtàkì ní tó fi ja èèyàn lógun ohun tó fi ja ògo èèyàn lógun tí wọ́n fi pe ológo ní olófo nìyẹn nígbà tó bá ṣe léyìí tí ò láṣeyọrí tí ó ṣe tọ̀hún tí ò bọ́ sí ayé abẹ́rẹ́ sí pé ní olófo olúwa ní gbogbo ẹni tí nǹkan báyẹn ń bá yà oh my god olúwa ní kan lọ gẹ́ẹ̀tì ohun tí wọ́n pè ní ewúro ewúro kékeré ni o ewúro kékeré ni bẹ́ẹ̀ ni ewúro kékeré bẹ́ẹ̀ lẹ́nu àwọn wòlíì sọ pé ká gbé ìgbésẹ̀ yìí olúwa ní láàárín ọjọ́ méje wọ́n mọ̀ wípé àdúrà gbà ohun tó máa gẹ̀t ẹyin adìyẹ kan àti ewúro nìkan ni olúwa lòun fẹ́ wọnú àwọn ìdílé tí a ṣe tì ń bàjá òun fẹ́ wọnú ìgbéyàwó tí a ṣe tì òun fẹ́ wọnú ayé tí a ṣe tì ń bàjá ó máa ní agbára jù ẹ̀mí àwọn wòlíì fẹ́ ṣe ìtúsílẹ̀ tó lágbára ẹ wo sà àmúbọ̀ kì í ṣe ohun tó gbọ́dọ̀ wà ní ayé ènìyàn olórí àṣetì ńlá ló ń jẹ́ àmúbọ̀ ire ha àmúbọ̀ ọmọ àmúbọ̀ ọkọ̀ tó bá ti ní pé òun má àmúbọ̀ kò dẹ̀ ń ṣe àṣetì lọ gẹ̀ẹ́tì ewúro bẹ́ẹ̀ ni sà ẹ̀fọ́ ewúro bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kò wá gẹ̀ẹ́tì ẹyin adìyẹ kan ìbáṣà greek ìbáṣẹ ni wọ olúwo ló ń bọ̀ lọ prepare wọ́n jókòó sílé níbi counseling àyè counseling máa wà bẹ́ẹ̀ ni mo sọ lónìí a máa ṣe àṣeyọrí a máa ṣe àṣeyọrí ìgbàlímọ̀ jẹ́ 4:6-38 ó ní àti ní ọdún kọkànlá ní oṣù búlù tí í ṣe oṣù kẹjọ ní ilé náà parí jálẹ̀jálẹ̀ pẹ̀lú gbogbo ìpín rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó yẹ ó sì fi ọdún méje kọ́ máa wo ilé náà ó parí pátápátá nínú oṣù ẹ̀kẹjọ ẹ̀rìbá yẹn ó wá parí ẹ̀ ní oṣù àṣeyọrí oṣù èkeje àwọn máa ń pè é èsì ní perfection wọ́n dẹ̀ tí wọ́n pè ní beginning of a new thing gbọ́ mi ó máa rá káká ẹ̀gbàgbọ́ àríyá oṣù kẹjọ yẹn la wà á máa kọ́ àṣeyọrí olúwa sọ̀rọ̀ kan fún mi níjà tàbí sọ́lá náà ogun burúkú ni ogun àìlèkọ́ lè yọrí olúwa ní tí ń gbàdúrà fọ ní gbogbo bí tó ti ń gbàmí gbogbo ẹni kó àkọ́pá ti ilé ìwọ mọ̀ bá wí gbogbo ẹni ralẹ̀ tí ò lè yọrí ìwọ ni mọ̀ bá sọ̀rọ̀ gbogbo ẹni dọ́wọ́ lé nǹkan tí nǹkan yẹn ò lè yọrí báyìí lolú ọlọ́run àwọn ọmọ ogun ní kí ni o bọ́ọ̀rọ̀ olúwa ó yá ká lọ ṣe àṣeyọrí a máa ṣe àṣeyọrí a máa ṣe àṣeyọrí a ní ṣe àṣeyọrí a ní ṣe àṣeyọrí mo náà ní ṣe àṣeyọrí ìdá mímọ jíjẹ ohun tó pọ̀lọpọ̀ ò mọ̀ nípa oṣù yìí ó ní wípé oṣù ìsọtẹ́lẹ̀ pọ́ńbélé ni ọlọ́gbọ́n oṣù ìsọtẹ́lẹ̀ pọ́ńbélé ni oṣù tó jẹ́ wípé a máa sọtẹ́lẹ̀ báyìí ni mo lè sọtẹ́lẹ̀ orúkọ náà gbogbo gbogbo tí a ti fìyà wá láàrí lórúkọ jésù orí ọ̀fẹ́ bíi a máa ṣàṣeyọrí ó ní sekaraya inú rẹ sekaraya sakalaraya orí èkìní ó ní ní oṣù kẹjọ ní ọdún kejì ní airosi ní ọ̀rọ̀ olúwa tó sekaraya wá ọmọ bẹ́ẹ̀ka ọmọ ìlò òní pé tí adíjá bá ti lè gbọ́ pé ọ̀rọ̀ olúwa tọ̀ ẹ̀nà wá ìsọtẹ́lẹ̀ ló ń jẹ́bẹ̀ ìyẹn ni pé ọlọ́run fẹ́ fara ru èèyàn láti sọ̀rọ̀ síta mi máa ń sọ̀ máa ní tọ́ bá dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ lọ sọ tó bá wa lórí ẹ̀mí máa ti máa gbẹnu wòlíì sọ pé báyìí báyìí báyìí adẹ̀ ti rán mi sí ọ ogun ò ní jà ogun ò ní jà kí ẹ̀ka ẹ̀ka ẹ̀ka bóríyàká mọ̀mọ́ yìí aye so pe wa pada so kun lori omo yin oluwa de ni kin so fo ekun re ton lori omo
2: amen
1: ekun re ton lori omo
2: amen
1: ekun re ton lori omo
2: amen
1: ekun re ton lori omo in the name of Jesus fara ka tun ni mama ma yi contract on land ni o ma ngba se gan o ma ngba se gbo awon egbe lo o ti se asasi kan ti e ba de bi wi pe o ti e wa ni se gba mo ka lo ri se gba nikan mi bada ibe si ti wa nwole emi la de ran si o gugu agbara to ni o lara agba ti so pe yo seruku ni agba ti so pe ko ni rona abayo ni agba to ni ko ni jele yen lo agbara yen ba ti de ni mo ko mo bo na mu omi yen ko won sara re omi ti mo ni ko fo si ti mo ni ko fi yo si won si ara re won sara so pe ma ara je deun in the name of Jesus ni ja lo ni baba ti be leyin wa ti agba ti gbogbo jile aiku aisa ipakoda olorun gbogbo gba olorun gba gbogbo olorun ti ran ni ise ti fe yi ti ah wa gbo wa soke wa tan pe ogun soruko mo oya o Jesus oluwa wa
2: amen
1: wa wa teri re ba teri ba ni so ti owo re ni olokun re ma wo Jesus lori ja igbele wa kan wo kan kan o le didu o le laju wa so pe olorun ojo ri o olorun ojo gbogbo olorun to le so gbogbo olorun to gbogbo rorun fun lati se olorun to ni ase olorun to mu riri tinu airi olorun to se iyanu iwo ni mo to wa loni wa de ra nu ba de ra je je je ro na abaye me je nji ya ma iya yi ti to ogo mi to ra mo mi lowo je wa mi ri pada je ri ogo mi pa je ri re mi gba je ri ba ti se olorun gba mi ko ninu oko ise ti mo wa ati ninu oko ida wa ti se lori oro mi ke mi na joko pelu awon eyan gidi ki joko pelu awon eni yi ki ko ni na boku ke mi na de ni eye ko na la fun mi ke mi na rowo na ki adowo le mi ko be si mu re wa ke mi eyan to wo mi bi olosi to wo mi bi eni ya ko pada wo mi bi eni re be ni ko ja kori o ose yi a se se fun mi Jesu oluwa wa wo mi yan sara re ya ku le se mi je ju bayi dowo re dile so ti lowo ile wa ka ke mimo mimo mimo so lo lawon ogun ba wa ngeli se nke niyan won fa lai lo ka wa isa yori eketa ko mu la tete ke ni ma lo bi eketa si ke ni wa ni pe won ti ade ori won won du ba won ba won ba ai ku isa ipa kuda to ba laye lo ka iwe ti won ori ke ni ko lo ka isa ikejo wa ni bon se nke mimo mimo si olu olorun awon ogun oba to ni ase aye atoru o ya o so ko mimo mimo so lo olorun awon ogun gbogbo obi tó ti ń gbọ́ mi lákòókò o ní jẹ ìyàmọ́ mọ̀mọ́ yìí àwọn tó ń péjọ tán retí ọjọ́ ìbànújà rẹ lórí ọmọ ìmọ̀ wọn da sán jáde ẹ̀tẹ́wọ́ síwájú ogun àgbàná tó ń ba yín jà yẹn ogun yẹn ṣẹ́ olùgbọ́ mi lákòókò orúkọ mi ni wòlíì hi o ajínlórí àtàmátàsí iléeṣẹ́ ìránṣẹ́ christ artillery crusaders cac àtàmátàsí tí ọlọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ agbára àṣẹ rẹ kalẹ̀ sí olúwo lọ́nà tó gẹ̀ẹ́tì ẹgbẹ́dá nínú ìbàdàn ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi ẹrù ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi agbára ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní ibùdó àṣẹ oògùn bẹ̀rí àbí òde bẹ̀rí bí àwọn tó ti wà ibi tí àwọn márìdì alágbá ìsẹ́lì ti ń ṣiṣẹ́ ìyanu ojúkorojú ibi tí àwọn tó fẹ́ gba visa tó ń gùn tí ń lọ ń bẹ lọ́run tí kò sì pẹ́ tí ọlọ́run fi dá wọn lò ibi tí ẹni tó ń wojú olú afọmọtáyé ti ń pè lágùn tó ti da ikùn rẹ̀ délẹ̀ tó dẹ̀ dìde tí ọlọ́run ò jẹ́ kó mú ọdún yẹn jẹ ibi tí aláìsàn dẹ̀ ń gùn tó jẹ́ wípé bó ṣe ń gùn bẹ̀ báyìí àìsàn rẹ̀ dẹ̀ jábọ́ síbẹ̀ ibi àṣẹ ó wà nìbàdàn olúwo lọ́nà tó jẹ ti ẹgbẹ́ dání ibẹ̀ láti rán mi wá bá ọ báyìí lolúwa ni kí n wí fún ọ ọjọ́ ìdààmú rẹ tán mo lọ́jọ́ ìṣòro yẹn tán kìkì tó o bá gbàgbọ́ ni o ó ní iye àwọn tó gbàgbọ́ àwọn láti agbára fún láti jọmọ ọlọ́run àti àwọn tó borúkọ mímọ rẹ gbọ́ ó ní jìyà mọ́ ní jìyà mọ́ màmá yìí nísinsìnyí mi bá mi pe àwọn èèyàn pé kán gbọ́ mi bàbá ẹgbọ́ eléyìí sà kẹ́rí àti bàjẹ́ ìkóyíta wípé a fẹ́ gbàdúrà mọ́ bẹ́ẹ̀ ni sà àti ìkóyíta pé à ń gbàdúrà láìní ìrètí à ń sọ̀rọ̀ láìní ìrètí in fact ẹlòmíì tún retí nínú àìní ìrètí ọmọ ṣe o ibi ayé bá oníkálukú dé náà rè ni ìgbàgbọ́ fi dé bí ẹ̀tàn ẹ̀tàn dídí ọ̀nìkan bá mi sọ ní jẹta ó ní pé kíyèsí sí wòlíì mọ́ nígbà tó ti káàkiri kíyèsí ìrètí kankan nígbà tó ti gbìyànjú tí orí kan mú bọ̀ nbẹ gbà yẹn ló sọ wípé àdúrà ò gbà mọ bọ sọ ogun tó sọ aládùúrà rẹ dọlẹ ogun tó sọ onígbàgbọ rẹ lòfo ogun tí ò jẹ kọ lẹrí ogun yẹn ṣẹ fẹni mo ń sọ ọrọ kan fún àwọn ènìyàn listen to me gbàrà tí gbàgbọ rẹ bá ti sọnù ó ti sọ gbogbo nǹkan nù pátápátá ṣẹrí tí gbàgbọ bá ti sọnù ikú ló máa ń tẹlé ṣẹrí ikú tà sọnù ikú ògo wà ikú iṣẹ wà tíṣẹ yẹn máa kú ikú ògo àtògbè yẹn gan máa kú bí ká ń gbọ báyẹn ikú ìwò máa wà tí pè yẹn adẹ ṣòfò owó là kàkà bá ikú òní jẹ tiẹ mo máa ń wo tábà tí ń sọrọ ògo ké ń sọ ní sáà ló wà nínú efọ sàmẹ inú efọ sàmẹ yẹn ní sọtọ afọ yẹn ni ẹ lọ wo ìyàwó fíníàsì ó ti lùsí òpù pátápátá tó ìwé ẹyin tẹ lùsí òpù bíi tẹ lára mi sí ọsẹ yìí dẹ máa yàtọ máa sọ ìdí ẹ fún ẹ obinrin ya wo won ni ah niba to gbo gbo oko eku to gbo pe oko e ati kinji oko ti ku won ni obi teyan ni pe omo mu ni omi lo wa won lo gbe so de bi mo ko se bi bayi won ni a oko rire ani baba ku omo re o ni ko ma yo oni lara ki lo fe ma yo fun oni pe oni ogun ti tan le ti pin oni le ti kankan mo bayi ni mo wi ni o mo condition to wa ni o mo to sele si e ni o mo bo se sele ni o mo na to gba sele emi ta ran se wa ri so in the name of Jesus akun e ni pe mo gbe akoti e lo oko ku baba oko ku o de pare tori be o kan mi o si ku sibe mama tori case to le be na se na mi si o o ni lati ku o ni lati je ki nkan tan me lowo o ni lati ku si ni isoro to wa o lo fi je pe eyan ma ni woli wa wo to ba de wa pa de woli re ibi ta ye ti gba nkan na lo ti da pada fun o nigbati ade shaba faifu o ni pe awon philistines ti gbe akoti e lo lorun won si mu lati ebenezer wa si asidodu asidodu yen o ni le dragon wa won mu lati won gba akoti e lo won ebenezer ni won ti gba nigbati won wa mo yi woli ti won mo bi oro to wa nle yi oro ti soro an fe mu ja enu o le se ti soro ekun elomi ekun lo ma wa mu je ti kan ma soko obirin kan wa soro mi so pesego ekun lo bu si iya oko ni o ti ba to je ko je nse bata ma wa di ya ti e gajo lori lologun pelu bayin ya ti e gajo lo so pe ko ni bi mo le oko to wa ngba to je ma wa ja o lo fi je pe ni o jo wo ni to ba ma lo je wo ni ti emi mo ba sise ti se le to ma bi e pe ti lo ba wa ko te si wo ni to ba ti je wo ni ni o to ba je wo ni o ni so pe pastor ni so pe evangelist ni so pe teacher o ni so pe ya ko su ko to ba je wo ni bo ba ti je wo je to ngbadu afo ni oju ese na ni o ma so pe soro bayi lo ni isoro bayi gan lo ba ba de ni rin ajo ibi to gun re gba wa le n to ma lo se ti leleyi ah ko ba de ti gbagbo ogun se niyan e le ju be lo ku ju be lo mo gbe pe ogun re ma amen in the name of Jesus amen ewo o me se ni ke ogun dide si won nigba ta de we 4:7-7 oni awon flisi gbo pe awon me se ni pe do sinisa awon ejo flisi ko ke to se ni lo nígbà tí àwọn ọmọ israẹli gbọ́ wọn bẹ̀rù àwọn philistines ní wọn fẹ́ǹkan kan gẹ́rù bẹ́ẹ̀ ẹ̀rù bẹ́ẹ̀ lórí ọmọ yẹn ọmọ tí ẹ̀kọ́ tọ́jú ẹ̀ ìbànújẹ́ ló ń fọ́ ẹ̀rù bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ márẹ́jẹ kò sí oríṣiríṣi obìnrin tọkọ rẹ ogún tẹ̀sí ní kópa lẹ̀ mọ́ kò lé ẹ̀rù bẹ́ẹ̀ lórí iṣẹ́ tó ń ṣe kọ́ńtrátì tó gbani ó ti di gbèsè òtí ọmọ bó ẹrù náà ló máa ń ṣẹlẹ̀ nígbà tí èyí ò bá ti mọ iyì ọlọ́run tàbí tó jẹ́ kó ti gbàdúrà gbàdúrà sí ògbà tó ti wá gbà pẹ́ẹ́bẹ́ òde gbà mọ́ ohun tó ń dẹrù bẹ́ẹ̀ òpin dé sí orúkọ jù lámúra wọn mọ̀ fọlọ́run sì wà lẹ́nu iṣẹ́ kí ni wọ́n wá ṣe wá gbọ́ o ó náà mọ sísẹ̀lì sí fún sọ́mọ̀ ẹ̀ pé má ṣe dákẹ̀ àti má tó pe olúwa ọlọ́run wà fún wa yóò sì gbà wá lọ́wọ́ fún wọ́n ní pé fámẹ́ ti ń wọ ẹbọ tuntun náà lọ́wọ́ àwọn philistines fún mẹ́sẹ́lì láti gbọ́ wọn jà ṣùgbọ́n olúwa sáàrà ńlá ní ọjọ́ náà sórí àwọn philistines báyìí ni mo wí gbogbo ẹni gbogbo tí alábìlélu ọmọ àpáta ìgbà ní mo fi sọ ó ní ó sì dààmú wọn ó sì pa wọn níwájú israẹli gbogbo ẹni tó ní ọlá tó ń dẹ láàmú wọn máa pàdé ikú lójijì ìgbà ní mo fi sọ lọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní nígbà tí ọkùnrin sọmọ ẹsìn òkúta kan ó sì gbé kalẹ ní agbèrè méjì nígbà sẹyìn ó sì pé orúkọ ọbẹ ní ebenezeri orí ebenezeri tó ti gbà kó tí ẹrí lọwọ wọn ebenezeri náà náà tó ti wá pa ọpa wọn ọta tó ń ní ọ ọta yẹn máa ṣubú torí ṣe ìdá ni mo fi sọ láàmúra èmi náà rán sí ọ jẹ kí n sọ ìdí pàtàkì mẹta tí mo fi mọ wípé gbígbọ́ tó gbọ́ mi ogun rẹ̀ máa ṣe nọ́mbà wà èmi ìtọ́ bẹ̀rẹ̀ sí gbọ́ mi ọjọ́ oṣù ẹ̀ẹ́dọ́ la wà sẹ́rí oṣù kẹjọ yóò oṣù tó ní agbára nìfà oṣù májàmú ìpè mi kẹ́kẹ́ láwọ̀ yìí wọ́n múra o gbogbo èèyàn láìpẹ́ nìkan ṣoṣo ó máa ní agbára o ọjọ́ fẹ́ẹ̀dì ọ̀la yìí má jẹ́ kó kó díẹ̀ lọ́wọ́ o tọgbà yìí tábà wà ní eré asọ́ngbò ẹlẹyẹlé àní sínú tàfó ara ọ̀nà ìyẹn níbi ẹyin tàfó ara ọ̀nà yẹn àní síbẹ̀ ìyẹn níbi ọ̀tún wà lẹ́gbẹ̀ẹ́ ó fún ifásí yẹn síbẹ̀ lago méje láàárọ̀ wíwá wa sápàbẹ̀ yẹn ó tún di ọjọ́ friday tó ń bọ̀ ìyẹn lago méje àárọ̀ gbogbo nǹkan olúwo ni olúwo ló ń bọ̀ lọ prepare wọ́n jókòó sílé ní ti kánsẹ́lì àyè kánsẹ́lì máa wà ó máa ní agbára jù ẹ̀mí ọ̀hún lè fẹ́ ṣe ìtúsílẹ̀ tó lágbára ẹ̀wọ́ sà àmúbọ̀ kì í ṣohun tó gbọ́dọ̀ wà ní ayé ènìyàn olórí àṣẹ ti ńlá ló ń jẹ́ àmúbọ̀ ire àmúbọ̀ ọmọ àmúbọ̀ ọkọ̀ tó bá ti rí pé òun má àmúbọ̀ kò dẹ̀ ń ṣe àṣetì lọ gẹ̀ẹ́tì ewúro bẹ́ẹ̀ ni sà ẹ̀fọ́ ewúro bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó wá gẹ̀ẹ́tì ẹyin adìyẹ kan ìbáṣà gíríkì ìbáṣẹ́ ni wọ̀ tètè dé sí Oluwo lo nbo lo prepare
2: mo
1: joko sile
2: ni
1: ti castle aye castle ma wa
2: wa
1: laye ri mi bi woli ta kokko wa ni si ajo ta gbe gbese ise go oju ese ona bayo seri gbugbu eni ti ajo ba daru eni ti won ta lo fa lagu ara gbugbu eni ta je ti si ni gbese patapata gbugbu awon to je pe ise ke daru mo lowo awon to la la ka la gbugbu awon to je pe ah ah won ko wa aye lo sise odi tete de dandan ni ko leri ah awon kan mo so eri o
3: I'm going to go to the house.
1: Ni abẹ majemu ipe yi tori mo wa ni akoko edidi ipe mi lowo osu ipe mo tun sole tan owo millions eh ire nla o ma ri ta ase mi ma lo wo reni fun lowo gidi ni ma gboro re bo tori olorun se ta si dan sore iwo ni ko sa gbagbo pe gboro mo mi ko ba oro yede lesun o je gbagbo tun
3: o la di toketa yen mo lo soja awon yen koja ko de ba mere cha o e ba mere da won oda mi lohun nde mo ni ko wo ni bo se pada bo e wo mo ti olorun be ma ye ka ma kora I'm going to go to the house. Oni ha oni ka ma to ba fun yin lowo nko ah mo ni ko ti wa le oko mi o ba le ka ma o ni edide gbogbo di awa adaranya o fun o ti si edide isule mi lo ba dide o ba gbogbo di mi o sa gbogbo se wa na ka mo ye ti tu yin ka di ju ni o mo le ti tu mi o le tewo mo a tewo ba wa na fa wo yin papo mo sa pa wo yin papo o se di ju mo ni mo di ju o ni e fun one bay o ti si mi lowo ni yen 20,000 o ba tun le fun ni one bay 50,000 500 o ba tun le fun ni kosi 20,000 o je 90,000 ah inu mi dun
4: lo fun yin
3: be ni sa mi bo wori lada
1: Mommy, I think that is. Tori pe o ti ipade woli re ni se lojo to ba ti ipade woli re ni solution de emi te ra fi eni to ba wa wa leri
5: amen
1: ogbe de ma se
5: amen
1: ni mo ti to
5: se
1: fun eyan mefa lori ofe lati pe mi ki kan so tele feyin won ti so bi to gun won ti be n to wa ni di ogun ati be to ma gbe tori to ba dodo woli ko ya ko se so pe nkan ba lo kun se eni mo lo gbodo gbe ni woli ti wa si ogun e ati be se to ma gbe ya jo pade to je ke ni mo ko tu gbogbo asiri ogun aye re fun o ni lati so nkan kan ta mo to ma tu ah
6: Ko ti so ro ko ni mo da suru omo kan lati ilu iwo ni iwo ni alaye mo dupe lowo olorun olorun atamotase tori pe tele tele ese ni mi o le bere bayi ki n bere ki n jagbe ma na ro bayi tin ba fe to ma na ro ni tori pe ese ni. Gbogbo mo tin gbo program yin te ba tin gbagbo mi o mo gba ma mo gba ma mo gba e mo so yi pe n gbo ba di pe oya olorun ata mata so mi ni san ma ma sere oluwa mi ni san na so tori pe mo mo mi le pe ti a ni eleyi so so mi ni san na so ti sa ma wi be ti ba n gbo mo san wi mo san wi mo san wi ma ri pe ah eni tin le bere yagbe mo ri pe e
7: tin bere yagbe.
6: Hallelujah! That's what my mama ogun. My mama ra ogun. Mo ri pe ah tin ba rin ran kankan pe ma rogun mo. Ma ti re kan te pe ese mo sa mo da mi lamu ti o sa wu to ta ma ba ma mo sa so Olorun ata mo ta so fu sa ma asan ma Olorun si wu se san mo dupe lowo Olorun.
7: Mo gba tu a
6: lo ko
7: je ko to ti se ko ni.
6: Ale je.
7: Ase ni mo fi so. Ogun ye o tun gbe ni ma. Mo ja lo se ni so ma so. Ma towo da bi to be ma towo da bi to be bayi a ma poruko Jesu ni e meka e mi mo le ka e je Jesu le kan ha lo lorun ta mata si oni san ma san pa mi la pa la
8: mo ba to ya wa ni ha wo yi bo
7: e ko lo wa ta ta de lo ko Jesu ti
2: Ni pe I jo ti fe gbo program an si man gbo o ti fe bai program I ti ko pe number me ka se tore anu account number do e ka pe gbo so lo nti am lati se 1000 naira na account ni why ka me lo bi se join eni de ti se mi wala ti bi 5 years 6 years gbo se so mi ma ba lo kada fun e kokore mo ni so mi je ti ga jo na eni to pe ni o ni ti lo fe so pe ko te fi je lo yen but ni pe wa para do wa to pe ya ayo mo ni ma o ni se da kan number gbo to ai je lati bi 5 years 6 years o de se je mi ni I jo ni pe lo do lo pelo
4: o fe gbe ri ti e bai o fe gbe ri ti e bai amo ti to ma fun eni number to ti ma so eni eni yo gbo gbe niyan oni maja mo so pe o fa silaku aya luore fun awon eniyan meje kan le ni aya luore ti won ba pade ri ni aya luore ti o sele ri ni aya lu ya mo to gbo ja oye eniyan to mura le ni gbogbo eyan oluwa so pe awon meje yen awon to tin sori awon to tin sori mi oluwa ni eni meje akoko to ba akoko fi ore ehu bo ranse le ni o iwo jo lori karun oni wa tan gele ba di gba si omi oni eni to ba akoko bo sinu re awon kan to ko ma je yode kuro nbe oni to ba ka meje wa tu meje ka e gbo sa eni meje akoko to ba akoko fi ore ehu bo ranse oluwa lo fe se ja ja ri ja ni ojiji kan aja lo re nla kan iya anu ti o se fenu roji fe kan to ni agbara fun awon meje akoko yin gbo yin lo ba ru bo le ni ṣùgbọ́n àwọn méjì àkọ́kọ́ yẹn má dẹ̀rẹ̀ mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn olè ṣílọ in the name of Jesus gbogbo èèyàn o ti fi ọrọ̀ má dẹ̀rẹ̀ mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ fẹ̀dá mẹ́wàá o fẹ́ sun rẹ rẹ oh my god o tẹ̀ fẹ́ sẹ̀ jẹ́ ẹgbọ́ àti àwọn tó lọ́wọ́ ní bábá lè lo 8,800 UBA UBA yo oya 10 24 77 50 80 UBA UBA bole kan si 10 24 77 50 80 kẹta ti lẹ́yìn àtàmọ́ta ṣe ló máa bàbàdé bẹ̀ ó ní yẹ àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jẹ ọmọ lọ́nà àtàwọn tó gbọ́n kọmí mẹ́gbọ́ wọ́n bí ìtọ́ ọba gbàgbọ́ ó rí ògùn ọlọ́run bí jẹ́ ṣe sẹ́nu ìwé jọ̀ọ́nù orí ọ̀kẹ́ kẹlá nìyẹn ẹgbọ́ ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àáfìdí ìrẹ́ múlẹ̀ ni àmọ́ tó ọba gba wòlíì rẹ̀ gbọ́ wàá dẹ̀ ṣe é ẹwọ́ wo olùbádọ́ sọ pé mo ṣe kò gbèbí ó lọ́wọ́ kan ìka nínú ni ẹ̀yin méje àkọ́kọ́ ni èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bí wòlíì ní kí á yanu kò tó kájọ èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa fi sọ̀rọ̀ ìrúbọ lẹ́ni mo nílẹ̀ kó tó máa sọ̀rọ̀ májẹ̀mú tó máa sọ̀rọ̀ ẹ̀jẹ̀ orúkọ tó máa rí níbẹ̀ christ àti ẹ̀yà àtàmátà sí 10 24 77 50 80 àká nọmbà náà nìyẹn bó o ṣe ń dá síbẹ̀ ọ̀nà ìṣẹ́ ogun rẹ̀ ṣe rọ́nà lọ́múra o gbogbo èèyàn láìka nìkan ṣoṣo ó máa ní agbára o ọjọ́ ọ̀fẹ́ ìdí ọ̀la yìí má jẹ́ kó kó díẹ̀ lọ́wọ́ olúwo nìkan láti máa ṣe program o àdáṣìlọ ti jẹ́ wípé aago mẹ́sàn-án sí méjìlá nìkan ni olúwo kò ní sí program ní friday eléyìí ní olúwa dámiláre gàdí ẹni ọ̀lù tí wọ́n bẹ ní ẹ̀yìn ìtàfọ́ àrẹ̀nà kò ní sí program ní friday eléyìí olúwo ni gbogbo wa ń bọ̀ láti aago mẹ́sàn-án sí aago bíi méjìlá ẹ̀ẹ̀kan ní o àárọ̀ yẹn náà nìkan ni ní olúwo tó wà lọ́nà tó di tẹ̀gbọ́n bó ṣe ń bọ̀ mí ìjọba mi sọ gbogbo àwọn èèyàn pé kò sí program ní ìtàfọ́ àrẹ̀nà kò sí lẹ́yìn ìtàfọ́ àrẹ̀nà olúwadámiláre ọ̀rùn yẹn gẹ́gẹ́ kò sí olúwo nìkan ni olúwo tó wà lọ́nà tó gé tẹ̀gbẹ́dà ìyẹn nílùú ìbàdàn ní àtàmátà sí lọ́jọ́ friday ọ̀sẹ̀ yìí ni

0: tàbí ọba tó láyà tán. Báyìí ló ló wá ní kí n sọ gbogbo àwọn tán ní ìpèníjà. Gbogbo ìwọ tó ní ìpèníjà kẹta bí èkejì súnmọ́ mi báyìí. Olúwa ní kí n kéde gbogbo àwọn tó ní ìpèníjà lórí àmúbọ́. Àmúbọ́ ọkọ ni o, àmúbọ́ ire ni o, àmúbọ́ owó ni o, àmúbọ́ iṣẹ́ ni o, àmúbọ́ ọfíìsà ìlú òyìnbó ni o, àmúbọ́ ni mò ń sọ o. Olúwa ní gbogbo àwọn tó bá ń bá ìpèníjà kẹta bí èkejì pàdé lórí ọ̀rọ̀ àmúbọ́. Báyìí ni ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé kí n kéde fún gbogbo wọn. Ẹ̀mí àwọn wòlíì sọ wípé ohun tí wọ́n pè ní àmúbọ́ ọ̀kan pàtàkì nínú tán fi ja èèyàn lógun. Ohun tán fi ja ògo èèyàn lógun tí wọ́n fi pe ológo ní olófo nìyẹn. Nígbà tó bá ṣe léyìí tí ò láṣeyọrí tí ó ṣe tọ̀hún tí ò bọ́ sí, ayé abẹ̀rẹ̀ sí pe ní olófo. Olúwa ní gbogbo ẹni tí nǹkan bá yẹn ń bàjá. Oh my God, Olúwa ní kán lọ gẹ́ẹ̀tì ohun tí wọ́n pè ní ewúro. Ewúro kékeré ni o. Ewúro kékeré ni bẹ́ẹ̀ni. Ewúro kékeré. Bẹ́ẹ̀ lẹ́mọ̀ wòlíì sọ pé ká gbé ìgbésẹ̀ yìí. Olúwa ní láàárín ọjọ́ méje ó mọ̀ wípé àdúrà gbà. Ohun tó máa gẹ́ẹ̀tì ẹyin adìyẹ kan àti ewúro nìkan ni. Olúwa lòun fẹ́ wọnú àwọn ìdílé tí àṣẹ ti ń bàjá. Òun fẹ́ wọnú ìgbéyàwó tí àṣẹ ti, òun fẹ́ wọnú ayé tí àṣẹ ti ń bàjá. Má bí sọ opportunity ẹ̀ àjọ pàdé. Ogun ayé òní já wa. Ó náà tún fẹ́ gba kanáà bẹ̀lẹ́ kan jẹ́ kí n pèsè UVA. UVA 10 24 77 50 60 80. Kọ́lé ẹ̀kan sí UVA 10 24 77 50 60 80. Kọ́lé ẹ̀kan sí UVA 10 24 77 50 60 80. Kọ́lé ẹ̀kan sí UVA 10 24 77 50 60 80. Gbogbo èèyàn ló gbọ́dọ̀ dá ọrẹ léyìn. Bó o ṣe lágbára tó ni kò ṣe ṣekú. Yàtọ̀ sí àwọn tó fẹ́ dá ọrẹ májẹ̀mú tó jẹ́ ẹgbẹ̀rún méjì àti àwọn tó fẹ́ sọ̀rọ̀ èdìdí tí Ọlọ́run bá mi sọ nípa ẹ̀ ìyẹn 8,000. Ṣùgbọ́n gbogbo èèyàn láìpẹ́ nìkan ló gbọ́dọ̀ dá ọrẹ léyìn. Orí àánú ti fẹ́ ṣiṣẹ́ fún ọ. Mo ní oṣù yìí yàtọ̀ pátápátá. Kì í ṣe yẹn nìkan oṣù ìpè mi tí Ọlọ́run pè mí. Oṣù tí abíyá tó bí mi. Oṣù tá a fi orókè àkọ́kọ́ lélẹ̀. Tọ́ba wa lórúkọ Jésù wà lẹ́yìn ṣáà. Ó gbọ́ agbègbè Ìbàdàn ọjọ́ Friday ọ̀la yìí má jẹ́ kó kó di ẹ lọ́wọ́. Ẹ lọ múra. Olúwo nìkan láti máa ṣe prógrámù o. Àdáṣìlọ tó jẹ́ wípé aago mẹ́sàn-án sí méjìlá nìkan ni Olúwo. Kò ní sí prógrámù ní Friday eléyìí. Ní Olúwa Dámiláre Gàdí ẹni ọ̀lù tó wà bẹ̀ ní ẹ̀yìn ìtàfọ́ àrẹ̀nà kò ní sí prógrámù ní Friday eléyìí. Olúwo ni gbogbo wa ń bọ̀ láti aago mẹ́sàn-án sí aago bíi méjìlá. Ẹ̀ẹ̀kan ní o àárọ̀ yẹn náà nìkan ni Olúwo tó wà lọ́nà tóbi tẹ̀gbọ́n. Bó ṣe ń bọ̀ mí ìjọba mi sọ gbogbo àwọn èèyàn pé kò sí prógrámù ní ìtàfọ́ àrẹ̀nà. Kò sí lẹ́yìn ìtàfọ́ àrẹ̀nà. Olúwa Dámiláre ọ̀rùn yẹn gẹ́gẹ́ ló kò sí. Olúwo nìkan ni Olúwo tó wà lọ́nà tóbi tẹ̀gbọ́n yẹn nílùú Ìbàdàn ní atamátàsí. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí ni o pẹ̀lú ọba tó láyà tán. Àmọ́ kí má bàa gbàgbé sí ọjọ́ Monday mo máa wà ní sọ́ọ̀bù ọ̀tà níbi àdíṣìbà yẹn gangan ní tírítìrí bọ́sọ̀ ní ẹgbẹ́ market yẹn ní ọ̀nà tí wọ́n pè ní ìdúrórí ọ̀rọ̀ ibẹ̀ ni màá wà.
1: Ní ìdúrórí ọ̀rọ̀ tó wà ní àdíṣìbà ní tàtírí bọ́sọ̀ ní market station yẹn tí bá ti ń kó bẹ́ẹ̀ à ń wọlé sábẹ́ kúta
0: gbogbo ẹni tẹwàá ní ṣàgá máa retí mi under ìjòkó community ọ̀ọ́nì under ìjòkó community ọ̀ ẹ̀yìn ẹni sábó ní ṣàgá tó gba àwọn tó bá fẹ́ rí mi bí wòlíì wọn á tètè dé àwọn yẹn á kọ́kọ́ dá wọn lóra ìwọ̀n ọba tó bá kù bá tó máa dá lò lẹ́yìn tó ga lágbà ọba tó láyé àtọ̀ ìbílẹ̀ máa sọ pé tí ọba dọ́dọ̀ wò ni ìwọ̀n kọ́ ló máa sọ pé ọba tó láyé àtọ̀ mo ti ẹ̀fẹ́ gbọ̀dọ̀ pé èèyàn méje nínú àwọn tó fi ọrẹ sọ́kọ́ tìlé nìyẹn ìyá kọ nọ́mbà náà sílẹ̀ 070 0 0 0 3 5 35 2 3 23 1 4 4 1 7 17. Sọlẹ̀ ẹ̀kan sí o 070 0 0 0 3 5 35 2 3 23 1 4 4 1 7 17. Àǹfààní kí ló jẹ́ téèyàn kó jèrè ayé kó sọ ẹ̀mí àní sọ̀jọba ọlọ́run
2: amen
0: ọ̀rẹ́ ànúgbà
2: amen
0: jésù olúwa.
3: Ẹ̀gbọ́n olóòrùn yóò tún rántí májẹ̀mú ẹ̀ tó bá wò yí. Ayo àdínlórí àtàmátàsí dáa ó ti máa ń ṣe lọ́dọọdún yẹn. Covenant calling anniversary and thanksgiving tó ní ń bọ̀. Olúwa sì ń fún mi pé ẹ̀yin ò tún yóò yóò kì í tapẹ́ tó. Ẹ padà sí ìyàwó wa. Ẹ̀mí ìdádúró fẹ́ lànà. Ẹ̀mí ojúbọ náà fẹ́ jáde kó láyé rẹ̀. Ẹ̀mí májẹ̀mú ìpè lójó Sunday 6 September látàgò mẹ́wàá òwúrọ̀. Ọjọ́ yẹn la máa celebrate àyájọ́ ọjọ́ mi wòlíì. Èdè bí àjọ ìfàmì òru ni àwọn ẹrù sí lọ. Pẹ̀lú ìfàmì yẹn dá àwọn ènìyàn ńlá. Ọjọ́ yẹn náà ni gbogbo èèyàn máa dá ìwé ìdìbò májẹ̀mú padà. Báàsì máa ń mú èso níwájú pẹpẹ. Ọ̀pọ̀ ọ̀ṣọ́ ló

0: ẹkọ jumọ o iruyan afẹmọju ni o n dese ti gboyin lati ikanni ti lage lonu 6.7 fm oke gajoke ta ta kan mọlẹ sin le fun balawo ladugbo fẹlẹlẹ nle ibadan adekunle yusuf loniroyin saju egbọ koko to wa ninu iroyin naa ijọba apapọ orilede ina ti se akojọpọ owo kan ile toto trillion lọna 15 o le ọwọ mẹjọ naira ni àárín ọgbọ̀n oṣù ilé ìtàn ti yọ owóranwó orí epo rọ̀bì ọ̀gá àgbà fún àjọ nysc ló ti ṣe kìlọ̀kìlọ̀ fáwọn tí ń sìn lóòlù láti yàgò fún ìlòkulò ẹ̀rọ ayélujára orílẹ̀-èdè canada náà ti pàṣẹ wíwọ́gi lé àwọn èèyàn eléyìí tó bá lo ayédèrú ìwé láti fi wo orílẹ̀-èdè ọ̀hún fún ọdún márùn-ún ikọ̀ ti interminal náà ti fẹnu kò sọ̀dọ̀rùn lórí àdéhùn tuntun mílíọ̀nù lọ́nà ọgbọ̀n owó ilẹ̀ òkèrè pound láti fi gbé agbábọ́ọ̀lù ti ikọ̀ ti liverpool níbàyẹ̀ gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ìnáwó tó tún jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí taiwo oyedele òun náà ló ti jẹ́ di mímọ̀ wípé látàrí gan ti yọ owó ìrànwọ́ orí epo rọ̀bì òun náà ló mú kí orílẹ̀-èdè wa nàìjíríà kó ṣàkójọpọ̀ owó kan tótó trillion lọ́nà 15 ó lé ọ̀wọ́ mẹ́jọ náírà láàrin oṣù kẹfà ọdún 2023 sí oṣù kejìlá ọdún 2025 èlé náà ló jẹ́ kó di mímọ̀ ní ọjọ́rùú wednesday níbi ìpàdé oníròyìn eléyìí tó wáyé níbi tó ti ń ṣe àtúpalẹ̀ owó ọ̀hún tó ń ti bí owó ọ̀hún ti ṣe wọlé sínú àpò àsùnwọ̀n tó jẹ́ ti ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ bọ́lá tinubu níbi tó ti ń jẹ́ kó di mímọ̀ wípé látàrí bó ti jẹ́ pé àwọn yọ owó ìrànwọ́ orí epo rọ̀bì náà ló mú kí àwọn ṣàkójọpọ̀ owó ọ̀hún nígbà tí ó wà máa sọ̀rọ̀ lórí bí wọ́n ti ṣe pín owó ọ̀hún òun náà ló ṣàlàyé pé nínú owó ọ̀hún tó jẹ́ 15 million ó lé ọ̀wọ́ mẹ́jọ náírà òun náà ló jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yọ owó kan tó tó 5 trillion ó lé ọ̀wọ́ mẹ́rin ó sì jẹ́ pé 10 trillion tó jẹ́ 10 ó lé ọ̀wọ́ mẹ́rin òun náà ló lọ sí ọ̀dọ̀ ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ tó ń ti ìjọba ìbílẹ̀ nígbà tí wàá máa ṣàlàyé ọ̀rọ̀ náà ló jẹ́ kó di mímọ̀ wípé owó tó jẹ́ 10 trillion ó lé ọ̀wọ́ mẹ́rin tanpin fún ìjọba ètò ìjọba ìpínlẹ̀ tó ń ti ìjọba ìbílẹ̀ òun náà ló jẹ́ látara owó ilé ìtànkójọpọ̀ lórí owó ìrànwọ́ orí epo tó sì jẹ́ pé 5 trillion ó lé ọ̀wọ́ mẹ́rin òun náà ló jẹ́ ti ìjọba àpapọ̀ nígbà tí ó wà máa ṣàlàyé ọ̀rọ̀ náà ló jẹ́ kó di mímọ̀ wípé kìí kàn sí owó ìrànwọ́ orí epo rọ̀bì nìkan làwọn ṣàkójọpọ̀ owó lórí ẹ̀ níbi tó tún jẹ́ kó di mímọ̀ wípé níbi owó ilé ìtìjọba àpapọ̀ máa ń pa wọlé òun náà làwọn tún rí 3 trillion ó lé ẹyọ kan dondo owó lẹwa nàìjíríà tó sì ń ṣàlàyé ọ̀rọ̀ wípé gbogbo àwọn àjọ tó jẹ́ ti ìjọba àpapọ̀ òun náà ná ṣàkójọpọ̀ owó tó tó eléyìí tó sì tún lé fún àwọn àjọ náà eléyìí tó mú kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí kó ní àwọn owó lọ́pọ̀lọpọ̀ ńlẹ̀ eléyìí tó sì mú kí wọ́n máa pin láàrin ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ tó ń ti àwọn ìjọba ìbílẹ̀ gbogbo tó wà lórílẹ̀-èdè yìí ọ̀gá àgbà yanyan fún àjọ tí ń sìn rúùlù lórílẹ̀-èdè nysc yan ọ̀gágun àgbà brigadier general ọlákúnlé olùṣeyẹ nephew òun náà ló ti rọ àwọn tí ń sìn rúùlù láti dájú wípé wọ́n sera ró lórí ìlòkulò ẹ̀rọ ayélujára ṣáájú ètò ìdìbò tí ó wáyé ní bọ́bá di ọdún 2027 ìkìlọ̀ ọ̀hún náà ló wáyé níbi tó ti ń jẹ́ kó di mímọ̀ fún àwọn tí ń sìn rúùlù pé epo ẹlẹ́gẹ́ òun náà náà wà lórílẹ̀-èdè yìí kán sì yàgò wígbọn nínú mímọ gbé àwọn ìròyìn òfegè káàkiri tàbí àwọn fọ́nrán tó ń ti ohun eléyìí tán fi ìmọ̀ ẹ̀rọ ti ai gbé jáde bákan náà ló ṣàlàyé pé wọn àlẹ́wọ́ nínú ṣíṣe òṣèlú lásìkò ìgbà tí wọ́n bá ń sìn rúùlù lórílẹ̀-èdè yìí eléyìí ló jẹ́ kó di mímọ̀ lásìkò ìgbà tó ṣe àbẹ̀wò sí ibùdó òkú wọn wọ̀ sí eléyìí tó wà ní ìpínlẹ̀ katsina níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ fún àwọn tí wọ́n ń sìn rúùlù lọ́wọ́lọ́wọ́ níbi tó ti ń jẹ́ kó di mímọ̀ wípé wọn kò láǹfààní láti máa lo ẹ̀rọ ayélujára nílòkulò pàápàá jùlọ àwọn tí wọ́n ń se fọ́nrán àkálẹ̀ torí ẹ̀rọ ayélujára níbi tó ti wá ń jẹ́ kó di mímọ̀ tó sì ń rọ̀ wọ́n wípé àsìkò tán wáyé náà ni wọn kò gbọdọ̀ dojú ti àjọ nysc pàápàá jùlọ ètò ìdìbò tí ó wáyé ó bá di ọdún 2027 ó wá lo àǹfààní ọ̀hún láti jẹ́ kó di mímọ̀ fún pé gbogbo wọn náà ní láǹfààní láti máa lo ẹ̀rọ ayélujára wọn àmọ́ tó jẹ́ wípé lílo ọ̀hún òun náà ló gbọ́dọ̀ wà ní ìwọ̀ntúnwọ̀nsí tí ò sì gbọ́dọ̀ rí kọjá ààlà ìjọba ìpínlẹ̀ èkó náà ti kéde ní ọjọ́bọ̀ thursday ìyún ní tí ń se ogúnjọ́ osu ke kesa ta wa yi gege bi ojo isemi lenu se lati daju pe gbogbo awon ti won je olugbe ipinle eko o na lo kopa ninu ayajo ojo isese ti odun 2026 en tin si olubadamara pataki si gomina lori irin ajo afe ton tin to ni se pelu asa iyun Idris Aregbe loke de ohun ninu atijade to fi lede ni ojo ru Wednesday ebi to tin je ko di mimo wi pe isimi lenu se ile itan fun awon olugbe ipinle eko o na lati ri daju pe to ni leta lejo o na lo kopa nibi sise ayajo ojo isese ti odun 2026 gege bi aregbe ti salaye oro pe ojo isese ohun o na ni ki kan si sisimi lenu se nikan sugbon o je ojo eleyi ti an se igbelaruge asa ile yoruba gege bo tin je ko di mimo wi pe awon eyan to nlo bi milionu marun dun ni ogota lo kaakiri agbanla aye na ni o kopa ninu sise odun isesi ohun ibi ti wan salaye oro bi pe lara awon orilede ele ta ti ri ti won kopa nbe o na lati ri Brazil Cuba to nti awon orilede mi eleyi ti awon bibi ile Yoruba ti won tin lo ri mo gbe lawon orilede ohun ege bo ti wan salaye oro ko se pataki lati ri pe odun isesi ti odun 2026 o na lagbe laruge lojuna ati ri pe asa to nti ise ile Yoruba o na ni oparun orilede Canada ni won ti kede re wi pe enikeni yowu eleyi to ba fe wo orilede ohun bo ba fi lo ri mo lo awon ayederu iwe tabi awon iwe tan ti to bo loju o na ni o gba ijiya lagbara lara ijiya eleyi ta kede re o na ni wiwo gile rufe eyan be lati ma wo orilede Canada fun odun marun gbako gege bi ajo eleyi to mojuto wiwole si orilede ohun ati jijade to nti ajo to mojuto awon ogun lende tabi awon omo bibi orilede Canada ta mo si IRCC o na na kedere ni ojoru Wednesday lori ikani X won ni bi tatin je ko di mo pe eni keni yowu eleyi ti owo baba wi pe o lo awon ayederu iwe bi iwe idanimo iwe irinna iwe ati wo orilede ohun tabi iwe esi eleyi to fihan wi pe o ton peregede ninu ede o na ni o ba re ninu iwo gile olodun marun gbako gege bo ti se salaye oro pe ko mo nbe nikan papa julo awon eyan ti won ba nlo iwe to ni se pelu eto eko tabi oro iwe to ni se pelu igbeyawo koda to fi mo iwe ase latodo ile ise olopa tabi lati awon ile ejo gbogbo to wa lorilede o na lo ba fi le je pe won enikeni to ba lo iwe ayederu o na ni idajo on wa ni ori re gege bo ti wa salaye oro ti won se ro gbogbo awon eyan leyi to fe ko pata bi lati lo bokoso so ile de Canada lati ri daju pe gbogbo awon iwe eleyi ton ba fe lo lati lo si ile okere ohun o na ni won ki se ayederu kan si gba oju ona to ba to lati ri daju pe won wo orilede na bakan na lan salaye oro pe gbogbo awon eyan to ba wa lorilede ohun to ba kan je pe won wa nbe fun sa kan ni tabi awon ile tan ba ti di omo orilede ohun o na lo je wi pe kan ri daju pe awon iwe tan lo lasiko gba ti won ba fe gba ipo gege bi omo orilede na lo je iwe ti ese ayederu latare bo ti je pe awon na won lanfani lati ji iya fun odun marun latara bi won se yo won ku ni orilede Canada bo ba fi le lo ayederu iwe leka ti ere daraya iko ti Inter Milan o na ti fenu koroso odun lori owo kan eleyi toto milionu 15 owo le kere euro lati fi gbe agbabolu to je agbarin gugun fun iko ti Liverpool iyun ko ti Jones ninu osu kefa odun eleyi ti iko ti Liverpool ti won gbianju lati ta agbabolu ohun o na lo je wi pe won ko lati ta agbabolu na ni owo kan toto milionu 25 eleyi ti iko ti Inter tan fe fi gbe agbabolu na gege ba se salaye oro wi pe owo kan eleyi ti iko ti Inter ohun ti won fi lo iko ti Liverpool na lo je owo ti ko ti ko se fesi eti gbo amasa nigba ti won ma tun oro so o na lo je pe iko ti Inter na na ti won salaye oro wi pe owo kan toto milionu na 30 owo le okere pound o na la won fi gbe agbabolu na to si je wi pe awon atun soro kan o na lo siku ti won fi fenu oko so odoran gege ba ti wa se afikun re ninu irin kan to jade lati orilede Italo o na lo salaye oro pe iko ti Liverpool o na na ti se tan lati fi agbabolu ni iyo john sile lori adehun owo kan toto million lona 200 wole okere pounds fun ikoti inter milan botle je pe iko ohun o na lo je pe owo kan to je de di owo ohun o na ni won fe san fun ikoti agbabolu ti ikoti tottenham hotspur iyo je spurs gbon ti wa salaye oro wi pe saju o na ni won fe gbe agbabolu jones ni osu kini odun ta wa nu re yi lori adehun alayalo tan salaye oro pe to ba je pe agbabolu on ba fo to gberegede to se fi gboro je ka o na la won gbe tan kro ninu ko ti liverpool eyin lo pin royan fe moju wa fun toro amako to je npo we mo lo je mo awon koko amenu baba fun yin le kan si ninu royan fe moju mo toro mo tin je odi mo pe ijoba apapo ilede yi na ti sakojopo owo kan ile to trillion lona 15 o le owo mejo laarin 20 osu eleyi ti won yo owo rawo ori epo robi oga gba fun ajo NYSCA lo ti se kilo kilo fun awon tin sin rulu lati yago fun lilo ero ayelujara nilokulo orilede Canada na ti pase wiwo gile awon eyan eleyi to ba lo ayederu iwe lati orilede ohun tabi lati lo je omo bibi orilede ohun fun odun marun iko ti inter lona ti fenu ko sodun lati gbe agbabolu ni eleyi to je agbabolu ko ti liverpool jones lori adehun million lona 200 wo le kere pound fun ekunrere awon royin ele kan so wa lori takun agbaye wa www.lagilufm.com bakan ile ra po ma lori ikanni x wa lagilufm 967 lori ikanni abanidoro ti facebook lagilufm 96.7 tunde olawo lolo turoyin te gbotan pelu ikun lowo ibukun oluwa olagoju Adekunle Yusuf lo ti mu oyan wa se ti gbo yin e kojumo le kan si o e se nte eyan wa layo ni kan ni ti lagilu
1: Lagilu FM 96.7

0: lájú ẹ lórúkọ ètò ìbò ti ṣe kéré mọ ìbò ṣe kéré tó ìyá àwọn èèyàn kì fi ṣeré mu dúpẹ́ o ìyá mi ayò ìyàwó nílùú ọyọ ojú òní tì í ìyá mi grandma akintude ẹ ṣe mu dúpẹ́ ní mọ́níyà fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe ẹ kú ìfẹ́ ẹ kú àdúrótì ayé ẹ jẹ́ kí n mú tààrọ̀ yìí wá kó tó di pé ìtùnú dixon ọlọ́wọ́ button tó máa sọ́ngọ̀ mi pé ọ̀gbẹ́ni dídé máa bálẹ̀ máa gbálẹ̀ lọ. ẹ wo bí láàárọ̀ yìí ẹ tún mú eléyìí dání ẹ fi sí ọwọ́ àlàáfíà yín ẹ má fi jẹun o ẹ fi sọ́wọ́ àlàáfíà yín ẹ má fi jẹun o ẹ léwu nìyẹn. sẹ́yìn kọjá lọ ní òpópónà kan ọmọọba gbẹ̀ngà gbajúmọ̀ mo rí ẹ̀ńbẹ̀ ojúrere lọ́wọ́ ìdájílẹ̀ yìí ń kọjá lọ tàbí lọ́wọ́ ìrọ̀lẹ́ àbí lọ́wọ́ alálẹ́ sẹ́yìn mo máa ń dáṣà kan lórí ètò pé tí mo bá sọ fún yín pé omi ń jóná ẹ bèrè irú ẹ̀ lọ́wọ́ mi ni mi lè ẹ́fà fún yín lófo tí ò bá dẹ̀ dé sí ni tí ò bá dẹ̀ ṣe ni rí wọn kì í sọ pé ó tún dé sí ni mo máa sọ fún yín o tí n bá sọ pé omi ń jóná ẹ bèrè irú ẹ lọwọ mi ni sẹ àrí ìrí sọkọ o ní lajú ẹ tèmi mú wá o bẹrẹ ìpàkọ tèmi ń sin ń bí o torí yín lèmi ṣe ń wọ gbòòrò lọ kẹ má bàa láǹfààní àti jì sínú òfin kẹ má bàa bọ sọwọ àwọn òkè ìnà kì í ná tán máa ń ṣe bẹẹ tójú aládìẹ kì í sínú iná torí tí yín lèmi bá káàkiri ànísẹ́ gbogbo tèmi àti yín fi irun dúdú tá a fi ṣe wàhálà lọ sọ́tún lọ sókè yìí tó yẹ ká máa fi irun funfun jẹ̀gbádùn ẹ̀ kó mọ̀ bá a bọ́ sọ́wọ́ àwọn alágbèdá àwọn ẹni ibi tí ń pọnmọ́ rí iléèwẹ̀ àwọn òkìnà kìíná tó máa tójú aládìẹ kì í sínú iná torí ẹ̀ lèmi ṣe ń wá lọ́jọ́ mẹ́jọ o inú mi dẹ̀ dùn pé ètò yín sun èso rere àwọn èèyàn dẹ̀ ń gbọ́ ẹ ṣe ẹ wo bí láàárọ̀ yìí tẹ́ ẹ bá kàn kó fìrí èèyàn kan lọ́wọ́ ọ̀dàjì kùtùkùtù lọ́wọ́ alálẹ́ pátápátá tó ń lo nǹkan táwọn olóyìnbó ń pè ní crutches igi tó ń fi igi ṣìkẹta ẹsẹ̀ tàbí ṣìkejì ẹsẹ̀ bí ẹni tẹ́sẹ̀ ń dùn bí ẹni tí ò lè rìn dáadáa ẹ fura o gbogbo àwọn tó ń lo igi kọ́ ni nǹkan kan ṣe lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín àbá sọ pé ta ló sọ fún yín bẹ́ẹ̀ ẹni kan wá bá big man presenter èmi ní evidence ẹ̀ lọ́wọ́ ni o ṣé torí àti jẹ àti mu iná ṣáá àti náà ti lò iná ṣáá ṣó ń ta dà yìí iná ṣáá ta dẹ̀ padà dàálẹ̀ lọ́jọ́ kan ilé ayé ilé asún wọn ni aṣiwèrè kọ́rọ̀ ọjọ́ láìmẹ́ni tí ó na ẹ wo bí tẹ́ ẹ bá ti rí irú èèyàn bẹ́ẹ̀ ẹ máa fura sí wọn gbogbo wọn kọ́ lẹ́sẹ̀ ń dùn ṣe láwọn kan àtẹ́ bá ti súnmọ́ wọn pé fẹ́ ṣàánú wọn bí eléyìí tẹ́yìn súnmọ́ wọn pé kẹ́ ẹ na owó sí wọn owó tẹ́yìn náà sí wọn yẹn irin tútù làwọn máa nà sí yín padà bẹ́ẹ̀ ni bóyá yín dẹ̀ wá ń lọ nínú mọ́tò lè bá park ẹ gbà ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe ń tẹ bírèkì tẹ páàkì yẹn wọ́n á ti gbé ti bí jáde ak 47 ní ṣoore ṣe àní ṣìrìn o èmi ń já wa tán ẹja lajú ẹja fura ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lugi kọlẹ̀sẹ̀ ń dùn bó láti jẹ́ pé kẹ́ ẹ lè bá àṣàánú wọn kẹ́ ẹ lè tẹsẹ̀ dúró kọ́ lè ṣe yín ní jàǹbá ẹ tún gba ilé tó dàbí ẹ o tẹ bá rí nǹkan kan bóyá bíi ẹ̀jẹ̀ àbí ríyàn kan tó wà lórí wheelchair tí ò lè rìn ẹ fura sáwọn náà tàbí bí ẹ̀jẹ̀ tí mo mì rèé o bóyá ẹ lọ lójú pópó ẹ̀yìn rí ìṣẹ̀lẹ̀ bíi ìjàm̀bá ẹ dẹ̀ rí ẹ̀jẹ̀ lẹ̀ lóòótọ́ bóyá ní street bóyá lágboolé bóyá níbì kan ẹ mọ̀ dúró ẹ máa lọ ṣé ní tẹ bá máa dúró ẹ rí wípé àwọn èèyàn náà dúró èèyàn pọ̀ ń bẹ́ẹ̀ e wa le so pe be fe woran abi fe rescue bo to je eyan meji eyan kan eyan meta se re eyan keyan meja eyan meji meta to duro si bi isele yen o tun ma nje awon eniyan to je wi pe ara awon ise ibi ni won ton se bi igba pe won duro won fe saanu eni ti sele bi sele si e ti get e ro pa awon eyan duro ton fe saanu won ton fe rescue won ni but you ro ni ara won se bi eni awon ni se bi ton jo duro ton fe sise bi eran na tun ma so fin e gba wa eran wa lowo ejo e duro eran wa lowo accident ni o ja ba lori okada ni te ba ti rero kopo re pete nbe e ma duro mo keto ni bo so wa lagbede je fi mo beyan tori akoko laju epo ogun o le ko tan lowo mi lodun yi e sa je mo mu wa beyan loko kan ejeji lojo mejo enu e ka ro la pa bi ta lo wa lojo po
1: e ma ka ro bi ba to center
0: yes sir
1: alaji omo we aye la gogo lati mata abi se rin to gbe de si ayan meji ikan wa gbe machine lori e ro pe license ikan wa nu gbo eni kan ba ti ye ki won to fe gba gbe machine bayi o ti keji ti gbe machine lo so agboro laju wa gba ni o
0: se
1: pe to wa so yen bo se sele gan ni o aba ti ra won bori ti e pe ati ma found ti mo tun o ja pe ni nkan o po le je ti ra ni won pa
0: se benu
1: ti wa na je mo ya ila gugu
2: hello
0: iya mi jere gusi mi dada
2: hello akoju mo
0: sala fi ale wa iya mi
2: hello
0: mo gbadun iya bi jere gusi yes ma
2: hello mi ran gbo mi mi gbo yin
0: emi gbo yin kete kete
2: o ni daru o
0: ami
2: ni wi o
0: ami iya mi
2: o ga meta o
0: yes ma
2: aloko gusi enbe o olodi ja so re se o
0: ami o
2: so ga ni ore ni won gba lo ani so re se o
0: ami o
2: awon bo bi ga ta fun lowo gan ko lo mo so re ni
0: mi o
2: ko se mo te rin be
0: o se iya mi
2: kile o
3: mo la die o
0: hello
3: mo la la de so la la ta ye o
0: la ra mi sala fi ale
3: o da la die gidi le mo wa la la la ro yi ki ka du ko la ju re ni olodun ja so re se o
0: mi o
3: a ni je bi olagbara olodun ni ti o ri mi wi njo mi o
0: mi ni daruko adugbo yen eleyi to mu igidani to se bi pe ese ndun emi wa ko jeje temi lo ni emi ye kan ni kin kan wo ina mi ro e mo ina mi ro ta fi mo wo eyin lati inu moto mo kan wo na e to se yanku to fi gise omo ti yogi omo ti yogi danu hello e karo ojo ti lo last caller ojo ti lo
1: big man presenter
0: yes sir
1: ore ni won o
0: ore ni won
1: dam really ma wow
0: Amiu. Brother ni, e se mo dupe. E je ki ma lo le ni ki n fi ele sile bayi ka so iku dojo mejo la se dumare. A ni bo so wa lagbeda o. Agbara Olorun. Isele bi oni sele si ko ni sele si emi na. Ijade wa lo senu ise wa laaro ini. Ko ni mu ebi ati ibidani o. A o lo ore o. A o bo ore o. Apamo wo fun gbogbo wa atajo roja fun gbogbo loja patapata. Ani ba won ri wahala wahala o kere po ko ni je pin mi ati yin o a o de ra anu gba leni ati lojo yin wa gbogbo ituru de sun lajo se o ke bugi lo lotu eto oluwa re mi lekun adesina loruko temi big man presenter yin na ni e ja pade lori eto iba kan na lojo mejo 08168 988951 08168 988951 me ni sele kan sele laju kan te fe fi to mi leti be fe send us ori WhatsApp mi number ti mi ni ni ma gbe fun ra mi ni PA 08168 988951 e le nbe ku kale odijo mejo thanks so much and God bless you odijo mejo
4: la gelu FM jagaba gogo retio

0: ti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn ìwọ olùgbọ́ mi ní àárọ̀ yìí gbogbo olùgbọ́ mi gbogbo agbára tó ní kó máa bá iṣẹ́ jẹ́ mọ́ra rẹ lọ́wọ́ agbára yẹn lana láàárọ̀ yìí gbogbo ẹ̀mí tó ní kó máa fúnra rẹ ní májèlé jẹ lórúkọ jésù ẹ̀mí yẹn padà lẹ́yìn rẹ láàárọ̀ yìí gbogbo ẹni tó ń ṣe àmì àdúà létí mi lónìí gbogbo ọwọ́ tó ló ń fẹ́ sọ ẹ́ di èrò ẹ̀yìn lórúkọ jésù ọwọ́ yẹn kó gbẹ lórúkọ ẹni tó dá ayé àti ẹ̀kún rẹ̀ mo gbàdúà lónìí ẹ̀mí ìbọ̀rìṣà ẹ̀mí títẹ̀lé òkùnkùn ó yá kó fi àgọ́ ara rẹ sílẹ̀ mo gbàdúà lónìí o ìlérí àti májẹ̀mú ọlọ́run yóò ṣe fún ọ ayé kan tẹ́ ẹ wà yìí ẹ̀ ní rí kú ọmọ ẹ sọ wípé ayé kan tí mo wà yìí èmi ò ní dààmú níbẹ̀ ẹ pariwo pé ayé kan tí mo wà yìí èmi ò rí ojú rere ọlọ́run ẹ sọ pé ayé kan tí mo wà yìí èmi ò rí àánú gbà ẹ sọ pé ní orúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ ẹ sọ pé àjíǹde àti iyè yóò sọ mí dómìnira ẹ sọ pé mo fi ayé mi fún kristi mo gba jésù olúwa gbọ́ láti òní lọ ayé mi gba agbára tuntun ẹ sọ pé ẹ̀mí kẹ́mi òní wọnú mi ẹ̀mí kẹ́mi òní wọnú ọmọ mi ẹ̀mí olè òní wọnú ọmọ mi ẹ̀mí agídí kò ní wọnú ọmọ mi ẹ̀mí ọtí mímu kò ní wọnú ọmọ mi ẹ̀mí àgbèrè kò ní wọnú ọmọ mi ẹ sọ pé ẹ̀mí ẹ̀tàn kò ní wọnú ọmọ mi ẹ sọ pé ọmọ tí mo bí nínú ẹ̀mí àti nínú ara òkùnkùn kò ní gbà wọ́n ẹ sọ pé gbogbo ọmọ mi kò ní di ẹkún fún mi ẹ sọ pé wàhálà mi lórí ọmọ èmi ò jẹ gbogbo wàhálà mi bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa àmì kí n tó rí jìnnà ẹjọ́ màmá àti bàbá ń fi ọlọ́run ìsírẹ́lì bẹ̀yìn gbogbo ẹ̀yìn kan olódùmarè pátápátá special program ó wà fún àwọn ìránṣẹ́ ọlọ́run ní monday tó parí oṣù yìí lórí òkè nọ́mọ̀wọ̀ ní ìlú apatẹ́rẹ́ mo bẹ̀yìn àdúà ní gba agbára kọ́ bá a ṣe jọ ń tẹ̀síwájú nínú ọlọ́run yẹn olómà múnú ọlọ́run dùn ẹ jẹ́ kí gbogbo wa pátá kájọ pàdé lórí òkè nọ́mọ̀wọ̀ ní monday tó parí oṣù yìí aago mẹ́sàn-án láàárọ̀ sí aago méjìlá lọ́sàn-án gbogbo àwọn dókítà wa mẹ́ tí wọ́n mọ̀ sí àyẹ̀wò fún alọ́fẹ̀. Number 2 ìdánilẹ́kọ̀ọ́ àtàdúà tó lé yóò wáyé lọ́jọ́ yẹn báwo ni iṣẹ́ yìí ti lè pé wa tó sì lè pé ọlọ́run tó sì lè pé àwọn tá ń jẹ fún ó máa lágbára lọ́jọ́ yẹn. Number 3 o ni wípé ní ọjọ́ yẹn wẹ̀jẹwẹ̀ mọ́ wà gbogbo ẹni tó bá wà nínú ìpàdé níjọ́ yẹn ìránṣẹ́ ọlọ́run ni o ìránṣẹ́ ọlọ́run ni o àwọn àti ìránṣẹ́ ọlọ́run nìyẹn o lórí òkè inú mọ́ wọ̀ nílùú apatẹ́rẹ́ tẹ́ ẹ bá ti dé ìwó road ẹ wọ mọ́tò tó ń lọ sí èjì òkú ẹ sọ kalẹ̀ kẹ́ ẹ wá wọ mọ́tò tó ń lọ sí apatẹ́rẹ́ orí òkè inú mọ́ wọ̀ tàbí tẹ́ ẹ bá dé ìwó road yẹn kan náà ẹ wọ mọ́tò tó ń lọ sóye dèjì kẹ́ ẹ sọ kalẹ̀ ní apatẹ́rẹ́ èyí tó bá rọrùn nínú méjèèjì ni kẹ́ ẹ mú ẹ wọ mọ́tò tó ń lọ sí òye dèjì kẹ́ ẹ wá sọ kalẹ̀ ní apatẹ́rẹ́ ẹ tètè gbéra lórúkọ jésù yóò dára fún yín ọ̀run àánú yóò sì fún yín yóò dẹ̀ sì fún ọmọ yín God bless you láàárọ̀ yìí bàbá kílẹ̀ ní fún wa ó náà ni mo ní kí n mẹ́nu lé sá ẹ sá bíbélì sọ nínú ìwé Daniel chapter 11 ní verse 32 ó ní gbogbo àwọn tó bá mọ ọlọ́run wọn wọn ó máa ṣiṣẹ́ ìyanu àti ṣe agbára.
1: Àti irú àwọn tí ń ṣe búburú sí má jẹ̀mú ni.
0: Àti irú àwọn tó ń ṣe búburú sí má jẹ̀mú.
1: Ni yóò fi ọ̀rọ̀ ìpọ́nni mú ṣọ̀tẹ̀.
0: Yóò fi ọ̀rọ̀ ìpọ́nni mú ọṣọ.
1: Ṣùgbọ́n àwọn ènìyàn tí ó mọ ọlọ́run.
0: Àwọn ènìyàn tó mọ ọlọ́run.
1: Yóò mú ọkàn le.
0: Má ó mọ́kàn le.
1: Ó sì máa ṣe iṣẹ́ agbára.
0: Má ó máa ṣe iṣẹ́ agbára. Ẹ mọ̀ wo ìbéèrè mi ní títí àárọ̀ ni pé ta ni ìwọ ń forí balẹ̀ fún? Sàtá ni ẹ̀mí wo ni ìwọ ń forí balẹ̀ fún? Mami ẹ jẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún yín kò sí ẹnìkan tó wà láyé tí ò ní ẹnìkan tí ń forí balẹ̀ fún ènìyàn tí a bá ti pè lẹ́nìyàn oh my god kò sí bó ṣe máa jẹ́ ènìyàn láyé kò sí orílẹ̀-èdè kan ní ayé yìí tí wọn ò ní ọlọ́run kan tí ń forí balẹ̀ fún àwọn amẹ́ríkà àwọn sọ pé in God we trust àwọn india àwọn ní èrè tiwọn tí gbogbo ayé mọ̀ china ní tiẹ̀ bẹ́ẹ̀ náà ni ìdílé k

mú wa yìí mi ò lágbára ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín bíbélì sọ yìí pé àwọn tó bá mọ ọlọ́run wọn wọn ó máa ṣiṣẹ́ ìyanu àti sí agbára oríṣiríṣi ọlọ́run ló wà ó pọ̀ láyé gan àwọn tí kálukú ń forí balẹ̀ fún kó bá ti rẹ́nìkan lókè tí ń lọ lókè tí ń fò lókè kókìkì rẹ̀ ń kàn ẹ̀sà ẹ lọ wò

0: ọgbọ́n kì í dẹ o ṣùgbọ́n ó ní kí n fún ọ jẹ ọyá dìde lónìí o ìwé èṣù lọ ṣe lágbájá o tí ẹni yẹn ò bá tẹ ẹni tó ní ọlọ́run tó ju ti èṣù lọ ẹsíkìsà èṣù ó ṣe kọ́sẹ̀ yìí ó tó parí ẹnìkan ń gbòǹbi lórúkọ jésù èṣù ò ní ṣe ọmọ rẹ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòrò kan ẹ pàdé mi lórí Facebook mo máa wà lórí Facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbogbo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain ní ọ̀gànjọ́ òru agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí n bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn anointing ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá ire kan o fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìta ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín.
1: ọlọ́run wo ni wọ́n ń sè tá ló ń forí balẹ̀ fún tó bá wà láyé tó o bá ti lẹ́nìkan tó ń forí balẹ̀ fún lẹ́mi tẹ́yù wà á kàn gbélé ayé wà á kọjá lọ síbẹ̀ bí àìjẹniyàn náà ibú báyìí ni ọ̀rọ̀ wa kí abraham kó tó lè dìde ó ní ẹnìkan tí ń forí balẹ̀ fún níkọ̀kọ̀ tí àwọn èèyàn mọ̀ ohun tí ó fi dìde nìyẹn isaac jacob noah lot gbogbo àwọn tá a gbó kìkì wọn láyé wọn ní ẹnìkan tí ó ń forí balẹ̀ fún tó jẹ́ wípé ẹni yẹn ló ń fún ọ ní support that is why inú exodus chapter 20 ọlọ́run wá fún àwọn ọmọ israeli ní ìlànà ó lè yí ni òfin mi rèé o mo fẹ́ gbé yín dìde mo fẹ́ sọ yín lédi ńlá ṣùgbọ́n ẹ ní òfin tẹ́ mọ pamọ́ òfin àkọ́kọ́ ìwọ ò gbọ́dọ̀ lọ́lọ́run mìíràn pẹ̀lú mi òfin ẹ̀kejì ìwọ kò gbọ́dọ̀ yá èrè kéré fún ara rẹ òfin ẹ̀kẹta ìwọ ò gbọ́dọ̀ orúkọ ọlọ́run rẹ lásán o òfin ẹ̀kẹrin rántí ọjọ́ ìsinmi rẹ láti yá sí mímọ́ o òfin ẹ̀karùn-ún bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ o kó lè ba pẹ́ lórí ilẹ̀ tí ó lọ́ òfin ẹ̀kẹfà ìwọ ò gbọ́dọ̀ pànìyàn ó wá ka òfin mẹ́wẹ̀ẹ̀wá ó kà sílẹ̀ fún wọn wípé òfin yìí tẹ́ ẹ bá ti lè mọ pamọ́ èmi ó gbé yín ga ju gbogbo orílẹ̀-èdè ayé lọ

0: tẹríbalẹ̀ fún. Ó sọ fún ọ wípé ibojì ló máa sọ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ o.
1: Ó máa ṣe o.
0: Oh my God, ta ló wà nínú ẹ̀mí tó ń gbọ́ tí mo ń sọ láàárọ̀ yìí? Mo gbàdúrà ayé rẹ kò ní wọnú ìdè. Kan wà wọ́n máa kọ́lé, ṣùgbọ́n wọn à gbọ́dọ̀ sùn nínú rẹ̀. Àfi kí wọ́n lọ rẹ́ǹtì ilé síbi tó ga, síbi tó dáa. Wọ́n lè rẹ́ǹtì ilé kan san billions of naira fún rẹ́ǹtéjì. Ṣùgbọ́n ilé tí a bá fọwọ́ ara wọn kọ́, wọn ò gbọ́dọ̀ sùn bẹ̀. Nítorí wípé ẹni tó ń gbé wọn dìde, ẹ̀mí tí ń ràn wọ́n lọ́wọ́, ó sọ pé báyìí ni ìlànà tòun o. Ẹ gbọ́dọ̀ ṣe báyìí. That is why o gbọ́dọ̀ study ara rẹ̀, kó o bira rẹ̀ léde. Ta ni mò ń forí balẹ̀ fún? Now, tó bá wá jẹ́ pé Ọlọ́run ló ń forí balẹ̀ fún, kí ló fi t'Ọlọ́run? Inú òfin rẹ̀ ò ní pé o gbọ́dọ̀ sàdá mẹ́wàá fún. Inú òfin rẹ̀ ò ní pé o gbọ́dọ̀ sá fún ẹ̀ṣẹ̀. Inú òfin rẹ̀ ò ní pé ìwọ kò gbọ́dọ̀ jálè. O gbọ́dọ̀ ta èdè yẹn sílẹ̀. Ó ka òfin yẹn sílẹ̀ fún wa. Now lis ten now, mọ́mì, ó wá dá sà. Tó o bá tètè mọ kí ni òfin Ọlọ́run tí mò ń forí balẹ̀ fún, mo gbàdúrà lórúkọ Jésù, o ò ní sin Ọlọ́run òkú. Mo ní lórúkọ Jésù, o ò ní sin Ọlọ́run òkú. Ọba kan bẹnu Bíbélì, wọ́n porúkọ rẹ̀ ní Senakerubu. Ó mọ̀ lágbára. Nígbà tó di ọjọ́ kan, ó lọ kọjú ìjà sí Ọlọ́run Ísírẹ́lì. Senakerubu wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ní Second King ní chapter 18 verse 35. Senakerubu lorúkọ rẹ̀ ní Second King chapter 18 láti verse 34. Ó wá bẹ̀rẹ̀ sí lọ challenge àwọn ọmọ Ísírẹ́lì. Ẹ wá máa gbọ́, ó wà ń sọ fún wípé ó ní èmi rèé mo fẹ́ bá yín jà. Ó ní ṣùgbọ́n kò sí Ọlọ́run kan tó lè gbá ẹni bọ̀dì yín lọ́wọ́ mi. Ó ní tẹ bá wá rò pé Ọlọ́run kan bẹ tó lè gbà yín lọ́wọ́ mi. Ó ní àwọn orílẹ̀-èdè tí bàbá mi ti bá jagun. Ó ní àwọn òrìṣà wọn ò lè gbà wọ́n. Ó ní níbo ni àwọn òrìṣà Amati?
2: Níbo ni àwọn òrìṣà Amati àti Apadi gbé wà?
0: Ó ní níbo ni òrìṣà Amati àti Apadi níbo ló wà?
2: Níbo ni àwọn òrìṣà Sefafaimu?
0: Ó ní òrìṣà Sefafaimu tí a ń pe orúkọ rẹ̀ ní Ela. Ó ní níbo ló wà?
2: Ifá gbé wà.
0: Ela àti Ifá, olùtọ́ Sefafaimu, òun náà tó ń se Ifá. Ó ní níbo náà ti rí Ifá náà? Bíbélì náà ni sà.
2: Wọ́n
0: gba Samaria kúrò lọ́wọ́ mi. Ó ní sí ó ní wọn ò lè gbà wọn. Mo dojú Samaria bolẹ̀ pẹ̀lú gbogbo àwọn òrìṣà wọn. Ó ní tàwa ni Ọlọ́run ti yín tí ó gbà yín lọ́wọ́ mi. Àmọ́ Ísírẹ́lì bẹ̀rẹ̀ sí ń ké sí Ọlọ́run. Ṣùgbọ́n òun ò mọ̀ pé òrìṣà tóun sì ń tòun èèwọ̀ rẹ̀ ló ń fẹ́ fún jẹ. Èèwọ̀ tiẹ̀ ni wípé kò gbọ́dọ̀ gbọ́ Ọlọ́run Abrahamu, Isaaki, Ìjà àti Jakobu. Ẹ lọ ka sítórì yẹn, kí lọ gbẹ̀yìn Senakerubu. Torí pé ó ti jẹ májèlé, ó ti fún Ọlọ́run rẹ̀ ní ìwọ jẹ. Ó ti lọ mú Ọlọ́run rẹ̀ kó lọ kọlu Ọlọ́run tó kọjá tiẹ̀. Bíbélì wí pé Senakerubu nígbà tilẹ̀ máa mọ́ gbogbo àwọn olórí ogun rẹ̀, gbogbo wọn ti kú tákìlẹ̀ ó tó mọ́. Ó náà wá fi ìtìjú, ó fi ìtìjú padà sílùú ara rẹ̀. Ó wá lọ sílé òrìṣà rẹ̀ pé òrìṣà òun kí ló dé tó gbé níjà. Ìyẹn sọ fún wípé Ọlọ́run tó lọ gbé mi pàdé agbára mi ò ká. Bíbélì wí pé níbi tó ti ń sọ̀rọ̀ nínú ilé òrìṣà rẹ̀ lọ́wọ́, ọmọ rẹ̀ kàn jáde sí ni, ó dẹ̀ dùn pa. Why? Ó fún Ọlọ́run rẹ̀ ní ìwọ̀ jẹ. Ìwọ kíni? Ó gbé Ọlọ́run rẹ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run tó lágbára jù lọ. Sà, tó o bá ní Ọlọ́run àlàyé ní Ọlọ́run, mo kí ọ kú oríire. Mi ò lè parí wàásù lónìí, n ó máa tẹ̀síwájú ní àárọ̀ ọ̀la. Gbogbo ẹni tó ń gbò mí ò ní da padà sẹ́yìn. Ta ni wọ́n ń sìn? Ta ló ń forí balẹ̀ fún? Láti àkọ́kọ́ ìlọ, ìlérí ó ṣe fún ayé rẹ̀. Ẹ wo sà, ẹ jẹ́ àpàdé nínú program láàárọ̀ Sunday. Àwọn branches wa, ẹ yà síbẹ̀. Ìkan bẹ ní Ìjàrí, ní CPTech, ní Ìjàrí, ní Jẹ̀bú-òde. Ẹ yà síbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbé wa pé dádì, ẹ máa bọ̀ sílùú wa. Ìwọ fún mi nílẹ̀ kò rú, bóyá máa wá sí church ńbẹ̀ àbí mi ò ní wá. Òun anú yóò máa sí fún yín ní challenge ní àárọ̀ Sunday. Ẹ jẹ́ àpàdé lórúkọ Bábọ́ máa tiẹ̀ ní mímọ́. Ìlérí àti májẹ̀mú Ọlọ́run yóò ṣe fún ayé yín o. Lágbára Ọlọ́run, mò ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án. Ẹ jẹ́ àjọlọ bó o bá ti dé tọ̀run rí. Jẹ́ àjọlọ tayé. Àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ. But tó o bá máa bá mi lọ, ẹ máa mú òróró méjì lọ́wọ́. Ọ̀kan bàbá ti fẹ́ wọnú Jọ́dánì, Olúwa ni dàlẹ́ yín lórí. Èkejì tá a bá ti jáde nínú Jọ́dánì, Olúwa ni dàlẹ́ yín lórí. Omi yẹn kan náà ni Jésù fi ṣe baptism. A máa dé òkú òkè kan tí a ń pè ní Sinai bá a ṣe ń lọ yìí. Mo gbàdúrà yóò dára fún ọ. Jẹ́ ká òun bí ìrí ọ lọ, wo ẹnìkan tó o mọ̀, pásítọ̀ kan tó o mọ̀ tó o fẹ́ kó lọ, abẹ́nìkan tó ti ṣe ọ́ lóríire, kó o ràn lọ sí Jerusalemu. Oore rẹ̀ wà ńbẹ̀. Báwo la ṣe máa lọ? Oṣù kẹsàn-án kán mọ́ òróró méjì lọ́wọ́ yóò dára fún ọ. Fóònù nọ́mbà yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́jì. Èmi náà fẹ́ lọ Jerusalemu. Wọ́n join mi mọ́ group tí àwọn èèyàn wà, yóò dára fún ọ. Oore ràn lọ́wọ́ o. Oore rẹ̀ o ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Fóònù nọ́mbà ẹ lo fóònù nọ́mbà 08 14 55 08 06 48 14 55. God bless you and the child well with you in

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Chichi mochi o baba. Mo wa fope fun daddy. Mo sun layo mo ji layo. Mo wa yin ologo. Ma ki Oluwa po se we ba mi ki baba yen yi po se o e je ka gbadura oruko Jesu.
1: Amen.
0: Emi awon ole awi pe se egba ope wa we start da pata e darije wa bi oju mo se mo nbo lo noju mo re ni ko je fun wa gbogbo to je mo ibi eyi danu ile we sa 77 ni wo gimo na ki yo duro soro na ki yo se gbogbo na imo bunura ye wa ten lo pa ni we ko ko mojo mo lo ni Oluwa yi danu iwo to n travel yon ni sun agba re je bi oju mo ni se mo loruko Olorun awon mo gun se oju mo re ni ko je ire wa to n be na ri ko ni fo wa ori ba o se be Jesus Oluwa wa.
1: Amen, amen, amen, Jesus.
0: Praise the Lord. Praise the living Jesus. Ki la fe gbo le niyi oro to je soki ni sugbon o lagbara kun pe ko ko so na ni pe ba o se ma fara re sumo Olorun ninu odun odun to pare lo elomi ti gina so Olorun tori kini tori ani aye tori bilu se ri ko lo church mo ko rin dede mo gbogbo se arin ose o ti gun lo be tojo Sunday gangan ko wa mo elomi Sunday to ma lo gan ki o ba dago mekan la ko ni ko nde won o si ba sin de laji ki lo de to fi fara re sumo Olorun e je ka lo sinu iwe Job 22:21 fara re sumo Olorun ni akoko bi iru eleyi ara mi ninu Oluwa ki lo so nu we Job
1: fara re sumo Olorun
0: ndora lo so fe o la lo won gbe niyan ju ni o opolopo ti de egbeji ologun ko le gbadura mo adura ti di egede ma se wo ninu orin wa kan lo ti so be. Oh my God, fara re sumo Olorun
1: o si ri alaafia
0: elomi wa alaafia kakakiri ni o wa lo kutu wenji o wa lo ka fansa sibe ko ra alaafia nigba to ti jina se ni to da en to me ni to me ni fara re sumo ko ba le ni alaafia ko le ba ni lasan ko tun ni lopolopo wa ti le da tebi re aha
1: nipa yi ni rere yo wa ba
0: o ba elomi wa rere kakiri ni o ni so ko ja nta leko o ko ni badan o di wole ko o ko le ko o lo ku tonu o ko nko tonu o lo ku tun wenji o ko nko tu arin rambo die die ni to ba fara re sumo lo bi Nigeria se le ta won yen mo n gbe nkan re se ton o de loji bi ti ton o de fa mo lo ma so gun owo won de n gbe nkan re se nigba to ba ti fara re sumo Olorun rere yo wa be.
1: Emi be o.
0: O ni mo be o.
1: Gba ofin lati enu re wa.
0: O ofin lati enu Oluwa wa bi mo se n so oro re ni iwe bibeli mi mo ofin Olorun ni. Oro Olorun gbogbo ti an ti ko ofin Olorun ni gba ofin lati enu Olorun re wa. Gba ofin re mo ko de gba ilo re mo. Aha.
1: Ki o si to oro re si aya re.
0: To oro re jo si aya re. Oro re temi ba ti o pe lo se pe no mi o le se e wo Joseph nigba ti ni to ti awo gare gbe sumo ko wa ba sagbere ni pe eh mi o le se le kin se le kin de se si Olorun mi lo do lo le so be laye wa ko di yawo lo ra ba omo 17 years ko ni babo mo wo le to mi ko ni ah ki won se le so Olorun tele tele ni ko Olorun o ni kin se le kin de se si Olorun fara re sumo Oluwa ko le ba mu ki ala re le ba se aha
1: bi won ba yi pada sodo Olodumare
0: to ba yi pada sodo Olodumare le ni tori o ti gina si tele tipe tipe o se dede mo oguse ni church o se mo tori pe pastor si e awon nikan si o won o mo fun e o wa lo lo church mo olose fo wa de church wa di bench o ma anu e se mi tete pada si waju Oluwa fara re sumo Olorun aha
1: a si bi oro
0: a gbe oro to ba ti pada si normal position re o ti subu tele tele dide pada si be mo mo so kini kan alagbara mo nsunkun alagbara kin joko se di ekun yen ni aimo yekun o sun ko se be npo sun kan o soju furo pada si normal position re mo joko si di ekun yen kisi katani mo ba se kinu ko mo ba bori e o le o ko si nkan to anything can happen at any fucking time di de ga who is the david ma gun sun sun gba tan keru re lo o ni oluwa se kin le o la ni pe yes o se n soro ni le se ma ba ola lo ma ba so ma se ma gbola awon ma gba dada bere gbegbe se ye sun kan mo o ko we dojuru won je won ti lu eni jibiti ile ise re dojuru mo sun kan mo gbera gbara jige pada sinoba pose sugbon number 1 ni pe koko faro re sumo Oluwa na ki gbe ikole kole ba pada wa aha
1: bi wo ba si mu ese jina rere kuro ninu ago re
0: mu ese kuro ninu ile re gba awon mare to mumu kumu to mu gbo omo re to nse yahoo to lo nge ekan na ile kan na to lo nra apa alapa ise lese o mo ndaran be lorun die die mo ni eso mo nbo e mu ese kuro ni ago yi ki lo njago ile re ni ago re mu ese kuro omo mi ni ban ya re omo po ni ban omo mi se o so le ya re omo po so so le o ma se o de wa n gbe ka wole iwo na o n gege ile o njoko si waju ka omo yo sagba fun ka so wole e roju ile efura lo mo se ki ara awon omo re mo wa be bed mo mo wonu wardrobe won mo teru won pa ile ko le mo romo to n ba gbele aha
1: ti wo ba te wura dara dara sile
0: to ba te wura dara dara sile aha
1: ati wura
0: bo ba ti te wura sile ati wura wo firi yen pe olohun yo je ibukun fun e yo je sura re o mo ton je wura ni gold nkan lowo ye bi yo wa dabe yan re ti okun ninu ile re ire ma wa ba e ibukun ma de ola ma de wo n to wa se bajo mo ni keji ko so n to fe tolohun ni se fun e aha
1: nigba na ni olodumare yo si je sura re
0: olodumare yo wa je sura re ki lodun to yen to olodumare ba je sura re ki lo dara to anybody le to bo ko ba je na aha
1: ani yo si fi fadaka fun ni opolopo
0: so mo fadaka wura lo nje be godi lo nje be fadaka oto ni fadaka oto ni godi fadaka to yato si godi o tun je nkan owo ye biye yo fi bukun fun e yo fun ola fun e yo fo oro fun e lopolopo aha
1: lo ti to nigba na ni wo ni inu didun ninu olodumare o si gbe oju re soke
0: odo
1: olorun bi iwo ba gbadura re sodo re yo bo ti re yo si san eje
0: o san eje ba oluwa nkan bayi mo fe yo de se fun e mo so kini kan gba kan bi awada mo lo lo nkan bayi mo fe o de se fun nba to ma sele bayi o ye mi gan lenu o kan soro bi awada njo mi o de ma wa si mu se ni o fi ye ko mo re ro kero sare ta ko mo fun are lepe to ngba tangeli wa nkan ja aha
1: iwo si gbimo nkan pelu
0: iwo gbimo nkan pelu
1: mo si fidi re mule fun
0: so ti gbo o plan pe mo ti fe change parliament mo fe lo call sibo mi mo fe change moto mi mo fe se business bayi iran lo kan de ma wa from nowhere o gbimo nkan lo kan nima to ba ti fara esun oluwa to bo lorun ti pe ti pe on ka bibeli on se fere on saanu on gbadura on gbawe on tori anu ba o ti dori olorun niyan e ko so nkan to bere ti oni se fun to po ti di ore ko ri ko san olodumare aha
1: imole yo si mo sipa ona ore
0: so ti gbo gbo ijo bo okunkun ile baba ile mo to ndan ajo aye re ru won disappear olorun pe olorun pe ki imole ko wa logan imole de wa je bo okun se kini o pora logan to ba ti se fe olorun ijo bo okun to fi aje yen to nde loro to npe loju to fi aje to fe to nje ko sasan yen o ma da wa ti to ba ti di ore ko re ko san olorun aha
1: nigba ti ipa ona re ba lo sisale
0: ti gbo gbo ba ti be ni
1: nigba na ni o wi pe igbesoke mi nbe
0: igbesoke nbe
1: igbesoke nbe olorun yo si gba onirele
0: onirele la nigba to ipa re ba lo sale oluwa kan de se kini o yo gbe esoka ah igbesoke nbe lowo oluwa o ni olorun agbe ni ga o ta lo dabi ohun to le gbe ega lati ori akitan lo safin oba be lo se fun joseph be lo se fun esteri ebredom ko bere fun apoti e ri oto ni nkan ti david plan ko fe ko ku ni olorun de change mo lowo de so dibo kun fun olorun mo to se fun david adono be ni to ba ti se fe olorun to sumo oluwa to po fin re mo to pa lo re mo to han dede ko so ibi to ta ran si e to ma bori o ma ri doju ko laye ni le mo so fun e o sugbo ma bori doju ko yin aha
1: yo gba eni ti kin se alaje bi la
0: to ba ti je bi olorun te wo ro kun fe je opolopo family dide lo mi opo bi lo n ba won mo lo n lo family plan fun won mo eni ko mo lo mo se ku se e ti fun certificate se ku ha
1: a o si gba nipa mimo
0: owo a gba nipa mimo owo re se fi olorun ka le ba igba ila nipa kini o nipa mimo kilo se nu psalm 34 verse 8 tori akoko wa towo
1: towo
0: eh
1: ko si ri pe rere ni oluwa
0: o ni towo ko si ri pe rere ni oluwa
1: alabukun fun ni okunrin na
0: ti o gbekele gbekele oluwa sunmo faramo
1: ẹbẹrẹ olúwa ẹyin ènìyàn rẹ mi mọ nítorí kò sí
0: àìní
1: fún àwọn tó bẹrù rẹ
0: ẹbẹrẹ olúwa ẹyin ènìyàn torí kò sẹni fáwọn tó bá bẹrù olúwa ní gbogbo ọ̀nà bẹrù olúwa kọ́ ọmọ rẹ ní bẹrù ọlọ́run baba abraham ó bẹrù ọlọ́run tó kọ́ ọmọ rẹ ní bẹrù ọlọ́run bẹ́ẹ̀ náà ní jọ́bù náà ìwọ náà bẹ̀rù kọ́ ọmọ rẹ ní bẹrù ọlọ́run aha
1: àwọn ọmọ kìnìún
0: ebi a si ma pa wọn
1: ṣugbọn àwọn tó ń wá olúwa kì í ṣe aláìní
0: ohun tó dára tó bá ti gbẹkẹlu olúwa kò sáà ní fún ẹ gbẹkẹlu olúwa ìbùkún bẹ lọwọ olúwa ọlá ń bẹ lọwọ rẹ kí ló sọ ní àìsàn ayá 26:3 torí àkókò wa tí n bá ka tán màá kó lọ kà fún ẹ lẹ́mìí fẹ́ eléyìí ò lè ní pàtì kankan 26:3
1: a pa ọmọ ní àlàáfíà pípé
0: ìwọ gbọrọ olúwa ó ní ìwà àti tèmi nínú ọdún 2026 tó ń parí lọ yìí a pa ọmọ ní àlàáfíà pípé ọkẹni
1: tó sinmi lé ọ
0: tí n gbẹkẹlé olúwa
1: nítorí kó gbẹkẹlé ọ
0: bẹẹ ni
1: ẹ gbẹkẹlé olúwa títí láì nítorí olúwa jehova ní àpáta ayérayé
0: òtítọ kí ló sọ nínú 1922 mo fẹ́ ká parí ẹ̀ 1922 ẹ̀sáyà
1: olúwa ó sì
0: lu olúwa sì lu jìbìtì gbólẹ̀
1: yóò sì mú lárada wọ́n sì yí padà sí olúwa
0: tó bá ti yí padà gbogbo àìsàn tó ń ṣe yìí ó máa kó láyé rẹ ó lè jẹ́ pé ẹsẹ̀ rẹ ló fa àìsàn báyẹn ó lè sọ pé ìkà tó ṣe lẹ̀sán ké lórí ayé rẹ ó lè jẹ́ pé ọ̀tá ló dẹ̀ kọ́ sí ẹ̀ ṣùgbọ́n tó bá ti gbẹ́kẹ̀lé lọ́wọ́ tó ṣe mí léegun tó jẹ́ mẹ́dàmú aláfitìnà tí ó máa kó nu ayé rẹ ẹ̀sán máa ń ké ẹ jẹ́ ká ṣàtúnṣe ka pele ọna wa ka de bẹrù ọlọrun.
1: o si gbọ ẹbẹ wọn.
0: tó o bá ti tọrọ dàríjẹ ẹsẹ yóò gbẹbẹ rẹ o mọ dàríjẹ nìyí.
1: yóò sì mú ọ ní arada.
0: o so ti gbọ báyẹn àìsàn káyọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ jẹ́ pé ọkùnrin kan ànúbẹ́lì jésù ni pé má se dẹ́sẹ̀ mọ́ kó o tó biri yẹlẹ kó má se kí ni o kó mọ́ bá a débẹ̀ tó wà létí ló bẹ́ sáyẹ́dà tó fún ta tiẹ̀ ti yí ẹ̀sìn yẹn definitely ẹsẹ̀ ló kọ́ sí problem tó ní nígbà tí jésù lọ gbèrè dé tán tó rìn tán jésù wà tó ń lọ nígboro ó wá pàdé jésù lójú ọ̀nà jésù arákùnrin ó ti san ó má se dẹ́sẹ̀ mọ́ kí o tó biri yẹlẹ kó má se kí ni o kó mọ́ bá a débẹ̀ ìwọ́ Ọlọrun pe ese lo cause esan to wa yen Oluwa ko darijin lo so na Isaiah 58:14
1: Nígbà náà ní inú rẹ̀ yóò sì dùn sí Olúwa.
0: Nígbà náà inú rẹ̀ yóò dùn sí Olúwa.
1: Yóò sì mú ọgùn ibi gíga ayé.
0: Yes, tó bá ti fara rẹ̀ súnmọ́ Olúwa, inú rẹ̀ yóò dùn sí Olúwa, yóò mú ẹgùn ibi gíga ayé, ibi gíga tí wọn kì í dé ní àbá ilé mọ̀ mọ́ Olúwa, yóò sì kíni yóò mú ẹ débẹ̀. Ní ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ wa lẹ́nu ìjọ mẹ́ta, ẹnìkan gba físà lọ sí kíní, lọ sí òkè òkun àgbàlagbà ni, inú mi dùn, ayọ̀ mi kún, àwọn àwọn àgbàlagbà, Ọlọ́run fún wọn lórí ọ̀fẹ́ láti lọ travel abroad lọ́dọ̀ wa mi báyìí, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ yẹn, tí mi ò bá ti dùn sáàdọ̀bọ̀ dídára ọ̀nà kejì, dáadáa tiẹ̀ náà ń bọ̀ mo ba ni jẹ si daadọ ọmọ nikeke kí wọn náà lè ba se rere.
1: Èmi ó sì fi ilẹ̀ nínú Jákọ́bù bàbá rẹ̀ bọ́.
0: Bíbọ̀ ilẹ̀ nínú Jákọ́bù bàbá rẹ̀ ilẹ̀ bàbá rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ tí wọ́n ti gbà lọ nínú bàbá ńlá rẹ̀ Olúwa ló máa fi fọ ẹ̀. Ó wá máa gbé ògo bàbá rẹ̀ sí kí ni o ìdílé bá àwa gbé kọ ẹ lọ́rùn lọ́ka yókù fún ẹni náà kó mi ti lọ lọ́ka Jobu chapter 8:5 Job 8:5 Isaiah 58:14 yẹn lọ kà tán. Fara rẹ súnmọ́ Olúwa, ìwọ yóò sì ní àlàáfíà. Nígbà náà rere yóò wá bẹ, rere tó ti sọnù, ó máa wá bẹ. Jésù Olúwa wa. Gbogbo ẹni tẹ́ ojú Ọlọ́run fún kàtà bẹ́ẹ̀ ṣàgbọ́mi síwájú. Bẹ́ẹ̀ pé ọ̀jàre ò ta ni, ní tó bá ti wẹ́ ni kò lò fún. Ságbàgbọ́ nínú nǹkan tí mo ní kò sí gbòmí ẹ̀ sọ́jà ká pray orúkọ Jésù bàbá orí pé ẹ ṣe ẹgbà ọpẹ́ wa ó ní rán rẹ̀ jáde ó mú ara ló dẹ́gbà wọn là ọ̀rọ̀ náà a fẹ́ kó mú wa lára dá a fẹ́ kó gbà wá là a fẹ́ kó wà sàn kó dẹ̀ tàn wá ṣe olùyàjú orí bẹ́ẹ̀ ilé ológo la ọmọ ìjà kuná rẹ̀ bá a ṣe gbọ́dọ̀ náà lówùrọ̀ yìí agbára àtúnṣe tòótọ́ ẹran sínú ayé wa omi yẹn olúwa yí padà sọ́ọ̀dì ẹ̀jẹ̀ jésù kò ṣe ìyanu kò ṣe agbára kò ṣe ìwòsàn gbẹ̀yìn tẹ́lẹ̀ láti ẹ̀ka psalm 30 sínú omi yẹn psalm 30 ẹ̀ka sínú omi yẹn ìwọ tó ń wo lu ọ̀fẹ́ràn lọ́wọ́ kan tàbí ẹ̀kejì ka psalm 51 sí psalm 51 bàbá omi yí padà kò di ẹ̀jẹ̀ rẹ̀ kò ṣe ìyanu kò ṣe agbára gbogbo ọ̀fà ìsàn àti ọ̀fà ikú iná kò tì jáde agbára yíǹde wọnú omi lọ yí padà di ẹ̀jẹ̀ jésù ohunkóhun tó ń ṣe láti irun látẹlẹsẹ̀ dé kan ẹsẹ̀ rẹ̀ olúwa kó mú kúrò gba àlàáfíà bẹ́ẹ̀ tún sílẹ̀ bẹ́ẹ̀ ra padà bẹ́ẹ̀ wòsàn ìwọ kì yóò kú bí kò ṣe yé ìwọ kì yóò kú lórí àkẹtẹ yẹn ó yá dìde ìṣẹ́gun dájú ọjọ́ ikú rẹ̀ tí wọ́n mú olúwa yí dànù gbogbo ìpinnu òkùn kó olúwa yí dànù orí bẹ́ẹ̀ òṣẹ́ bẹ́ẹ̀ ohun tó fẹ́ ṣe yẹn ti pẹ́pẹ́ tí yóò pọ̀ sí fún ẹ yọ ẹ lọ kí ẹ lọ ṣe rere ẹ lọ kí ẹ ráàánú gbà orí bẹ̀ òṣẹ́ bẹ́ẹ̀ jésù olúwa wa
1: amen
0: praise the lord orúkọ lẹ́jọ̀sán wọn kò yí padà Christ Flower Church ni ó wà lọ́dọ̀ ọ̀nà iléèwé Christ Flower Church odò ọ̀nà iléèwé ni ọ̀dọ̀ wa ibẹ̀ látẹ̀dọ̀ sí ọ̀nà méjì lówó ọ̀dọ̀ wa tó bá fẹ́ wa tó bá ṣàṣẹ pè mí lórí fóònù pọ́n pìlẹ̀ yọrọ ẹlẹ́nu tó bá ti dé ní garage tàbí oríta challenge ìwọ̀nsá pè mí bó ṣe máa lọ́dọ̀ wa a máa dà rẹ̀ ṣàdé máa ṣàlàyé fún ẹ gbogbo program sàlárẹ̀ ọ̀sẹ̀ pátá kò yí padà gbogbo ọjọ́ Monday pátápátá Bible lecture ni aago mẹ́fà la fi sí ti aago méjì abọ̀ ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ Tuesday aago mẹ́sàn-án ni aago méjìlá ọ̀sán tàbí kọjá díẹ̀ tàbí pẹ́jù méjìlá àbọ̀ ní gbogbo ọjọ́ Wednesday pátápátá ìṣọ́jú rẹ̀ la máa ń fi yẹn sí a ń pè ní Jesus clinic nígbà mí àmọ́ sí fáǹsì níbẹ̀ fáwọn èèyàn tó bá nílò rẹ̀ gbogbo ọjọ́ Thursday pátápátá àwọn disciples ló ní wọ́n fi àdúrà àwọn èèyàn àtijọ́ Ọlọ́run lọ́wọ́ ní gbogbo ọjọ́ First Friday and Last Friday àwọn fi ṣe ṣòro ni ìjọ Sunday ọjọ́ tá a pè ní ọjọ́ ológun ọjọ́ Sunday ọjọ́ aago mẹ́jọ la ń bẹ̀rẹ̀ Sunday school class ṣàgógó mẹ́sàn-án tó bá ti dáago mẹ́sàn-án àbọ̀ sínú ìsọjú olúwa nìyẹn tígbà tó lọ́ba tó wá sílẹ̀ ó rí ọ̀fẹ́ rẹ̀ kó máa bẹ́ẹ̀ lọ. Nọ́mbà ìbánisọ̀rọ̀ mi nílé 0070 6259 66 01 ó rí ọ̀fẹ́ rẹ̀ kó máa bẹ́ẹ̀ lọ láàánú fọ Jésù Olúwa.
2: Nígbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nípa ọ̀rọ̀ náà nípasẹ̀ Prophetess Esther Oluwakemi Adebayo ti Christ Follower Evangelical Ministry aka New Glory along Ojo Ekun Road behind Baba Olora bus stop odò ọ̀nà Iléwé Ìbàdàn. Ẹ tún pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kí orí ọ̀fẹ́ rẹ̀ kó tó fún wa lórúkọ Jésù. Amen.

0: lọ́wọ́lọ́wọ́ lórí òkè Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́rù olóṣùpọ̀ gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti ń rí iṣẹ́ ìyanu lójúkorojú. Àkòrí: Total deliverance from the power of darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM, 3 PM to 6 PM, ìṣọ́rù 11 PM to 3 AM. Níbo lórí òkè Bẹ́tẹ́lì wà? Ẹ wọ Pàdé Báyọ̀ Ìdí Ayùrẹ́. Ẹ sọ ní ìkọjá ìyànà Bare díẹ̀ Aládọ́rin Along Ìdí Ayùrẹ́ Road, Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú 28th Church Anniversary September 13 ní Olú Ìyá Ìjọ wa Lórita Challenge Nìbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gideoni Tanimọ̀ wo Èṣúpòpo JP olùgbàlejò. Pe bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742. Ìṣọ́rọ̀ alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
1: My IBDC meter unit don't finish now. See bad time, you. To go kill buy token now go stress me well.
2: Why you dey worry like that? Just use iRecharge.
1: iRecharge? How that one take work?
2: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanta. You can also dial *6606*1# on your phone.
1: Sharp like that.
2: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds. Or visit www.irecharge.ng. Make you start today.
3: iRecharge. Convenience. Accessibility.
4: Hola, well, I am on.
5: Baba, akọrin látàárọ̀ ni. O ti sú mi, igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
6: Arákùnrin, fọkàn balẹ̀. Ọnu àti làárẹ̀ ni mo fẹ́ fi hàn ẹ́. O yà wò ó, ore.
5: Kàṣe pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kaṣe.ng.
7: Bọ̀dàjídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlàá ni? Àbẹ́ ń ṣì rànrán?
5: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lù Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀? Mo ti Káàṣì ẹ̀.
8: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
9: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
10: The world changes very fast today. Reading isn't enough. New skills and ideas rule the world, where computers and AI continue to change how we work. Introducing Splash FM Summer AI and Content Creation Bootcamp 2026. empowering the next generation of digital experts. 2 weeks of practical experience for children ages 7 to 15 starting August 24th, 2026. This holiday program will cover introduction to artificial intelligence, safe and responsible use of AI, creative writing and problem solving with AI, content creation for social media, video editing basics, graphic design fundamentals, public speaking and presentation skills, podcast and radio production, digital storytelling, personal branding for young creators and team projects in creative challenges. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation. Registration is ongoing. Please contact these numbers for more information. 0905-853-2314. 0907-893-3636. What are you waiting for? Give your child a great head start in the future of technology and digital economy with Splash FM's Summer AI and Content Creation Bootcamp, where creativity meets innovation.
11: Jeffrey PR Eye Care Foundation ló ń lọ́gun tán. Wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa, ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgó ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Cherry PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Cherry PR Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Fún rọrùn gbogbo olùkópa tó ní ìpèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherry PR Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti ra àánú gbà láìsí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà. Lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Cherry Cultural Building, Yana Agbala Bus Stop, nítòsí Olówó Dín Fowó Sanu Shopping Complex, Ìwòrò Ìbàdàn. Lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn án rọ̀ṣọ́ aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé pé
12: 0701-01-522-55.
11: Ojúlọba ara, kò ní dín dúró mọ́ wa lágbárí.
13: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà, lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọyọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó ṣ

0: débi tó lágbẹrẹ bi £65 million ló ṣe ṣe kọ parí sí ọmọ yìí ẹ̀rọ gbàgbé pé ó ní ìfarapa ankle injury ṣùgbọ́n o ankle injury tí wọ́n lọ ní kọ̀lọ́fà ńgbọ́ oṣù kẹsàn-án ọba ìparí yóò ti dé padà ọdún 2023 ní carlos gbalẹ́bà ló darapọ̀ mọ́ ikọ̀ ti bright and nova albion láti kọ lílì pẹ̀lú £23 million sáà tó kọjá ni man u ti kọ́kọ́ gbẹnulé ṣùgbọ́n wọ́n ní kí man u rèé mú £100 million wá ni man u bá ya gbẹ́lagbàlá pé iṣẹ́ kí a làwọn ń ṣe ta ni kí làwọn ń tà ṣùgbọ́n lọ́wọ́ yìí man u ti padà lọ wọ́n sì ti wá ń sọ̀rọ̀ yẹn ó dàbí ẹni pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ wọ̀ sórí £65 million báyìí gẹ́gẹ́ bíi tá a gbọ́ ni o bọ́rọ̀ yìí bá wá wọ̀ yá jẹ́ pé Yuri Tielemans Andy Santos àti Carlos Baleba lọ́wọ́ àárín ẹni tí ọ̀rá ọ̀sán Arsenal ẹ mọ̀ dáràn o ẹ mọ̀ gbẹ́jọ ń bò man u wọ́n ní bẹ́yìn ẹ bá donígbèsè nítorí owó níná ẹ wò ó ẹ kú ò lórí ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ yìí o ẹ kú ò ń dídò eré màdé ni o ju gbogbo ẹ̀ líìgì ọ̀nkú tiẹ̀ ti bẹ̀rẹ̀ tàbí kíní ẹni pé harry maguire èé parọ́ o kàkà tí ọba ìparọ́ yọ̀yà parọ́ ni ó ṣe jẹ́nu iléeṣẹ́ kan bẹ́ ń wájú mi ń bi òdú ni wọ́n wẹ̀ ṣá ìmọ̀fó lóko bí líìgì bá ti fẹ́ bàrẹ̀ báyìí mọ́sowó ẹ̀ ló fò kó géèmù jọ tíkẹ́ẹ̀tì tí máa ń wà ní àpò dixon yọ wá gbogbànà báyìí ọlọ́run lọ mọ bí ṣe máa sa gbogbo rẹ̀ jọ nǹkan lọ bẹ́yẹn sporting bet ọlọ bẹ́yẹn àṣírí rèé kí làṣírí ọ̀hún ẹgbẹ́ wà débẹ̀ jàre àkú ojúmọ́
1: akujuma olosumu
0: akujọ meji jọ mẹta league ti de pada atun ti ri yin eyin ni atori omo ti o sun ase atori omo ti o sun ase re baba so nipa ti sport betting to egbe wa debe sa ti bere opolopo eyan na won sun ni sa to koja tori pe won gba imoran sa ile tun ti a fe bere bayi kini mọ̀ràn tẹ́ ẹni fún ọ̀nà wo ni dixie ò ṣe ní mọ́ kó tíkẹ́ẹ̀tì tó gún gbànàgbànà dání mọ́ ẹgbẹ́ adébẹ̀.
1: Làwọn Abọ́lájì ló kọ́ mi láti Yofe Twin. Gẹ́gẹ́ báwọn yẹn wá ṣe mọ̀ wá nǹkan tá à ń ṣe lọ́dọ̀ wa náà ni pé we are group of sport prediction experts. Tó jẹ́ pé nǹkan tá à ń yàn láàyò ni pé kí ni ọ̀nà wo lágbà tó jẹ́ pé àwọn èèyàn ò fi ní máa jẹ́ gbogbo ògbà lówó wọn ò mọ̀ wọgbó. Especially pe ma se awon people ile se lodun emi sugbon at the end of the day
0: ani a ma pada se won le se
1: ide wa niyan ta wa fi wo pe okay kile a le se kile yan ma n wo ke yan to gbe game to ye ke yan gbe kile yan le se teyan fi ni ma sowo nu ni gbogbo igba
0: at least ke 100%
1: o ko si ko 100% awon kan ta tun ni lodo wa ni pe a mo n pe okan ni money management system ni the sports betting ona wo le yan le gba teyan fi so losing streak te yo so di winning for instance on gbe two odd le mewa to ba ti lose e mefa to je merin owo e ti so nu bayen sugbon with our method o le lose e mefa ko je merin ko ton lowo lori e to make profit
0: yen la pe yo gbe tutu odd
1: mewa mewa te ma ti lose mefa to je merin o ti lose ni tun mewa but our tony tactics we pe ke lose meje ko ton win mewa
0: ko win meta
1: yo ton dowo ni
0: bẹẹni
1: awon yen la pe ni money management tactics pe ona o le fi manage owo eyan to we fi sonu ni di
0: a le pe ni MMT money management tactics MMT ni e
1: bẹẹni so leni nkan to ti ka wa leni pe season ti fe bere tori ti ni o mo pe le se kan wa to nje ju fi tun to le awon lowo lori ona wo la won fi le ma make profit in sports betting awa wa leni la je ka won eyan mo alakoko ni elekeji ni pa ma ni nkan kan ta n pe VIP yen majority lo ma n fe join yen but tori pe won àwọn yòókè ń lè
0: join rẹ wọn wà ń general
1: but for now torí pé sísè ṣẹṣẹ fẹ bẹrẹ afẹ́fẹ́ àwọn èèyàn opportunity láti test ẹ wò kí wọn náà wò pé kí làwọn èèyàn enjoy nínú VIP wa yẹn so normally VIP wa yẹn máa ń cost ₦25,000 but fún àwọn tó bá darapọ̀ mọ́ wa lénìí instead of that ₦25,000 ₦5,900 ni a máa san.
0: ₦5,900 ibẹ̀ yẹ pé ₦5,900
1: ₦5,900 ni okay, ma so okay. Many people opportunity láti jọ
0: láti darapọ̀ kó tó di pé yóò padà di ₦25,000 rẹ̀
1: bẹ́ẹ̀ni so a máa ń ṣa 2 odd 5 odd lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá kọ́ rẹ score tó tún ṣùọ́ a máa ń filẹ̀ so in tẹ́yìn tó ń gbọ́ mi báyìí tó nídìí ni pé kí n máa send message.

0: nítorí kó lè dáa jẹ́ ká jọ ṣe o nítorí kó lè dáa
1: táyọ̀ ẹlẹ́bù bá
0: bẹ́ẹ̀ nìkan dá ṣe kò lè wúlò o
1: ẹjẹ́ máa bá bí lọ ẹjẹ́ ká jọ ṣe àbí ká jọ sọ agbo mẹ́wàá kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mọ́ padà bọ̀ lórí ètò láti wáyé kòtò tèmi táyọ̀ ẹlẹ́bù bá àbọ̀rọ̀ àti sínà aláyọ̀ ìmọ̀lẹ̀ ibat ogunde
2: ogunde na da o so bi ko boya ko ku pe ifa lere
0: elebu
1: elebu iban elebu iban ebu ban etukon eh eh bo se janu elebu ban elebu to e je mi o ma lo ogun ede ibat ogunde won ma

0: progress.
1: Béèyàn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto bala àfi ọba sí kọ̀ dáa àbí sọ́wa dáa ni àìróorunsùn ara títa ságun ságun kéèyàn mẹ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá torí ọmọ àwòye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètọ̀ katalẹsẹ̀ ọmọ akanyàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ ara ma gba pẹpẹpẹ aro ma legun igbese kamankia ni pataki kata de gbegbese ni kiakia keda wa lapara pa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gbalode nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba healthcare egbe le baba lam adesina gomina ipinle oyo tele ni felele nbadan eka le ise mojo yin lola complete iworo ribadan telephone 08033715988 08033715988

0: kò rí àpérò ọ̀hún fún tọdún yìí.
1: Amòfin Iyesan Wike,
0: alákòóso fún olóòlù ilẹ̀ wa, aṣòfin Barau Jibrin, igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí, ọ̀mọ̀wé Zack Adédèjì, aṣòfin Adéremi Abbas Hosseini, olùgbàlejò Honorable Wálé Ajani, gbọ̀ngàn ayẹyẹ Civic Center, agodi GRA nílẹ̀ Ìbàdàn, lápérò ọ̀hún ti wáyé lọ́jọ́ 24 àti 25 oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pè sórí 0805-566-0077 tàbí kẹ́ẹ̀kan sí ojú òpó www.oyoeplsummit.ng. Oyo State Emerging Political Leaders Summit 2026. Mátàkété, jẹ́ka jọ̀ṣe.
2: Ẹ kú oríire o. Àpapọ̀ gbogbo ẹbí ariwo sókun ní gẹ́gẹ́ agbẹni Ìbàdàn. Lábẹ́ mọ́gàjì ẹjìnà Charles Olúmọ̀yíwá Àyìnládúró Sáró. Ifeas kò yí kí mọ́gàjì wa kú oríire ti sòsíwájú oyè rẹ̀ látòrí mọ́gàjì sí jagun Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tí ó wáyé ní ọjọ́ Jímọ̀ ọjọ́ 21 oṣù kẹjọ 21/8/2026 ní ààfin kábíyèsí ọba Sẹ́nẹ́tọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa Guam. Ẹjìnà Charles Olúmọ̀yíwá Àyìnlá ọmọ dúró sàárọ̀ ọmọ ariwo sógun ní Ìbàdàn alágbẹ̀dẹ àkọ́kọ́ bó finá wa ló ṣeun ọmọ fínàfínàfínà ní mẹ́lẹ́nu rẹ̀ ní Mògùn ọmọ awúkọ gbìnrin bí ẹni dáde. Ẹ kú oríire oyè ọmọ rí o. Kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Sẹ́nẹ́tọ̀ Rasheed Adéwọ̀lú.

0: ti rara.
1: Kò sẹ́ni tí ó mọ̀ pé ọmọ aṣẹ́gità níná ní ègbógi, a ò sì ní sọ̀rọ̀ elégédé, ká lóbìnrin sẹ́yìn, gbágbágbá lọ̀rọ̀ tó kan odò kẹja lálẹ́ odò, gbogbo wa lọ̀rọ̀ òṣèlú àti ìṣàkóso ilẹ̀ yìí kan. Bẹ́ẹ̀ ni kò sì yẹ ká fi juju bora wa lójú lórí ọ̀rọ̀ tó kàn wá gbọ̀ngbọ̀n. Ìdí rèé tí iléeṣẹ́ Lágelú FM fi wá ṣàgbékalẹ̀ ètò pàtàkì tí yóò máa túṣu désàlẹ̀ ìkòkò nípa ìṣèlú nílẹ̀ wa. Òkodoro ọ̀rọ̀ ni kò ṣeé mọ̀ gbọ́ ètò fún gbogbo ẹ̀dá tó ń pòǹgbẹ láti mọ ibi tí nǹkan dé dúró láwùjọ ilẹ̀ yìí. Ní gbogbo aago mẹ́sàn-án sí mẹ́wàá òwúrọ̀ ọjọ́bọ Thursday lẹ́ máa pàdé olólùfẹ́ yín Ṣẹ́gun Salam lórí ètò òkodoro. Níkànnì Lágelú FM fún tọ̀sẹ̀ yìí, kò ṣeé má gbọ́ ètò ni.

0: bẹ́ẹ̀ nígbàgbọ́ ẹ nígbàgbọ́ nú ẹ̀.
1: Mo nígbàgbọ́ nú ẹ o.
0: Ó sọ wá jẹ́ pé ẹsẹ̀ bẹ̀rẹ̀ lánàá ni.
1: Tó ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ mi ò ní fóònù lọ́wọ́ so that ẹ tó fà á nìyẹn ṣe òjè kí n ráyè
0: sí. Ìgbà wo lẹ wá bẹ̀rẹ̀ ìgbà wo lẹ ní fóònù. Ok ẹsẹ̀ gbà fóònù ní sọrí mẹ́ǹtì ni. Ẹ wá sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ káṣẹ̀ lánàá.
1: Lánàá bẹ́ẹ̀ ni sà.
0: Ẹ play lánàá.
1: Mo play lánàá, mo dẹ̀ play láàárọ̀ yìí náà.
0: Tíkẹ́ẹ̀tì mélòó lẹ play lánàá?
1: Mo play ẹyọkan lánàá, so mo dẹ̀ tún play ẹyọkan náà láàárọ̀ yìí náà.
0: Ọ̀dà congratulations, ẹ ti jẹ́ 100,000 naira o. Owó sọlí mẹ́ǹtì. Owó sọlí mẹ́ǹtì wọlé.
1: Iléeṣẹ́ yóò mọ gbòòrò sí o,
0: ẹ ló lẹ fẹ́ san bí ẹ ti gba fóònù.
1: Owó mi tó fẹ́ kù bẹ́ẹ̀.
0: 80k ló kù dẹ́sàn. Ẹ tiẹ̀ tó san bẹ̀ báyìí. Congratulations, congratulations. Wọ́n máa pè yín láìpẹ́ yìí. Wọ́n bèrè àkáǹdìtè sí yín. Àmì o. Owó yẹn bọ́ àsìkò. Ẹni ẹlẹ́ni ti ń san sọlímẹ́ǹtì fóònù. Lọ́nà lọ́mọ yẹ ọ́ dáadáa wo tó fún ni pé ọ́yá. Máa mú lọ kọ́ máa san díẹ̀ díẹ̀. Okay. Ẹ jẹ́ àpájọ́ ẹ̀dẹ́ sórí 200,000 naira. Ẹ jẹ́ àpájọ́ ẹ̀dẹ́. 090 lọ́bẹ̀rẹ̀ rẹ̀. 3306 ló parí ẹ̀. 3306 ló parí ẹ̀. 3306. Ẹgbẹ́ kọ́ yìí o. Ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀
0: sá. A kò ojúmọ́ sá o.
2: Yes, sir.
0: Ìkànnì lágẹrú la ti ń pè yín orúkọ yín àtàdúgbò tẹ́wà yìí sá.
2: Mo wà ní Tolú Adésínú sọ.
0: Sá.
2: Tolú Lọ́pẹ́ Adésínú.
0: Tolú Lọ́pẹ́ Adésínú.
2: Látàpẹ́tẹ́.
0: Ìgbà wo lẹ ti ń pè káṣẹ̀?
2: Ara o ti pè kan sá.
0: Ẹ mélòó lẹ ti jẹ?
2: Bí ẹ̀mí ẹ̀rùn.
0: Kọ́sítọ́mà dáadáa ni yín.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọgbẹ́ wo lẹ̀ ń dá sí ẹja àwọn èèyàn?
2: Àkẹ́sà ìgbà àtìgbà tí mo ti gbèrè tí mo ti ń jẹ mo ti pé owó yìí so èmi kà máa ń fowó sí ẹni tàn tí ò bàbá kò wá tó wá dẹ̀ ti wá náà.
0: Bí mélòó lẹ máa ń plè?
2: Ìgbà mi mẹ́ta méjì mẹ́rin tí máa ṣàṣe lówó sí ní sá.
0: Bẹ́ẹ̀ bá ṣe lówó sí lẹ́sẹ̀ máa ń ta. Ẹ̀mẹ́rin tá ẹ jẹ́ èlé ló lẹ jẹ.
2: Mo ti jẹ 250, mo ti jẹ 100, mo ti jẹ 50.
0: Ẹ tún ti á jẹ 200 láàárọ̀ yìí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ń gbọ́ wa. Má sọ̀rọ̀ jù pàṣọ, Mr. Adesina. Congratulations. As usual, bẹ́ẹ̀ ṣe máa ń receive call, ó ti yé ẹ̀yin. Customer dáadáa. Wọ́n tún pè yín láàárọ̀ yìí as usual, bó ṣe jẹ́ nìyẹn. Ẹja máa lọ. Eré gbogbo dago méjìlá lórí ètò ta lọ́ta ní ìkànnì Splash 105.5 FM. Ibẹ̀ láàtò ti gbé síra wa lára àwọn èèyàn ó tún gbé ẹnu sí. Àwọn èèyàn tún máa jẹ lápá abẹ̀yẹn. Àwọn èèyàn tún máa jẹ lápá abẹ̀yẹn lọ́sàn-án. Tó bá dọ̀sán yẹn kóòdì tẹ́ fi wọlé láti jẹ n ó fún yín. Títí ọ̀sán Ọlọ́wálé Hamza lórúkọ tèmi top striker tó gallant gan. Askalavi ẹ sọ pé ó ti lọ ó ń ró sì ní Lágelú pẹ̀lú Alhaji Idegboye ga ìyẹ̀rú ọ̀kì yẹn burú afájà làṣejù bá pa ojú. Bàbá ó gbé yín débẹ̀ láàárọ̀ yìí. Bàbá ti dé o láti máa gbé yín trabayé lórí ìtòrósì. Títí ọ̀sán tá a pàdé ẹ̀kú kalẹ̀.

0: 106.7.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dó.

0: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jèǹkì fún ọ. Kúrúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

ìgbà tí mo ń kéde níbi ìjẹta sẹ́yìn. Mo ní màmá òṣogbo làlejò mi. Àwọn kan ń dá òtẹ̀, wọ́n ní no. Ìgbà tí mo ní mo gbagi ọ̀pẹ làlejò, ẹ máa wò pé báwo ló ṣe jẹ́. A kì í bínú gbingi ọ̀pẹ ẹnìkan ò sì ní bínú bẹ̀ dànù. Kò sí nǹkan míì tí ń bẹ ń bẹ̀ ju pé àlùbáríkà ni gbogbo ara ọ̀pẹ láyè. Igi ọ̀pẹ epo rẹ̀ owó ni, àárọ̀ ọ̀pẹ rẹ̀ owó ni, ọ̀gọ́mọ abẹ owó ni, èkúrọ̀ ọbẹ̀ owó ni, igi ẹ̀fún rẹ̀ owó ni, ẹmu bẹ̀ owó ni, gbìnlẹ̀ bẹ̀ owó ni, itun ara rẹ̀ owó ni, ikán àti itun àti ìta tó máa jẹun olúbe rẹ̀ owó náà tún ni. Epo bẹ̀ owó ni, èkúrọ̀ ọbẹ̀ owó ni o, ésan bẹ̀ owó ni, làgìdí bẹ̀ owó ni. Ó yàtọ̀ sí gbogbo ogi láyé. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ léèyàn lórí ilẹ̀. Mo wá ṣàfiwé igi yẹn, mo fi màmá wé igi ọ̀pẹ. Ẹ ń pè lálùbáríkà láyé. Ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń lora yín lòkulò, ẹ tẹ́tí làárọ̀ yìí o. Wọ́n ní ọmọ mọ̀mú kú, àmúfẹ́ ẹ̀kú lọ tí ọ́fẹ́ sá máa múra, ọ́ bara rẹ̀ ń bẹ̀. Wọ́n sọ fún ọ, obìnrin tó ń kó kí ti pọ̀ jù. Láòláòláòlọ, àní gbogbo ògbà, àtàárọ̀ àtọ̀sán àtálẹ́. Ọ̀dákàmọ̀ tó bá ti yó, ó tún lọ, ọ̀ ń lọ kíbọ̀ náà nu. Gbọ́ ètò tààrọ̀ yìí, ó máa fẹ́ pẹ́ láyé. Ẹjọ́ ẹlẹ́jọ́ tí ọ̀kàn ọ́ nírò, ọkà náwó ń bẹ̀ táyẹ̀ fẹ́ bàjẹ́ yányán. Gbọ́ ètò tòní, gbọ́ ètò tòní, gbọ́ ètò tòní, ọ̀lẹ́lẹ́ lòmíì. Ó rò pé tá a bá ti gùn léni náà lákànrun. Kò rí bẹ́ẹ̀ ọ́ ṣàtìpó ọ̀sẹ̀rúkọ tó jẹ̀yàn láyé. Gbogbo obìnrin tí owú ti ba ti ẹ̀ jẹ́. Ọ̀pọ̀ rẹ̀ bá kàn pàdé obìnrin lásán, ọ́ máa mí òkè lọ́mọ mi lẹ̀, o sì fẹ́ para rẹ̀ láì, ọ̀ ń para rẹ̀ lórí tí ò sí. Mọ́ o kulẹ̀ para rẹ̀, yọ́ fẹ́ lómi bí ọba fẹ́. Mọ́ o sì para rẹ̀, yọ́ fẹ́ lómi bí ọba fẹ́. O ṣe ní sùúrù fọkọ rẹ̀, kó o lè bá pẹ́ láyé kó má bàa kó àìsàn burúkú kó tó tẹrígbà sọ. Ìyá mi ti dé o, ẹ máa wò ó. Ẹ̀yin ò lè mọ̀, àwọn tá a wà ń bí lálẹ́ mọ̀. Ọ tẹ̀ sí lágẹ̀lú ni o, ọ tẹ̀ sí gbìnrà báyìí 96.7 FM. Mo lo bàbá awoyin Adéjọ bí níbi ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n, no, ọdún mẹ́tàdínlọ́gbọ̀n sẹ́yìn. Lórí ètò ńlá kan tá a mọ̀ sí Orosi Nìbàdàn ní Galaxy Television. Bàbá mi wá mi á lè lórí ọ̀rọ̀ kóòtù àṣìpà lọ́dún náà. Màmá tẹ̀lé wọn wá, ṣùgbọ́n wọn hàn lórí tẹlifíṣàn jọ bàbá lápẹ́. Lé ní màmá ń bẹ láyé. Ẹ bá ń tọ́ àgà yẹn sí, ẹ bá ń tọ́ àgà yẹn sí màmá, kí màmá ó jókòó dáadáa. Màmá fẹ́sẹ̀ rẹ̀ ni wọlé ni o. Mo ti gbàdúrà gbà láàárọ̀ yìí lẹ́nu ìyá mi. Kábíyèsí rẹ̀ olódùmarè.

ẹ̀mí olórun tún ṣe tọ́lọ́dún láti ba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnrọ̀lá kẹmi taiwo òkùnbí òkìkídayọ̀ amos ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì olórun aláyà àjẹrẹrẹ olúfẹ́mi òní wọ́n

0: gbogbo Ọlọ́run ó sì dájú.
1: Amen. Ṣé Adédọ̀yì mo gbé mama wa láti Ṣọ́bọ nítorí pé agbúrò wípé ọ̀sẹ̀ ọjọ́ ọ̀bí wọn yìí. Mo wá wò pé nínú eré oníṣe onítàgé àti ètà ń ṣe káàkiri ẹni tí ó bá ní òun ṣe kò bu ọ̀wọ̀ fún wọn òun tọ̀hún iṣẹ́ tí ń ṣe Ọlọ́run jó lérè torí pé a ṣàtẹ́rọ̀ gọ̀dì lodo dọlọ mẹsẹmẹsẹ ẹyin ni yale oyale jọbi ẹyin le da ọbẹ duro da awọn ti wọn fẹ le yin yawo mi ni wọn fẹ le yin mama yọ ta yọ kan
0: ere ni o ki ese ese kuse ere tori teyan o ba ni obin bo se ọmọ se naa ni ṣugbọn n ta jẹ pe o ni nkan ni nse nkan rẹ
1: o lọ lọkọ rẹ o ni se yan jujọ nse naa ni se mo le feyawo bi meji merin bayi nisin se mo ke lo le to te bi se mo fe feyawo merin si se mo le fe
0: mo fi jesu bi a o
1: ke lo de
0: so n si eni abi ki lo n se
1: mo be loyin ni
0: ma yin omo lomo lorun eye mo fi jesu bi o en to wa lowo re yo mo lowo
1: amen
0: e jo dagbe e jo dogbo
1: amen
0: abo Ọlọ́run o si daju lori
1: amen ki ma fe merin si ki ma fe merin si
0: mewa ni o fe

ẹ̀mí olórun tún ṣe tọ́lọ́dún láti ba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí ọlọ́run fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnrọ̀lá kẹmi taiwo òkùnbí òkìkí dayo amos ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì ọlọ́run alayà àjẹrẹ olúfẹ́mi òní

0: sọ̀rọ̀ ẹ̀ ní.
1: Bàbá Ìbàrùn bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó di pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Bí wọn ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùn bá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorunsùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùn bá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Lágìlú FM

0: Ọlọ́run aládé àlàáfíà.
1: Ọba tó ṣọ̀rẹ́ fún mi ṣọ̀rẹ́ fún ẹ̀tọ́.
0: Ìwọ ló jogún àlàáfíà fún ìyá yìí.
1: Bọ́ba kọ́.
0: Mọ́ gbà àlàáfíà lọ́wọ́ rẹ̀ o.
1: Adúró pàìpà ilẹ̀ yìí aṣòótọ́.
0: Ẹ̀rọ gbàgbé pé màmá tún ní òun màmá sọ, wọ́n náà fẹ́ fún un lásọ. Ẹ jẹ́ mi gba sọ ni n fún ọ lásọ ni. N yé hàn yín kí n tó dìde. Ṣùgbọ́n ẹ̀ ń wẹ̀ nìkan lẹ́gbẹ̀ẹ́ màmá. Mo fẹ́ fi ìgbésí ayé ẹni tó jókòó tì wọ́n fi kọ́ ẹ̀yin obìnrin tẹ́ yìí fẹ́ rí ìyá ọkọ. Gbogbo obìnrin tí máa gbógun ti ìyá ọkọ nú ayé. Ẹlòmíì ò febi pa ìyá ọkọ rẹ̀. Yóò gba ìyá ọkọ létí tọkọ ọba sílé. Yóò yìn ìyá ọkọ léèkánná. Yóò fún lóúnjẹ tí ọ̀yẹ́ kọ́ jẹjẹ. Ẹnu níkà láti gbọ́ pọ̀n. Àbí káyìn màmá wa ò ní ẹ̀ńtẹ̀ ń wò yìí jẹ́ ìyàwó fún àbíkáyìn màmá. Báwọn ọmọ bá ti lọ ètò lọ Canada, ètò lọ Germany, ètò lọ ṣiṣẹ́ tí ọ̀ wálé. Màmá yìí ìyàwó àbíkáyìn. Ní tọ́jú màmá bí gbàtà bá ń tọ́jú bèbí. Ẹ sọ̀rọ̀ màmá mi, ẹ sọ̀rọ̀ mo fẹ́ gbóhùn. Ta ni yín gan, ẹ sún mọ́ bí kíní.
2: Mo kí gbogbo àwọn ènìyàn. Orúkọ mi ni Oyin Adéjọbí Olúwatóyìn ní Ṣóǹdé. Èmi ni ìyàwó àbíkẹ́yìn màmá Òṣogbo. Èmi ni mò ń tọ́jú wọn tí wọ́n wà ní ọ̀dọ̀ mi.
0: Màmá wọn ẹ máa sẹ́yìn ni tẹ bá ṣe tó bí ẹ ti dán mẹ́kẹ́ padà. Mọ̀ ń bọ̀ abẹ́ yẹn.
2: Kò ń ṣe pé màmá pé màmá máa ń ṣẹ̀ mí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà míì kan tá a bá ṣe nǹkan míì máa sọ pé Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́
0: àti
2: ẹ̀mí ìpamọ́ra tí mo máa fi tọ́jú màmá yìí tí mi fi ní kọsẹ̀. Ọlọ́run á dẹ̀ ṣe fún mi. Tọ́ bá ṣẹ̀ mí mo máa ń rí i pé màmá ti dàgbà wọ́n sì ti dọmọdé padà. Àti wípé bóyá irú iṣẹ́ tí mò ń ṣe.
0: Iṣẹ́ wo lẹ́ ń ṣe?
2: Iṣẹ́ community health ni mí.
0: Ó ti dà màmá sọ orílẹ̀
2: tiẹ̀. Mo dẹ̀ tún jẹ́ health education officer.
0: Tọ́ bá jápa lájàpá ni ẹ bá jẹ́ ni wàhálà ó ti dé. Yóò ti lọ jọ gbé yóò ti lọ jà kàdúrà. Màmá ń ṣe dáadáa.
2: Wọ́n máa ń ṣe dáadáa.
0: Kíni a fi máa jí làárọ̀?
2: Tí wọ́n bá ti jí làárọ̀ wọn ò kí ń dúró de pé kí n wá sí yàrá wọn wá kí wọn. Wọ́n máa dìde nínú yàrá wọn wá bá wa nínú yàrá. Wọ́n máa kanlẹ̀kùn. Wọ́n á sì kí wa pé ẹ káàárọ̀ o. Wọ́n ní màmá ti dé o.
0: Bó lọ́ra àdúrà pẹ̀lú màmá.
2: Bẹ́ẹ̀ sì ni àdúrà ní gbogbo ìgbà. She's a prayer warrior. Ẹ ṣe ń wò wọ́n yìí. Nínú yàrá tó bá ti jí làárọ̀ tó bá ti fọ́nu wá lọ wẹ̀. Nínú bedroom báyìí láti máa gbàdúrà. Oríṣiríṣi Olúwa. Ṣàánú mi. Olúwa. Má jẹ dàrúkà fáwọn ọmọ mi. Má jẹ mi náà dàrúkà. Á máa gbàdúrà ní gbogbo ìgbà. Tọ́ bá ti wẹ̀ tán, ibi tí wọ́n ti ń jẹun náà àdúrà ni. Wọ́n máa ń gbàdúrà.
0: Mo bá yín dúpẹ́. Èmi ń fi ìgbésí ayé yẹn gangan. Mo fi ń bá wọn ọ̀dọ́ wa tí wọn kì í fẹ́ rí ìyàwó wọn fẹ́ rí ìyá ọkọ wọn. Tí ìyá ọkọ wọn bá wọn ìjánu. Ìyá ọ̀dá o. Wọ́n ti rí wọn bí alábàápín nínú tí Ọlọ́run ṣe fọkọ tí ò sì rí bẹ́ẹ̀. Mo bẹ̀ yín ẹ̀yin tí ẹ wà nínú ìhà bẹ́ẹ̀ tí ọkọ yín gbé pẹ̀lú yín agága tí ọkọ ìyá ọkọ yín ti lọ bí ti màmá yìí tí ẹ bá rí arúgbó tó bá ń ta kébé ó bímọ re ni o àwọn ọmọ rẹ̀ tó wá níyàwó re ni mo gbàdúrà fún obìnrin yìí àṣẹ jáde ọ̀rọ̀ tẹ̀lé àṣẹ tó wọ́n sọ pé ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé àṣẹ ló kọ́kọ́ jáde àṣẹ tá a fi ṣẹ̀dáàgé ọ̀pẹ tí ó fi kàdánwò tẹ dọjọ́ ọgbọ́ ẹ̀ ò ní rí wàhálà o.
2: Àmì
0: mo gbàdúrà fún àwọn ọmọ tí yín náà ó tọ́jú yín.
2: Àmì.
0: Ẹni dẹni ẹ̀yìn.
2: Àmì.
0: Mo bá yín dúpẹ́. Ẹ wá sọ gbólóhùn kan fáwọn aláhàrágún kan obìnrin tí wọ́n fẹ́ rí ìyá ọkọ wọn.
2: Gbogbo àwọn obìnrin mo rọ̀ yín pé kò dára láti má tọ́jú ìyá ọkọ torí gbogbo nǹkan téèyàn bá ṣe láyé gbogbo ẹ̀nà òun náà máa gbà á. Ẹ jẹ́ ká fara wa sílẹ̀. lati tojo awon oyo oko wa o se pataki tori pe obirin ni gbogbo wa ejo tori pe ire nbe ni pa wi pe keni oko toju iye oko re
0: e se mo dupe e ba mi se eto dada kakakiri en ti e ba nwo lo lo e se e fe lomi e ri ogbon to po ko nbe mama osobore iro eyan wo ni ya wo omo yin ni gbolo nkan
3: ya ama oko abekuta
0: omo
3: oko abekuta
0: omo oko abekuta
3: wa si osopo
0: won mu wa sosopo
3: awon obi e na tun se dada ki da fe ma so bo bi o ba se dada fun mi ma ma rojo de ka iyawo dada ni o no re ni ke
0: ami o to yun na ma ti to o ro mo ke o ma yon da mama ki won dide so ma ki mama o to dide mama pon mama won ni bo ga o ti le dide ma je dide aso ti eni o aso ti eni o to emi na o to ara mewa fun yan so pe lele mi owo njo na emi o ra 10 pa won yan emi o wa wo ile fun ara temi tori aso adura to da ni aso adura to da ni eh bo na ba fa era so ya pe mama fun re ba ya soro fun ara re ba ya soro ara ni resu a le resu o le pe 0855371126 0805537111 tabi 0803830 0803830 eja wo son ka ba mama dupe ni jo ajodun ojo bi 96 years mo dupe o mo ba dupe o ajinde ara yo ma je o
3: eyin o ju awa lo
0: amen
3: ni gbogbo ona
0: amen
3: e ju a lo
0: amen
3: eh ni foju sokun omo e ni faragba gbe omo
0: amen
3: ogun ka wole ri fese jani o ni je pin
0: amen
3: o ti ri be loruko jesus
0: amen amen amen loruko jesus

0: Hello. Hello.
1: Hello, Ekaro.
0: Bones, okay, Dada.
2: February 12, 1977.
0: Sọtí ẹ fún akérò kẹ máa lọ.
2: Aquarius ni yẹn.
0: Aquarius kẹ anu.
2: Aquarius ta ni yẹn. Ọmọ tá a fi ra wa tẹ́gùn bí. Sòrú àwọn ẹni yẹn náà. Olùdásílẹ̀ ilé iṣẹ́ ni wọ́n. Tí wọ́n máa san sálárì fún yẹn tí wọ́n gbọ́dọ̀ gba sálárì. Wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ lábẹ́ èèyàn o.
0: Ẹ ṣeun bàbá. Omi bẹ̀rẹ̀ àwọn. Mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà tó tún bọ̀ wọn kú sọ pé bẹ́ẹ̀ kọ́. Ẹ sì mọ àwọn débi pé ẹ mọ̀ bí wọ́n ti pè.
2: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n sì ń pè bẹ́ẹ̀ni. Ọlọ́run ní gba ẹ̀mọ́ yín o.
2: Àṣẹ bàbá
0: mi. Wọ́n yóò dẹ̀ ní dàrú o.
2: Àṣẹ bàbá mi.
0: Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tó tún fẹ́ pè ní ìsìn ẹ wò wọ́n ti ń wọlé àlè ráàyè torí mo lálejò tó pọ̀ lẹ́nu. Ẹ dákun. Bí a ti ń jẹ náà tí a ti ń ṣe la ti ń jẹ. Ẹ sọ nọ́mbà yín lẹ́ẹ̀mejì kẹ́dìdẹ̀.
2: Nọ́mbà bàbá kálẹ̀ ní òye padà.
0: Ẹ má pe mi o, bàbá ni ẹ pe o, kò rẹ́ bẹ́ẹ̀ bá pè mí, mo lè pe ọlọ́run máa pọn mi lódò o. Ẹ sọ nọ́mbà yìí.
2: Nọ́mbà bàbá kálẹ̀ ní òye padà o. 070-1448-4060 lẹ́ẹ̀kan sí 070-1448-4060 òun náà ni WhatsApp number mi.
0: Ẹ ṣeun.

0: Manolito.
1: Ay, Olorun saanu wa. Gbogbo ba se nse to nu aye mu. A fe ni yawo na ni. En ti o se ni yawo le bimo. To ba je pe be lori. Elomi ni yawo te le danu kabakaba. Ti oko wa fun gbon fe na ki aye. En yo so se lu ti ojo loro orilele. Mo bere pe so lo bi nle. Me ban lo le lale wa ni e ba ni kiyawo e ba kiyawo atawon mo ironu ni je fun obirin ti o ba rin okun ti o ba ni yawo le agaga gbogbo bi mama to po nsin ke se pe bi won ni nitori pe akoko ti to lati ri olu ona kale ara wa ni eyan wa ni biola melody te ba ri ti banjo enle o ọ̀rọ̀lọ́kọ̀ láyà lọ jẹ́ mi lógún torí mo fẹ́ ká kó ládé lórí.
2: Ó ṣe pàtàkì nínú ayé nítorí pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní etí kan ò yẹrí. Bí ò bá dẹ̀ sí àtàǹpàkò bí ìlàgbà lọ́wọ́ rí. Bọ́kùnrin bá wà
1: láyé. Èdè ti wọlé.
2: Gbọ́dọ̀ mọ́ mọ̀ sọ. Èdè ti wọlé. Gbọ́dọ̀ mọ́ lè sọ. Bọ́kùnrin bá wà láyé tí ò bá ní obìnrin lẹ́gbẹ̀ẹ́. Wọ́n ní kò sápọ̀nlé fọba tí ò mú lórí bẹ́ẹ̀ náà ni kò sápọ̀nlé fóbìnrin tí ò ládí orí. Lèmi ṣe máa ń sọ fún yín pé ẹṣin dẹ́n gbàtẹ́ṣẹ́ kan ti gbé mi ṣubú mi ìṣẹ́ rò pé mo lè níyàwó mú láyé láyé má rò bẹ́ẹ̀ gbogbo obìnrin tẹ́ ẹ sọ pé wọ́n rí bá.
1: Ẹnì kálọ̀ wọ̀ ní fẹ́ àwòyàwó máa láyé òun.
2: Ẹ nítorí pé ìrírí tó ti rí àbí nǹkan tó ti ṣẹlẹ̀ sí ló
1: jẹ́ kó
2: sọ
1: bẹ́ẹ̀.
2: Sẹ́rí bó ṣe fẹ́ ìyàwó pamínkù yẹn obìnrin mi tó bá wòó pé pamínkù ló fẹ́ lálàkọ̀kọ́ ó wá ti torí ẹ̀ sọ pé ńgbà tẹ̀ ti wá kọra yín mi lè fẹ́ ìyàwó mọ́ mi ni má rò bẹ́ẹ̀ nítorí pé àsìkò kan ṣì ń bọ̀ tó máa nídìí ẹnì kejì tó o bá ti wá ni lásìkò
1: tó yẹ kó o ní
2: ní àsìkò téèyàn bá dàgbà ní àsìkò tó bá wá yẹ kó o ní ẹnì kejì ní ìsìn tó o ní ẹnì kejì nítorí pé ẹnìkan ti ṣe bákan sí ẹ ńgbà tàgbà bá wá dé yóò wá nira láti tètè ríru ẹni tó bá
1: wù ẹ. Ẹyin obìnrin ṣe máa fẹ́ dúró pé ọmọ bá dàgbà ń fojú ẹ rí nǹkan.
2: Ṣé rí kò ń ṣe gbogbo obìnrin ló máa ń fẹ́ dúró bẹ́ẹ̀. Àwọn kan sì máa ń fẹ́ dúró bẹ́ẹ̀
1: nítorí pé ìgbà
2: rárá.
1: Ẹ máa sọ̀rọ̀ fún.
2: Nítorí pé àwọn míì nígbàgbọ́ yìí pé ẹ̀ṣẹ̀ tó kọ àwọn ṣe àwọn. Àwọn ò ní kọ́lẹ̀. Táwọn bá kọ́lẹ̀ táwọn bá lọ àwọn ò ní rí ọ̀nà láti fìyà jẹ. So èmi máa ń sọ fún àwọn ọkùnrin pé ẹ jẹ́ kí ọkàn wa kó dá wa láre
1: lórí
2: ká má fìyà jẹra wa ká má wò pé torí pé àwa ni baálé ilé àwa la lè pàṣẹ àbí àwa la lè ṣe jíjẹ múmu fáwọn ìyàwó àti ọmọ wa ká wá nítorí pọ́mọ ìyàwó ṣẹ̀ wá àwa ń fi ìyà jẹ àwọn ọmọ àti
1: ìyàwó ẹ̀ máa gbọ́ báyìí o nísìn báyìí nísìn àbá sọ̀rọ̀ nípa akànbẹ nísìn gbogbo ọ̀nà ni wọ́n gbà tẹ́ pé sáà ń fọ́ ọkọ rí
2: bẹ́ẹ̀ ni
1: ọkùnrin
2: wà
1: obìnrin sì pọ̀ o
2: obìnrin náà pọ̀
1: àti àmì ìtọ́
2: àti mèyí tó dáa
1: náà ní kòkó
2: sẹ́rí àti mobìnrin tó dáa àbọ́kùnrin tó dáa kìí ṣe nǹkan
1: tó lè kígboro ọmọ gbèlú ẹ̀
2: nítorí pé bíbélì sọ pé nípa ọ̀rọ̀ wọn láòfin mọ̀ wọ́n.
1: Tó bá fi wà pamọ́ ńkọ́
2: kò sí bó ṣe fẹ́
1: ẹ̀yìn ọmọ
2: ṣe kò sí bó ṣe fẹ́ fi wà pamọ́ tó bá wá sí iléeṣẹ́ tiwa nínú ìbéèrè àti àwọn ọ̀rọ̀ tá a bá ń bá sọ tó bá ti wá sọ́dọ̀ títí wa nínú ìbéèrè àti àwọn ọ̀rọ̀ tá a bá ń bá sọ láti mọ irú èèyàn tó jẹ́ torí pé kò ṣe pé yóò wá sọ́dọ̀ wa lénìí àfúníyàwó lénìí àjọ sọ̀rọ̀
1: tó bá fi wà pamọ́ kọ́
2: dádì wa kò sí bó ṣe fẹ́ fi wà pamọ́ tó sà àwa ò rí ẹ̀bùn ọlọ́run ni.
1: Tọ́ ọlọ́run máa fi ń ṣe
2: àmì
1: ọlọ́run máa fi ń ṣe
2: àmì àmì.
1: Kí ló tó bí ẹgbẹ̀rún mẹ́wàá lẹ ti fi lọ́kọ̀ báyìí.
2: A máa ti gbìyànjú gan kódà a ti ṣe lókè òkun a ti ṣe ní ilẹ̀ wa ń bí a ti ṣe àtẹ kódà àánú ọlọ́run ni ṣá a ti ṣe abẹ́òkúta a ti ṣe níjẹ̀bù a ti ṣe níbàdàn.
1: Wọ́n wà báyìí ni wọ́n wà báyìí.
2: Tọ́ bá ti pè wá a wà sọ bí ó bá ṣe máa rìn bí ó bá ṣe máa jẹ́ fún wọn tó bá jẹ́ pé ẹni tó wà níjẹ̀bù a ní sọ pé kó máa bọ́
1: báyìí. Ẹnìkẹ́ tó dìde ọ̀wàlà tí ẹ̀rọ fa ọ̀wàlà lẹ́yìn tó jẹ́ sọ̀bọ̀rọ̀ sí ìdíjà rẹ̀.
2: Kèdíjà lẹ̀ torí pé oníkálukú ló ní choice títì wà á dẹ̀ sí
1: sọ́rùn. Màá ní choice tèmi báyìí o.
2: Bẹ́ẹ̀ni ẹ ti máa sọ́rùn nǹkan tẹ́ ń fẹ́ pé irú ìyàwó tẹ́ tí mo fẹ́
1: kẹ́ ẹ̀ bá mi. Ṣé màá sáni choice tèmi?
2: Ẹ rí ọ̀nà kan ẹ̀sọ́ nọ́mbà yín ẹ̀sọ́ nọ́mbà yín dìde
1: ẹ̀sọ́ nọ́mbà yín dìde.
2: Ẹ pé mama melody sórí 08056010241.
1: Mi gbọ́.
2: 08056010241. 41.
1: Ngbo.
2: To ba mo po ti setan to ni di oko tabi yawo.
1: Ende.
2: Pe mi. 08.

0: ti won le fi da wahala ale ajo asobode lorilede wa nigeria o lo pariwo won si ta won pe esun ile ti an gbe won wa to gbe won wa sinu ile ejo ohun o ni se pelu ajo asobode lorilede wa nigeria o won mu won ni wipe awon nkan ti won ko wo orilede wa nigeria won ni awon nkan won o ba ofin mu eyin fe gboro ye lekun rere losan to ni leyin o gbo ninu royin ta wa n pe ni gudugbe
1: o da be je kemi na o tun ya mele ko yin o ni papapa iroyin lo fidi oro mule pe okun kan ti won fi esun kan pe o fi ra re pe nti o je olohun gan ni ogago kan o ninu ajo otelemuye dlss to si regerege wo lowo awon awako nilu abuja owo ti te ki lo ko ni tohun nigba ta ba doju agba mi gudugbe ibe lati ja yin ton se mo pe egberun samu ko le samu olohun lowo
0: be ni o ya iroyin mi to re to wa ni waju temi ile ise olopa ni ipele plateau on lo ti se tomo ko ile ti o yato si tomo ale o won pe ile ise olopa hun ni owo re ti te nikan ile ti won pe won fura si won ni to nikan se pelu isele ikolu kan ile to waye ni ijoba abile ti mangu iyen ni ipele na won pe owo ti te onito n bayi o si ti nbe lakolo ile ise olopa nbe o ke wa ni awon oro ile ti won fi wa lenu wo ki lo se lo kini onito n fun ara re ki lo so gẹgẹ bi oro losan toni oniroyin eleyi ta wa pe ni gudugbe yen yo ma ja se ti gbo ni o
1: o da je kemi na o tun lo tara sinu iwe iroyin punch ibe mu ti mu mi to nbe nwaju temi o fere gẹgẹ o di ipinle sokoto se mo pe omo oko logun o ma le
0: bẹni
1: oniroyin to njade ni waju mi safome wi pe ile ise olopa ni ipinle na oni won ti gbemi awon agbebon meji ti won si mu awon afurasi mọkànlá ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ sokoto ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ punch olùkọ́.
0: ó dá ìròyìn yìí tó tún wà níwájú tèmi mímú látinú ìwé ìròyìn daily post ṣé ìròyìn ọ̀hún àlàpapọ̀ eléyìí tó làtàbọ̀ gini ṣe ríru ìròyìn yìí tí mo mú nínú ìwé ìròyìn daily post yìí ó jẹ́ ìròyìn gudugbẹ̀ gan-an ni o ìdí ni wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ bauchi ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àwọn èèyàn mẹ́ta kan ni wọn ti dágbére fún ayé pé ó dìgbà ó ṣe o wọn wá níṣẹ rí lára àwọn èèyàn mẹta ọhún aboyún eléyìí tó mọ oṣù tí ò mọjọ ó ń bẹ lára wọn wọn tún ní ìkan nínú wọn ó jẹ ìyálọmọ wọn ní ìyálọmọ ọhún náà àtẹlòmíín ò ní wí pé àrá ńlá kan wọn pé ọsán tí àrá ọhún tó sì kọlù wọn ìyẹn ni abúlé kan tí wọn ń pè ní abúlé ti gambiri ní ìjọba abilẹ ti bauchi nípínlẹ bauchi gangangan ha lọhùn ọba gbani mọmọ fi ìbínú rẹ bá ní ṣe òun náà ni ìròyìn yẹn ló mú bọnu gẹgẹ bí àdúrà lọsàn tòní ẹyin ò gbọ básìkò bá ti tó lórí ẹ.
1: ó dáa bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ á tún lọ tààrà sínú ìwé ìròyìn punch ibẹ̀ ni mo ti mú ròyìn kan tí ó tún yọbọ ń bọ síwájú tèmi o ọmọ ilẹ̀ wa nàìjíríà kan tó fi orílẹ̀-èdè australia ṣebùgbé tórúkọ rẹ̀ ń jẹ́ folúṣọ àmọ̀lé òun náà ni ó ti ń jẹ́jọ́ o lórí ẹ̀sùn kan eléyìí tí wọ́n fi kàn án pọ̀ lójúbìtì owó kan tó jẹ́ mílíọ̀nù márùn-ún dọ́là ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ o
0: eléyìí
1: tó ní ṣe pẹ̀lú national disability insurance scheme ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ punch ló kọ́.
0: ṣe rí ìròyìn eléyìí tó wà níwájú tèmi ń bí o náà ló tó ń ṣàlàyé wọn ní ẹnìkan eléyìí tí wọn fura sí gẹ́gẹ́ bí jàǹdùkú àdàlúrú wọn pe orúkọ rẹ usman òun náà ní jẹ́ o wọn pe onítọ̀hún òun ni wọn ti fẹ̀sùn kàn báyìí wípé àwọn agbègbè kan agbègbè kan agbègbè kan agbègbè kan eléyìí tí wọn lórúkọ tààsì bẹ̀rẹ̀ sí ni wọn dá nígbà tá a bá wọnú gbogbo ìròyìn ọ̀hún lọ gan ní tààràtà ìyẹn àwọn agbègbè ọ̀hún ti ń bẹ ní ìpínlẹ̀ kẹbi wọn ní ẹni tí wọn pè ní usman ti sọ pé kíni ẹ ti rí nǹkan kan òun ó fìyín lògbòlògbò òun ó da gbogbo àwọn agbègbè yìí rú eléyìí tó jẹ́ pé ojú gbogbo yín gan yóò là ní wà tí àyà yín ó sì máa já o wọn ní onítọ̀hún tí wọn pè ní usman òun ló ti bẹ̀rẹ̀ sí ní dá ìbẹ̀rù kalẹ̀ o léyìí tí ó ti mú kí àyà àwọn èèyàn eléyìí ti ń bẹ lágbègbè ibi tó dáko pọ̀ òun ó dàrú hùn ó ti mú káyà àwọn kó mọ ká sókè ìjọba ìbílẹ̀ ti àǹgwárà òun náà ni ìjọba ìbílẹ̀ ọ̀hún eléyìí tí ó pariwo pé òun ó dá àwọn agbègbè kan rú ńbẹ̀ kí ni tó ṣẹlẹ̀ gan kí ni tó fẹ́ gbà ṣé wọn wá ti fún un ní nǹkan tó fẹ́ gbà bíi ìbẹ́yìn òní yín rédíò sí yín kúrò níkànnì lágelu 96.7 FM òkè gajòkè ṣọ́kí ìròyìn yẹn inu etigbo tin yin lo ma bo si
1: o da be wa je kemi o tun lo tara si eko akete nile ogbon
0: o de laye
1: omo mi yomi omo odo yodo omo olodo asan rere o won pe mi de mi de ti won so leko ki se tongo si ti o le ni o won pe bi ni number 1 tan ye lale pe ko mo ko ka so re mora iro e tun be waju temi lo nfide oro mule pe ki eledumare mo je karin arin fese si o pa pa julo awa ti anfo oju opopona marose eko si badan eje a ma se melo mi lo kawo tun wo si o ba ye pe dadan ni lati fu oju opopona marose ohun
0: abi
1: a ni se agbako
0: ami o
1: we lo fide oro mule pe okun kan teni kan o mo o na ni oko kan ti gba to ti dagbere faye bayi ni waju opik lohun loju opopona marose eko si badan lana ti sojoru won ni oko won to n ba ere buku buruku bo in lo gba okunrin ohun gba si egbe kan le baruna ti oni ton si dagbere faye loju ese punch on loko
0: o da na o an ro eyin eyan wa be ti se n gba wa wi pe ke darapo mo wa loju opo ibanidore facebook wa yen lagelu fm 98.7 eyan te si be gbera ba ti se mu royin wa se ti gbo yin be na le tun ma lanfani lati ma wo wa ni ketekete alele iroyin mi eleyi ti mo ri to wa niwaju temi nbi lo salaye wi pe ajo to wa fun eto abo ojula lakan fin sori iyun ni ajo NSCDC no ni o ajo ohun o ni iroyin ti jako di mimo fun ni wi pe owo re o ti ti awon eyan kan eleyi ti won so ra won di baje daru eleyi ti an pe nise o na ni won lo si ibi kan eleyi ti won gbe awon opa epo ti ajo NPC si won ni awon opa epo ohun tin lo bi otalerugba o din mewa iyen 250 pipes eleyi ti o je ti ajo NPC ohun iyun ni ajo elepo robi lorilede wa Nigeria won ni se ri ajo ohun eleyi ti o ti seto gbogbo awon opa epo ohun sile gege bi nkan ti yo pe gbogbo awon orilede wa Nigeria won ni se rara awon eyan yi eniye ma lo sibe o won si lo sibe won si bere si ni ba awon opa epo ohun je ajo ojula lakan fin sori to je fun tele to abo iyen ajo NSCDC no ni o won ni ajo ohun eni owo re ti wa te meta lara awon eyan na iyen ni ipele adamawa ki le fe gba ninu biba dukiya baba yin je oni bere eleyi ti iroyin yen to nbi won lere o osan to nile yin o si gboro yin na lekun rere nlo je o
1: okan na tun re to gbe mi lo si ipinle ogun won lo n safomo oro di mimo pe okun ikan ni odun 16 toruko re nje Waliu Idowu won foju e bale ejo magistrate to nbe ni Abeokuta esun ti won fi ikan ni pe owo kan ti apapo e je $5.2 million 5.2 million naira to je ti oloko owo kan toruko re nje Ademola Bilekusu won ni oji iroyin bo lori e lekun keke o
0: to iroyin yi to wa niwaju temi nbi lo nsalaye oro o wi pe okunrin kan ile ti won poruko re ni ogbeni Paul won ni o mo to ti da bebe eleyi to je bebe gudugbe ni ipele Ondo won pe omo re to je omo obirin eni odun mewa o ba pe omo ohun nko o se yo nu ile won ni nigba ti o mu ayo ni lo sonu ni won ni kini ohun o si jo gbona dada afi pe en lo fi kini ohun lo fi le omo na ni oju ara re pe oju ara re to fi je wi pe ko le da itodu oyi boya baba mu aye ni gbona ta ba le mo ito to mo nto yeyeyeun ko ni wa mo ah won ni omokunrin ohun won ti mu won ti fa lese le ile ise olopa lowo ni ipele Ondo pe to awon omo tun ri iru eleyi ri eyi gan ni won pe ngudugbe o amakore ti won pe Paul ah won pe ko wa salaye ara re pe yi o ni agba
1: o fi
0: aye ni
1: gbo aye o fi ju omo re loju
0: ara omo re obirin eni odun mewa
1: kai
0: o le mo loju ara ni pe kini ah ah
1: alagbaju kan
0: yo para gbe ibe pe nipa ti ofin
1: alagbaju kan si
0: to ba soro
1: yo para wa di Paul si gbe ibe pe
0: tori pe ofin o ba fa gidi iru iwe ile to wi gan ni won pe
1: gbe eja polowo oja nipa ta ba de leka ipolowo oja wa ta lo sodo sola re o abirun gbon bi agba amole arin gbogbo gudugbe royin fotoni ibe la gunle se seun tembe nbe fun wa adupe o

0: Lotus. Congratulations, though. It don't happen. Golden Chance Lotto will celebrate you with millions of naira. As Naira to celebrate independence, make you too join Body Take Celebrate. As you play Golden Globe Morning Game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm and if it stake multiple times, because the more you stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make you fit play with 200,000 naira, 100,000 naira or 50,000 naira. Make you enter one category, no dilemma. With any amount, go Golden Chance Lotto stand, shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users who play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still try that for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions there, please.
1: Iru omi ẹlẹ́ẹ̀kan lọ́dún ti rú lọ́wọ́lọ́wọ́ lórí òkè Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà ti ṣọ́ òru olóṣù kan gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti rí iṣẹ́ ìyanu lójú korojú. Àkòrí: Total Deliverance from the Power of Darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 a.m. to 12 p.m. 3 p.m. to 6 p.m. Ìṣọ́ òru 11 p.m. to 3 a.m. Níbo lórí òkè Bẹ́tẹ́lì wà? Ẹ wọ Adébáyọ̀ Ìdí Ayọ̀rẹ́. Ẹ sọ ní ìkọjá ìyànà bare díẹ̀. Aláàdọ́rin Along Ìdí Ayọ̀rẹ́ Road, Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójú korojú. 28th Church Anniversary, September 13 ní olú ìyá ìjọ wa lórí ta challenge níbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gideoni Tanimọ̀ wo Èṣúpòpo JP olùgbàlejò. Pé bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742. Ìṣọ́ òru alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
2: Chevy PL IKEA Foundation ló ń lọ́gun tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kánságu ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Chevy PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Chevy PL IKEA Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Cherry PL IKEA Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láìsí nira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Cherry Sculpture Building, Yana Àgbàlá Bus Stop, nítòsí Olówó Dín Fowó Sanú Shopping Complex, Ìwòrò Ìbàdàn, lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn án rọ̀ságo mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
3: 0701015255.
2: Ojúlọba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
4: Gúdúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n. Ẹ káàbọ̀ padà lẹ́ka ìpolówó ọjà wa. Ẹ̀dọ̀ kí ìròyìn tó ń kilẹ̀ tó ń halẹ̀ fún tòní ń tẹ̀wájú ní ìkànnì Lágelu FM. Ibẹ̀ la ti ń kàn sí yín o, tẹ́yìn tẹ́tí sí wa ní tilé àtòkò káàkiri igun mẹ́rin àgbáyé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa kétékété. Ẹ mọ́ tẹ̀tí láti lọ gbójú ò wa live and direct lórí Facebook wa Lágelu 96.7 FM òkè tó ga jòkè nìbàdàn nìsún bẹ́ẹ̀.
5: Tọ́ ó yá ẹjẹ́ máa tẹ̀síwájú o pẹ̀lú ìròyìn eléyìí tá a pè ní Gúdúgbẹ̀ nìkànnì Lágelu 96.7 FM òkè ga jòkè. Ìròyìn èyí tó wà níwájú tèmi Èkó àkété òun náà ni ìròyìn náà ń lọ gbé mi lọ. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún bó ti ṣe ṣàlàyé, wọ́n ní ilé ẹjọ́ kan eléyìí tó jẹ́ ilé ẹjọ́ gíga ti ń jókòó ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́rùú Wednesday eléyìí tí ó kọjá yìí ni ló ti wí pé kí àwọn èèyàn mẹ́ta kan kí wọ́n lọ wà ní ọgbà tó ṣe tó wà fún àwọn tí wọ́n jẹ́ arúfin. Wọ́n ní àwọn èèyàn mẹ́ta ọ̀hún ti rí gẹ́gẹ́ bí afurasí arúfin òun ló jẹ́ pé wọ́n nìkan ṣe o pẹ̀lú àjọ aṣọ́bodè lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nítorí pé àjọ aṣọ́bodè nígbà tó mú àwọn ẹrù wọn eléyìí tí wọ́n fẹ́ mọ̀ gbé wo orílẹ̀‐èdè wa Nàìjíríà tí àjọ ọ̀hún tọ́gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ ń lórí wípé àwọn nǹkan jagun ó ń bẹ nínú àwọn ẹrù náà o. Wọ́n ní onídàájọ́ Friday Ogazi òun náà ló pa àṣẹ ọ̀hún fún àwọn tí wọ́n rí gẹ́gẹ́ bí afurasí oníwọ̀ ọ̀daràn mẹ́ta náà o. Eléyìí tí wọ́n pe orúkọ wọn ní Kenneth Mbodun, Kenneth Agu àti Chioma Onua. Wọ́n pe àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún òun náà ni onídàájọ́ náà pàṣẹ pé kí wọ́n lọ fi sí ọgbà àtúnṣe fún àwọn tó jẹ arúfin o. ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ fún ni wípé àwọn èèyàn yìí ni wọ́n wípé kí wọ́n kọ́kọ́ lọ wà ńbẹ̀ dán fún ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún gbáko títí tí wọ́n fi parí àwọn iṣẹ́ ìwádìí gbogbo eléyìí tí wọ́n ń ṣe lórí àwọn ẹrù tí wọ́n pé àwọn aráabí lónìí kinní ọ̀hún tí wọ́n sì gbé wá sórílẹ̀-èdè wa Nàìjíríà ẹni tí ṣe onídàájọ́ ìyọ̀n ni onídàájọ́ Ogazi òun náà ni ó pàṣẹ ọ̀hún o wípé bó bá ti di ọjọ́ kẹ́ni nínú oṣù kẹsàn-án ọdún 2026 òun náà ni wọ́n padà wá pẹ̀lú àwọn iṣẹ́ ìwádìí alágbára eléyìí tí àwọn àjọ gbogbo àti àwọn èèyàn tọrọ kàn tí wọ́n ti lọ ṣe tí wọ́n sì kó kinní ọ̀hún wá síwájú ilé ẹjọ́ o wọ́n ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ iye àwọn ẹrù eléyìí tí wọ́n kó wọlé ọ̀hún wò wọ́n pe ẹrù agolo kó nǹkan eléyìí tí a mọ̀ sí kọ̀ǹtínà ènìyàn pé ó mọ̀ wọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì jẹ́ pé ní ti ń bẹ lára rẹ̀ òun náà ni tẹ́mù 184536/9 wọ́n ní nígbà tí ẹrù ọ̀hún tí ó gba ojú bodè orílẹ̀-èdè wa Nàìjíríà kọjá wọ́n ní ọjọ́ kẹjọ ni o ní nínú oṣù keje ọdún eléyìí tí a wà ńbẹ̀ yìí wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ní tu ẹrù náà nígbà tí wọ́n ó tu ẹrù wọ́n ní rí pé ẹrù òfin gbà òun ló ń bẹ nínú ẹrù náà o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti ṣe ń tẹ̀ síwájú wọ́n ní ẹni tí ṣe onídàájọ́ ọ̀hún yóò ní onídàájọ́ Ogazi òun náà ló pé ẹ wò ó pẹ̀lú ẹjọ́ yìí èyí tí wọ́n mú wá síwájú ilé ẹjọ́ tí wọ́n sì fi ẹjọ́ ọ̀hún sùn wọ́n pe tí wọ́n sì sọ wípé nínú àwọn ẹrù ọ̀hún àwọn nǹkan ẹrù òfin gbà òun ló wà ńbẹ̀ tó sì yàtọ̀ sí nǹkan tí ń bẹ lára ẹrù náà tó jẹ́ bí àkọlé wọ́n ní kò sí ẹjọ́ kankan o kọjá wípé kí wọ́n tètè lọ mú àwọn èèyàn yìí kí wọ́n lọ kọ́kọ́ fi wọ́n sí àhámọ́ ná kí àwọn èèyàn eléyìí tí ọ̀rọ̀ wá kàn lórí ọ̀rọ̀ náà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìwádìí alágbára ní iléeṣẹ́ aṣọ́bodè lórílẹ̀-èdè wa Nàìjíríà láti pasẹ̀ ẹni tí ṣe agbẹjọ́rò wọn ìyọ̀n ni David Era àti Kehinde Bode Ayeni wọ́n ní àwọn yìí gan ni wọ́n pé tọ́ olúwa wa níwájú ilé ẹjọ́ yìí òun náà ni akọ ìwé yìí sí torí pé ìwé tí a kọ yìí ó lọ pẹ̀lú àwọn ìlànà eléyìí tí ó ní ṣe pẹ̀lú bí wọ́n ti ṣe máa kó ẹrù wọ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ọdún 2015 wọ́n gbéṣẹ́ rí àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n dúró gẹ́gẹ́ bí afurasí oníwọ̀ ọ̀daràn yìí òun làwọn ò mọ̀ fẹ́ kí wọ́n lọ lé olúwa wọn ìdí ni wípé àwọn ẹrù eléyìí tí wọ́n kó wọlé èyí tí wọ́n lẹ̀ mọ́ ẹrù ọ̀hún lára òun náà ló ti yàtọ̀ sí nǹkan tí wọ́n padà rí nínú rẹ̀ bàbá sì ní ká gbé kinní ọ̀hún yẹ̀wò dáadáa ká gbé sí abẹ́ òfin gbogbo irú ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé yìí òun náà ló ní ìjìyà nú àti bí wọ́n ti ṣe mọ́ ń tọ̀ ọ́ tí yóò fi dúró gẹ́gẹ́ nítorí ìdí èyí nǹkan olúwa wọn àwọn fẹ́ kí ilé ẹjọ́ eléyìí tó jẹ́ ilé ẹjọ́ gíga ọ̀hún tí ń jókòó ní ìpínlẹ̀ èkó kó wà nǹkan ṣe sọ́rọ̀ ọ̀hún o wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ ó sì ní ẹni tó jẹ́ onídàájọ́ nínú ilé ẹjọ́ ọ̀hún ìyọ̀n ni onídàájọ́ Friday Ogazi ni ló fi pàṣẹ pé ó yá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí alele kí wọ́n mọ́ relé o nígbà tó ti jẹ́ pé ẹrù ọ̀hún ó ní í ṣe pẹ̀lú wọn kí wọ́n kọ́kọ́ fi wọ́n sí àhámọ́ ná ó yá kí gbogbo àwọn tó bá fẹ́ máa ṣiṣẹ́ ìwádìí alágbára kí wọ́n nìṣó ńbẹ̀ kán máa ṣe lọ nígbà tí wọ́n á parí iṣẹ́ ìwádìí alágbára náà tán gọ́ wọ́n wà padà wá sínú ilé ẹjọ́ láti wá máa mọ bí wọ́n ṣe máa tẹ̀síwájú lórí ìgbẹ́jọ́ náà.
4: ó dá owó ẹjẹ́ kẹ́mi náà ó lọ sí ìpínlẹ̀ kogi lọ́hún sílùú Abuja ṣe mọ̀ pé ó jìnnà síra wọn ìròyìn ló ń ṣàfọ̀mọ́yẹ di mímọ̀ pé àjọ ọ̀tẹlẹ̀múyẹ dss òun náà ni wọ́n ti mú ọkùnrin kan tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó ń fira rẹ̀ pé tí ò jẹ́ léyìí tí wọ́n wí pé ó ń wọ aṣọ ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ dss pẹ̀lú nǹkan ìjagun ayédèrú lọ́wọ́ rẹ̀ léyìí tó fi ń dẹ́rù ba àwọn awakọ̀ tó sì fi ń regeregi wo lọ́wọ́ wọn lábújá àfúrásì tó kò rẹ̀ ń jẹ́ mòfinre wa máyé léyìí tó wá látàbúlé kan tó pè ní àgbájojú ní ìjọba ìbílẹ̀ àpámúrò tí ṣe ìpínlẹ̀ kogi lọ́wọ́ tẹ̀ ní alẹ́ ọjọ́rú tí ṣe àná wọn ní oríta abìkan tó pè ní nitel tó wà ní ojú òpópónà adétòkunbọ adémọlá wẹ wúṣẹ́ tù ibẹ̀ ni wọ́n ti gbà mú ẹnìkan tóun jẹ́ ẹni tó mọ bí nǹkan ṣe ń lọ lẹ́ka ètò ààbò ní nàìjíríà ìyẹn zagazola makama ló fìdí ẹ̀ múlẹ̀ pé àjọ ọ̀tẹlẹ̀múyẹ dss òun náà ni wọ́n gbégbèsẹ̀ tí wọ́n ṣiṣẹ́ lórí ààfin tó ní létí kan eléyìí tí wọ́n rí gbà wípé máyé yìí òun náà ní fira rẹ̀ pé òṣìṣẹ́ dss pẹ̀lú bó ṣe ń kó sínú aṣọ ọṣẹ́ wọn pẹ̀lú ayédèrú ìbọn lọ́wọ́ ẹ̀ tó fi ń dẹ́rù ba àwọn awakọ̀ àwọn arìnrìn àjò tí sì fi ń gbowó lọ́wọ́ wọn wọ́n pé wọ́n gba ọkùnrin tá à ń wí mú tó ń ti aṣọ dss lọ́rùn rẹ̀ àti ayédèrú ìbọn àléwọ́ kan tá a mọ̀ sí pistol gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó pé afurasí yìí ó ní wọ́n tọpasẹ̀ rẹ̀ lọ sí ibùba rẹ̀ níbi tí àwọn òṣìṣẹ́ dss ti gbà mú nígbà tí wọ́n fọ̀rọ̀ pò ń fún pọ̀ máyé fúnra rẹ̀ ìlò ìpè iṣẹ́ rí aṣọ tóun kó sí yìí ó jẹ́ ti ẹ̀gbóhun tó dolóògbé ìyẹn tó jẹ́ òṣìṣẹ́ dss tó kọ rẹ̀ ń jẹ́ monday máyé ìròyìn tẹ̀wájú pé àwọn tí wọ́n ń ṣèwádìí ni wọ́n wò pé wípé bó ló ṣe jẹ́ gan bẹ́ẹ̀ ló ti ń pè ẹ̀sùn jẹ́jẹ́ ẹ̀gbóhun tí ó dágbére fáyé níbi ọdún tó kọjá bíi ọdún kan sẹ́yìn báyìí ìlú ni gbogbo èròjà tó jẹ́ ti dss tóun fi ń ṣiṣẹ́ yìí àfúrásì yìí ìlú sọ fáwọn tí wọ́n ń ṣèwádìí pé ẹ wù ẹ mọ̀ dára yín láàmú ẹ̀yẹ wulẹ̀ fimú fílẹ̀ kẹ̀ mọ́ padà fimú kó pàǹtí wípé aṣọ dss tóun wọ̀ àtàwọn nǹkan tí wọ́n bá lọ́wọ́ òun ti tẹ̀gbóhun tó dolóògbé ni o bẹ́ẹ̀ ó ní wọ́n pe àwọn òṣìṣẹ́ dss wọ́n sì wá ń ṣe ìwádìí báyìí láti mọ̀ bóyá máyé yìí inú ti wúrúwà bẹ́ẹ̀ sẹ́yìn sẹ́yìn àti pé ṣé lóòótọ́ ló jẹ́ pé ẹ̀gbọ́n rẹ̀ kan òun náà ìlú ni aṣọ yìí wọ́n pe iṣẹ́ ìwádìí alágbára ó sì ń tẹ̀síwájú
5: o. ó dáa náà ìròyìn tá a pè ní gudugbe yẹn ṣe ń tẹ̀síwájú pẹ̀lú ìròyìn gudugbe yìí eléyìí tí wọ́n ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ bauchi o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ bauchi ló ti fi ìdí ìṣẹ̀lẹ̀ kan múlẹ̀ o wípé àwọn èèyàn mẹ́ta kan nínú eléyìí tá a ti rí aboyún tó mo ṣù ṣùgbọ́n tí ọmọjọ́ wọn ní àti ìyálọ́mọ kan àti ẹnìkan náà pé tí wọ́n dágbére fún ayé tó dìgbà ó ṣe wọn ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún òní iléeṣẹ́ ọlọ́pàá ti wá fìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ òun ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ni tó ṣẹlẹ̀ gan ni wípé wọn ní àrá kan náà ló mọ̀ sàn o ní abúlé kan eléyìí tí wọ́n ń pè ní abúlé ti gàmbèrè ìyẹn ní ìjọba ìbílẹ̀ ti bauchi ní ìpínlẹ̀ bauchi iléeṣẹ́ ọlọ́pàá fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ láti pàṣẹ ẹni tí ṣe alūkkóró fún iléeṣẹ́ náà nípínlẹ̀ ọ̀hún ìyẹn ní sp nafiu abib òun náà ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ o tó sì sọ pé bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí mọ̀ ṣẹlẹ̀ nígbà tí àrá kan tó bẹ̀rẹ̀ sí ní sán wọn ní sísan eléyìí tí àrá ọ̀hún sán tó ní agbára òun náà ni ó mọ̀ ṣekú pa àwọn èèyàn ọ̀hún tí wọ́n jẹ́ mẹ́ta níye ní abúlé ti gàmbírì yìí ẹnìkan eléyìí tí ó jẹ́ olùgbé ní agbègbè ọ̀hún wọn ló ṣàlàyé ọ̀rọ̀ onítọ̀hún tí ó pe orúkọ ara rẹ̀ ní abubakar hussein wọn ló ní ha ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí òun gan ni wọ́n pè ní ìṣẹ̀lẹ̀ gudugbẹ̀ ó ní níṣe ló jẹ́ pé lásìkò tí àrá tá a wí tó san òun náà ni àwọn èèyàn ọ̀hún tí wọ́n ń bẹ nínú yàrá kan náà wọ́n pe ni wọ́n dágbére fún ayé pé ó dìgbà ó ṣe wọ́n ní ọjọ́ ajé ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní nǹkan bíi aago márùn-ún ìrọ̀lẹ́ ó kọjá ìṣẹ́jú mọ́kàndínlọ́gbọ̀n wọ́n ní bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sì ti ṣe ṣẹlẹ̀ tí àwọn èèyàn yìí tí wọ́n ti dágbére fáyé pé ó dìgbà ó ṣe kò sí ṣíṣe kò ṣàìṣe o wọ́n pe àwọn èèyàn tí ó jẹ́ mọ̀lẹ́bí wọn àti àwọn èèyàn tó ní wọ́n wọ́n pe wọn ò lè dára dúró lórí sísin àwọn onítọ̀hún o wọ́n ní bó ti ṣe ṣẹlẹ̀ yìí òun lọ jẹ́ pé ní ọjọ́ kejì ìyẹn ní ọjọ́ ṣẹ́gun tuesday ní nǹkan bíi aago mọ́kànlá àárọ̀ òun náà ni wọ́n pe wọ́n sin àwọn èèyàn yìí o wọ́n ní àwọn èèyàn náà eléyìí ti ń bẹ nínú yàrá kan náà yìí tí àrá ti san tí wọ́n sì dágbére fún ayé pé ó dìgbà ó ṣe lára wọn láti rí ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní àwọ̀ àjùlí wọ́n ní onítọ̀hún ó ní wọ́n pe ó bí ọmọ tuntun ní bí ìjọ keje ṣáájú kíṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà tó ní ẹnìkan náà tí wọ́n pe orúkọ tiẹ̀ ní fatima wọ́n wá níṣẹ́ wá rí ẹnì kẹta wọn eléyìí tí wọ́n pe orúkọ tiẹ̀ ní àbíbá wọ́n ní òun ó jẹ́ aboyún tó mọ oṣù ṣùgbọ́n tí ò mọjọ́ ṣe rí fatima ń tiẹ̀ ó ní ọmọ àwọ̀ àjùlí léyìí tó jẹ́ wípé àwọn méjèèjì wọn dágbére fún ayé kó dìgbò ṣe aboyún bẹ̀ eléyìí tí ó mọ oṣù tí ò mọjọ́ òun ní àbíbá wọ́n ní òun tiẹ̀ ó wà nínú oyún tó sì jẹ́ wípé lásìkò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ wọ́n pe ara òun ó san pa òun náà tó sì dágbére fún ayé pé ó dìgbà ó ṣe àmọ́ ṣá o wọ́n ní ọmọ tuntun jòjòló eléyìí sì ń bẹ láàrin wọn wọ́n lòun ó wà láàyè ó sì wà láyọ̀ àti àlàáfíà ni àwọn èèyàn tí wọ́n ń bẹ ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ oníkálukú wọn pa lọ́lọ́ ni ṣe nínú oníkálukú òdùn tó sì jẹ́ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣọ̀fọ̀ àwọn èèyàn yìí ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ o wọ́n ní ṣe lohun gbogbo ni ló pa kése kọ́lọ́run ọba kó dàkú kó jọ̀ọ́ kọ́ mọ̀ràn bínú rẹ̀ sí a o.
4: ó dá ọ ẹjẹ́ kẹ́mi ó tún mélé kò yín pápápá ìròyìn tó ń bẹ níwájú tèmi ló ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ dímọ̀ o wípé ọkùnrin kan ẹni ọdún 36 years torúkọ rẹ̀ ń jẹ́ wàlíù ìdòwú òun ni wọ́n ti wọ́ lọ sílé ẹjọ́ magistrate tó ń bẹ lábẹ́ òkúta báyìí ẹ̀sùn tí wọ́n fi kàn án òun ni pé ó jalè owó kan tó tó mílíọ̀nù márùn-ún ó lé méjì náírà 5.2 million naira tó jẹ́ ti oníṣòwò obìnrin kan Adémọ́lá Bílíkísù. Bílíkísù ni wọ́n rí pé ó gbé àpò ìrẹsì tó jẹ́ 180 bags of rice. Ilé ètò rẹ̀ jẹ́ mílíọ̀nù mẹ́sàn-án ó lé méje náírà àti díẹ̀ ìyẹn 9.72 million naira. Pé kí olùjẹ́jọ́ yìí kópin fáwọn oníbàárà ìdòwú ẹ̀wẹ̀ ni wọ́n pé owó tó tóbi mílíọ̀nù mẹ́rin àbọ̀ náírà 4.5 million naira ìlú tó ń dá padà sápò àsùn Adémọ́lá Bílíkísù bẹ́ẹ̀ ló kùnà láti san owó yòókù. Ilé tó jẹ́ 5.2 million naira ìyẹn mílíọ̀nù márùn-ún lé méjì náírà. Bó tilẹ̀ jẹ́ pé gbẹmọgbẹmọ ni oníṣòwò obìnrin Adémọ́lá Bílíkísù ń béèrè lọ́wọ́ rẹ̀ pé kò da owó òun padà fóun o. Daily Post jábọ̀ pé ìdòwú yìí ni wọ́n fojú ẹ̀ balé-ẹjọ́ lórí ẹ̀sùn kan dodo tó ní ṣe pẹ̀lú olè jíjà. Ṣùgbọ́n tó náà wí pé òun ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án pẹ̀lú àlàyé. Ẹni tí ò bá gbọ́ tẹnu ẹ̀ gà ni ó pè ń pa tó pé igbekígbe lẹ́yìn okó ń pa. Bẹ́ẹ̀ ó ní agbèfọ́ba Inspector ọlọ́pàá Evelyn Motim ìlú ṣàfọ̀mọ́ ilé ẹjọ́ wípé ṣe rí ẹ̀sùn tí ń bẹ ńlẹ̀ yìí ni ọkùnrin tí à ń sọ̀rọ̀ ńpa rẹ̀ yìí Wàlíù Ìdòwú ọ̀daràn náà ìyẹn ni ọjọ́ kẹwàá oṣù kẹjọ 2026 ní nǹkan bíi aago márùn-ún rọ̀lẹ́ ní agbègbè Lẹ́mẹ ìyẹn ní Abẹ́òkúta. Motim fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé olùjẹ́jọ́ yìí ló ti ọkọ tiẹ̀ ṣèlérí pé òun ó san owó tó kù ṣùgbọ́n ó lẹ́yìn ọ̀rẹ́yìn ló ń wípé owó tí òun ti owó tó wà owó tí owó ọ̀hún òun ò rí gbà lọ́wọ́ àwọn tó náà pín ọjà ká fún ni. Bẹ́ẹ̀ ló bá ó bẹ̀rẹ̀ sí máa wá àwọn ọ̀rọ̀ oríṣiríṣi pa gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ agbèfọ́ba bí àwọn ṣe wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ṣe rí olùjẹ́jọ́ yìí ń tiẹ̀ ló ń wípé àwọn tó jẹ́ òṣìṣẹ́ pé wọ́n ti lówó òun wọ́n ti lò ó láti lọ rí ta tẹ́tẹ́ kan ilé ìtọ́pẹ̀ ní Sporty Bet. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ọ̀rọ̀ múlẹ̀ o pé Motim ìlò ń wí pé ìgbésẹ̀ tó gbé yìí ó lòdì sí abala òfin ilé tí ṣe àádọ́rùn-ún ó lé ní ọ̀ọ́dúnrún ìyẹn 390 ìpínrọ̀ kẹsàn-án ìyẹn section 390 subsection 9 òfin ọ̀daràn tìpínlẹ̀ Ogun ọdún 2006 magistrate ilé ẹjọ́ yìí abilékọ o sam ọbalẹyẹ ìlọgba ìdásílẹ rẹ pẹlú kan tí ṣe mílíọnù márùn náírà bẹẹ ló pàṣẹ pé yóò tún wá ní onídùúró míì náà ilé ètò yẹ pé ìyẹn o ń bẹ ní àyíká ilé ẹjọ ọhún. Bẹẹ ni wọn ti sún ìgbẹjọ síwájú sí lọjọ kẹwàá oṣù kẹsànán 2026 bákan náà rice.
6: Gúdúgbẹ̀ ìròyìn àgbọ́kọ́gbọ́n.
7: Show Makese Road Drive, Telele Straight End, Challenge Ibadan.
8: Kilo Shele Mbe.
7: Mewa Shele Mbe. Nibe ni Asalam Community Group of Schools, a co-educational school. Wa. Bi wan she nko mani la rawa, ni wan kwa mani e de gesi. Tok pegede, ki wale ba denigi galojo waju with well-equipped laboratory and standard computer rooms under the watch of skilled, qualified and God-fearing tutors. Igi lala soma luma. Emwa wama yiwa si Asalam Community Group of Schools. Ki wale die kan la lo jo waju admission is on in Greg nursery primary and college nitori pe ke awon omo yin tuto jade won ti ha odidi alqurani sori we are government approved Asalam Community Group of Schools is at Keshiro Drive Belele Street End Challenge Ibadan call us now on 08053088007 tabi 08034

0: ti gbọ́ wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókìn
1: láì ṣẹ̀ṣẹ̀ lọ́fíìsì IBEDC
0: pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
2: Báwo la ṣe lè máa lo iRecharge?
0: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀ tàbí kẹ́ ẹ tẹ *6606*1#. Kẹ́ ẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
1: Lẹ́gba IBEDC tókìn yín.
2: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge, sanwó iná ní rọrùn.
4: Mọ̀mí ni mọ̀mí náà tún á máa bá kúrò ní ilẹ̀.
5: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ lọ́n láti lọ sí Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mọ̀kádà Mbàásùnú Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Nísan díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mọ̀kádà Mbàásùnú Hajj Umrah Service ti pé àmọ́ ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilẹ̀ wa. Siyara ọ̀fẹ́ onígbàdégbà pé bàbá iléeṣẹ́ Mọ̀kádà Mbàásùnú Hajj Umrah Service rìnrìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119. Mọ̀kádà Mbàásùnú Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
6: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A level. WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
7: Bàbá Ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
8: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrúgbà tó sì fi ojútu ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédéé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúgbà ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
9: Lagilu FM 96.7.

0: pe
1: olorun ma seun
0: eh amata aja ma
1: baje ami
0: 0912-370-8675 oni number te ma pe wa si ninu korea to be ta le ro po ni feju ki ni die te fi mu ile teyin mu yen pe ma ba inja. Hello.
1: Hello.
0: Okay. Se n gbo wa.
2: Hello e ka san o.
1: E ma ka san o, ki la ri gbo leto.
2: Ka ni ni la du popo.
1: To a n gbo yin.
2: E wa ri oro imo omo kekere de mi. Emi o wo pe ni se bayi. Enu okunrin mi odun. Enu okunrin mi ire odun. Ibi ni ni mo bi so ni pe ni se bayi, e ba ku obirin. Iye isi re ni pe inu ile yo ba ti je inu mu le pe ko mu ni se bayi ni eyan ba pe obirin mi yo ku da yan nu ku sa pon le yan iro ni wo so pe e loku se ni bi ru awon lomo o wa mo ya mi lenu pe inu ori e elomi ipe ipe
1: ke mo so kunrin atobi to mo wa nta nikan la mo so
0: awon
1: de ti fera ti ti fera won le ni o awon de ti wa nu le. Hello
3: hello akaso
1: era ma
3: e peto
1: olugbeto re o
3: ina sala de lo mo tesiwaju
1: ami
3: oruko temi ni omo la ajija ta tam loko
1: ajija
0: ngoyin
3: esa ari bo so se ye mi si ọkùnrin ló gbọdọ ní ti obìnrin jù
1: sọkùn nígbà bẹ bí ta ni máa ń nífẹ̀ẹ́
0: ẹni sùúrù ẹmọ gbọ́ kwẹsàn
1: ẹni sùúrù mọ
3: lọ́padà lẹ́yìn
1: màmá nígbà àti wa nígbà bẹ̀rẹ̀ ni pé sọkùnrin ni máa ń nífẹ̀ẹ́ ni àbóbìn ta ni máa ń nífẹ̀ẹ́ jù nù ìdílé sẹ́yìn ti márì
3: obìnrin ló máa ń nífẹ̀ẹ́ jù
0: obìnrin
1: sẹ́yìn ti márì
3: bẹ́ẹ̀ni sà
1: ẹnífẹ̀ẹ́ ọkọ yín gan.
3: Ah, won ba na le gbodo fun ani se ofin ji.
0: Elele ni. Oda, but go.
3: Aye ni aye ni won ba se yen mo ji ni.
1: Ah ah. Okun ibude level yen.
3: Ah, okun ya, eyan da ba okun yan fun ida. Eyan da da le yan.
0: Network ti japo.
1: Anti Adija go be there fe mu.
0: Network se ke o ti jam. Igani lagili na isi so isi.
1: Nami David Abimbola Olugbe Ijo Omolara Ekan Adebojo Yusuf Ade Oladele Sunday mi wa. Gbogbo ile ti wa ri kan ni bandore ma wa pin. Eyin na ma wo laarin ara wa, nnu ile wa, lede wa. E ja jo wo ta lo nife. Se nife yawo yin. Si yawo yin nife yin. Eyin na se nife oko yin. Ta wa lo nife ju. Inu ise ati wa wa agbodo mo ri awon apere nta nso yi. Be se tori awon oloyinbo gbe kini kan won ni ife ohun ta le fojuri ohun ta le fowo mu ni eh nigba mi gan a le fojuri sugbon won la mo nimo lara re
0: be
1: a nimo lara re pe lagbaja ni fe mi looto a nimo lara re pe obirin ni fe mi looto a mo ta ba kan mo paro tara je loku sugbon ka abirin le re oyi ni ori ipepele won osun ife yen ta lo ni fe ju laarin eyin ati dadi to dile yen mu daada. Eba wa ni fe oko yin kini ma fa gbolo wa sun ara. Hello.
2: Omo ba Bolaji, Naji Bola Ademola Okilo.
0: Tokinde ka
2: si. Alaya malale.
1: Hein?
0: Oni alaya malale.
1: Hein?
2: Eba wo dada. Obirin lo ma ni fe ju. Mo idile. Obirin ma ti gbogbo okan tan okunrin.
1: Okay.
2: Awo okunrin la ma ngege eyin.
1: La ma ngege sowo eyin.
2: La ma ngege sowo eyin.
1: Hmm.
2: Obirin to ba ti ni dola gbogbo okan e gbogbo ero e. O le boko
1: e ko le o le boko e ra mo tun pa ko ba wa tun ma lo si le gbe ta ko lo mo en ki lo de da esa ta wa okun ba wa ri wa ki wa lo wa bi okunrin ni
2: nkan to ma nfa ni pe normally okunrin to ba ro obirin to danta I appreciate it mo elu ni wa be se modern dad ati ma ba ajo se po se kankan to ma nfa to ma nge se ba de pe
1: Adam Abiyan Fili, you man not there. You man not there, I want a call. But if you hear your man there, call. I want a bar. I want a fool. You all man there, I want a munta.
2: Yes, sir.
1: And you're going to say, right? You see your life?
0: Hello, Ekason. Hello, Ekason.
3: Ekason.
0: Ekason.
3: What's your name, Dan?
1: Amen.
4: orúkọ mi ni mo salam láti mo ti ní ilé fún obìnrin ló máa nífẹ̀ẹ́ ju ọkùnrin lọ ẹni ọkùnrin lójú méjì ní orí ọ̀dọ̀ ìjàmbá rẹ̀ ọrẹ fi yẹn lé ẹsùn máa dẹ̀bà láàmú rẹ̀
5: àwọn yẹn àtẹ̀bà tá à ń dà láàmú náà nífẹ̀ẹ́ wọn ọkàn sáwùwà náà ní ká sá dà wọ́n láàmú. ẹni
4: tí àwọn orí òlè kò bá ta rìn gbà mí lẹ́ẹ̀ máa bá ṣe sọ ẹyin ọkùnrin burú.
5: ṣe ìyẹn lọ́wọ́ àfàtẹ́yìn ìyàwó àtẹ̀fí wa ń dín ọwọ́ ọ̀fẹ́ kù ṣe dẹ́ẹ̀ fi nífẹ̀ẹ́ wa mọ́nu.
4: ẹ mọ̀ sẹ́rí ni mo wà ní tí mo fẹ́ sọ fún àwọn obìnrin kan wà níbi tó ti ń tọ́jú wọn bí àìsàn ọ̀fẹ́ ló yí wọn lórí. nígbà tí ìfẹ́ ti pọ̀ jù.
5: àwọn obìnrin kan ibi táyìí ti ń ṣiṣẹ́ yẹn ní ìsìn àwọn tẹ́yìn ń bá tẹ́tẹ́ mójútó mẹ́rin àwọn obìnrin lọ́pọ̀ mẹ́rin wá ní àìsàn ìfẹ́ ló yí wọn lórí.
4: àìsàn
5: ìfẹ́ ó ń tajà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ ẹ̀ ń tajà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ ni.
4: bẹ́ẹ̀ni nọ́mbà wa mẹ́lò ní ìwà tó bá rẹ̀ bá ń wá òkè tó bá wá síta tó bá wá rajà ló mọ̀ sọ fún wa pé ọkùnrin òun ti gbọ́kànlé ọkọ òun fún ọmọ pé nítorí tó ṣe bọ́ọ̀
0: ìyẹn ni pé obìnrin ló nífẹ̀ẹ́. so from your conclusion ìyẹn lẹ máa fi sọ pé obìnrin ló nífẹ̀ẹ́ jù right.
4: obìnrin ló nífẹ̀ẹ́ jù tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ló fẹ́ tí wọ́n bẹ̀.
5: ẹ jẹ́ ọkùnrin iṣẹ́ ń gbọ́.
0: ẹ má gbàgbé o tìfẹ́tìfẹ́ náà la fi sọ fún ipa ayíkoto àwọn ayíkoto káṣẹ láìpẹ́ láì jìnà *347*100*2# òní nọ́mbà tẹmatẹ láti kópa nínú ẹ̀ ṣùgbọ́n lọ́sàn-án tó ní ajọ́ ń jíròrò.
5: ajọ́ ń jí ni o.
0: adẹ̀fẹ́ gbọ́ látọ̀dọ̀
5: tí ẹgbọ́n ta ló ń bẹ̀. ọ̀pọ̀ àwọn ọkùnrin ó ti máa rí tiẹ̀ mú bẹ́ẹ̀ àwọn obìnrin ó sì máa rí tiẹ̀ mú èmi náà pé mo nífẹ̀ẹ́ ìyàwó mi o tọkàntọkàn ni.
0: ẹ jẹ bí.
5: tọkàntọkàn hello.
0: hello ẹ ká sọ.
6: ẹ ká sọ
0: ọlámídé ló rúkọ mi. ẹ ti lámídé bá a sọ
6: ẹ wo ọkùnrin nífẹ̀ẹ́ o ọkùnrin náà dẹ́ nífẹ̀ẹ́
5: okay.
6: a wá gbé kíkan sílẹ̀ for my own side o for my own side o e 70-30.
5: sẹ́ẹ̀mù ni
0: wọ́n ní 70-30.
5: 70-30 ọwọ́ ta 70 wà.
6: my husband love me why me too I love him but his own is 70 why my own is 30 I love him mo. I don't want anything to bọ́n ṣe àwọn pé kò lè rí bákan náà.
5: but ẹ̀yin gan mọ̀ pé ọkùnrin yìí nífẹ̀ẹ́ yín gan.
6: of course he can do anything for his family he can go any length for his family.
5: àbúrò yín lọ àbúrò mi lọkọ yín ọ̀jẹ̀.
6: ah sir.
5: mo lábúrò mi lọkọ yín ọ̀jẹ̀ torí mi náà nífẹ̀ẹ́ ìyàwó mi gan.
6: maybe because of his tribe because na he's an evil man.
5: lè wá já mi ránkì wá.
6: No, maybe it's because of their tribe. So then even one sort of thing gone quite why do most of Igbo but I enjoy my home and those people that are mocking me then day to day enjoying out of it. They enjoy. So that is it. Yes.
5: ọ̀dà ẹ̀já wẹ̀ lómi ń tọ́kọ ojúṣe nìkan
0: ní reason tí wọ́n ti ẹ̀ṣẹ́ tó lè bá wọn fa mọ́ ìwà yẹn wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀.
5: ìfẹ́ yín ọ̀kalẹ̀ o ìfẹ́ wa dalẹ̀ ìfẹ́ wa dalẹ̀.
0: hello.
7: hello ẹ kú iṣẹ́ o.
5: yes sir.
7: olúwa máa rìn lọ́wọ́ o.
5: àmì
7: èmi àtìyàwó mi a fẹ́ràn ara wa púpọ̀.
5: orí rachel wo lẹ yí pé ti yín sí 60-40 àbí 50-50.
7: mo lè pè ní 100-100. mo torí pé ọfẹ́ràn mi títí dọjọ́ ikú rẹ ni. I'm 90 this year I will be 90 by October this year. but kò jọ sí mọ́ràn tirẹ̀ tí mi ní sọkún. bẹ́ẹ̀ ni as he was 84 when he died in February this year. so ọfẹ́ràn ara wa gan-an. ìfẹ́ kí n kẹ́kọ̀ọ́ yọlẹ̀ fún mi kì í fẹ́ kí n tẹ́ kì í fẹ́ kí n kàbùkù ṣùgbọ́n gbogbo àwọn ẹbí mi nílé ìyá mi lé bàbá mi ní ọ̀fẹ́ràn rẹ̀ orí ìfẹ́ tó ní sí wa ọ̀dẹ̀ fẹ́ràn àwọn ọmọ rẹ̀ ọba mi sọ wọ́pọ̀ lórí ẹ̀kọ́ àwọn ọmọ mi dáadáa tó nípa jíjẹ mímú inú ilé ìjẹ́kọ̀ yọlẹ̀ ṣé màlúwo lọ́ bá jẹ́ bá ti mọ̀ akẹlọdun ọjà rẹ adẹfun mi lowo adi ẹkú yọwọ ẹjẹ a máa ná so ìyàwó gidi ní fún mi ní ìdẹ́lẹ́ gbàgbé náà mo fi pinnu pé bí ìmàgbé yìí kúrò tètè yà bá yẹ jáde age of 84 mo ti lero pe ka di ko e fi ya ju ma ye lo mo di pe nu pe ni le fe ya wo mi lu pe ko la ti mo le fe to le da mi re ni ba ye mi
5: ah be le baba e ku atemara o olorun awon wa ti yo e se gan
7: ayi no ni kule we o e ni kule we e da ta o
5: ami o
7: ami e da rugba yi no je ni ama yin loruko jesu
5: ami
7: yo da fun yo
8: ami e se
7: Lazuka mi adi agbo loruko mi lati ri a muslim ni badan
8: e se baba olorun ti yen se
5: ti yen ku atemara
7: o
5: lagbara die aba kan lo le so nipa yawo won a mo nti oko yin o so nipa tin bi yawo asi mo nti yawo yin o so nipa tin bi oko ka wa bi pe se ni fe yawo yin looto ka wa be nja le pe se ni fe oko yin iru fe wo ni be laarin eyin meje aba nbere pe ta ni ni fe ju
8: eyin ge mo yo pe oro yi o to kiyan piro
5: be ni o
8: a kan soda bi awada ni sugbon emi ro po ye ki enikan ni fe enikan ju enikan lo emi ro wi pe ki wo 100 wa ke mi 100 wa gba ta ba ma la si meji atun wa je 100 but ta ba wa npe ni 70-30, 60-40, 20-80 to ba ya won kaluku gan le lose focus ife ohun se nkan to ye ko se won gan lo to
5: ye ko se gbe sori osun
8: kan se nkan to ye ka ma reduce nitori pe lori ife na gan lo lo ndale aye on pa you know ko to wa le gba lo to o ile aye la ba etan àìmọye bẹ́ẹ̀ ni mo nífẹ̀ tó dé ẹ pé ọ̀rọ̀ orí ahọ́n ni wọ́n tá bá rẹ̀ nìkan tó sọ pé òun àtẹnìkan jọ fẹ́ wà pọ̀ kò yẹ ká ẹ̀ṣẹ̀ máa dúró pé kó ṣe tiẹ̀ iwọ ṣe ṣe tiẹ̀ 100
5: kí tiẹ̀ ó jẹ́ 100
8: kí tiẹ̀ náà jẹ́ 100 torí ìgbà tá a bá máa wá pín kó kálukú lè kó lè jẹ́ 100
5: yẹn náà
8: bẹ́ẹ̀ ni pé tá a bá la 200 sí méjì 100 náà ni.
5: Nínú ìwà àtiṣe là ń sọ o.
8: Yes. It's very important because it's bọ́lọ̀ ń ṣe ṣe mo gbàgbọ́ pé ọlọ́run kàn ṣe kálukú ní nǹkan tí wọ́n máa ṣe lè nǹkan tí wọ́n máa ṣe lè ṣe tiẹ̀ dáadáa jẹ́ kí ẹnìkejì náà
5: kò ṣe tiẹ̀ dáadáa.
8: Ṣùgbọ́n níwò yìí àwa ẹ̀dá a lè má fẹ́ béèrè ìdí ẹ̀ la ṣe ń bi yín pé ta lẹ́yìn wá rò pé ó nífẹ̀ẹ́
5: jù
8: ṣọ́kùnrin ló nífẹ̀ẹ́ ju obìnrin lọ ni àbóbìnrin ló nífẹ̀ẹ́ ju ọkùnrin lọ.
5: Ọrọ̀ àpérò ni láàrin ẹ̀dẹ̀ láàrin ọkọ àti ìyàwó bẹ́ẹ̀ bá dé lálẹ́ ẹ̀ lè jọ sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́.
8: Hello. Ẹ̀ka sàn.
9: Àǹtí Fọlákẹ́ mi máa.
8: Má.
9: Ẹ kú ètò.
8: Kí ni orúkọ tiyín ma?
9: Ẹ wo ẹni ọlọ́mọ.
5: Ọ̀dà.
8: Àǹtí ọlọ́mọ ya.
9: Ẹni ọlọ́mọ. Ṣẹ́ẹ̀rí obìnrin ló máa ń ní ìfẹ́ jù. Obìnrin ló máa ń ní ìfẹ́ jù. Ṣẹ́ẹ̀rí tí obìnrin bá ní ìfẹ́ ọkùnrin. Kò sí nǹkan tí ọkùnrin yẹn lè ṣe. Kò ní wù. Kò tiẹ̀ ní rí rò. Ṣẹ́ẹ̀rí èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí. Ṣẹ́ẹ̀rí nǹkan tí ojú mi rí nílé ọkọ mi. Ó fi ojú mi rí dáadáa. Ṣùgbọ́n torí pé mo ní ìfẹ́. Mo dúró. Ibẹ̀ ni Ọlọ́run ràn mí lọ́wọ́ tí mo bí gbogbo àwọn ògo tọ́lọ́run ṣe fún mi tí mo fi sí. Ẹ tún bí ní ìṣòbó tún ṣe ṣe fún mi tó àwọn màmá mi wọ́n ní kí n sọ̀rọ̀ fún ìkọ́. Àfìgbà tó fún ara ẹ̀ sí àṣejù fún tó fún ara ẹ̀ tó dẹrù ní síta. So tí obìnrin bá ní ìfẹ́ ọkùnrin ẹ wo kò sí nǹkan tí ọkùnrin yẹn lè ṣe sí o ó máa máa wò bí ìgbà fẹ́. Tó bá ṣe tán báyìí tán bá sọ fún mi màá ní ó máa change. Onímọ́tò màá ní ó máa change ní títí títí. Ìgbà tó dẹ̀ ṣe tójú ẹ̀ ìta tí mo lọ sí ní ìfẹ́ ó wá padà wá ń bẹ̀bẹ̀ bọ mi sí ìpàdà tó lò. Ó di eyín mi ó máa ń sọ fún mọ́ nínú ìkọ́ ṣùgbọ́n mo kàn yẹra.
5: Bí sìn náà ẹ máa ń yóye pé ẹ̀kọ́ ẹ̀kà yẹra ni.
9: Mo máa ń sọ nínú ìkọ́ sílẹ̀ mo máa ń sọ mọ́ nínú ìkọ́ ní ìdẹ́sílẹ̀ ọkùnrin bọ̀ mo dá wà ní àtàwọn ọmọ mi. Tó tóbìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin ẹ wò ó obìnrin ló máa ń nífẹ̀ẹ́ jù.
8: Wọ́n tún rò wọ́n tún sọ
5: fún obìnrin ní. Wọ́n tún sọ kọ́kọ́ fáàmù ni.
8: Ẹ ṣe àǹtí ẹni ọlọ́mọ.
9: Ó ní yóò kọ́ mi ò dẹ̀ gbọ́dọ̀ là. Ṣùgbọ́n nígbà tó bá change pátápátá sí gbogbo ìfà tó fẹ́ ṣe ẹ̀ tó kúrò lójú ẹ̀ máa padà sọ́dọ̀.
5: Ọ̀dà
9: ẹ kú ètò.
8: Ẹ ṣe
5: o. Ẹ wá já lọ sí.
8: Ó dẹ̀ láìkì.
5: Àbí ka ọ̀rọ̀ ọmọ yìí o.
8: Àti pé ṣé mọ̀ pé ọ̀rọ̀ yìí ó máa ń ṣe láàrin ọkùnrin àti obìnrin gan. Ó máa ń sọ pé mi ò kọ́kọ́ mi o. Mi ò bá yọ ni o. Ọkùnrin mi náà dẹ̀ máa sọ pé mi ò kọ ìyàwó mi ni láti bí
5: ti dọ̀la.
8: Ṣùgbọ́n kò ní kálukú wà láyé rẹ̀.
5: Kàkà sọ fúnra wa díẹ̀ náà.
8: At what point? Another topic ni ẹja gbé pé 0912-370-8675 tó bá di gẹ́gẹ́ aago méjì ẹ̀hún la máa yí kòtò káṣẹ́ so ẹ̀yin náà ṣì lè gbìyànjú ẹ̀ *347*1004*2#. Hello ẹ ká sọ.
5: Hello. Ẹ ti wọlé o. Hello. ah ma gbo yin hello to o ya pe network godo won yen o sapa kan jamo eya we tin dun lapa abi ati won yen oko wole hello
7: ake yemi
5: an gbadun yin
7: Fola Kemi Mighty akuse opolo
8: yes sir
7: eni baje eni gbagbe mo
5: amen
7: awo lowo iduro gbo ẹ̀kẹ́ tọmọ ni mò ń pèyìn láti Adétòkun ló gẹ́wú lẹ́wọ̀n àmúbàdàn nígbà ẹkùṣẹ́ ọpọlọ ẹ̀ níbàjẹ́ ṣe rí nǹkan tí ẹ mú wá.
5: Àwakọ̀ ọ̀dọ́ yín ni o ojú tọ̀nà ọ̀pọ̀ ọ̀dọ́ yín ni o hello. Hello. Yes, sir. Yes, sir.
8: Amen.
5: Ọlọ́run
7: fún àìsí tó ń pé ní ọ̀dọ̀ ọkọ rẹ̀ pé kí ìfẹ́ rẹ̀ máa pà sí.
5: Ẹ̀yin tún ti gbé lọ́dún context of the Bible pé ọ̀dọ̀ ọkùnrin.
7: Ọmọ àjọta lábẹ́ ètò orí obìnrin tó kọ́ gbúdọ̀ fẹ́ràn ọkùnrin. Torí èyí tá a wá ń sọ wípé ọkùnrin náà fẹ́ràn obìnrin bó ṣe gbúdọ̀ rí nìyẹn torí wípé inú ìdígun wa náà ti yọ́. So kí ìfẹ́ yẹn lè máa fà sọ́dọ̀ ọkọ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe máa rí nìyẹn. Gbogbo nífẹ̀ẹ́ ọkùnrin ìfẹ́ tó nífẹ̀ẹ́ yẹn tí ọlọ́dẹ̀ tí ọgbọ́n ìfẹ́ kó máa tẹ̀rí bá fún yẹn ìfẹ́ náà ló máa bọ́kùn ọ lọ́mọ iṣẹ́ nínú ayé ọkùnrin tó kùn náà fi nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ní mátá òdì tó fi ọlọ́run náà ti fún wa wípé ọkùnrin tó bá ti wá fẹ́rẹ̀ ìyàwó ẹ̀ kò fẹ́ràn ara ẹ̀ gangan nìyẹn.
5: Ó yé mi.
7: Ó náà bá ti wá fẹ́rẹ̀ ìyàwó ẹ̀ níwọ̀n bá tó ti lè sọ fún obìnrin tó ti tẹ̀rí bá fọ́kọ ẹ̀ tó kọ ní sí àwọn tó tẹ̀rí bá fún ìfẹ́ yẹn gbúdọ̀. Ọjọ́ tọ́lọ́run sọ ní pé kó náà máa fi òye balẹ̀. Àwọn méjèèjì yẹn gbúdọ̀ nífẹ̀ẹ́ ara wọn ṣùgbọ́n bẹ́ẹ̀ ìfẹ́ ọkùnrin gbúdọ̀ kọ́kọ́ pàṣẹ ó gbúdọ̀ kọ́ máa bẹ nínú ayé obìnrin náà ṣáájú gẹ́gẹ́ bí orí ọ̀sán. Lóòótọ́ ọkùnrin máa rí obìnrin láti pè é pé mo fẹ́ fẹ́ ọ. Sò ní ìrìn àjò yẹn ni ìfẹ́ yẹn á ti gbọ́ ní ayé obìnrin yẹn tá a ti nífẹ̀ẹ́ ọkùnrin yẹn. Sò ìyẹn láwọn mú kí àwọn méjèèjì nífẹ̀ẹ́ ara wọn. Ó ní ọ̀dọ̀ ọkọ̀ rẹ ní kí ìfẹ́ rẹ kó máa fà sí.
5: Sò
7: ìdílé ìbéèrè fún ẹni yẹn pé ṣé àfẹ́kọ̀ ọlọ́run ń ṣe ni pẹ́ bẹ́ẹ̀ ni kí obìnrin kọ́kọ́ nífẹ̀ẹ́ ọkùnrin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Kò yé yín ṣe. God bless you. Fẹ́lẹ̀ nínú ìfẹ́ wọn ní
8: ìfẹ́ ọ̀dọ̀. Ó kú ìṣẹ́jú mẹ́rin kí aago méjì lo ní gẹ́gẹ́ tí aago méjì bá ti la máa yí kò tó. Kí ló kàn ṣẹlẹ̀ lánàá mú dẹ́n láti mú wá sétí gbọ́ gbogbo wa. Ẹ mọ̀ pé nígbà tá a bá mú àwọn èèyàn tó jẹ́ káṣẹ̀ a máa ti ń sọ pé kọ́ àwọn èèyàn máa pè.
5: Nọ́mbà tá a bá fi pè yín ẹ má pe nọ́mbà ọ̀hún. Àwọn tí ó jẹ́ alágbèékalẹ̀ ètò káṣẹ̀ á sọ fún yín pé wọ́n ó pè yín.
8: Ẹ bẹ́ ṣe ṣàlàyé tó dá ṣaka ẹ̀ ó dà bẹ́ẹ̀. Wọ́n máa rántí bóyá tèmi yẹ bóyá kó yé wọn ni very odd hour ni èèyàn kan pè mí ní àná. Pé àwọn jẹ cash. Owó àwọn wo ló wà. Mo wá kó tẹ̀ fi èlé mo try anyways because ó bọ́ sójú lára mi kò yẹ kí n sọ bọ́ máa tọ̀ torí èèyàn náà ni mí. Mo wá fi èlé bí wọ́n pé ṣé àwọn cash ẹ̀ṣọ́ tipọ́ náà ti pè àwọn náà ti gba details àwọn. Mo nígbà tá a pè ṣá sọ pé kẹ má pè nọ́mbà wọn làtí mo ní kí wàá ló dé.
5: Tẹ̀ tí wàá fi pè mí.
8: Kí ló dé tẹ̀ pè mí náà. For some reason, of course, kì í ṣe pé mo kọ̀
5: lábùkù. Àlàyé tá à ń ṣe náà ni pé ẹ dákun tó lọ tá a bá ti pè yín lórí ètò kìlárí gbọ́ tí ẹ bá ti lórí ọ̀fẹ́ àti kópa tẹ́ ẹ sì jẹ cash. Nọ́mbà tá a fi pè yín ẹ mọ̀ pé àwọn alákòóso aláṣẹ tí wọ́n mójútó cash àwọn ni wọ́n ó pè yín. Ẹ wá tó gbọ́n jẹ́ wí tí ẹ bá ti wá pè yín tí ẹ ti gba details yín ó ti tán. Ẹyin ni kẹ́hìn mọ̀lẹ́tí jọta láti ọwọ́ lé.
8: Ẹ̀fọ́ kọ́sítọ́mà ti pè yín ó ti dólè wọ́n máa sanwó yẹn fún yín ṣáà.
5: Aláàtì lókùn tẹ́ mọ̀lẹ́tí.
8: No, ó bọ́ sójú
5: rẹ̀. Orí ń gbà mí àwa dáàbá ń sọ èèyàn làwa náà o. Àmọ́ a ti ṣe wàhálà táàárọ̀ kéèyàn á fẹ́ fara lílẹ̀. Kẹ́lẹ́ gbà sùkò ní fóònù ọwà àdó
8: gírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírírír fi pe yin o se se ko je ta kin emi o se se ko je fara ke mi mighty but e ma pe kokon na number ipada awon ka se fara won
5: won a pe yin e ti wa ri ile gan ti wa run won ni ti contact awon
8: won ti contact
5: won ti gba detail awon ah an ta me le gba wo lo wo wole ah
8: ah wala no wa
5: wo wole hello
8: Ada. 0912-370-8675 Hello, Eka, sir.
10: Hello?
5: Hello, sir. Eko, leg, bale, do you?
10: Hello?
5: Hello, ma.
10: Mami, aloko, lo, soro, la, tak, bo, fi, echi.
8: Ah, mami, aloko, Eka, sir, ma.
10: Eka, sir.
8: Yes,
10: ma. Ako, eto.
8: Yes, mami.
10: Jari, bagon, ta, ansa, ye. La, si, pele, she, aye, wa. Ọkùnrin máa fẹ́ràn ìyàwó ẹ o ṣùgbọ́n ọ̀dọ́bìnrin ló ti máa kọ́kọ́ wá sẹ́nà pé obìnrin yẹn kó tó di pé wọ́n dọkọ àtìyàwó ẹ̀lú.
5: À ń gbọ́ yín mọ́mí.
10: Kó tó di pé wọ́n dọkọ àtìyàwó òun gan fi sáré le tí ò bá wá nífẹ̀ẹ́ ọkùnrin yẹn kò lè gbà o.
5: Kò ní í gbà.
10: Kò ní í gbà tó ń fẹ́fẹ́. Ìjọ tó bá dẹ̀ ti sọ pé òun gbọ́ yẹn gan gbogbo ẹ̀mí ẹ̀ ti wà lọ́dọ̀ ọkùnrin yẹn. Wọ́n dẹ̀ wá ń pilẹ̀ ìyàwó wọ́n ń ṣe.

0: lọ́wọ́ tó máa padà kó mọ ilẹ̀ màrí gan tó bá yẹ pẹ́ tó kó nkù.
1: Alábàjọ́ wọ orí rẹ̀ mọ́.
0: You know, ìbéèrè kan wà tí mo bèrè lórí social media ní ìjẹ́ mo ní pé ìwà tó ń wù lọ́wọ́lọ́wọ́ báyìí tí nǹkan kan bá ti ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀ pé bóyá o lè gba pábù ṣe kó gbé mo lè ṣe pàṣẹ ṣé yẹ ni ṣóyí máa like ẹ ṣóyí máa dúró tí abo máa sá torí àwọn ìwà kan wà tẹ́
2: ẹ lómi
0: tí ìyàwó yẹn àbọ́kọ gánà kí n má wọrí ṣùgbọ́n mo ti yàn kan tó sọ fọkàn rí pé má wọrí ìbẹ́ a máa tó dàgbà.

ètòkan ètòkan tó fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò gbogbo tó lè mú kọjọ́ ó dùn kájí ó sì tún máa wọgbá ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì lágelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédéé agogo méjì ó kọjá ìṣẹ́jú márùndínlógún ètò àgbájọwọ́ ìyámọ̀pọ̀ peace women and youth development ló ṣagbátẹrù ẹ̀ erich bo foundation abuja ló ṣe onígbọ̀wọ́ ẹ̀ àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí

àwọn àlejò eléyìí tí ó dúró dédé gan lórí ètò tá a pè ní àgbájọwọ́ yìí àwọn náà ni àwọn àlejò tó jẹ́ wípé ọlọ́jà ni wọ́n ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọlọ́jà ni wọ́n àwọn obìnrin ọlọ́jà òun ni wọ́n ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó sì jẹ́ wípé wọ́n wà nínú ilé agbára níbi tá a wà yìí ẹ ti mọ̀ wípé ní gbogbo ìgbà tá a bá ti ń ṣètò àgbájọwọ́ báyìí òun náà ló jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ ọlọ́jà tí wọ́n jẹ́ obìnrin ni wọ́n máa ń bá wa lálejò àmọ́ o kó tó di pé n ó máa fọn rere wọn tí n ó sì máa ṣàfihàn wọn fún yín ẹ kọ àwọn nọ́mbà ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ẹ kọ wọn sílẹ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ àwọn tí wọ́n jẹ́ ọlọ́jà ní ìpínlẹ̀ ọ̀yọ́ pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ obìnrin ọlọ́jà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀yin wò wípé báwo ni ẹ̀yin náà ṣe lè darapọ̀ mọ́ wọn torí wípé tá a bá dá ẹ̀yọ́ jọ sójú kan náà yóò hó ṣùṣùṣù ni ẹ̀yin ẹ pè yámọ̀ pò sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ti 08033243549 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08033243549 tó bá wá jẹ́ pé ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yẹn ò lọ ẹ tún lè pè wọ́n sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ kejì mí tí ìyẹn jẹ́ 08052106928 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08052106928 nínú ilé agbára tá a wà ń bí ìyẹn nìkan ní lágelu 96.7 fm òkè gájú òkè tí àsìkò bá ti tó tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ lè pè wá sórí ètò nígbà tẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ 091-237-08675 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí torí wọ́n ní a máa ń sáré pé 091-237-08675 tó bá wá jẹ́ pé láti òkè òkun ni ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ti +234-814-249-1006 ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí +234-814-249-1006 òun náà lẹ́ẹ̀ fi pè wá bá sì kò bá ti tó lórí ètò eléyìí tá a pè ní

0: ètò àgbájọwọ lónìí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé àwọn àlejò wọ́n ti darapọ̀ mọ́ wa nílé agbára àwọn náà ni wọ́n jẹ́ ìyá lọ́jà o lára àwọn àlejò tí ó ń bẹ lórí ètò lónìí àbí ẹni tó bá ṣà ń tajà náà kò ti dìyà lọ́jà bí bóun àtọ́jà jọ ń rò papọ̀ lójoojúmọ́ mo ní àwọn àlejò gbàǹkọ̀gbàǹkọ̀ mẹ́ta kan eléyìí tí wọ́n ń bẹ nílé agbára ń bí pẹ̀lú mi lákọ̀ọ́kọ́ mo ní ìyá wa tí wọ́n jẹ́ olóyè pàtàkì ó ní ìyá wa yìí o olóyè pàtàkì ni wọ́n àwọn náà ni olóyè abilékọ fatima asiz aṣíwájú eléèlò ni wọ́n jẹ́ ní ìbarapá méjèèje ní tọwọ́bowó ọjà tọwọ́bowó nù o ní kílẹ̀ pé yìí ìbẹ̀rẹ̀ kò dó ní igbó ọ̀rà ẹ ǹlẹ́ ìyàwó ẹ káàsán o ẹ sọ̀rọ̀ sókè
1: ẹ kú lé máa o
0: àgbájọwọ́ o
1: àgbájọwọ́ la fi sọ̀yà o
0: gbóòní gbogbo igbó ọ̀rà ń kọ́
1: dáadáa la wà o
0: ṣe é dé dáadáa
1: adúpẹ́ mà
0: ṣe ò sí ìyọnu
1: kò sí wàhálà o
0: ẹ pẹ̀lẹ́ mà bákan náà ni mo tún ní ìyá wa níbí tí àwọn náà jẹ́ ọlọ́jà àwọn ni olóyè abilékọ tóyìn morakinyọ ìyálájọ eléèlò ni wọ́n ṣẹ̀ mọ̀ pé ẹni tí mo kọ́kọ́ pè tẹ́lẹ̀ àwọn ni aṣíwájú eléèlò ìyẹn ò ní ìyá wa abilékọ fatima asiz aṣíwájú eléèlò ni wọ́n ní ìbarapá méjèèje ṣùgbọ́n ìyá wa kejì tí mo wá ń pè lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ni olóyè abilékọ tóyìn morakinyọ tí wọ́n jẹ́ ìyálọ́jà eléèlò ní ìbarapá méjèèje ìbarapá méjèèje ń kọ́ ẹ ǹlẹ́ ìyá wa ṣé dáadáa ni ṣé ẹ dé
2: dáadáa
0: adúpẹ́ adúpẹ́ gbogbo àǹkọ́ǹkọ́ ní èrú wa àǹkọ́wà dáadáa káìkáì àwọn òkè ọláńkọ́
2: gbogbo wọn náà wà lálàáfíà
0: àti sábó gbogbo rẹ̀ ó ga ẹ pẹ̀lẹ́ mà lágbára lọ́wọ́ ọlọ́run ọba ajá ọjà kò ní ìbùwà jà mo ní ìyá wa kẹta lórí ètò ń bí olóyè ní gbogbo wọn ìlẹ̀kẹ̀ lórí ìlẹ̀kẹ̀ lọ́rùn náà ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jẹ́ olóyè abilékọ ganiat temitope asiz àwọn ni ìyá lọ́jà ọjà òkòló ní ìlú òkòló gangan ẹ ǹlẹ́ ìyá wa ẹ kásán o
3: yes ma
0: gbogbo lé ńkọ
3: ilé wa ma
0: ṣé kò sí ìyọnu
3: kò sí wàhálà kankan ṣé dáadáa la bá
0: yín o àdúpẹ́ bò ó ní gbogbo ọjà
3: alhamdulilayi adúpẹ́ lọ́wọ́ ọlọ́run
0: ẹnu ọpẹ́ wa ò ní kan
3: àmì
0: ẹyin èèyàn ká ẹ lè mọ̀ wípé kì í ṣe fọláṣadé àjàlá nìkan ló wà nílé agbára ni ò ká ẹ lè mọ̀ pé àwọn àlejò wa wọ́n ti wà nílé agbára ń bí tí ètò ó sì bẹ̀rẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí ká ẹ fìdílé nǹkan ẹ̀yin rédíò yín sókè làlàlà mo sọ fún yín pé tẹ́ ẹ bá fẹ́ pè nígbà tí àsìkò bá tó láti bá wa dá sí nǹkan tá a gbé wá sórí ètò tá a pè ní àgbájọwọ́ lónìí ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ tẹ́ ẹ pè gan ní tààràtà tẹ́ sì bá wa dá sí tí kì í ṣe alarm flash ni o 0912370 8675 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 0912370 8675 tàbí +234 814249 1006 ó lè rọ̀ bára ẹni sọ̀rọ̀ ilé ìtẹ́ pè wá sí ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ ìbéèrè mi látorí ìyá wa tí wọ́n jẹ́ olóyè abilékọ fatima asiz tí wọ́n jẹ́ aṣíwájú eléèlò ní ìbarapá méjèèjì ìyá wa ẹ pẹ̀lẹ́ mà ẹ gbẹnu sí ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà tó jẹ́ sí gbòǹgbòǹ tó wà wájú yín yẹn tá a bá ní ká béèrè ṣé ọlọ́jà aláfẹnupè lásán lẹ́yìn jẹ́ ni àbí tí ẹ máa ń wọnú ọjà láti ṣòwò láti tà àbí láti rà irú ọlọ́jà wo ṣé tọlọ́jà aláfẹnu jẹ́ ni àbí ọlọ́jà gangan.
1: rárá o ọlọ́jà tó jẹ́ ọjà tó kájú ẹ̀ ni
0: tó kájú ẹ̀
1: tí mo máa ń rajà màá ra lọ́jà màá sì ta lọ́jà mo tún máa ń tún gbé lọ tráfù gan pẹ̀lú.
0: ó ti tọ́dún mélòó báyìí tẹ́ ẹ ti wà lẹ́nu ọjà títà ẹ̀.
1: yóò tó 50 years.
0: mi ò gbọ́.
1: yóò tó 50 years.
0: àádọ́ta ọdún.
1: bẹ́ẹ̀ni.
0: 50.
1: bẹ́ẹ̀ni.
0: ọlágbára o ojú yìí gan sì tún wá ṣe yékéyéké àbí ẹni tí yóò ṣàtajà láti 50 years ago yóò ṣàti jẹ́ ó ti kúrò lọ́mọ à ń gbé kọ́rùn rere inú oko ẹ ǹlẹ́ ìyá wa ọjọ́ ò dalẹ̀ o ẹ pẹ̀lẹ́ mà tá a bá wá béèrè torí lónìí nǹkan tá a fẹ́ gbéyàwó lórí ètò tá a pè ní àgbájọwọ́ o ni igbaye gbadun awon ara anu oja on to le mu pe ki ati ma wa soja awon wa ta ati wa ra ko rorun fun awon na nigba ti awon nkan ti eyan nilo to ba wa nu oja ti oja gan o fe yato pupo si ile igba na le yan le raye ta oja teyan ba se fe ta oja dada ta ba ni ka so nipa awon nkan igbaye gbadun ile ti o ye ko wa ninu oja mo mo pe ni oja to bo wo gbogbo re o ti yo ti ya pa nbe be ni abi be ko
1: ko ti ya pa nbe o ko ti ya pa nbe o
0: awon kan gbaye gbadun o ti ya pa nbe
1: ti ya pa nbe o ani awon ndoju kokan tori to bo wo oja nla nla ni
0: edun iya wa ke to daun bere hun to bo wo ni adugbo bo lo wa bo le yin o se rin ka so pe eyan fe kuro nbi iru Ibadan yi bo ni o se rin
1: te ba ti kuro ni bi te ti wo moto eru wa te ba ti de eru wa e so pe moto gbora lewo te ba ti de gbora won agbe yin de gboro te ba ti de gboro e ti kan iya ni ojo ba abi iya ni to bowo ni bere kodo iya ni to bowo e ti kan laro light te ba ti daro light yen e ti ma roja lookan
0: kọ wa padà sí ìbéèrè tí mo béèrè hàn pé àwọn nǹkan gbayé gbádùn tí ọjà nílò mo gbàgbọ́ pé yóò ti wà lọ́jà àtọwọ́ bowó.
1: A ní dojúkọ gan o bí nǹkan tí ó yẹ kí àwọn ìjọba wọ́n ṣàánú wa wọ́n fún wa lọ́jà yẹn bọ́jà yẹn ṣe pọ̀ tó a ní ìdí nǹkan tó yẹ kí wọ́n fi ràn wá lọ́wọ́ torí pé bí a ní iná nínú ọjà sọ yẹ pé gbogbo àkàn ìdúdú
0: kò sí iná kẹ
1: kò síná kò tiẹ̀ síná ní gbogbo obì ara rárá a níná lọ́jọ́ tó ti pẹ́ là ti níná.
0: Iná irú iná wo.
1: Iná ìjọba yìí a ní a sì láwọn ìjọba rìn wá lọ́wọ́ kán ṣe sólà fún wa.
0: Kí lẹ́yìn fẹ́ fi iná ṣe nínú ọjà ṣé ọjà olóòrù lẹ́yìn ń tà.
1: Ṣé ta bá dé tí mọ́tò bá ń wọlé lérí alẹ́ pé ọjà kànla mọ́tò ọmọ adé títí tí lè mọ ni tí wọ́n máa kọjà wọlé kọjà wọlé.
0: Gbogbo rẹ náà wà dúdú bẹ́ẹ̀.
1: Ṣé mo pe sílẹ̀ yẹn bá wà. Gbogbo amọ́lẹ̀ dáadáa. Ojú ọ̀ṣálẹ̀ a máa ríra wa. Kò ní sínú pé bóyá ẹnìkan gba kọ̀rọ̀ gba ibìkan.
0: Kò wá sí iná kankan nínú ọjà yẹn.
1: Kò sí iná àníná.
0: Ká sọ pé ẹ tún nájà náà dọ́wọ́ alẹ́ wá fẹ́ máa palẹ̀ mọ́ gbogbo ọjà tí ẹ ti ta gangan. Bó o ní ẹ ṣe wá máa ń ṣe.
1: Ọba sólà bíi mélòó tó wà ńbẹ̀. Ọpẹ́lọpẹ́ kábíyèsí wa. Ni wọn ṣàánú wa wọn fún wa ní sólà kọ̀ọ̀kan ní àárín ìjà díẹ̀ díẹ̀ náà là ń lò ọpẹ́lọpẹ́ bàbá kádé ọpẹ́ lérí wọn.
0: Kò ní bàjẹ́
1: àmì
0: kábíyèsí kọ́ bọ́ ọpẹ́. Ẹ jẹ́ kí n padà lọ sọ́dọ̀ ìyá wa olóyè làwọn náà olóyè abilékọ tóyìn múrakiyọ ìyá lọ́jà elélu ní ìbarapá méjèèje ìyá wa ìbarapá méjèèje ní à ń kọ́ lẹ́yìn ti wá ní èrúwàkẹ́ rúwàkẹ́ ìbarapá kẹ́ náà bó wá ní
2: ní gbogbo ẹ̀
0: ọjà nǹkan yẹn nísìnyí yóò ti di ní ńlá tóun ò ní nílò wàhálà pé ìgbáyé gbádùn kan yóò ṣẹ̀ṣẹ̀ máa wà tì.
2: Kò di ní ńlá ọjọ́ olójoojúmọ́ ni a fẹ́ kí ìjọba ràn wá lọ́wọ́ lórí ẹ̀.
0: Sójoojúmọ́ ni ọjà nǹkan
2: yìí ọjọ́ ni èkejì rẹ̀ ni ọjà tọ́ kí wọ́n bá wa gbé lárugẹ káwọn èèyàn ọmọ wa lórí ìsirísi wá síbẹ̀.
0: Àwọn nǹkan ìgbáyé gbádùn yóò ti pọ̀ lọ́jà nǹkan yìí.
2: Kò sí nǹkan ìgbáyé gbádùn kankan ńbẹ̀. Kò sí nǹkan ìgbáyé gbádùn kankan
0: ńbẹ̀. Fún àpẹẹrẹ báyìí.
2: Yes ma. Fún àpẹẹrẹ níbẹ̀ ni wípé kò sí omi kò sí tọ́lẹ́ẹ̀tì pé àwọn àlejò tiẹ̀ wá pé wọ́n wá bá wa nájà. Pẹ̀tò wọ́n fẹ́ sáré pé ẹlòmíì
0: wọ́n fẹ́ ṣẹ̀yọ́ o àbí wọ́n fẹ́ dáwọ́ tilẹ̀ o pẹ̀tò kò sí nínú ọjà ńkọ́.
2: Bẹ́ẹ̀ni kò sì sí ní ọjà àtọ́ bowó yẹn náà ọjọ́ kanu ọjọ́ kanu.
0: Àbíjọba ò mọ̀ pọ́jà wà ń bẹ̀.
2: Ìjọba mọ̀ a fẹ́ kí wọ́n ràn wá lọ́wọ́ kí wọ́n bá wa gbé ọjà yẹn lárugẹ kí ọjà yẹn ó di ní ńlá.
0: Kódà ìyàwó olóyè abilékọ Gani àti Temitope Aziz tí àwọn jọ ìyá lọ́jà Òkòló ní ọjà Òkòló ìyá wa níbo lọjà Òkòló wà.
3: Ẹ ṣe olóòtú ẹ káàárọ̀
0: ọ̀sán láti ẹ̀ ti wà
3: ní ẹ̀lẹ́mọ̀ ẹ kò ṣẹ́ o. Ọjà Òkòló ta bá ti gbéra ní Ìbàdàn ta bá ti ń lọ sí Èrúwà ọjà Òkòló lákọ̀ọ́kọ́ kàn lójú ọ̀nà ta bá lọ sí Èrúwà ta bá ti kọjá odò Ògùn tó dá sí méjì sí ìrúwà àti ìbàdàn ọjọ́ òkòló lákàn ta bá ti dé ọjọ́ òkòló ẹ bá ti rí ẹgbẹ́ ọ̀tọ́ àtẹgbẹ́ òsì ẹ ti rí àwọn ọlọ́jà
0: ọjọ́ mélòó mélòó ni wọ́n ná ọjọ́ òkòló yìí
3: ọjọ́ márùn márùn là ní ọjọ́ òkòló
0: sáwọn èèyàn sì ń wá sínú ọjà
3: àwọn èèyàn ń wá péréte níwọ̀nba
0: kí ló dé o
3: torí pé a ní ìdojúkọ tó pọ̀ tí ó jẹ́ pé àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ máa wá
0: irú ìdojúkọ wo
3: ìdojúkọ ta ní ni pé kò sí
0: ṣàṣe ti ìgbáyégbádùn ṣá o
3: kò sí ìgbáyégbádùn kankan ní ọjà òkòló a ní ojú ọ̀nà tí àwọn àgbẹ̀ tó bá ṣe nǹkan oko tí wọ́n ṣe bíi tìmáàtì iṣu ata tí wọ́n lè máa gbé wá sí ọjà wọn ò rí ojú ọ̀nà tọ̀ gbogbo ojú ọ̀nà àrọ́kọ pátápátá ó ti di ẹrọ̀fọ̀ tí àgbàrá ti bá gbogbo ẹ̀ jẹ́ kò sí ojú ọ̀nà ihun tó wá wà bẹ́ẹ̀ ni pé kò tún sí títì tó dúró dáadáa ní ọjà òkòló débi yí pé gbogbo àwọn ọlọ́jà yẹn wọn ò fi bẹ́ẹ̀ máa gbé ọjà wá sí ọjà òkòló gan-an mọ́
0: bó o lẹ̀yìn ṣe wá ń nájà yín bó o ni ẹ ṣe wá ń rí i tà.
3: À ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run díẹ̀díẹ̀ ni torí ẹ̀ la fi wá sí ibi láti pé kíjọba ràn wá lọ́wọ́ láti pé kí wọ́n bá wa gbé ọjà wa lárugẹ.
0: Díẹ̀díẹ̀ ni
3: o.
0: O ti òkòló mo ti máa ń gbọ́jọ́ òkòló o ti pẹ́.
3: O ti pẹ́ gidigidi.
0: O ti yẹ pé kó ti gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀ gan.
3: Ọjà òkòló ògbòrò kíjọba ràn wá lọ́wọ́ lérí ẹ̀ ni kí wọ́n bá wa gbé lọ́wọ́ sókè kí ọjà náà lè dìde sókè.
0: Kí làwọn nǹkan tí wọ́n ń tà ní ọjà òkòló yìí.
3: Owó tí wọ́n ń tà ní ọjà òkòló ni iṣu, tìmáàtì, ata, ewébẹ̀, gbogbo àwọn nǹkan ẹ̀gúsí àti èlùbọ́ ọṣù èlùbọ́ láfún àgbàdo kò tẹ bá ti wá sí
0: àbẹ̀rù gbogbo nǹkan tẹnu ń jẹ
3: pátápátá iná ẹ̀ ni wọ́n ń jẹ ni wọ́n ń tà ní ọjà òkòló ohun tó wá jẹ́ ìṣòro ibẹ̀ ni pé kò sí ọ̀nà bẹ́ẹ̀ni
0: kò sí ọ̀nà ẹ̀mí wá rò pé ìjọba ṣe ọ̀nà yẹn
3: ìjọba ojú títì lásán níjọba ṣe wọn ò ṣe ẹgbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsìn ojú títì tó bá wá láti ìbàdàn straight lọ sí èrúwà igbóọra gẹ̀gàn iná ẹnìkan náà ni wọ́n ṣe
0: gbogbo ọ̀nà míì tẹ́yìn ò fi yàwọ́ náà ọjà yẹn
3: kò sí rárá kò sí ojú ọ̀nà rárá tá
0: a fi àsìkò ìbò lẹ ṣe wá nájà ńbẹ o
3: wọn kàn má lè jẹ díẹ̀díẹ̀ ni kò tún sómi kò síná gbogbo akẹ́ṣẹ́ ru mọ́ra wọn ni ṣùgbọ́n a fẹ́ kíjọba ràn wá lọ́wọ́ lérí ẹ̀ láti jẹ́ kí wọ́n ọjà yẹn kó dìde sókè.
0: ìyá wa fatima sí ìṣẹ́jẹ́ ń padà lọ sọ́dọ̀ yín nígbà tẹ sọ̀rọ̀ ń paná yìí ṣé ẹ̀yin ò sọ fún àwọn tí ọ̀rọ̀ kàn ní àwọn aláṣẹ tọ̀rọ̀ kàn pé tọ̀ a nílò báyìí o irú ìjọba ìbílẹ̀ tí ẹ wà ní ìsìn kẹ́ ẹ kọ́kọ́ lọ bẹ̀ kẹ́ ẹ lọ sọ fún wọn káwọn náà tún bá yín tún gbé kán tún gbé lọ sí ìjọba ìpínlẹ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ kò lè yanjú ńbẹ̀ yẹn ẹ̀yin ò gbégbèsè kankan ni nínú ọjà.
1: ẹ ṣeun ẹ kú iṣẹ́ wa agbégbèsè pé kí wọ́n ṣàánú wa à ń rawọ́ ẹ̀bẹ̀ sí wọn náà ni kó tó yí pé àwọn ìjọba ta ní yìí ọlọ́run ṣàánú wa ni gbogbo èyí tó bá yẹ kí wọ́n ṣe wọn ò ní bá wa ṣe é iṣẹ́ ọ̀yẹ́ ni.
0: tó bá yẹ kí wọ́n ṣe àbí tó bá yẹ kẹ́ ẹ sọ fún wọn sẹ́yìn sọ fún wọn.
1: à ń sọ fún wọn.
0: ẹ̀yin sọ fún wọn báyìí.
1: àwọn sọ fún wọn àwọn olórí wa ń sọ fún wọn wọn ò dá wa lóhùn ni nísìnyí irú pé ta bá fẹ́ kó ẹrù ọjà títí ò dá ó lè yẹ pé bí ẹgbẹ́ ojú ọ̀nà ni wọ́n jájà sí alábàárù ni wọ́n ṣe máa kó wọnú ọjà. ó bá a débi pé tẹ́lòmíì bá fẹ́ tọ́lẹ̀tì yóò wọ̀ tó wò sí yóò sáré bẹ̀rẹ̀ síbì kan yóò sáré lórí.
0: tó a jẹ́ pé bóyá ó fẹ́ dáwọ́ tilẹ̀ gangan bó lẹ́yìn ṣe nínú ọjà ọjà ti yín yẹn ọjà tọ́ bowó kò sí ilé ìgbọ̀nsẹ̀ kankan ńbẹ̀.
1: ilé ìgbọ̀nsẹ̀ tó wà ńbẹ̀ ó ti bàjẹ́ kán ti ṣe wá láàánú ara wọ́n ẹ̀bẹ̀ sí wọn ni ilé ìgbọ̀nsẹ̀ ti bàjẹ́ èyí tó wà ńbẹ̀ náà tá à ń lò yíyí ọpẹ́lọpẹ́ kábíyèsí àwọn ń gbìyànjú o àwọn ni wọ́n ṣe o ṣùgbọ́n gbà tí ì ṣe irú èyí tó yẹ kíjọba ṣe fún wa tó bá yẹ pé èyí tó yẹ kíjọba ṣe tá a fúlọ́ọ̀ ṣe tá a ṣe ni kò lè tètè máa bàjẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ṣàánú
0: wa. ọ̀rọ̀ oníná dé yìí ó kọ́kọ́ ṣe pàtàkì ná torí pé ètò ààbò ó ṣe pàtàkì tí òru bá dàbí ọ̀sán pẹ̀lú iná tí iná sí gbogbo ẹ̀ mọ́lẹ̀ dáadáa àwọn ìlú míì tó ti gòkè àgbà gbogbo irú àwọn nǹkan amáyédẹrùn yìí ló jẹ́ kó dàbí pé wọn kìí ṣayé ni wọn làwọn wà ní tiwọn ni tí a bá rí iná nínú ọjà torí toníná tẹ sọ pé bí ọjà bá kú ọ̀la tí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní dé sínú ọjà tí wọ́n ti ń já ọjà kò ní síná pé ìwọ̀n bá àwọn iná díẹ̀ díẹ̀ tán bá yín ṣe o náà ni ẹ̀ rí lò ń bẹ̀ gbọ́ká pé náà yẹn wá pọ̀ dáadáa gbogbo nǹkan ó tún mọ́lẹ̀ sí i ìyá wa olóyè abilékọ tóyìn mọ́ràkìyàn kí wọ́n á ní ẹ wá rò pé ó kan tìjọba nú ọ̀rọ̀ yìí báyìí torí pé ẹ̀yin gan náà tẹ́ ẹ jẹ́ ara ọjà tẹ́ ẹ̀ ń ta ọjà ọjọ́ mẹ́rin mẹ́rin lẹ pé ọjà tẹ̀ yìí ojoojúmọ́ kọ́
2: ojoojúmọ́ a sì ń lọ́jà kọ́
0: ẹ sì tún ná tọ́lọ́jọ́ karùn-ún ní tọ́wọ́ fowó náà orí èmi ò rí tí èmi ò mọ tìjọba ń tẹ́ ẹ fẹ́ kí ìjọba ṣe nú ọ̀rọ̀ yìí
2: ìjọba ràn wá lọ́wọ́
0: láàrin ẹ̀yin gan tẹ́ ẹ jẹ́ ọlọ́jà torí pé
2: a ní ìdìrànlọ́wọ́
0: a gbọ́ pé ẹ̀yin ọlọ́jà gan tó ra yín gan dá tọ́jú
2: àdórawa dá tọ́jú rárá kò sí ìrànlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ni ò rí owó ṣiṣẹ́ mọ́ nǹkan tí wọ́n owó tí ẹlòmíì fi ń ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo nǹkan ti gbówó lórí nísìnyìí owó mútò a bá fẹ́ lọ jo oko ibi tá à ń wọ 700 tẹ́lẹ̀ nígbà tí pólẹ́ẹ̀sì tá à ń wọ 700 tẹ́lẹ̀ ó ti di 15.
0: Ìbẹ́ gbé lórí ọjà náà.
2: Kò sí náà ló ń jẹ́ kí gbogbo nǹkan máa le kókóókò.
0: Ìbáwọn arìnrìn náà máa rà náà.
2: Àpẹẹrẹ tòmẹ́tò tẹ́lẹ̀ tọ́jẹ́ wípé 1,500 1,200 là ń rà ó ti di 3,400,500 bá a sì ń rà á nìyẹn tá a bá wá lọ bẹ́ẹ̀ yẹn tá a bá bọ̀ tá a bá yọ owó ọkọ̀ tá a bá yọ òkú nǹkan kan mọ́ kò sí nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ kan ń pariwo ni wọ́n wá lọ gbowó burúkú owó tó ń fún wọn ní àpatẹ́sàn ẹlòmíì ti bẹ̀ ní ìfúnpá gíga tọ́jẹ́ pé wọ́n kàn ń síìkì ní láìlérò tẹ́lòmíì tọ́jẹ́ pé rònú ìrònú àìrówó ṣiṣẹ́ ó ń dẹlòmíì láàmú so kíjọba ràn wá lọ́wọ́ àwọn obìnrin kí wọ́n dákun kí wọ́n síjú àánú wò wá.
0: Ìyá wa gani àti tèmi tọ́pẹ́ irú ìrànlọ́wọ́ wo gan lẹ rò pé ìjọba lè ṣe torí àwọn ìyá méjèèjì sáà pé kí ìjọba sá ràn wá lọ́wọ́ ni wọ́n sọ irú ìrànlọ́wọ́ wo bó sì ni ìjọba ṣe lè ràn yín lọ́wọ́.
3: Ẹ ṣe olóòtú.
0: Torí pé ìgbà míì wà tó yẹ pé àìkì jáde kì í jẹ́ kí ìjọba náà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibì kan wọ́n nílò ìrànlọ́wọ́ o irú ìrànlọ́wọ́ wo ni kí ìjọba wa ṣe báyìí.
3: Ẹ ṣe olóòtú. Ìrànlọ́wọ́ tá a fẹ́ kí ìjọba ṣe fún wa ni wípé kí wọ́n fún wa ní owó tó tó ṣiṣẹ́ tọ́jẹ́ pé ìyá ò ní fi ní jẹ àwọn obìnrin mọ́ torí àwọn obìnrin ni bùkátà gbà ń wà ní eré wa púpọ̀ jù àwa là ń tọ́jú àwọn ọmọ àwa là ń tọ́jú wọn lọ sí skul à ń raṣọ fún wọn à ń ra bàtà à ń fún wọn lówó oúnjẹ kíndà ìjọba kọ́dákun kọ́ràn wá lọ́wọ́ láti yí pé ká lè bá rí ìtọ́jú inú ilé ṣe abẹ́jọba ni o gbogbo agbára tí wọ́n bá lè sà lérí wa kọ́dákun kan fún wa ní owó tá a lè fi máa ṣiṣẹ́ tọ́ka ẹ̀wọ́ fi balẹ̀ táwa ní òfin jẹ́yàn nílùú.
0: Àwọn nǹkan ìgbàyé gbádùn tí a wá ń sọ̀rọ̀ ń parí kì í sábà láti fún yín lówó ká ẹ fi mọ ṣiṣẹ́ ṣèbí kò nílò ìgbàyé gbádùn yẹn mọ́
3: ìyá wa. Ìgbàyé gbádùn kí wọ́n ṣe títì fún wa omi
0: tọ́lẹ́ẹ̀tì
3: nǹkan amáyédẹrùn bí iná kí wọ́n ṣe fún wa kí wọ́n ràn wá lọ́wọ́ ojú ò ní tì wọ́n.
0: Ìyá wa tóyìn mọ́ràkìyàn ẹ jẹ́ wá sọ́dọ̀ yín pẹ̀lú nǹkan tí ìyá wa gàníyà àti tèmi tọ́pẹ́ àṣìṣe sọ wọ́n ní àwọn obìnrin àwọn làwọn ń tọ́jú ilé àwọn làwọn ń tọ́jú ọmọ àwọn làwọn ń wọn lọ sílé ẹ̀kọ́ tá a fún wọn lówó ilé ẹ̀kọ́ ẹ dákun àwọn bàbá wa ń kọ́ ṣe kò sáwọn nínú ọ̀rọ̀ yìí.
2: òpó ayé lọ́pọ̀ ó lójú ọkùnrin
0: ewo ló pọ ayé torí ẹ dé ẹyin ọlọ́jà ewo tún ló pọ ayé.
2: Òpó ayé lọ́pọ̀ ń gbòòrò àwọn ọkùnrin ọ̀fẹ́ wọn ò fẹ́ tọ́jú ilé mọ́ rárá
0: kìí ṣe gbogbo wọn o
2: kìí ṣe gbogbo wọn bẹ́ẹ̀ ni àwọn kan bẹnu wọn tí wọ́n ní bẹ̀rù ọlọ́run lọ́kàn
0: tí wọ́n sì fẹ́ràn lé
2: wọn tọ́jẹ́ wípé
0: torí ká máa là o
2: bẹ́ẹ̀ ni mà
0: ó di pé n tẹ́ àwa kan ò ní ráyè wọlé o.
2: Yes ma ṣe ń gbọ́
0: mo ń gbọ́
2: ṣe rí àwọn kan wà nínú àwọn ọkùnrin yẹn tọ́jẹ́ wípé ilé wọn ó pa wọn láyà ọmọ lọ skul ni o wọn fẹ kí wọn ó rí ìyàwó wọn bí èèyàn ní gbòòrò ọrọ̀ ajé ni o wọn ò ní fẹ́ kí ọrọ̀ ajé ìyàwó wọn kọ́ lọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n ọkùnrin míì tó bá ti rí pé ìyàwó òun ń ṣiṣẹ́ tọ́rọ́ kọ́bọ̀ báyìí kò sí nǹkan kan mọ́ yóò ní kò sí wàhálà mọ́ wọn máa sá káàkiri ni bí wọ́n bá ti rí jẹ́ ni wọ́n máa sá lọ so ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti wà ní opó ayé tọ́jẹ́ pọ́ kọ́ wọn ò tí ì kú ṣùgbọ́n opó ayé ni wọ́n tọ́jẹ́ pa wọn ni wọ́n ń tọ́jú ilé jíjẹ mímọ àwọn ọmọ
0: àbí èèyàn sáni wọ ọmọ
2: bẹẹni èèyàn ní wọ ọmọ ẹ níran bẹẹni so ìyẹn ló pọ ju ń gboro mà ó pọ ju ní gboro.
0: Ìyá wa Fatima Aziz ẹ ṣeun ìyá wa mo dúpẹ́ ìyá wa Fatima Aziz a ti gbọ bayi pe ninu oja papa julo niru awon bi teyin ti wa ni tobo wo yi ko si ona to da ko si ina ko si bi igbanse abi pe boye eyan le dawo ti le nbi kan abi pe boye eyan le sewo pe yo nbi kan ko si gbogbo oru bayi ninu oja e si fe ki ijoba ko ran yin lowo gege bi obirin ninu oja lati le ta oja yin bo ti to ati bo ti bo ni ijoba se le rin tori ijoba ile ti gbaro yi lo wa nsale lo wa loke lo wa ni gbogbo teyin o ba soro ngba mi won ni ai le soro ni bere ba mi meyin na baba jo da ogbon jo ogbon o to wa ku ko joko le bo ni ogbon won ni ijoba fi le rin tori ngba mi wa ti awon se iwadi alagbara ta se ni pe gba mi ijoba ijoba o so goda gbogbo n tan fe bi e lo se to re fun won ko se to ni dodo won bo ni ijoba se le se to fi japo to ba dide bayi po da a fe ran oja towo bowo lowo a fe ran oja nko lowo leru wa a fe ran okolo lowo pe bo la se le rin ti o fi japo ibarapa mejeje
1: ibarawo ebe si
0: bo ni won se le rin
1: lọrun ba wa se
0: ami o
1: e gba wa mo rin bi a ba sise te si ba wara wo ebe si awon ijoba
0: eyin le wa sori eto e mo salaye fun ijoba ba
1: hun ijoba kun won saanu wa kun won ba wa se tori nkan to wa ni ode ni opo o pa die die po ngboro
0: ewo ni an pe npa die die
3: ran le lanta
0: ha e ri awon momo ibaragba mejeje yi lasun wọ́n ní pàdé ẹ̀dí ẹ̀
1: ẹ̀dí ẹ̀ pọ́ngboro
0: àní dààmú
1: àní fòrò ẹlòmíì ti pàyàwó ẹ̀ sílẹ̀ tó ti pàdé ẹ̀dí ẹ̀ ẹ bá sì rí nígboro tó bá múra tí ń sọ gàjì ẹ pín ọ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́ ẹlòmíì sígbà tó jẹ́ pé tí ọ̀bẹ jáde ní yóò tán léṣe tó bá tún dé yóò tún máa béèrè pé báwo ni iṣẹ́ ti jẹun iṣẹ́ ti jẹun
0: láwọn bàbá dáadáa
1: ní àwọn bàbá alálùbáríkà ṣùgbọ́n àwọn tó yẹ pé èwo lọ́kàn mí àwọn ìyàwó wọn lọ má kọ́ máa fi kópa wọn ni wọ́n ti pa wọ́n díẹ̀ díẹ̀ mo ló wá pọ̀ jù nísìn nígbà tí ìyàwó bá ro pé ẹgbẹ́ mi sì ń ṣiṣẹ́ yìí èmi ni ó sì gbowó ní ọ̀bá lọ gbowó mọ́ owó gbọ́mọ́lé láǹtà nígbà wọ́n bá gbowó gbọ́mọ́lé láǹtà tán tó bá lọ ọ̀nà lónìí owó kówó tó bá lọ ọ̀nà lónìí tọ́ bá di ijọ́ karùn-ún tọ́ bá lọ ni wọ́n fún níjọ́ mẹ́jọ tí ó fi sinmi tọ́ bá di ijọ́ kẹẹ̀ẹ́dógún ní ọ̀bẹ̀ rí owó sẹ́ níjọ́ mẹ́jọ tí wọ́n bá gbé mọ́tò pupa lónìí tẹ̀rí mọ́tò pupa yìí ẹ̀yìn mọ̀ pa wọn ni ṣẹ́ta ń bá páàkì báyìí tí wọ́n bá yọ ọ́nà mọ́tò tí ẹ̀yẹ lòmíì bá já gàrà yóò ṣubú ni ẹ bá ti wá rò pé àwọn olówó wa yìí mọ́tò pupa làwọn tiẹ̀ máa gbé wá tọ́ bá tọ́ di ijọ́ mẹ́jọ oníbúlù làwọn ọ̀tàn gbé wá
0: káì
1: àwọn bá tọ́ yọ lóye
0: tí ò fi papọ̀
1: bẹ́ẹ̀ mo wí
0: ọ̀gá
1: gbogbo nǹkan bẹ́ẹ̀ ni arawó ẹ̀bẹ̀ kí wọ́n ṣàánú wa kí wọ́n fún àwọn olówó ní owó tá a fi máa rà tá a fi máa tà kí wọ́n dá kí wọ́n ṣàánú wa.
0: ara ìgbáyé gbádùn ara nǹkan ìmáyé gbádùn ó ní fífún yín lówó yìí yàtọ̀ sí pé kán tún ṣe ọjà kí ọjà ṣe ṣe rí
1: ó
0: ṣe lò fún òǹtajà àti olùrajà ẹ sì tún nílò ìrànlọ́wọ́
1: owó
0: ìyá wa tóyìn múra kìyọ̀ ká sọ pé mo wá ní ọjà ayé báyìí nísìnyí mo wá ná ọjà là ń kọ́ lè rúwa ó wá bà mí ńlẹ̀ ń bo lẹ́sọ̀ pé kí n lọ.
2: Kò sí nítorí ọba owó náà kò sí jọ́karùn-ún
0: tí mo wá rajà tí mo gbowó wá bá yín
2: kò sí
0: ẹ̀yin ọlọ́jà náà bó bá wà báyìí ńlẹ̀ bó lẹ́ ṣe.
2: À ń dọ́gbọ́n ara wa ni.
0: Ẹ ń dọ́gbọ́n.
2: Bẹ́ẹ̀ni à ń dọ́gbọ́n ara wa ni.
0: Nǹkan lánàá ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Láti ìgbà yìí wá.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọjà nǹkan yìí ó ti tọ́dún mélòó tí mo fi dálẹ̀.
2: Àwa gbọ́njú ba ni o.
0: Bẹ́ẹ̀ ṣe wà yìí.
2: Bẹ́ẹ̀ni àgbọ́njú ba tọ́ bowó yẹn náà àgbọ́njú ba ni ó ti fọ́ sàn rí tó ti ń kún rí tó ti ń kún tó jẹ́ pa àwọn ará Abẹ́òkúta Èkó gbogbo ẹ wọn wà ná tọjẹ pọjà ńlá ńlá ni láàrin ìlú lọwà ṣùgbọn ní ìsìn aráàlú èèyàn péréte
0: ló ń ná báyìí
2: bẹẹni àwọn àlejò
0: fi bẹẹ wà mọ
2: bẹẹni so àárọ ìjọba kí wọn bá wa gbé e sókè.
0: Àwọn àlejò tí mo gbà lórí ètò àgbájọwọ́ lónìí ó jẹ́ àwọn tí wọ́n wá láti ìbàràpá méjèèje won soro nipa oja towo bowo won soro nipa oja nko won soro nipa ojokulu le to je pe gbogbo awon oja yi labe ibarapa mejeje
2: ben
0: ona ni gbogbo won wa won wa tu soro nipa awon nkan ti won salaini ninu oja yi pe igbaye gbadun be o fi gbogbo ara rajaja o lakoko iya wa to soro npo oja towo bowo awon ni loja towo bowo ko ti e sina pe ka ni won noja nlola bayi ti awon eyan ti ndenu oja loni ti won ya eru won kale nigba to jo ba fi pofiri ile o ti su ko fi gbogbo ara sina kan to po re yato fun na die eleyi ti oba agbegbe won to pese fun won nigba ti ya wa toyin murakiyo na o soro lati oja nko leru wa won ni kini ko ti e si bi teyin o ti e ti dawo tele kankan be na ni iya wa oloye ganiat te metope assis ti won je iya loja ni oja okulu awon na odun salaye oro egbo eyin wo le sumo oja yi be ni ti won so abi be ko ninu gbogbo oro tan wa so won ni awon nilo iranlowo ojoba a fe ki awon eyan to ngbo eto yi ko ba wa dasi ni bi awon iya ibon ti se salaye kila awon nkan teyin ni te tun fe fi kun gbogbo nkan to wa nle yi se lo to ni jobo ranti won 0912370 8675 hello talo wa nbe o hello
4: hello hello e pe to
0: e ka san o
4: olaide adebayo yala re do ni o
0: e pele ma
4: poki ola falasade ajala mo ki ni o e ku alejo
0: yes ma
4: mo ka won ya mi mefeta o
2: mm se o
3: se ma
4: àwọn àyà yìí torí pé wọ́n ti pẹ́ ń bẹ̀ wọn ò rí bòmí tí wọ́n yàrá wọn sí ni ẹ fi ń wà ń bẹ̀ mo wá sẹ́rù wà láyé àìpẹ́ yìí àjọ náà àǹkọ́ ni mo ń wí báǹtí ni mo ní àǹkọ́ ṣe wá rí báyìí ni ọjà yóò dàbí ti tẹ́lẹ̀ mọ́ o abẹ̀jọba kí wọ́n jọ kí wọ́n bá wa gbé ọjà yìí dìde gbogbo ohun tó wúlò fún wọn kí wọ́n bá wa fẹ́ sọ́jà yìí àwọn àyà yìí gbogbo wọn iná ń gbìyànjú kí wọ́n bá wa dé gbìyànjú àwọn àyà yìí ládé ìyá mi eléruwa eruwa ó gbé yín o
2: àmì ẹṣẹ o
4: ẹkú ètò o
2: yẹs
4: ẹṣẹ yàrá rẹ dùn ní o
2: ẹṣẹ adúpẹ
4: o láti bàbá ọmọ eruwa ní ojoko
2: ẹyà ẹṣẹ wọn
3: ẹkú ètò
2: ẹṣẹ adúpẹ o
0: ẹṣẹ ohun ìyá wa wọn ni ọjà nkọ ìyálà rẹ dùn ní ọjà nkọ ìpẹ à ọjà àbáláyé ni pé ṣùgbọ́n kò wà á rí bẹ́ẹ̀ mọ́ ó jẹ́ nǹkan tí èmi ò fẹ́ láti máa gbọ́ torí pé tí nǹkan bá jẹ́ nǹkan gidi tó bá sì fẹsẹ̀ múlẹ̀ ó yẹ kó máa jẹ́ ntí àwọn ìran tí wọ́n mọ̀ dé báláyé ni wá di pé ń parẹ́ kò fẹ́ pé wa náà ní ilẹ̀ yorùbá abitawa wà yà sí apá abitawa yìí 0912370 8675 òun lẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ eléyìí tí ó wọnú kulu lágelu tá a wà yìí a sọ̀rọ̀ nípa àwọn ohun ìgbáyé gbádùn tí àwọn ọlọ́jà tí wọ́n nílò nínú àwọn ọjà gbogbo wọ́n sì ṣàlàyé pé àwọn ńlá láṣẹ lórí gbogbo àwọn nǹkan tí àwọn mẹ́nuba yìí pàápàá jùlọ lásìkò tá a wà pé àwọn ìjọba gbogbo tọrọ ọkàn òun làwọn ń bẹ̀ táwọn arawọ́ ẹ̀bẹ̀ sí wọn tí ìjọba bá dìde ní ìsinsìnyí ṣé ẹ̀yìn ní àwọn olórí tí wọ́n lè dìde láti ṣe ìṣàkóso kódà kíní ìjọba ti gbé wa bí òbó ni ò ṣe ní ìbàjẹ́ ṣé wọ́n wà nú ọjà yín gbogbo
3: alolori
0: ẹni sùúrù mọ̀ ń bọ̀ náà ẹ lóòótọ́ aló wà ń bẹ̀
5: ẹ̀
0: ló ma ẹ ká sàn
5: ẹ máa kú iṣẹ́ ọpọlọ ẹ ẹ bẹ̀rẹ̀ mà ló wà máa fi ń ṣe bọ́lájí àjíbọ́lá àdémọ́lá òkìlọ láti rọ ṣé ní ìdámásọ̀ nípa tọ́bowó gẹ́gẹ́ bí àwọn ẹ̀yẹ sọ ọjà ọ̀dáyébá ni ọjà àbáláyé ni ọjà ló ti pẹ́ ni a ní tọ́bowó ní gbọ́ra a ní lérò wa bẹ́ẹ̀ náà ìpínlẹ̀ ọ̀jànkọ́ ṣùgbọ́n àwọn kọ́kọ́ àwọn kan wà tó lè ṣe o kọ́ bá tún bẹ̀rẹ̀ ṣe kọ́ bá kọ́ ọjà ìgbàlódé síbẹ̀ lórí àwọn ìyá wa tó ń nọ́dọ̀ fẹ́ kú mẹ́ lọ́jà tó ti pẹ́ ni ẹ̀kọ́ bá aṣa ń wọ oríṣiríṣi síbẹ̀ láti lè jẹ́ nǹkan tí ó wọ̀n lórí iná ilẹ̀ àwọn ṣọ́ọ̀bù kékèké àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Akínyẹ̀wò ẹ kú iṣẹ́ ọpọlọ o
0: ẹ máa mọ̀ sí o
5: ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kú bẹ́ẹ̀ di ọjọ́ sí.
0: Ó ga
5: thank you.
0: Ojú òní tí yóò ẹ ṣeun gan ni. Ìyá wa èmi ń ṣàlàyé lẹ́ẹ̀kan pé torí tí ò bá só lórí nǹkan a máa dàrú o.
1: Olórí wà. Olórí wà o. Olórí wà tó wà dáadáa tó lè bá wa tọ́jú gbogbo ohun tá a bá fẹ́ tí ọba wa.
0: Tíjọba bá sọ pé àwọn ṣe fún yín.
1: Tíjọba bá ti dìde pé à ń fẹ́ ṣàánú wa. A lólórí tó lè bá wa ṣe é.
0: Ṣé ẹ̀yin náà ìfọwọ́sowọ́pọ̀ yín nínú ọjà gbogbo ńkọ́ ìyá wa.
1: A ní fọwọ́sowọ́pọ̀
2: wa.
1: A ní yọ ọjà. Aláhùn gbìmọ̀ ọjà.
2: A ní bàbá ọjà ní yọ ọjà.
1: A ní yọ ọjà a sì máa ń ṣe ìpàdé níjọ́ márùn márùn tọ́ bo.
0: 09123708675 òun lẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ ilé tó wọ bí tó bá jẹ́ láti òkè òkun ni +234 814 249 1006. Ètò àgbájọwọ́ òun náà ni ètò ilé tó ń lọ níkànnì lágelu 96.7 FM òkè gájòkè èyí tí ó jẹ́ pé àwọn àgbáríjọpọ̀ obìnrin ọlọ́jà nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn òun náà ni wọ́n dúró kori tí wọ́n sì ṣe àtìlẹyìn fún ètò ọ̀hún pé tọ̀ gbogbo àwọn nǹkan tó ń jẹ àwọn níyà àwọn ó sọ fún ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ okòwò àti ọjà ó ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ṣe ìgbésẹ̀ wo lẹ ti gbé láti ẹ̀ ti kàn sí wọn rárá láti kàn sí wọn pé tọ̀ ìyá ń jẹ ọjà yìí o lọ́dọ̀ àwọn olórí gbogbo ṣé ẹgbẹ́ ìgbésẹ̀ kankan rárá láti lọ sọ́dọ̀ wọn.
2: Arawọ́ ẹ̀bẹ̀ síjọba náà ni. Arawọ́ ẹ̀bẹ̀ síjọba náà ni pé kí wọ́n gbà wá.
1: Arawọ́ ẹ̀bẹ̀ sọ pé wọ́n gbà wá yẹn. Bí àwọn tó jẹ́ olórí wa ti ń pè wọ́n. Wọ́n ni wọ́n ń pa fún wọn. Wọ́n ń pè wọ́n.
0: Ìjọba ò lè parọ́ o. Nrọ̀ kí ni. Wọ́n ṣe ń pè wọ́n kí ni. Wọ́n ṣe wọ́n láwọn gangan lọ bí àwọn olórí yìí gan gbé ìgbésẹ̀ láti lọ bẹ̀.
3: Wọ́n á kẹ̀ sọ fún wọn yípa àwọn ń lọ àwọn ń bọ̀ àwọn ń lọ àwọn ń bọ̀.
2: Wọ́n bá ti fún àwọn olórí náà ní owó àlejò.
3: Wọ́n parí wọ́n pa àwọn ń bọ̀.
2: Wọ́n bá pa wọ́n gbọ́. Bẹ́ẹ̀ ni mà.
3: Ìjọba
2: lọ́wọ́ ìjọba là ń fẹ́ kí wọ́n ràn wá lọ́wọ́ kí wọ́n gbà wá.
3: Wọ́n bá wa gbé síbi tó dá o.
2: Orí ẹ̀ ni ètò
0: àlájọwọ́ fi gbà. Lábẹ́ ìbarapá méjèèjì àwọn ọjà tẹ́ dárúkọ yìí ó jẹ́ ọjà tí ó ní ìtumọ̀ gan ní abẹ́ ìbarapá méjèèjì o. Ṣé ọjà nǹkan la máa sọ pé àgbà kì í ṣọjà ni àbí ọjà tọwọ́ bowó àbí òkú la máa sọ. Tọ́wọ́ bókè
1: àti ọjà ayédáadé.
0: Ṣé tọwọ́ bowó ó tún pé méjì ni.
2: Bẹ́ẹ̀ni ọ̀kan ń bọ ilé ìwà òun la pè ń jọ karùn-ún ta ní ọ̀fọ́ sàn mọ́ òun ni wọ́n ń sọ fún yín yẹn pé kò fọ́ sàn mọ́.
1: Ni wọ́n sọ pé kò
2: fọ́sàn mọ́ àwọn èèyàn ọ̀pọ̀ ń bẹ̀ mọ́ àwọn ará àtọ̀ wá mọ́ ọmọ ọ̀lú nìkan ló ń na. Bẹ́ẹ̀ni.
0: Ti tọwọ́ bowó ti yẹn níbo ni òun wà.
3: Gbọ́ra.
0: O ní gbọ́ra. O ló ń kún dáadáa.
2: Bẹ́ẹ̀ni.
0: Tọwọ́ bowó ẹlẹ́ẹ̀kejì yẹn.
2: Òun ò kún mọ́. Òun náà ó sì ti ń kún tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
0: Ó tún yàtọ̀ sáà ń kọ́.
2: Bẹ́ẹ̀ni ọjọ́ olójoojúmọ́ là ń kọ́. Òun ni wọ́n ń sọ fún yín yẹn pé
0: tọwọ́ bowó ti tẹ̀rúwà yìí.
2: Bẹ́ẹ̀ni
0: agbègbè ibo ló wà lẹ́rù wa.
2: Ó wà níbi town hall lọ́nà palace lọ́nà
0: àfin.
2: Bẹ́ẹ̀ni bẹ̀ ló wà níbi town hall gangan ló wà láti garage old garage tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó di páwá yìí gbọ́njú ni wọ́n ló wọ́n ti bẹ̀rẹ̀ láti garage ni wọ́n ti bẹ̀rẹ̀ sí iná títí dókè ọba ni wọ́n ni wọ́n ó tò sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì tó sì ń kún ṣùgbọ́n ní ìsìn ojú péréte báyìí ni nígbà tí ọba fi da ago mẹ́wàá ago mọ́kànlá ọ̀rẹ́ nìyẹn kan ń bẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni
0: ago mẹ́wàá àárọ̀ àbí.
2: Bẹ́ẹ̀ni ago mẹ́wàá àárọ̀ sí ago mọ́kànlá.
0: Ọjà sì ni.
2: Bẹ́ẹ̀ni ọjà ajọ́ karùn-ún sì ni. Bẹ́ẹ̀ni.
0: Ago mẹ́wàá sí ago mọ́kànlá.
2: Bẹ́ẹ̀ni
0: ṣé òru ni wọ́n máa ń nà ni.
2: Òru kọ́ láàárọ̀ náà ni wùtùwùtù bíi wákàtí méjì. Gbọ̀jẹ̀ páràlú náà ni wọ́n lọ ra nǹkan ń bẹ̀ kò sí àlejò wá mọ́. Bẹ́ẹ̀ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ará abẹ́kúta wọn gbọ́jà gbàǹjo wá wọn wàá lù ú wọn gbé oríṣiríṣi nǹkan wá kò sírú ẹ̀ mọ́ wọn ò wá mọ́ nígbà tí ò sọ́rọ̀ ajé mọ́.
0: Nǹkan ńlá nìyẹn o ẹ jẹ́ kí àwọn èèyàn torí ọjọ́ ti lọ ẹ jẹ́ kí àwọn èèyàn ó sì bá wa pè sórí ètò 09123708675 2370-8675 emi o gbori pe oja kan ti won ma nna ngba to ba fi ba ma di owo bi ago bi mewa ti mokanla yo yo ti wa di nti oni kan ko ti lo
2: be ni o ti da
0: ilu eru wa si ntobi si lojojumo
2: be ni
0: hello ta lo wa nbe o ah kini ohun ori ba kan oju opo ohun o se ba kan loni a gbo pe ijoba n seto to da fun gbogbo awon ti won je oloja ko dodon dodo teyin ni
2: dodo wa ki won ran wa lowo won ran wa lowo ki won ran obinrin Oyo State lo yiwo
1: anko ataye dade ati oja ji se layite oja
2: takiola
1: atokiola
2: ni gangan
1: ni gege gbogbo wa jo so so wo po bayi ni o gbogbo wa la jo nsoro yi o ki won da
0: awon oja na le tun daruko e to lo re re
2: ni ni barapa mejeje
0: se won de si na awon oja
2: na oja gangan oja okiola gangan jo karun jo karun
1: ni gbogbo ora ni oja oba wa
0: oja gbogbo ora ni oja oba wa oja melo melo ni oja oba
3: jo karun jo karun
0: se ki ko de ki papo
1: kon pa pelu
0: oja titi yin
2: ototo ni
0: ko ma se pe bo se papo lo wa fe ko
1: to ba do tun la a le to bo bo
2: yoketan
1: yoketan se ra won ni
0: le jo ma le ma na oja
1: ma ni oja yen
0: ko si wahala lohun bo se dada fun agbagbo pe awon ijoba eleti gbaroye ni won won de ti gbo gbogbo nkan ti aso lori eto loni eleyi ta pe ni agbajowo to je eto fun awon ti won je obirin iya loja ni ipinle Oyo ti won fi nfi ohun sokan o ti di cho loni a fi chochogun lagbara lowo Olorun ojo mejo leto lanfani ati pade wa lori eto yi aki gbogbo eyin alejo wa ti e wa sori eto iya afin Fatima Aziz ti won je asewaju elelo ni ibarapa mejeje aki oloye abileko toyin muraki yo

0: táwọn náà jẹ ìyá lọjọ ilé ìlú ní parapa méjèèjì bẹẹ náà la sì tún kí olóyè abilékọ ghania tèmi tọpẹ assis ẹ ṣeun ṣe bá wa darapọ lórí ètò yìí ìjọ mẹjọ ló dà lágbára lọwọ ọlọrun torí sunshine ti dé láti máa ṣe ayé obìnrin fọláṣadé àjàlá olórúkọ tèmi tí mò ń jẹ títí di ìjọ mẹjọ ọhún wàhálà àti ìdààmú kò ní débẹ nìkan
1: kan
0: ẹ ṣeun o ṣe ń gbọ wa.
2: Lágelo FM jaga.

ìyá ọba ìyá ìjòyè lèmi lọ́sàn tò ní ìyá dókítà ìyá gómìnà ìyá pẹ̀sìdò ládẹ́rọ̀nkẹ́ sunshine lọ́sàn tò níbò ló jẹ́ lágbọ̀n bẹ̀ lọ́dọ̀ tí yín ṣẹ́yìn tí ẹ̀ ń pè nǹkan rẹ mọ́ra yín àbẹ́ ti wò pọ́ mọ́ ohun bá ń lóṣù orí kinní kan ló ṣọrùn kinní kan ló ṣe lásìkò tó tiẹ̀ wà nínú ọlùdé yìí tẹ́ ẹ wò pé má gbẹ̀mí mi gbẹ̀mí ìyá mi ṣe ṣe pé ń bùjọ wọn ẹ mọ́ bùjọ wọn ẹ dákun ẹ jẹ́ àmọ́ fìfẹ́ bá wọn lò ẹ jẹ́ àrí pọ́mọdé ò lè ṣe kó mọ́ ṣèṣì ọmọdé àsìkò ọlùdé lọ́wọ́ àwọn òṣèré pa wọ́n lọ wọ́n bọ̀ àmọ́ bẹ̀ wọ́n àmọ́ rọ̀ wọ́n náà ni ẹ kú ilé o ẹ kí àsán ẹ kú ìyálẹ̀ ta ní gbogbo tẹ̀ tí ń gbọ́ wa ìtọ́ ayé obìnrin ló dé sí ti gbọ́ yín lọ́sàn-án tòní láti lágẹ̀rẹ̀ 67 FM òkè gájọ òkè adẹ̀rùnkẹ́ sunshine náà ni o lílàgẹ̀ ló ń bí lọ́sàn-án tòní àti èmi àtàwọn èèyàn mi náà lájọ wà ń bí ọ̀pẹ́yẹmí wà ń bí pẹ̀lú ẹ̀ náà sì ni tóbi lọ́ba àjọ wà ń bí lọ́sàn-án tòní náà ni ọmọjú ẹ̀rọ mi lónìí náà ni mega child of god olúṣọlá rẹ̀ o tó lọ tù mí sì jẹ́ títí láyò àyà àkínṣọlá ọ̀gá àgbà mi náà ni kenneth igueje kebugi himself bùwọ̀ náà lájọ wà ń bí lọ́sàn-án tòní tó ń tẹ́tí gbọ́wọ́ àtẹ̀yìn aráalé náà mo kí bá mi ìyá mi ẹ̀gbọ́n mi àbúrò mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ará àtojúlùmọ̀ tó ń tẹ́tí gbọ́wọ́ ní lágẹ̀rẹ́ 67 FM òkè gájọ òkè ìtọ́ ayé obìnrin náà ló dé sí lọ́dọ̀ lọ́sàn-án tòní o ẹ ti wò pé bọ́nà bá wọlé lọ́sàn-án tòní ọ̀dọ̀ ọmọ mi ni mo bá wọlé bí ìṣe wa ní gbogbo ẹ ti mọ̀ pé ìyé ìwé ni a ti ẹ̀ ń pe kinní kan papọ̀ náà ó sì ń bọ̀ lọ́nà watch out náà ń pè yẹn o tó bá dé tán gbogbo wa náà láàjọ gbọ́ lásìjọ mọ̀ dá sí lákọ̀tún lákọ̀tún ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí a kì gbogbo àwọn tó ń ṣọjọ́ òbí lọ́jọ́ tòní àwọn kan náà ti ṣe lánàá àwọn kan ṣe níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ gbogbo wọn náà lákí àmọ́ nínú gbogbo wọn tó wá ṣe lánàá tó ṣe lónìí tí wọ́n tún ṣe jálẹ̀ ọ̀sẹ̀ yìí náà àwọn kan wà tí mo fẹ́ kí ara wọn náà ni ìyàwó mi pàtàkì pátákì

0: mọ̀ pé lórí ètò ayé obìnrin abala méjì ni kó tó di pé bóyá àwọn inú abala kejì lọ pẹ̀lú Ọpẹyẹmí àti Tóbi Lọ́ba abala àkọ́kọ́ tèmi ní fún wa lọ́sàn tò ní ó ní ìkẹ́ àti tọ́jú àwọn ọmọ wa obìnrin kan lu ọmọ rẹ̀ ní ojú mi ní ìjẹta ojú mi sì yan bó tilẹ̀ jẹ́ pọ́n ọmọ náà ìwà tó wù ìwà tó lè mú pé mo sọ́mọ níbẹ̀ èèyàn bá rọ dúdú fọ̀n yóò hanra dé gan lọ́lùdé tán wà mo ti bẹ̀ wá ṣáájú ní bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn pé a fi su ká lọ dágbádá sùúrù o àti ìyá àti bàbá àtẹ̀gbọ́n àtàrá ẹ jẹ́ adágbádá sùúrù fáwọn ọmọ ẹ̀ àfi tá a bá fẹ́ lù wọ́n tẹ́ tá a fẹ́ dà nǹkan míì sí wọn lára lókun ó tilẹ̀ ń tọ́lọ́run tòótọ́ ó lóun ṣẹ́gì tán pé kán mu ògì ó rà á ó ṣe ó wá gbé síta nínú bá ọmọ ò mọ̀ pógì ló wà nínú ẹ̀ ọmọ rí white and yellow water because that one don't talk for me no any mommy sunshine I saw white and yellow water and I want to swim o si ti lo gba ball gbogbo ara ti doti tebi ta wo pe a ti ero gbo da si ogi lomo ba konu mi ti konu white water ni jade sinu yellow water ẹyàn ògì yẹlò ògì solo ìyẹn ṣe ó ṣìṣẹ́ fùfú náà pé wọ́n á lè máa yọ síra wọn ọmọ wa rí àìsàn white water and yellow water
1: ọmọ dẹ̀ fẹ́ swim kò sí ẹwà tún jẹ́ gbà ó tún ti wẹ̀ ó tún jẹ́ gbà
0: ó ti lọ gbá bọ́ọ̀lù dé ọwọ́ ọ̀rọ̀lẹ́ ni
2: ìyá ń ṣinú bí lóòótọ́ ló ń ṣàánú
0: tí yóò wá lù pa á gbọ́dọ̀ ro dúdú fún bàbá ro dúdú fún ó tún sì lé wá ṣe tún gbà lọ́wọ́ tó sì lé rí sẹ́ pé mo ní dákòkí wa lóde èló gan lòdì èló làgbàdo mọ́ lu ọmọ pará kan
1: yóò dùn yàn o torí ṣé owó àgbàdo náà fẹ́ wò ni
2: àbówó
1: lílo àbí stress àti ṣé ògì
0: báfù ńlá sí ló mọ̀ kó gìyàn pé ní ti grandma náà wà
2: bẹ́ẹ̀ ó ti gbowó lọ́wọ́ grandma
3: wọ́n kú bó ṣe máa wù
1: sí ọwọ́ àfi ké àfàmójú kúrò
0: mẹ́gà ni ìyún ni pé ìyún ni pé bẹ́ẹ̀yàn lu ọmọ mi lùkulù táwọn rẹ̀ tó mú torí ògì ni kíni èyí tó kó nú ògì nǹkan mo kọ yẹn yellow water white water
1: yellow water
0: mi ò pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi
1: arán
0: ọmọ tó gbé bọ́tà nínú fíríjì tó náà fi para àárẹ̀ tó bọ́ kíṣìn tó gbé ọbẹ̀ tó gbé mu ìkan tí ẹ̀ṣẹ́ jánú ẹ̀ jẹ́nu oríṣiríṣi láàmọ̀ rí inú ọlùdé la wà oríṣiríṣi láàmọ̀ rí tábà wá ní pé ká ro dúdùn fún ẹ̀dákun á ọ̀rọ̀ adé egun á lù wọ́n ṣe léṣe o gbogbo nǹkan wa ta mo fẹ́ rọ̀ wá mo fẹ́ bẹ̀ wá lọ́sàn-án tòdí ni torí lílù tó lu ọmọ òun kódà ó sùn ó tún ṣe má mi kan torí mo mú lọ nínú ó
1: ọmọ lu ọmọ pa nítorí ogun
0: kan dákun ọ ní gba ọmọ náà lọwọ wa ohun tá sì fi ṣe bàbá tá fi ṣèyá fún wọn dani wa yóò pèsè fún wa wọn sì ní dìdàkudà mọ wa lọwọ ẹja gbogbo tá a bá mọ pé ṣàǹfààní tó wúlò fún wa tá a wò pé jẹ́ ń gbé kúrò ń sàkání ọmọ ẹ jẹ́ ń gbé kúrò rẹgbẹ̀rẹ̀ gbé ọmọ ẹ ẹja kò kúrò lẹ ìmí inú wọn gan gbá bọ́ọ̀lù nílé tó ń gbá mọ́ tẹlifíṣàn lágbàgbàrà tẹ bá ti dàgbà ara mi ó pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi àmọ́ ẹjẹ́ a ṣe sùúrù ẹjẹ́ a fi sùúrù bá wọn lò àsìkò ọlùdé àsìkò táwọn ọṣọ́ wọn lọ́wọ́ lẹ́sẹ̀ ni especially ẹni tó bá lọ́mọ tó ṣe ń dàgbà bí ọmọ ọdún tó ṣe ń rákòrò tó ń dìde rìn sí méjì mẹ́ta mẹ́rin tó jákòó síbi tí wọn ò ní fẹ́ tojúbọ̀ ìmí tiẹ̀ lè mú abẹfẹ́lẹ́ kó fi ya síyà kó fẹ́ wo ohun tó wà nínú ẹ̀ ìmí lè mú igi kó lẹ̀ mọ́ tẹlifíṣàn kí ló ń dúnú ẹ̀ ó fẹ́ mú èèyàn yẹn jáde kò sí ní tí ò lè ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí
1: ẹwà dákun
0: ẹjẹ́ amójútó wọn ẹjẹ́ àfìfẹ́ bá wọn lò ẹjẹ́ àṣàlàyé fún wọn àwọn tó bá jẹ́ bí àgbàlagbà nínú wọn tó ti dàgbà ẹjẹ́ àsọ fún yaba mi mójútó àwọn àbúrò ẹ̀ má jẹ́ kán ṣe báyìí àṣàní ní kẹ́ ẹ mọ́ lọ bí ṣáà sí ní kẹ́ ẹ mọ́ lọ bí òjò wọn tó ló ń jẹ náà lẹ́ẹ̀fì bọ́ wọn ntẹ́ bá mú bọ́ọ̀ náà ni wọ́n jẹ òun náà la ṣe ń bẹ̀ wá lórí ètò ayé obìnrin lọ́sẹ̀ mọ̀ pé iye ìwé láyé obìnrin alábi àwọn sì ni ẹ̀bẹ̀ náà láwọn ọbẹ̀ yín kódà bí tó kan lára dé mo ní mọ́ lu ọmọ ìwà gbowó ògì rẹ̀ kàkà tó fi lù pa wá ẹ̀wọ́n ní ohun òfowó àgbàdo ògì gangan ni kémi lọ wá wá mo wá rí i pé ó ti ro the stress and everything bí ọba sì ro tó ẹ̀mọ́tọ́ pé bàbá ro dúdú fún a wọra dé egun ayé ò ní gbọmọ náà mọ wa lọwọ èṣù ò ní gbọ wa lọ wọn sì dàgbà wọn dògbò fún wa láṣẹ ìdùmarè ẹlòmíì gan lè ti bìbínú lù wọn kàn mọ yẹn da láàbò ara yóò sì wá nínú ìwé àkọọlẹ
1: títí rẹ pé polówó òun ò lẹsẹ nlẹ
0: is my mommy that break my hand
1: kódà
0: is my mommy that blind my eye ìgbà títí mọ́mì mi fún mi ní ọdún yẹn ni mi ń ṣe gbọ́ràn mọ́ ọmọ orógùn tún mi jẹ̀ mọ́ mi lápá lápá mi ò ṣiṣẹ́ mọ́ se nu wo wa dun
1: to ba se be yan ba ti e ti lomode yan gbodo ma ni suru ni tori ko si won a se nkan to je pe inu abi yin o ma de oke okun okan bayi wo iru asiko yen ki
0: yan ra fun le ko da ke yan kuro nsaka ni won tori ki pe a gbodo gbese leran ara la wa na tan so le ya si ni wa eyan o ri wo mi pe bi yan pe ko kan mi si meji bi eyan o mi pe ko lupa ama ni se be
1: a gbodo se be
0: aye oni gbomo na mo wa lowo omo wo dagba won dogbo won si yan won yan la se edumare won so mo fun wa pepepe o a fe lo taje ti mo palaje ni wa lori eto ti a ba lo taja ta ba de a wa wonu e lo lori sansan opo ye mi ni so ye ke yan tete se gbe yawo to bi lo ba wa ni yan baba ti e wa tete se gbe yawo na se ye ka tete won pa won ele na ni se ko ye ka fi allowance si gbawo loko ati yawo fe gbadun ara won egbe eto wo gan ti e lo wa fun se babu wa fun ni abi se syllabus kan la tele ni ta ba de pada labala keje aye obirin a wonu e lo loni biba e mo lo bi kokan ajale ti lo so to ni ni mo nbo
4: Lagilu FM 96.7 Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láàrọ̀ wọ́tú, kó sì rọrùn lówó tí ó fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 náírà fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NC. HND A level to se fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Accra Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700-0167 tele wa lori ikan ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afo ojusun nipa eto eko re di memuse

0: pe ti yin melo gbogbo eyan bada tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa da da da ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta n gba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ra oju lo ba ra idi pataki re ti ajo charity foundation se n pe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to n lo lowo lowo ni charity eye care foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko mu ni rada ni 1000 naira pere lowo card ofe se layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni ipenija oju lati sa gbe kale charity eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko mo deni ti won fa ni tete fona loju popo la fini o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo din fowo sanu shopping complex iworo ibadan lojojumo ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe
1: 0701012255
0: oju lo bara oni din do mo wa lagbari
2: tell me how you like it
3: ṣe látọjọ́ Monday káwá fi weekend wá jẹ gbádùn lágbóṣá gbogbo lẹjọ nù ó wà bẹ́ẹ̀
4: ó jẹ sílé gùn ga ọmọ sórí máa fi ṣe àpamọ́
3: ètò tó múlù dùn lórí ńlágelu 96.7 fm túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú kọ́láwọlé adẹniyí Colabex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó abala àkọ́kọ́ labala ó wà ńbẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ńbẹ̀ abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí ẹ pàdé kọ́láwọlé adẹniyí Colabex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000 ó wà ńbẹ̀ ó máa super.
5: Evangelist Kayode Adeosun ni Vision yóò tún tẹ́ pẹpẹ ìyẹn lọ́dọọdún ìyẹn lọ́jọ́

0: Ẹkẹ́bọ̀ padà láti ẹ̀ka polówó ọjà wa lágẹ̀lú làwọ́ wa o 96.7 FM okay gadi okay ilé funfun báláwo nífẹ̀lẹ̀lẹ̀ bẹ̀là rọ́bì bàṣẹ́ lọ́sọ̀tún ní tàtí ń rọ́bì ẹ̀rùn tàtí ń rọ́bì òwe tàtí ń fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ nípa àgbáyé gbádùn wa ètò àmúwá lọ́sọ̀tún nínú àkókò kúrò ìjìnà o ń tà ń sọ náà ni pé ǹjọ́ yẹ kọ́mọ tiẹ̀ tètè lọ ilé ọkọ bí àbó tiẹ̀ yẹ kó dúró kó lówó rẹpẹtẹ kó ti kọ́lé kó ti ra mọ́tò ìyẹn lọ́kùnrin àbí lóbìnrin gan kó náà ti ní mọ́tò kó ti lówó rẹpẹtẹ kó tó lọ àwọn èèyàn sọ ni ilé obìnrin yìí mọ́ pẹ́ ṣù bó o lórí ṣé bó ṣe rí nìyẹn àbáwọn ọkọ nù ń kọ́ ọkọ̀ kan ṣé ó wà níbẹ̀ ẹ jẹ́ ń kí àwọn tọ́ta sí wa lórí ẹ̀rọ ayélujára wa ọláyẹmí ọ̀lásìkò ọní ẹ̀kú ètò kò ní bàjẹ́ alim tohib ọní ẹ̀kú ètò mà láti àpáta fẹ́mi àjàlá ọní ẹ̀kú ètò ọlọ́run àtúbọ̀ máa fún yín ní okun àtagbára ẹ̀ṣẹ̀wọ̀n àdúpẹ́ àfọ́ àbániṣe àwọn náà ní ẹ̀kú ètò ayọ̀mídé onímọ́tò láti lànà láti ọní lágẹ̀lú òní bàjẹ́ o ẹ̀ṣẹ̀wọ̀n àdúpẹ́ ààrẹ múyàyá náà ní àkú iṣẹ́ àwa náà dúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ pé òkun tẹ́ ń tẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń bá wa dá sí bá a ṣe ń gbé wá fún yín ní lágẹ̀lú lọ́tún ló sì bẹ́ẹ̀ lè ń bá wa jẹ́ àmọ̀ pé fẹ́ wa mo ti sọ náà pé màá ṣí ojú òpó sílẹ̀ káwọn èèyàn náà lè bá wa dá sí láti lé kọ́fì kankan àbí èjì hello
1: hello ma
0: ẹ̀ka sọ sá orúkọ yìí ibi tó ti ń pè wá
1: ẹ̀ka ìbùsọ̀ ọ̀pọ̀lọ ọmọọba bọ́lájì ajíbọ́lá adémọ́lá òkè láti rọ
0: ọ̀yẹ́
1: lórí gbọmọṣọ ṣe rí nǹkan ọmọ nígbà tí màmá wa tí ẹni tẹ gbé wá tàbí bẹ́ẹ̀ kejì yín sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ pé tí wọ́n bá tètè máa rì tí wọ́n owó máa ń jẹ́ kán lè ní solid plan kán lè ní ìgbòǹgbò ẹ̀yìn náà tó dà pé nǹkan tó sọ yẹn bá tèmi mu
0: wọ́n
1: sàì gbọ́dọ̀ máa rí 1990 and for 9 years èmi àti ẹ̀rọ mi àbímọ kí lè ṣe
0: tó bẹ́ẹ̀ àrọ́mọ́ fẹ́ bẹ́ẹ̀ ni àbọ́lọ́n ló ṣe bẹ́ẹ̀
1: akànmọ́mọ́ ṣe bẹ́ẹ̀
0: pé àfẹ́ ọdún mẹ́sàn-án
1: bẹ́ẹ̀ ni àfẹ́ ṣe gaya
0: àwọn aráalé àwọn grandma grandpa wọn wà pè yín sí family meeting
1: in fact ìyá mi wà lẹ́gbẹ́ mi mo yé ń sọ̀rọ̀ ìwọ́n gbọ́ wọn ò tiẹ̀ bí wá ọjọ́ kan bí wá rí gbà kí ló ṣẹlẹ̀ àwọn aládùúgbò náà kan máa ń ṣe ẹlòmíràn àìṣe wọn ìwà wọn kankan like that so nínú òun jẹ́ tí wọ́n bímọ lẹ́yìn ọdún kẹsàn-án ẹnìkan ní ọpẹ ohun fà
0: tí wọn sì mọ pé ohun tó wẹ̀ yín méjèèjì lẹ́dọ̀wò lápò ara
1: yín ìwọ skul àwọn náà wọ skul gbàdé mi fẹ́ parí degree àwọ degree gbàdé mo lọ fún masters àwọn tí bá dá bàṣà ṣe dọ́gbọ̀n ni àwọn ok best now ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ sí ní bímọ so ó jẹ́ ká ní solid plan wọ́n tó wá sọ pé kì í yẹ kí èyí ó wò ta mọ́
0: bẹ́ẹ̀ni
1: lọ́sẹ̀ tí yẹ ti jọ wà ẹ ti láìdá
0: láìdá mo ti mọ̀ pé tèmi lélẹ́yìí kò ní ìdí pé mo ń lọ kábọ̀ káàkiri
1: ẹ wá rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀pọ̀ lórí ibi tó tutù bá sínú ń ṣe o
0: wọn ò ṣe tá àti lẹ́yìn kankan ṣẹ́gun sí kankan rọ́bẹ̀ kan jọbẹ̀ ń tiwọn ni
1: ẹgbẹ̀kan rọlu ẹgbẹ̀kan dẹ̀ kan láti gbé ìdọ̀tún dúró mọ̀ọ́kọ́ tó yá dànù ṣùgbọ́n dẹjọ́ bẹ̀rẹ̀ láti ilẹ̀ ó máa difficult gan kí èèyàn fọkọ̀ sí ẹ níbẹ̀.
0: torí yóò wo pé mo ti invest time mi
1: àkókò mi owó mi owó mi tó bá kàn ṣe kò ṣe pé èpè níbẹ̀ níṣẹ́ rẹ̀ àdúgbò ọ̀dọ̀ náà so bọ́lá jì àjíbọ́lá àjíbọ́lá ti lè rọ wa aláyàmálà lè ní o.
0: ó dàbẹ̀ mo láìkè tẹ́ ẹ tó fi kún yín aláyàmálà.

0: wọn àti àwọn ẹ̀kọ́ tébù jọ ni wọn.
1: Pé máa dọ́jọ́ wà máa wá kí gbogbo yín lànà tẹ̀. Jẹ́ egun yán lẹ́dẹ̀ wà kò sí wàhálà, àwa máa wá kí yín lànà tẹ̀. Ó dà ẹ ṣeun bá mi.
0: Ẹ dúró
1: sórí ọwọ́ ẹ̀ ni, ẹ̀yin náà kọ́ ń fa àwọn ìpalára wà lálẹ́ ni.
0: Àjọṣe
1: ìdàgbà ni. Ẹ dàbẹ́ bàbá mi, èṣù ẹ ní pé ikú àtàrun ò ní yà yín láṣẹ ọlọ́run. Ẹ ṣeun, yes sir. Àwọn ti confam ti bàbá làrẹ dùn. Bọ́ ó dúró o, Jémìsì tó láwọn ò ní má rí. Irú Jémìsì pọ̀ ń ta o. Kódà ó rí bẹ́ẹ̀ náà lóbìnrin. Tí wọ́n rí pé èmi ò má rí sẹ́ẹ̀.
2: Kínní
1: ẹ ṣé wọn wà á ní bíbí kọ́nà bí wọ́n yẹ káwọn náà ṣàbíamọ́. Hello.
3: Hello.
1: Ẹ ká sọ máa orúkọ yín bí tẹ̀tí ń pè wá.
3: Ìyá
1: mọ̀ máa yọ ẹ̀bẹ̀ ń dá sẹ̀.
3: Ṣé rí ọ̀rọ̀ tí ẹ mú wá lẹ́yìn
1: ọ̀rọ̀ tó
3: lágbára ni? Irú ọmọ mi obìnrin wà yìí.
1: Yes ma.
3: Ọmọ 1992.
1: Okay, that's 30 years. Èyí
3: láti lè bá ń fà á tó lọ fọkọ̀. Mo bá sọ pé mọ́mì mi kí ló kí ni problem yín.
1: Olúwa.
3: Lọ́jọ́ pé níbi lòun máa bí jẹ́ kóun bí ní tàn tó bá fi wù ú kóun lè tọ́jú ẹ̀. Ṣé kóun tó wá máa gba nǹkan lọ́wọ́ yín ni? In fact, mo ti kékeré ó ti sú mi. Ó ti sú mi o.
1: Ṣé bó ń ṣiṣẹ́ ìyá wa?
3: Mo ń ṣiṣẹ́ ẹ̀kọ́ outside ló wá dákọ̀
1: ní ìlú wa. Ní bóyá kò tí rẹ tó wù ẹ́ mọ fàdúrà ràn lọ́wọ́ náà ni àní dákẹ́ àdúrà náà ni. Àní dákẹ́ ẹ mọ̀jì oṣù yẹn mọ̀jì orẹ́ yín. Ẹ̀gúsí yín ni yóò dọ̀bẹ̀ ẹ̀ jẹ́ kalẹ́ lágbára ọlọ́run. Ẹbí bílẹ̀ bí ọ̀nà òbí tiẹ̀. Àmì ọlọ́run.
3: Àmì ọlọ́run.
1: Àmì ọlọ́run. Àmì àmì ẹ ṣe wà. Àánú ìyá wa ìṣe ni o, ọlọ́mọ 1996 ọ̀ bá ti ń bá a sọ pé dákun ṣe ìyàwó dákun mọ́kọ wálé yóò ní ẹ̀fí mi lẹ̀ o. Hello. Ẹ ká sọ sá, yes sir.
4: Ẹ pé ètò Ọlálóṣọ.
1: Ok, mo yẹ bá a dá sá.
4: Ẹ ṣé fún ètò tí ẹ ṣe yìí.
1: Yes sir.
4: Ṣé ní nǹkan tẹ́mi lérò tó nǹkan tí mo àwa ta wà ń sìn kò sí àforítì.
1: Kò sáforítì.
4: Ṣẹ́rí mo dúró fún 10 years mo dúró fún 10 years kan yẹn.
1: Àforítì
4: ni. Àwọn yẹn sì tún bá wọ́n bá díẹ̀ lọ́wọ́ àwọn bàbá wọn àti màmá wọn. Bẹ́ẹ̀ làwọn ilé.
1: Igídẹ ẹ̀yà fòlù.
4: Àwọn ń wá ibi tí wọ́n kàn máa máa
1: jẹ
4: wọ́n máa máa mu túùtì làwọn fẹ́. So kò sí pé àti ẹ̀jẹ̀ kájọ rìn díẹ̀ bí kò máa sí owó kan kò máa sí nǹkan lé mi. So ẹ tún wá sọ̀rọ̀ fún ẹ lára máa fún ọkùnrin. Àwọn náà ló máa jẹ́ ká lọ́ máa kọ ọkùnrin because ó ti mọ situation tó wà ní kó tóun bá sọ pé kò sí.
1: Ẹ ṣe mọ̀ pé èèyàn ọkùnrin gbà mí tẹ́ ẹ bá ní òsì bílẹ̀ bá mọ́ bàbá béèrè náà ẹ tún mọ́ ọ̀tá. Ṣé wọ́n mọ̀ pé wọ́n lọ ní òsì lánàá ó tún rí nǹkan mú jáde láàárọ̀ so wọ́n ṣe wò pé ó ṣì kú mi títí mọ́.
4: Ṣé mọ̀ pé èèyàn wọ́n ní àwọn bàbá wa wọ́n ní èèyàn máa ń fẹsẹ̀ yìí délé ni.
1: Bẹ́ẹ̀ni kò gbọ́dọ̀ tán ní owó oṣù ká má fi pọ́ ọmọ lára.
4: Èèyàn náà ti múra pé ilé báwo ni ilé ṣe fẹ́ rí làárọ̀ la like ẹnìkan

0: sígbà kan tá a dá dáṣọ
1: tá a nílẹ̀ fi wọ́
0: ọlọ́run má jẹ́ ká fi ká fi ọkọ wa ṣe boyfriend
1: lásìkò
0: ọlọ́run á ṣe.
1: Tómilọ́ba
2: olúwa Tómilọ́ba balógun ọmọ májẹ̀mú lórúkọ tèmi ẹjọ́ ẹ jẹ́ kífẹ́ ìjọba ọkọ ọláya ẹ jẹ́ àfìfẹ́ bára wa lò ó dàbò.
1: Ẹ ṣeun wọn ní ìfẹ́ báyìí o borí ohun gbogbo ìfẹ́ náà sì ni àkọjá ọ̀fẹ́ tó bá nífẹ̀ẹ́ mi tí mo nífẹ̀ẹ́ rẹ hàn ní robi sí ọ hàn ní robi kan gbogbo nǹkan rẹ nífẹ̀ẹ́ kò yọrí sí rere bíjì máa sọ níjọ mẹjọ mẹjọ problem no dey finish atọ́lá tọ make sure you eat tó o bá jẹun dá ọ lè ronú ọ lè mọ̀ pé what next to take ṣé n lè ṣe ọlọ́dún mẹ́fà ṣé n lè ṣe ọlọ́dún márùn-ún àbọ̀dún méjì péré ni mo fẹ́ ṣe tí fi mọ́ lọ tèmi bàdá ni wáyé lọ́sọ̀ tòní pé yóò fi rọ̀ wá lọ́rùn gbogbo nǹkan bá dá wọlé tá a kọjú sí báyìí ire owó ọlá àtẹ̀mí gígùn òun lọ́dá ni wáyé fi tà wá lọ rẹ̀ ìpàdé tún dijọ́ mẹ́jọ láṣẹ ìdùmọ̀ ní bàbá ní nǹkan tó fẹ́ bá mi sọ bóyá lè pè sẹ́yìn ètò ní 070-606-33343 070-606-33343 ire o.

0: Kari Monday, a Bolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tatim Pase, Pioba.
1: Flash FM Media Academy. Nibe, lawo eniyan ti fi igba bu mi eko eto iroyin sori. Atamba gidigba soke tente ninu igbohun safefe pelu ikose mose ati iwo omoluabi. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣe wá.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
1: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000 0807-112-4000.
1: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

lásìkò ìrọ̀lẹ́ bẹ́ẹ̀ lásìkò ọrọ̀ ajé láti tààrọ̀ àkójọpọ̀ ọ̀rọ̀ yìí tàgbáyé ló ń dé sí ti gbọ̀nyìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè tó ga ju àwọn òkè lọ. Martini Salau ló ní ìròyìn yìí ṣùgbọ́n ṣáájú ẹgbẹ́ àwọn kókó ilé ìtúnbẹ̀ nínú ìròyìn ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ti Katsina náà ni wọ́n ti ṣe ìkìlọ̀ báyìí fún àwọn jàǹdùkú àti àwọn tó jẹ́ olóṣèlú ẹlẹ́yìí tí wọ́n lè máa pè àmọ́ láti da ìpínlẹ̀ ọ̀hún rú ṣáájú ètò ìdìbò ọdún 2027. Atiku Abubakar náà ló ti sọ̀rọ̀ báyìí pé òun ṣetán láti díje dupò ní ọdún 2027 ṣùgbọ́n tó jẹ́ pé tí òun bá fìdí rẹmi òun kò ní láǹfààní láti lè yọjú bọ́m̀bọ́ ìdìbò mọ́. Tẹ́rà náà ni wọ́n ti ṣàlàyé báyìí pé ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà náà ló jẹ́ pé àdéhùn ilé ìtọ́ni pẹ̀lú orílẹ̀-èdè iran náà ni ó tún ti yí dandé. Ikọ̀ agbábọ́ọ̀lù ti hamburg náà ni ó ti tán láti tọwọ́ bọ àdéhùn tuntun pẹ̀lú agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa nàìjíríà mufi ní báyìí ẹgbọ́ ròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

Mínísítà fún ètò ìṣúná àti fún ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè wa Nàìjíríà Taiwo Oyedele òun náà ló ti ṣàlàyé báyìí síta wípé ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ òun náà ni wọ́n ti ní àǹfààní láti gba owó yá fún ti ìrànwọ́ ti ìkẹ́kọ̀ọ́ tá a mọ̀ sí NetFund eléyìí tó sì jẹ́ pé àwọn òbí wọn kò mọ̀ nípa rẹ̀. Oyedele òun náà ni ó sọ̀rọ̀ di mímọ̀ nígbà tí ọ̀kan lára àwọn tó jẹ́ oníròyìn tí ó béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ wípé àwọn ọmọ òun mẹ́ta eléyìí tí ó ń bẹ nílé iléèwé gíga òun náà ló jẹ́ pé wọn kò tí ní àǹfààní láti jẹ nínú àǹfààní ti ètò ìrànwọ́ ti owó yá ti NetFund eléyìí tó sì jẹ́ pé àwọn tó tún jẹ ọ̀rẹ́ wọn bákan náà náà ni wọn kò ní àǹfààní sí níbẹ̀ náà ló jẹ́ pé Oyedele náà ló sọ̀rọ̀ di mímọ̀ nígbà tí àwọn oníròyìn bí àpéjọpọ̀ àwọn oníròyìn eléyìí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní olúlulẹ̀ wa nílùú Àbújá níbẹ̀ náà ni Oyedele ti wá rọ ẹni tó jẹ́ oníròyìn ọ̀hún láti bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ bóyá wọ́n fi orúkọ sílẹ̀ pẹ̀lú ìkànnì eléyìí tó níṣe pẹ̀lú owó yá ọ̀hún ni tó ń bá wa ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ wípé òun yóò ṣetán láti rí ìwé àkọsílẹ̀ eléyìí tí ó ti fi hàn wípé wọ́n ti forúkọ sílẹ̀ ó wá ní tó ń bá kó tí ì fi orúkọ sílẹ̀ òun yóò rọ̀ ọ́ láti fi orúkọ sílẹ̀ torí pé ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ òun náà ni wọ́n ní àǹfààní láti jẹ nínú owó ìrànwọ́ ọ̀hún níbẹ̀ náà ni ìdílé wa tẹ̀wájú wípé ó tó bíi mílíọ̀nù kan àbọ̀ owó náírà eléyìí tí ìkànnì ọ̀hún tí wọ́n gbé kalẹ̀ tí yóò sì fi ran àwọn òbí lọ́wọ́ nípa sísan owó iléèwé àwọn ọmọ wọn ó ti wá ṣàlàyé wípé ní apá òkè ọya òun náà ló jẹ́ pé ìrànwọ́ ọ̀hún pọ̀ tó sì jẹ́ pé ní apá gúúsù náà ló jẹ́ pé ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n jẹ àǹfààní owó ìyá ọ̀hún tó sì jẹ́ pé àwọn òbí wọn wọn kò mọ̀ nílé olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti adc atiku abubakar òun náà ló ti ṣàlàyé síta pé ó ṣeéṣe kí òun mọ́ ní àǹfààní láti díje dupò ààrẹ mọ́ lẹ́yìn ọdún 2027 eléyìí tí ń bọ̀ yìí níbẹ̀ náà atiku náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní èdè haúsá tó sì jẹ́ pé àwọn oníròyìn ọ̀hún náà ni wọ́n tù sí èdè gẹ̀ẹ́sì àti èdè eléyìí tí ó wù wọ́n níbẹ̀ náà ni atiku ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé òun rọ àwọn ogunlọ́gọ̀ ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà láti lọ gba káàdì alálòpẹ́ wọn eléyìí tí yóò lè fún wọn láǹfààní láti dìbò tí ó bá di ọdún 2027 bákan náà níbẹ̀ náà ni olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti adc náà ló ṣàlàyé wípé òun dúró kàǹpẹ́

Ilé-iṣẹ́ ọlọ́pàá àti ẹ̀ka ti ìpàṣẹ ti ìpínlẹ̀ ti Katsina, òun náà ni wọ́n ti ṣe ìkìlọ̀ báyìí fún àwọn olóṣèlú àti àwọn jàǹdùkú pẹ̀lú àwọn olóṣèlú eléyìí tí wọ́n ń fi owó tí wọ́n fi ń ṣe láti fi ṣonígbọ̀wọ́ fún àwọn jàǹdùkú ọ̀hún ṣáájú ètò ìdìbò ti ọdún 2027. Níbẹ̀ náà ni jẹ́ pé ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá àti ìpínlẹ̀ ọ̀hún ẹni tí í ṣe CP Ali Fege òun náà ni ó ṣe ìkìlọ̀ ọ̀hún níbi tí wọ́n ti pe àmọ́ ọjọ́ ilé tí wọ́n fi ṣe ayẹyẹ ti àwọn ọ̀dọ́ lágbàáyé fún ti ọdún 2026. Ẹni tó wá ṣojú kọmíṣánná ọ̀hún níbi ayẹyẹ ọ̀hún náà lẹ́ni tó jẹ́ igbákejì kọmíṣánná àti ìpínlẹ̀ ọ̀hún ẹni tí í ṣe DCP Aminu Gausu òun náà ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ pé ogunlọ́gọ̀ àwọn olóṣèlú òun náà ló jẹ́ pé àkókò tí wọ́n wà yìí náà ni wọ́n lọ kó àwọn ọ̀dọ́jọ́ tí wọ́n sì máa ná wọn ní iṣẹ́ kò bá ọ lè ilé tí ó sì lè da omi àláfíà ìpínlẹ̀ ọ̀hún rò ó ti wá ṣàlàyé báyìí pé ẹnikẹ́ni ilé tí ó bá fi ara rẹ̀ sílẹ̀ fún olóṣèlú láti lò tí ó ṣetán láti da àláfíà omi ìpínlẹ̀ ọ̀hún rò òun náà ni àwọn yóò rí pé ọwọ́ bà tí àwọn yóò sì fi ojú rẹ̀ bá ilé ẹjọ́ ó ti wá ṣe ìkìlọ̀ fún àwọn tó jẹ́ olóṣèlú báyìí láti mú irú èròǹgbà wọn kúrò nínú ọkàn wọn torí pé àwọn yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lára èyíkéyìí àwọn ọ̀dọ́ ilé tí ọwọ́ bá tẹ̀ tó bá sì ní ṣe pẹ̀lú wọn náà ló jẹ́ pé lẹ́yọ̀ sọ́kà òun náà ni àwọn yóò mú wọn tí àwọn yóò sì fi ojú wọn ba ilé ẹjọ́ bákan náà. Ìròyìn ti àgbáyé ló ní ṣe tí ìgbọ̀nyìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè gajòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè. Mínísítà fún ọ̀rọ̀ ti ilẹ̀ òkèrè lórílẹ̀‐èdè ti Iran ti ṣe Abbas Haghrish òun náà ni ó ti sọ̀rọ̀ tako awuyewuye tó ń jà rìn nípa àdéhùn ilé tó ń lọ lọ́wọ́ láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè ti Iran. Níbẹ̀ ló ṣàlàyé pé orílẹ̀-èdè Amẹ́ríkà náà ló tún ti ń gbé ìgbésẹ̀ láti jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè ọ̀hún kí ó yí dẹ̀ǹdẹ̀ pátápátá. Ó tẹ̀ wájú wípé nínú àdéhùn ilé tí orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ń gbé wá òun náà ni wọ́n ń lo kò bá ọlẹ̀ ilé tó sì jẹ́ pé orílẹ̀-èdè ọ̀hún tó jẹ́ orílẹ̀-èdè Iran náà ni kò ṣetán láti dáhùn sí ìbéèrè ọ̀hún. Ó wá tẹ̀ wájú pé àdéhùn ilé táwọn ní pẹ̀lú orílẹ̀-èdè ti Oman òun náà ló jẹ́ pé ó ti wọ̀ tó ṣeé ṣe kí àwọn tó gbógun ti orílẹ̀-èdè ti Amẹ́ríkà bákan náà. Lákòótán ìròyìn ti eré ìdárayá. Ikọ̀ agbábọ́ọ̀lù ilé tó ń bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè ti France OG Nice òun náà ló jẹ́ pé ṣetán báyìí láti tọ́wọ́ àdéhùn tuntun pẹ̀lú orílẹ̀-èdè ti pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Germany Hamburg látàrí agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nigeria Tyrone Murphy ilé tó fẹ́ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún. Agbábọ́ọ̀lù ọ̀hún ẹni ọdún 37 ọ̀hún náà ló jẹ́ pé gbogbo ètò báyìí ló ti tò láti bọ́ sínú ọkọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún tó sì jẹ́ pé owó tí wọ́n fẹ́ fi gbé òun náà ni wọn kò tí ì ṣe ìkéde rẹ̀ síta. Ìbẹ́ ló jẹ́ pé ikọ̀ agbábọ́ọ̀lù tó ń bẹ lórílẹ̀-èdè Germany ọ̀hún náà ni wọ́n ṣetán láti tọwọ́ bọ àdéhùn aláyàlò ìmọ̀ fún olówó padà pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù ti OG Nice. Agbábọ́ọ̀lù ọ̀hún náà ló jẹ́ pé àwọn agbábọ́ọ̀lù nílẹ̀ Europe náà ni wọ́n ti ń ṣètò pinpin rẹ̀ láti gbé wọnú kílọ̀bù wọn kó tó di pé ó já mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti Hamburg lọ́wọ́ lórílẹ̀-èdè ti Germany. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn ti àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́ àwọn kókó ilé ti oṣù yọ lẹ́ẹ̀kan sí i. Ilé-iṣẹ́ ọlọ́pàá àti ẹ̀ka ti ìpàṣẹ ti ìpínlẹ̀ ti Kano náà ni wọ́n ti ṣe ìkìlọ̀ báyìí fún ogunlọ́gọ̀ àwọn ọ̀dọ́ láti ṣe gàyà fún àwọn olóṣèlú ilé tí ó lè máa lò wọ́n ní ìlòkulò. Atiku Abubakar náà ló ti ṣàlàyé báyìí pé ó ṣe é ṣe kí òun láǹfààní láti díje dupò ààrẹ mọ́ lẹ́yìn ọdún 2027. Orílẹ̀-èdè Iran náà ló ti kọ̀ jálẹ̀ nípa àdéhùn ilé tí orílẹ̀-èdè Amẹ́ríkà ti mú gbé síwájú wọn. Ikọ̀ agbábọ́ọ̀lù ti Hamburg ló ti tọwọ́ bọ àdéhùn tuntun pẹ̀lú agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Nigeria Murphy tó ń tàbí ilé pé nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti OG Nice. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn ti àgbáyé fún ti ìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ẹ lè kàn sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagiluefm.com àríkẹ́ kàn sí wa lórí ìkànnì ti X wa
pẹ̀lú ìtọ̀nà lágẹ̀lú FM 967. Bákan náà lójú òpó ti Facebook wa pẹ̀lú ìtọ̀nà lágẹ̀lú FM 96.7. Túnde Ọláwo lóòótọ́ ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ Ìbùkún Olúwa Ọlágúnjú Martini Salau ló ti ń ròyìn. Kété tí n bá ti kúrò lórí ìròyìn, òun náà ni Ta Ló Takin yóò máa gorí àgbàgbé pẹ̀lú Quadri Adérọ̀gbà. Ẹ má kúrò ń bẹ̀ o, ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.

0: Oh baba, a kori la ta ro ni. O ti su mi, ibo gan la lo bole mu mi lo.
1: Arakunrin, fokan bale. Onu ati la re ni mo fe fi han e. O ya wo, onre, onre.
0: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí Lajelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.ng.
2: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣí ìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tètè oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta

0: ìyẹn lápá ibẹ̀ yẹn *347*1004*2#. *347*1004*2#. Àyè jẹ́ nǹkan sáwọn tèmi lẹ́ẹ̀kan sí lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀. Torí yín tó lè mú yàn láti mọ wò ọ́ lórí Facebook. Owó làwọn náà ń ná. Ẹ̀yìn bá ń wò yàn lọ́wọ́ tá a wà pẹ̀lú ti data tó kó lọ́wọ́. Ó yẹ kéyìn náà mọ kan sára sí wọn ni. Jeremiah Àjàdé Adéyẹmọ láti ìlú Ìsẹ́yìn. Ọláwọlé Akíndayọ̀ Akíndayọ̀ ẹ káàbọ̀ sórí ètò yìí. Adébájọ Saheed Sunday láti Apẹtẹ Ọbàṣà. Àwọn ti Barcelona nìyẹn látàpẹtẹ. Adébáyọ̀ Saheed láti Apẹtẹ. Wọ́n ṣe ń gborí wọlé nìyẹn. Lèmi náà ń gbà sí wọn lára. Mo sì jẹ́ni *347*1004*2#. Hello, ẹ káàsán. Ẹ káàsán sá.
1: Ẹ̀bà káàsán Agbátaarọ̀. Agbẹ́dò.
0: Kí lorúkọ yín bọ́lá tí bá yín sọ̀rọ̀?
1: Oyedira Ajibola tori ta challenge.
0: Oyedira Ajibola la tori ta challenge. Ẹ káàbọ̀ sórí ètò. Ìbéèrè méjì lẹ láǹfààní láti mú lórí ètò.
1: Mi ò ń ṣàlejò.
0: Ẹ ṣàlejò. A tún sún sọ fún yín ni.
1: Ẹ máa sọ, ẹ máa sọ.
0: A mọ̀ pẹ́ ìṣàlejò.
1: Ọmọ Adérògbà.
0: A mọ̀ pẹ́ ìṣàlejò.
1: Ọya fún mi náà bá 28.
0: Ẹ farabalẹ̀ o. Ṣé ẹ ń sáré ni?
1: Mi ò sáré.
0: Mo bóyá wà níbi tí ẹ ti ń sáré bá ní ẹ̀sìn dúró náà. Mo bóyá orin ilẹ̀ ti ń kọ́ọ̀lù ni.
1: No, mo sì jókòó, mo wà mọ́ọ̀sì ni mo jókòó.
0: Ó dà kò sí láburú. Olówó gbàdúrà wa. Ó yẹ mú bèrè sá.
1: Ẹ fún mi nọmba 28.
0: Nọmba 28. Lọ́dún 2011/2012, ikọ̀ Man City wọ́n gba ìdíje Premier League. Olùkọ́ ni wọ́n ló gbà fún wọn.
1: Lọ́dún 2011/2012. Sèyí Mare Pellegrini.
0: Manuel Pellegrini financer.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dà kì í ṣe Manuel Pellegrini sá. Roberto Mancini ni. Hello.
2: Hello.
0: Hello sá, ẹ kúrọ̀ lẹ̀. Kí lorúkọ yín bọ́lá tí bá yín sọ̀rọ̀?
2: Gideon láti
0: Rita Challenge. Mr. Gideon láti Rita Challenge. Ẹ káàbọ̀ sórí ètò. Ìbéèrè méjì lẹ lórí ọ̀fẹ́ àti mú lórí ètò yìí sá.
2: Number 25.
0: Ó ní kí n bèrè lọ́wọ́ yín wípé agbábọ́ọ̀lù wo olówó ju eléyìí tí wọ́n rà nínú ìdíje Premier League? Expensive signing nínú ìdíje Premier League, agbábọ́ọ̀lù tó wọ́n jù.
2: Most expensive signing.
0: Bẹ́ẹ̀ni sọ.
2: Ní Premier League.
0: Lọ́wọ́lọ́wọ́ báyìí.
2: Fernandez.
0: Bruno Fernandez àbí nínú kọ Man U láti inú kọ.
2: No, Bruno Fernandez kọ. Fernandez ti Man City ra.
0: Fernandez.
2: Láti Nottingham Forest.
0: Láti Nottingham Forest àbí olówó jù lọ́wọ́lọ́wọ́ báyìí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà kò sí láburú. Ẹ ti gbàgbé Alexander Isaac láti inú kọ Newcastle sí inú kọ Liverpool. €125 million. Ẹ ṣe gan sá. Hello.
3: Hello.
0: Ẹ káàsán sá, kí lorúkọ yín pàápàá?
3: Mr.
0: Sola Lata Pata, ẹlẹ́tọ̀ láti mú béèrè méjì. Ó yẹ mú béèrè sá.
3: Number 8.
0: Bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹjọ ti lọ.
3: Number 7.
0: Number 7 ti lọ.
3: 6.
0: Ìbéèrè lẹ́ẹ̀kẹfà number 6 àbí. Ìbéèrè lẹ́ẹ̀kẹfà náà. Ìbéèrè lẹ́ẹ̀kẹfà ilé tẹ láǹfààní láti mú. Ó ní ikọ̀ mélòó ló ń kópa nínú ìdíje German Bundesliga?
3: 18.
0: 18 club. Ẹ búbẹ̀rẹ̀ yín tó gbẹ̀yìn sá.
3: Number 5.
0: Ìbéèrè lẹ́ẹ̀karùn-ún number 5 ti lọ.
3: Number 9.
0: Ìbéèrè lẹ́ẹ̀kẹsàn-án ti lọ. Ẹ mú bẹ̀rẹ̀ láti 30 sí 40.
3: 35.
0: Number 35. Agbábọ́ọ̀lù fún ikọ̀ Chelsea Estifao William Estifao ọmọ orílẹ̀-èdè wo ni?
3: Brazil.
0: ọmọ orílẹ̀-èdè Brazil ni. Ẹgbà ọmọ orílẹ̀-èdè Brazil ni. Nọ́mbà yín ló parí pẹ̀lú 0765.
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ti gba káàdì pè lórí ètò yìí. Ó dáa. Ẹ pè wá padà lẹ́yìn ètò. Bó ṣe jẹ́ nìyẹn, Adéyẹmọ fún Ṣọ́ Joshua, Ajayi Anu Olúwa John. Àwọn tiwa nìyẹn lórí ojú òpó ìkànnì Lágelo FM. Ajayi Anu Olúwa John láti ìta mẹ́rin Ìbàdàn Up Chelsea. Ọláwọlé Akíndayọ̀. Àwọn tiwa nìyẹn lójú. Ẹ máa bá wa ṣí àrẹ̀. Ọjọ́ ti wá lọ báyìí. Ṣùgbọ́n Lékan ẹlẹ́ṣin òun náà gborí wọlé. Ọjọ́ ti lọ báyìí, a sì fẹ́ fáwọn èèyàn lẹ́bùn owó. Owó káàṣì. Ó dà ẹja ṣe báyìí, ẹja bọ́ sàgbọ́n ti káàṣì báyìí. Torí pé àwọn èèyàn ti ń dúró. Ṣé ti ń ta káàṣì ẹ̀? *347*1004*2#. 347*1004*2# ni. Àwọn ti àwọn ni Premier League ti bẹ̀rẹ̀ Premier League ti bẹ̀rẹ̀. Ẹ mọ̀ pé láti àná láti fáwọn ti à ń game. Àti fáwọn ti a ní àwọn figagbága tí ó lórí ọ̀fẹ́ àti wáyé. Àwa kan pìrì tí ẹ ní o. Ó bá bọ́ sójú ọwọ́. Ẹ̀yin lẹ ẹ tí ì rí àbí. Ó dáa. Ẹ lọ sórí Facebook, ẹ lọ follow Aláfidà. Lórí Facebook, ẹ rí àwọn game tá a ṣe àgbékalẹ̀ rẹ̀ yẹn. Ẹ bá ti lọ sí Facebook, ẹ follow Aláfidà. Ẹ ti rí àwọn game yẹn bẹ́ẹ̀. Wọ́n pọ̀ lọ jáǹtì rẹ́rẹ́. Ó ti bẹ̀rẹ̀ náà nù kí la tún máa ń dúró ṣe. Bí ó ti bẹ̀rẹ̀ kí láwa ṣe sí. Làbáyé ni ó bẹ̀rẹ̀ wọ́n sì sọ lójú èṣù. Ló bá di lọ́la. Arsenal àti Coventry City. Ẹ lọ síbẹ̀ láti ṣe àgbékalẹ̀ àwọn géèmù yẹn ẹ máa fi wọ̀ kán. Aláfidà ni ẹ bá ti fọ́lẹ̀ lórí Facebook ẹ máa wọ àwọn géèmù yẹn. Taiwo Prince Ọláníyan láti ìlú Òṣogbo, Òṣogbo Òròkì. Bó ṣe jẹ́ nìyẹn, ẹ jẹ́ kí a bọ́ sí agbọ́n ti káàṣì ẹ̀ báyìí. Torí pé àṣà fòlówó lówó. Olówó tí ń dúró ó fẹ́ gba owó rẹ̀. Àwọn wo ló ta káàṣì ẹ̀ lọ́sìn ni o, ta ló ní owó yìí.

*147*1004*2#. *347*1004*2#. Mo le fi ta cash e lo se ni. *347*1004*2#. *347*1004*2#. Ta lo lowo yi.

ẹyin ati pe namba yen bayi ẹyin namba to bere namba 081 bere namba yen e wa ri namba merin to pari namba yen ni 9112. Hello sir. Hello e kuro le o. Hello sir. E kuro le sir. Ati lage lo FM lati pe yin. Ah. Network yen fe se ba kan lo san yi o. E network ni e ja tutu won pe le kan si. Network ni awon ti gbe awon ni tan ti gbe. Won ti gbe ti won. O ti lo niyan. Ah elele ni ti gbe ba won o. Won ti le gbe yen o ti lo. Won ti le gbe ba won o ti lo ba won. Sugbon a kan fe je kan mo pon ti je ni. O se se ko je pe awon o gbo radio ti won kan ta ka se won wa lenu se. Mo se wo won o da pe nu se na wa. A kan fe je mo pe won ti je owo lori eto lage lo efe. O de to ta lo takin. Hello sir. Se n gbo mi sir. Ki loruko yin bo la tin ba yin soro. Ki la pe? Oda. Be ba te n gbo mi, eyin oda pe yin n gbo mi network odo yin yen ni ori bakan bakan. Eh e ti je 25,000 naira lori eto ta lo takin ni kan ni lagelu FM lori eto cash e. Lori ti cash e ni o agbon ti cash e la wa ati wa lori eto cash e bayi eh e ti je 25,000 naira awon cash o pe yin lati gba account number yin tan sanwo si e ti je 25,000 naira lori eto cash e bayi eh bo se je ni e ba pa phone o ke si je network o da o eh tori won bere awon kan dani mo lowo yin o se ti gbo bayi sir o da e se o o lo bayin o se je niyan agbon ti cash e la wa yi eh agbon ti cash e ta lo takin o ti lo o ti pari sugbon agbon ta wa iseju marun to ku yi cash e lo ni ati ti pe to je owo won won ti ati fun won lowo eh bo se je niyan e je install feyin ti eyin ti a wi pe eh se ri ni ale yi na e tu je bo owo lale yi sugbon to wa nbe na ni wi pe be eyan ba ta cash e ni eh be eyan ba ta cash e ni o dun mi o ye ki n be lowo eni pe sesese ta ni mo fe je mo pe confirm ni apart won ni mo pe ti n ba so nkan fun yin ṣùgbọ́n mo ti gbàgbé ẹ̀ ń bèrè lọ́wọ́ pé sẹ́sẹ̀ ta káàṣì ẹni mo mọ̀ pọ́n sẹ́sẹ̀ ta torí pé ó dà kàn ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ni ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn ṣe wá rí ní alẹ́ yìí náà wọ́n tún fún àwọn èèyàn lówó lórí lágelu fm ẹ mọ́ gọ́ra yín mọ̀kànmọ́kàn ló yé kàn ló kan anybody téèyàn ò bá ti rora rẹ̀ pín bó ṣe jẹ́ nù ẹ̀ lálẹ́ yìí náà ẹ̀ tún gba ẹ̀bùn owó kóòdù yẹn rèé *347*1004*2#*347*1004*2#. Wọ́n lè fi ta káṣẹ́. Tó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn. Ẹ jẹ́ bá dágbére lórí ètò lọ́sàn-án tèmi torí pé ọjọ́ ti lọ. Ọjọ́ ti lọ lágbára ọlọ́run ọba. Ọjọ́ Wednesday àtùjọ pàdé láṣẹ ọ̀nà kọ́ lọ́mọ pé òkú ní sọ̀rọ̀. Kádúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa lẹ́bùn lórí ètò Mr. Anthony Bodunrin. Ọkọ fún mi nọ́mà tọ́lọ́run dá lọ́la jẹun sókè kò jẹun sápò. Bàbá nìyẹn láti agbọn United Kingdom. May you never walk alone. Abiola Yaliyali láti Hamburg lórílẹ̀-èdè Germany. Èèyàn bọ̀sùn ọ̀làkùn gbogbo Cairo nìyẹn. Àwọn tí a nìyẹn ọmọ ìyá méjì tí èwe wèlè tó bá ti rí pounds àti dọ́là wọ́n ti rí wèlè náà. Bàbá Túnde Ajétúmọ̀ bí bàbá Jet láti Ireland. Èèyàn náà yóò Portugal alámà gidi nìyẹn. Nọ́mbà tẹ́ pè mí sí rè lẹ́yìn ètò 09050275364 09050275364 lórúkọ náà tún ètò yìí ọ̀gá wa Túnde Ọláwúwo Alex Ferguson nìyẹn Abdul Qadri Adélọ́gbà lórúkọ tèmi ẹ má gbé kóńbẹ́ ètò orí ògùn orí agbágbé ẹ kú kalẹ̀.

àgbà lọ wọn bọ nílẹ Yorùbá wọn ni purọ purọ o náà lo ku soju eru ira àwọn alábòsí wọn a mọ na sẹsáàrò àmọ ṣẹri gbogbo àwọn olóòótọ nìkan ìní ẹ máa fọwọ́ rọrí kú tí wọ́n sì máa sìn sínú pò sí dẹ ṣe mọ̀ pàwọn bàbá wa ńlẹ̀ Yorùbá náà ni ọlọ́tán bọ̀ wọ́n ní olóòótọ́ ìlú nìkàlú àti pé olóòótọ́ kìí lẹ́ni àsìkò ètò ìdìbò inú tún ti ń kankan gbọ̀ngbọ̀n lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n pé bí rọ́bà lọ lógún ọdún ọjọ́ kan báyìí ń lò tọ́ yọ sáré bá wọ́n ní alábòsí tí ń fi tọ́ ọmọ ilé ìrì àbí atẹ́gùn kékeré báyìí ni òbílẹ̀ ọ̀hún wó dànù gbogbo ẹ̀yin olóṣèlú kí n kó ẹ̀yin ọ̀jẹ̀lú náà mọ́ tọ́jẹ́ pé ṣé ẹ mọ̀ pé ìpolongo ètò ìdìbò ti bẹ̀rẹ̀ lánàá tọ́jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ̀ ní í ṣe ẹ mọ̀ sọ fáwọn èèyàn wọ́n sì ní ẹnu òpùrọ̀ yìí ṣẹ̀jẹ̀rẹ́ ní mọ́sá àní balabalabalabalabala ọwọ́dùn rọ̀fọ́ àgàdo ọwọ́dùn bẹ́gi ẹja máa rántí o wípé tí ń bi ni ó bi ni tí ó sì bìyàn ó bìyàn ńtọ́ ọ̀bá ní í ṣe mọ́ sọ fáwọn èèyàn torí pé òótọ́ iná ni mọ́ gbórílẹ̀‐èdè lékè lóko ọlọ́run ọba mi Edumare lóko ọlọ́gàá lọ́gàá ní ìkànnì yìí látòrí ọ̀gá wa Túndé Ọmọláwúwo Kenneth Ogeje Kébugi lolóòtú ètò yìí Adémọ́lá Azeez Àzìsó Bàbá Lónílá lọ́jẹ́ kẹ láǹfààní àti gbọ́ wa nírọ̀lẹ́ yìí Abídèmí lóko tèmi Akande lóko bàbá tó bí mi lọ́mọ ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lórọ̀ bọ́ bá pẹ́ títí a máa ṣe lọ́jọ́ alẹ́ láàrin iwájú Aládémọ̀mí Ayẹ̀fẹ́ Elédùmarè náà ń bẹnu ilé agbára ẹ̀wà ajá gbádà kàsídà nírọ̀lẹ́ ẹ̀ máa bọ̀ lórí Facebook wa Lágilú 96.7 FM ẹ̀já gbójú ayọ̀ wúra wa torí pé lójúlójú náà láwọ lọ́rùn ẹni lójúlójú ní ìyàwó ọ̀sìngín máa ń wọkọ rẹ̀ lọ́dẹ̀ irúfẹ́ ọjọ́ òní nínú ìtàn ṣé ẹ̀gbàgbé pòní lógúnjọ́ lóṣù kẹjọ ọdún 2026 nírúfẹ́ ọjọ́ òní nínú ìtàn bàbá ní àwò lágbàáyé lórílẹ̀‐èdè nàìjíríà ọjọ́ àìkú sunday tí í ṣe ogúnjọ́ oṣù kẹjọ ọdún 1922 ọ̀kan lára àwọn ọ̀jìn ní ọmọ orílẹ̀‐èdè nàìjíríà augustus taiwo eléyìí tí wọ́n pè ní taiso láàrin wọ́n padà fowókọ rẹ̀ sọ iléèwé ọ̀kan lára àwọn tí wọ́n gbé agbọ̀n ètò ẹ̀kọ́ orílẹ̀‐èdè nàìjíríà dúró ni òǹkọ̀wé ní irúfẹ́ ọjọ́ òní náà bíi nílùú kẹ̀nẹ́ nípínlẹ̀ ogun lọ́dún 1922 kí lẹ́yìn kọ́ máa jẹ́bàá bí mo ti dákọ̀ ohun kí lọ́ wá sọ́kàn yín ẹ máa gbé àwòrán bàbá àǹtí ń bẹ lọ́kàn yín ẹ máa gbé jáde bí wọ́n náà

ẹ̀yin ti pápá mi náà ti gbogbo yín lẹ mọ̀ pé zuri ló ṣe kíni zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n láti ìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi pẹ̀lú díẹ̀ zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni zuri ló lọkọ sẹ́ ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bíìfù àti classic zuri ló ṣe kíni zuri ló lọkọ ó ṣe

ṣe ń lọ. Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ti gbọ̀nyí nìkan ni Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà gàlẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkan ni Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Ọ̀gá ni Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lọ.

0: Special pẹ̀lú Rẹmi àti Rẹmi lójó jímọ̀ sẹ̀ Miliki Special ètò bàbá ètò.
1: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìkànnì Lágilú 96.7 FM náà ni lórí ètò tàpè ní ẹ̀là lọ̀rọ̀. Wọ́n ní ibi abárokò tì sí náà ni a máa fàbọ̀ sí ẹni tí a ti ń gbà lálejò látòní. Àwọn náà ni onímọ̀ ẹ̀rọ òun ọ̀lẹ̀ Adéfàbí Abiodun. Ẹ̀yìn tọ́nà sì jẹ́ ọ̀jìnì nípa ilé ilẹ̀ kárakáta rẹ̀ náà. Ẹ jẹ́ wọn ìbéèrè tí mo béèrè ká tó lọ pé síjọba irú àwọn ìjọba ìpínlẹ̀ Kánò kankan tíjọba àpapọ̀. Síjọba àpínlẹ̀ ìjọ ń ṣètò ṣe housing kankan wà tíjọba torí housing corporation of your state síjọba nírú ẹ̀ láìpẹ́ tí wọ́n tọ́nà ń kọ́lé bóyá káwọn èèyàn máa ṣe díẹ̀ dédíẹ̀ torí nǹkan tún wó dànù yìí kìí ṣe kékeré o ilé sì ń mọ́ o torí pínlẹ̀ ọ̀pọ̀.
2: Bẹ́ẹ̀ ni atọ́kùn ìjọba ní àwọn nǹkan tí wọ́n ti la sọ́tọ̀ bẹ́ẹ̀ example ni àwọn àjọ dá new town irú ìlú tuntun tí màmá tẹ sọ àwọn nǹkan tó fẹ́ẹ́ fi ṣe nìyẹn ṣùgbọ́n kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe tó kò lè tó yàtọ̀ sí pé kò lè tó ni pé àwọn ibòmíì tí àwọn property yẹn ń wà ibi tí táwọn yẹn lè gbé agbára ò ka aládàá-ńlá ni àwọn míì tó jẹ́ tí ìṣe aládàá-ńlá ọ̀nà tún jìde ibi tó yẹ pé àwọn èèyàn tún nílé
1: lọ
2: àti yàtọ̀ sí yẹn ni pé ẹlòmíì gan àwọn ìjọba wọn ò polówó wọn ò ṣe wọn jẹ́ kí aráàlú mọ
1: awianess yẹn ò sí kò sí polongo
2: bẹ́ẹ̀ ni pé nǹkan báyìí báyìí àǹfààní báyìí báyìí wà fún yín
1: ẹnbámọ̀ nìkan ló mọ̀
2: àǹfààní pọ̀ káàkiri tíjọba ń ṣe ṣùgbọ́n ohun tí màá tẹ́mi náà gẹ́gẹ́ bíi àmọ̀ràn tá a lè mú wá fún ìjọba lérú nǹkan báyìí ni pé kí wọ́n bá wa rẹ owó ẹ̀ wá sílẹ̀ fún àwọn èèyàn kó lè rọ àwọn èèyàn lọ́rùn bó ti bára ṣe ní àwọn èyí tí ò bá tiẹ̀ jẹ́ pé sún márùn ìlú kọ́nà débẹ̀ bó bá jìjù bẹ́ẹ̀ lọ tọ́nà bá ti débẹ̀ ó ti dára
1: ìṣẹ́jú mélòó yẹn fi pàṣẹ débẹ̀
2: bẹ́ẹ̀ ni àwọn bíi bá fẹ́ fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí tí ó wà fún mẹ̀kúnù ẹjẹ́ wà fún mẹ̀kúnù ẹ ti bára ṣọ̀nà tí ó débẹ̀ ẹ ti bára ṣe níṣe jẹ́ pé àwọn aráàlú wọn lè sanwó ẹ̀ ní kékeré kékeré bó ṣe rọ̀ wọ́n lọ́rùn.
1: Bí wọ́n ti mọ́ sọ kékèké lọ́dún àwọn aládàáni tí ń palẹ̀.
2: Bẹ́ẹ̀ni kí wọ́n sì jẹ́ kí awareness kó tú aráàlú létí nǹkan báyìí báyìí báyìí báyìí là ń ṣe. Mo rò pé nípa ṣíṣe eléyìí náà àwọn ẹni tí ó yò yóò yò. So ẹni tó bá fẹ́ ẹni tó bá fẹ́ mo wá nípa kinní báyìí náà àwa náà lè bèrè káàkiri lọ secretariat bèrè pé irú ọ̀rẹ́ ọ̀fẹ́ báyìí ló wà irú àwa yìí náà a lè bá yín a lè gbá ìdìyàn nípa bí ó ṣe fẹ́ ríru àǹfààní bẹ́ẹ̀ jẹ́
1: àǹfààní bẹ́ẹ̀ jẹ́ ok ọ̀dà ẹyin ẹ jẹ́ kí n wá fi yìí kún lórí à ń ra ilẹ̀ à ń ra ilé lọ́wọ́ àwọn èèyàn tí àwọn náà ń talẹ̀ bíi tiyín báyìí ọ̀pọ̀lọpọ̀ ìrírí táwọn èèyàn ní lọ́dọ̀ ẹlòmíì kò dùn gbọ́ létí tí ó di pa ń gbéra ni káàkiri à ń pariwo ara ń gbéra ni lọ sórí rédíò kí lèèyàn ó rí tí wọ́n máa pè ní red flag àwọn nǹkan àwọn àpẹẹrẹ wo lèèyàn ó rí téèyàn fi mọ̀ pé ẹni tí èèyàn ara rẹ̀ lọ́wọ́ rẹ̀ yìí ìyẹn ti kẹsẹ̀ bọ kókó ẹwà torí wù ẹ̀ ń ṣẹlẹ̀ dáadáa kí lèèyàn ó fi mọ̀.
2: Bẹ́ẹ̀ ni ẹ ṣeun atọ́kùn.
1: Àbí bẹ́ẹ̀ bá fẹ́ ra lẹ̀ bẹ́ẹ̀ kílẹ̀ kéèyàn ó bèrè lọ́wọ́ rú ẹni ọ̀hún.
2: Nǹkan àkọ́kọ́ ni pé tí ọfà yẹn bá ti da jù if it is too good it is not good. Tọ́ba rí pé wọ́n bá yín sọ̀rọ̀ kan tí torí àwọn àpẹẹrẹ ni irú iléeṣẹ́ kan wà tó ń
1: mú
2: bẹ́ẹ̀ ni ìdárúkọ iléeṣẹ́ tí wọ́n ní ẹ̀sánwó ilẹ̀ fún ọdún mẹ́wàá ilẹ̀ nìkan láì ṣe lé ẹ máa da ní 50 naira 100 naira a sọ pé
1: ẹ fi 50 naira ṣàkàwé nù kẹsẹ 50
2: naira ṣàkàwé nù a sọ pé káwọn yẹn máa san díẹ díẹ ṣùgbọ́n ọdún mẹ́jọ ọdún mẹ́wàá níbo ni irú ìṣẹ̀lẹ̀ ọ̀hún gan ṣe wà lójú kan náà ni ẹni tó ń sanwó gan ṣe ìṣẹ̀pẹ̀lẹ̀ yẹn lòun náà wà ṣé bẹ́ẹ̀ ni ó ṣe wà tó bá ti di pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn àwọn ará red flag nìyẹn ṣùgbọ́n tó bá sì fẹ́ lọ kówó rajà náà gbogbo ìbéèrè tó bá yẹ kó béèrè ni kó béèrè má wò pé ewé lòlówó mi àbí nǹkan kan bí bọ́ báwọn ṣe ra ilẹ̀ yìí gan ọwọ́ ta lẹ ti rà ìwé tẹ fi rà dà ìwé wo lẹ́yìn náà.
1: Ǹjẹ́ bá sọ fún yàn sẹ́yìn fẹ́ lọ ṣèwádìí ẹ̀ ni.
2: Iye oṣù kan tó fi 1000 naira lẹ̀ ẹ̀ ṣèwádìí ẹ̀.
1: Ìwé tẹ́ yìí náà ilé lọ́wọ́ ilé iṣẹ́ ńlá ti ń túnlẹ̀ ta.
2: Bẹ́ẹ̀ni o tẹ̀bà fẹ́ rọ lùbá bọ̀yà ẹ̀ ṣèwádìí ẹ̀ ìwé tẹ́ fi rà dà.
1: Kí ẹ̀ mọ́ dájú àdá kó.
2: Bẹ́ẹ̀ni nígbà tẹ́ rà tán báyìí ohun tẹ́yìn náà ṣe dà. So tó bá dẹ̀ ni pé wọ́n fẹ́ fi ojú bi kan dé tó bá ti ó ní àwọn kan tó gbọ́n yé tètè fojú ilẹ̀ wọn torí pé wọ́n máa wò pé ẹlòmíràn ní san débì kan tó fi máa dà wọ́n láàmú àbí àwọn náà kì í fẹ́ kí ilẹ̀ wọn wà láì develop tó bá ti sanwó débì tó yẹ kó lọ gba ilẹ̀ jẹ́ kó wọ́n fi ilẹ̀ hàn ẹ́ báyìí ni dúró sí wọn lọ́rùn kó wọ́n fi hàn ẹ́ torí tó máa ń fajà ń gbà mí ni ẹlòmíràn wà tó ti sanwó ọdún márùn-ún tí ò tí ì rí ogibi tó sanwó ṣùgbọ́n àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ó ní bó ṣe bó ní ohun táwọn náà fi ń ṣe ẹ̀rí pé àwọn ẹlòmíín gbalẹ̀ kalẹ̀ wọn ò ṣe nǹkan kan lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n irú àwọn ṣe ṣe lọ́dọ̀ tiwa kó tẹ̀ tó sanwó olè gan wọn ò kọ́ rí ibi tí ó fẹ́ sanwó ẹ̀
1: yóò kọ́kọ́ rí náà
2: plot tó fẹ́ sanwó ẹ̀ lérí gbogbo ìtàbára báwa ṣe ń ṣe ní ètò bá jẹ́ agbọnu tiwa ni ètò yóò sì fún ìpolówó ọjà ṣùgbọ́n agbọ́lọ̀ ṣàlàyé bí ìyàtọ̀ tiwa sí àwọn ẹlòmíì so àwọn ẹlòmíì wà sí ní ìlú èbó ni wọ́n wà tí wọ́n ti ń fi owó ránṣẹ́ láìdébẹ̀ láìfojú níjú pẹ̀lú bí wọ́n fẹ́ẹ́ tà fún ẹ ó léwu èèyàn tó bá mọ̀ pé trust èèyàn tó mọ̀ pé
1: tí ò lè jàǹbá
2: yẹn jẹ́ kó lọ owó bẹ̀ kó tó sanwó má sanwó lẹ̀ láìdé ibi tó
1: bẹ̀rẹ̀ ẹ̀ wọ́n mọ̀ gbọ́n bí wọ́n bá torí ìjọba wọ́n máa falẹ̀ léyìn lọ ẹ̀yìn bó lè yóò ṣe wá mọ̀ pé ilẹ̀ náà ò ní wàhálàánú ṣé mọ̀ pé ẹ sọ pé béèyàn bá fi lọ rà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí kó mú lọ́ọ̀yà mú nǹkan dání tó bá jẹ́ kéèyàn lọ rà lọ́wọ́ àwọn iléeṣẹ́ yẹn náà báyìí nǹkan kí ló yẹ kéèyàn ṣe sáwọn àbí tí wọn ò ní ṣòro kankan torí ẹlòmínú àtọ̀ ìpín ìgbà téèyàn bá ra tán kọ́ mọ́ lọ di wàhálà lọ́jọ́ ọ̀la
2: bẹ́ẹ̀ni tí ẹ bá ralẹ̀ ní ọwọ́ iléeṣẹ́ ó gbọ́dọ̀ sí ní ìpele bí ẹ ṣe bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yín bẹ́ẹ̀ ṣe máa ṣiṣẹ́ èmi máa ń gba àwọn èèyàn nímọ̀ràn ni pé ẹ máa lọ sí ibi tí lẹ́yìn gan wà ẹ máa lo bẹ̀ lóòrèkóòrè ẹ sì take possession taking possession ni pé tó bá san owó ẹ tán ṣe nǹkan sórí ẹ foundation lágbára ẹ ká ni ṣe sórí ẹ fẹ́ǹsì lágbára ẹ ká ni ṣe fẹ́ǹsì sí gbé géètì sí kódà ìwọ tí o bá tí ní agbára àti ṣe ìwé ṣe nǹkan lórí ilẹ̀ ó da kó má kú tí ìralẹ̀.
1: bó lèyàn ṣe wá mọ̀ wípé sí ọ̀fọ̀ àbúrú sí ọ̀fọ̀ tẹ̀ sọ yẹn bó lèyàn ṣe mọ̀ pé ń bẹ lórí ilẹ̀ tọ́lọ́ pọ̀lọpọ̀ wọn mọ́ ní àbí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mọ́ ní sí ọ̀fọ̀ wà bẹ́ẹ̀ bó lèyàn ṣe wá mọ̀.
2: a tí a bá ní pé sí ọ̀fọ̀ wà lórí ilẹ̀ file number da sí ọ̀fọ̀ òwe gangan da ẹ gbà ẹ tún mú lọ bí tí wọ́n ti ń wo
1: secretariat èyàn gba ìwé lọ́wọ́ wọn èyàn gbẹ̀dà rẹ̀
2: wọn ni fún yín
1: ok
2: lórí fóònù wọn lè fún yín file number
1: ok
2: wọn sì lè send ẹ̀ sí yín lórí fóònù
1: ok
2: secretariat nǹkan báyìí la fẹ́ yẹ̀ wò ṣé lóòótọ́ ni ṣó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ bí èyàn ti ń mọ ilẹ̀ tó dára ni
1: ó dànù ṣùgbọ́n àwọn èyàn béèrè ọ̀rọ̀
2: tó dẹ̀ ló fẹ́ ká máa ṣe béèrè gbogbo tó bá yẹ kẹ béèrè tó bá ti fẹ́ ra ilẹ̀ ọ̀rọ̀ lè ò ṣe bí búrẹ́dì tó ti jẹ́ tán ogún ọdún ọgbọ̀n ọdún ẹ wà lórí ẹ ìbéèrè tó bá yẹ kẹ béèrè lórí 1000 yín ẹ béèrè tó bá yẹ tó bá fẹ́ talẹ̀ fún
1: ọ. ọ̀dà ẹ jẹ́ kí n ṣe báyìí ẹ jẹ́ kí n fún àwọn ará ilé láǹfààní ìbéèrè kan fún yín 09123708675 ẹ jẹ́ ń gba ìpín ẹyọ kan nígbà tí màá gba ìpín ẹyọ kan yẹn níbèrè tí àwọn èèyàn bá ní sùn yín ní tí bá ń tawọ́ tasẹ̀ nínú tiwọn náà lórí ẹ ẹyin gẹ́gẹ́ bí ẹnìkan ẹ rí lára àwọn èèyàn tí wọ́n lọ yìí ẹ rí wípé inú wọn ò dùn 09123708675 ẹ rí pé àwọn ẹni tí wọ́n lọ inú wọn ò dùn ẹyin gẹ́gẹ́ bí ẹnìkan ẹ ti gbà mọ̀ràn ṣe gbogbo ẹ ti gbà wọ́n mọ̀ràn ẹlòmíì wà tó yẹ pé ilẹ̀ plọ́ọ̀tì mẹ́rin márùn lómi tí ò ní kankan mọ́ kí ni ẹ ti gbà wọ́n mọ̀ràn pẹ̀lú báyìí náà sì ni ẹ̀ǹta ilé ẹ̀ǹta ilẹ̀ kí ni n tẹ́lẹ̀ ṣé ẹ ní nǹkan kan tó lọ́n lè ran yín sí wọn.
2: gẹ́gẹ́ bí ìmọ̀ràn tí a ti gbà wọ́n sẹ́yìn gbogbo àtìpàlà tí ń tàkùrọ̀sọ yìí àti gẹ́gẹ́ bí agbára tó lọ́run fún mi tó bá yẹ jókòó yìí náà mo ṣe ń rò pé kí ni àwọn tá a lè fi ran àwọn èèyàn wa yìí lọ́wọ́ kí n ṣe pé òun tá a ti rò wá lárùsọ àbí nǹkan kan tẹ́lẹ̀ tá a bá rí àwọn èèyàn wa kì í ṣe pé ní àpamọ́ àwọn èèyàn wa tí wọ́n ní ẹ̀rí lóòótọ́ páwọn ti nílé tẹ́lẹ̀
1: lórí ìsàkúlà
2: bẹ́ẹ̀ ni wọ́n lè wá sí ilé iṣẹ́ wa a máa ṣètò bí wọ́n á ṣe rí ilẹ̀ ìyẹn plot ní ẹ̀dínwó pátápátápátá pẹ̀lú bí wọ́n á sì ṣe máa san tí ó rọ̀ wọ́n lọ́rùn ní ìdákúrekú ní kékeré tí ò ní jẹ́ pé àmọ́ lẹ́ẹ̀kan náà so a máa ṣètò ẹ̀ kò ní ju bóyá bí one plot àbí two plot lọ́tà a máa ṣe fẹ́ nìkọ̀ọ̀kan kó àti ẹni ṣe two plot one plot so that wọ́n á lè fi kọ́lé padà tí wọ́n á lè padà sórí ẹsẹ̀ wọn ọlọ́run sì ṣeun àwọn ibilẹ̀ táǹtàn tiwa a ní ẹ̀rọ tá a fi ń yọ blọọkù fún àwọn èèyàn so tí wọ́n bá wá sí iléeṣẹ́ wa ó ti níye tí wọ́n ń ta blọọkù ó ti ní bá a ṣe lè bá wọn àti ń bò á bá wọn ṣe tó yẹ pé bóyá bí owó blọọkù ọ̀hún gan tí wọ́n bá san lérí blọọkù gangan yóò fẹ́ lè tó bí ìdajì iye tí wọ́n ń ta blọọkù àbí kó súnmọ́ bẹ́ẹ̀ tàbí kó yẹ pé màtíríà nìkan ni wọ́n á já tí wọ́n á máa yọ táà fi lè ránra wa lọ́wọ́ táà fi lè gbéra wa lórí ọ̀pọ̀lọpọ̀ ló ti wà nù rònú pé
1: báwo
2: ṣé wọ́n lè dóní padà ní irúgbìn nǹkan tó ṣẹlẹ̀ yẹn so tábá rí àwọn tó ní ẹ̀rí dájú bẹ́ẹ̀ wá àwọn tó ń sọ pé a fẹ́ máa tún ta a fẹ́ rà pamọ́ irọ́ ìwọ tó mọ̀ pé ó fẹ́ nílé padà.
1: tẹ́rì mọ jẹ́mi nsọ mo fẹ́ dúró fún ọ tẹ́rì mọ jẹ́mi nsọ ń bẹ wípé wọ́n ní ilé abi ilé lórí sakularu lóòótọ́ tí nkan ti se
2: bẹ́ẹ̀ni tí nkan ti se
1: mọ wọn lọ́wọ́
2: bẹ́ẹ̀ dúró sórí ẹsẹ̀ wọn padà a mọ̀ bá ṣe jọ ṣúgbà ara wa láti rí jẹ́ kí ló ẹ̀ jẹ́
1: ọ Sadiq Abdullahi Salaudeen wọn ní no muslim family okay Olayemi Olasco àwọn náà wọn kàn sí wa ní agbọ̀nbẹ̀hún Adepoju ina Olaji okay woni best one Oladokun Ayomide Eseun gan ni Kainde Ojawo Ekuse takuntakun Eseun oju opo won lo mara won e je kemi teri ba fe mi mo si fe gba ipe eyo kan mo fe gba ipe eyo kan oda e je nse bayi elo ta lo wa nbe elo e ti wole o iyan olomo sanu e je kemi teri ba fe mi eyan kan pere ni lanfani lati gba laye baun tori o ti lopo elo elo yes sir 30 seconds sir
3: Okay, sir.
1: Ebo ni a le ti ri le to je ni. Ebo le ti ri le to je ni esun. Mi ni lanfani ati gba ipe kankan mo. Ejo, e ba mi fi number yin ta fa awon eyan tori Olorun.
2: So e pe wa tabi WhatsApp sori number wa 081-22-37-1680. Lekan si 081-22-37-1680.
1: E je ba mu number lekan si.
2: WhatsApp number fun en ti o ti mu iwe ati gegeje fun ko. WhatsApp number 081-22-37-1680.
1: E se ngani. Ah eni ti a tin gba lalejo latoni lori eto e la loro. Awon na ni onimero ohunwole Adefabi Abiodun okan lara awon ile ise tale tale lorilede Nigeria the CEO Glitters Real Estate eseun ta pe yin ti e je wa sa titi ojo mejo ti atumo lanfani ati pade lo ko loga loga ni kan ni latori oga wa tun bi omo lawo kenneth ogwije kebugi ni olotu eto yademola asisi aso baba lonila ina ni o je ke mo lanfani lati gbo wa latoni olarin waju alademomi ayan feledimari nbe ninu ile agbara ni ayin abidemi lo ko ti mi o akande lo ko baba to bi mi lomo oro agba bi o ba se lo ro baba ko titi amo se lo gba le 0813-591-1850 Be bari number mu e pe mi 0813-591-1850 e ja mo so leyin to yoku dijo mejo ire o
4: Olajiluwa FM 96.7

Monday yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

appreciate you. Ote. Abewuregbele Olohun o moju eni.

0: 107. La Gelu FM. Jagaba Guburitu. Maharu.
1: Ọlọ́run wípé bí ẹ̀yin bá gbàgbọ́ ẹ̀yin yóò rí òkú Ọlọ́run. Bọ́rọ̀ bá buṣe gàdà tó buṣe gèdè tẹni ṣiṣẹ́ rí jìjẹ ìrírí díẹ̀ gbọ́njẹsà fún àbúrò rẹ̀. Àdìtú lọ̀rọ̀ yìí ètò kan pàtàkì lórí ìkànnì Lágelu 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ ń pàdí èsì rẹ sí o. Àkókò ìsíníyè lápò ètò.

0: Thursday lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù ń lè tó ń ti máa dé tí etí gbọ́ onípojúpo ènìyàn fún wọn ní ìsíníyì tó lápẹja ǹjẹ́ gbogbo ẹ̀yìn ọkàn tó ti ń tògbé nípa ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá tí ò mọ bí ogun ti jà tó ti wá lu ara rẹ̀ pin àgàgà ẹnu gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìròyìn ayọ̀ bẹ̀ ni wípé ìsíníyì ló kan bàbá wa nínú olúwa apostle olúmọ̀mí awoyọmí olùdásílẹ̀ ilé ìjọsìn winning souls for christ bible church number 9 lane 3 sionist estate lẹ́yìn anchor mall new garage àpáta expressway ìbàdàn ní ẹ máa gbàdé lórí ìkànnì lágelu 96.7 FM ní gbogbo ọjọ́bọ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà bàdójú adé àkókò ìsíníyì gbogbo èèyàn pátá lè tọ̀ ń kàn.
1: Ó ní ẹ wá gbọ́rọ̀ olúwa gẹ́gẹ́ bí ìṣe wa ní ọjọ́ mẹ́jọ. Ẹ wá gbọ́ àkókò ìsíníyì, ẹ wá gbọ́ ìsíníyì láti ọwọ́ láti ẹnu ẹni tí olúwa tí ó fi ìran náà tí ó fi lé lọ́wọ́ tí wọ́n sì ń ṣe wá níyè ní ọjọ́ mẹ́jọ báyìí. Tó ẹ̀yin tí ẹ̀ ń kọ̀wé sí wa nígbà gbogbo à ń rí ìwé yín o, à ń rí text message yín pé olúwa ń lo bàbá fún ìran yìí àti fún ìran tí ó tún ń bọ̀, ògo ni fún Jésù ní òkè ọ̀run.
2: Hallelujah.
1: Tó bàbá ẹ káàbọ̀ sí orí ètò yìí, bàbá wa apostle àti wòlíì olúbùnmi Awoyọmí tí olúwa ń lò láti ṣe onípòjípò níye. Tó ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò náà ká mọ́ fi olùlò fọ̀hún, ẹ fún wa ní àdúrà.
3: Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù.
2: Àmì.
3: Olúwàgbà ọpẹ́ ẹ wa.
2: Àmì.
3: Olúwàgbà ẹ̀yìn wa.
2: Àmì.
3: Gbogbo àwọn ẹ̀sẹ̀ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ṣe wa olùwàdáríjì wa.
2: Àmì.
3: Ẹ̀jẹ̀ Jésù olùwàdá sórí wa.
2: Àmì.
3: Àti dé ní àṣálẹ̀ olùwàdára kọmọ
2: wa. Àmì.
3: Ẹ̀mí mẹ́mọ́ kó wa máa ṣe.
2: Àmì.
3: Òun tá a sọ ní àṣálẹ̀ olùwàdára kọmọ
2: wa. Àmì.
3: Àwọn tí ń gbọ̀ mí káàkiri àgbà ńlá yóò lakóso rẹ̀ fún
2: yà. Àmì.
3: Lórúkọ Jésù Kristì ẹ ra àánú gbà.
2: Àmì.
3: Lórúkọ Jésù Kristì ẹ tẹ̀síwájú.
2: Àmì.
3: Ẹ ní ẹ má ẹ nira.
2: Àmì.
3: Ara kó tù yín.
2: Àmì.
3: Àti jẹ àti mú àti náà àti lò lórúkọ Jésù kọ́ rẹ̀ ń lọ́rùn.
2: Àmì.
3: Wọ́n tọ́ lò lórí àkété àṣàkà àbọ̀ mi olùwàgbé wọn
2: jù. Àmì.
3: Lórúkọ Jésù ẹ gba ìwòsàn.
2: Àmì.
3: Àgbà owó ètò ìlórúkọ Jésù la bùkún fún
2: wa. Àmì.
3: Ilé iṣẹ́ náà kò máa tẹ̀síwájú.
2: Àmì.
3: Àwọn ìṣẹ̀bẹ̀ náà kò máa ṣe rere
2: wọn. Àmì.
3: Wọ́n tọ́ wa ní olùwàṣàánú fún wa.
2: Àmì.
3: Lẹ́ẹ̀kan sọ tá a sọ ní àṣálẹ̀ olùwàdára kọ̀ọ̀kan.
2: Àmì.
3: Gba ìṣàkóso.
2: Àmì.
3: Mo ní forúkọ olúwa.
2: Hallelujah.
3: Lórúkọ Jésù olúwa wa.
2: Àmì. Àmì. Àmì lé orúkọ Jésù Kristì.
3: Tí a fẹ́ ṣe ní àṣálẹ̀ yìí, a fẹ́ dá ìbéèrè ni láti mú ìfẹ́ àwọn olólùfẹ́ ètò iṣẹ́. Torí ní abẹ́ aṣojú lórí tẹlifóònù wọ́n pè mí, àwọn tó kù mí tó díẹ̀, wọ́n lé díẹ̀, wọ́n ṣe díẹ̀. Afẹ́jẹ́ kí n sọ̀rọ̀ lórí Matthew 23:23. So mo ti dá àwọn kan lóhùn lórí fóònù nígbà tá a pè mí. Ṣùgbọ́n afẹ́jẹ́ kí n máa dá nǹkan gangan lórí afẹ́fẹ́.
1: Lórí rédíò.
3: Bẹ́ẹ̀ ni. Torí táfẹ́jẹ́ kí n sọ lórí kì í ṣẹ̀ṣẹ́ o, kò sì lòdì sófin ìjọba àbófin rédíò. Ṣùgbọ́n jẹ́ ká tẹ́ pé èmi ẹ̀ fẹ́ sọ́run kìbá lórí rédíò tàbí lórí ìsòjì ìta gbangba bí òṣèlú church. So táfẹ́jẹ́ kí n sọ lórí kì í ṣẹ̀ṣẹ́ kò sì lòdì sófin ìjọba.
1: Kí wá ni nǹkan náà bàbá.
3: Matthew orí 17 ẹsẹ̀ 17 ẹsẹ̀ 23 náà ni afẹ́ kí jẹ́ kí n sọ̀rọ̀ lórí afẹ́ kí n sọ̀rọ̀ lórí ẹni Matthew 23:23 náà ni wọ́n bí mí lérí táfẹ́jẹ́ kí n sọ̀rọ̀ lórí pé torí pé àbọ̀tẹ̀ bẹ́ẹ̀ni ká gùn títí oníṣe bí ìsínyéjì ìlàpẹ̀tò yìí pé kí n sáwọn níyẹn ń pa rẹ̀ gbọ́ wá sọ báwọn
1: àbí ò ta iníyẹ náà sì ni
3: bẹ́ẹ̀ sọ náà ni ó ṣe rí pé a sọ̀rọ̀ ń pa rẹ̀ tó bá di òní so afẹ́ fi dáhùn béèrè ni afẹ́ sọ̀rọ̀ ní Matthew 23:23
2: Ègbé ni fún yín. Ẹ̀yin akọ̀wé.
3: Ẹ̀yin akọ̀wé.
2: Àti farisí àgàbàgebè.
3: Àti farisí alágàbàgebè.
2: Nítorí tí ẹ̀yin ń gba ìdá mẹ́wàá.
3: Torí pé ẹ̀yin ń gba ìdá mẹ́wàá.
2: Minti.
3: Àti anise.
2: Àti kúmínì. Ẹ̀yin sì ti fi ọ̀ràn tí ó tóbi jù nínú òfin sílẹ̀ láì ṣe.
3: Ẹ̀yin ti fi lè iṣẹ́ tó lọ́wọ́ ń gbélé lọ́wọ́ gan láti ṣe ẹ̀tì pátì ẹ̀tì filẹ̀ ẹ̀ṣẹ́.
2: Ìdájọ́
3: ẹ̀ṣẹ́.
2: Àánú. Àti ìgbàgbọ́.
3: Àti bàbá ẹ̀ṣẹ̀.
2: Wọ̀nyí ni ó tọ́ tí ẹ̀yin ìbá ṣe.
3: Wọ̀nyí ló tọ́ tẹ̀ ẹ̀ bá ṣe.
2: Láì sì fi ìyókù sílẹ̀ láì ṣe.
3: Láìpẹ́ ìjẹ́dúgbò tún sùkọ̀ àwọn kankan mẹ́ta ọ̀yẹ́ ká ṣe tá a ṣe ṣùgbọ́n ìdá mẹ́wàá anise minti kúmínì ẹ̀ náà sàmójútó tá mo ṣe kankan. So àwọn èèyàn àtẹ́tọ́ ló lùfẹ́ ètò ìpè mí wọ́n sọ pé fáàsì gbòòrò ṣe yé kí ìtumọ̀ rẹ̀ gan oríṣiríṣi náà yẹn ń sọ pa rẹ̀ pé àwọn kan sọ pé lọ́n kọ̀ndẹ́mù ẹ̀ ọlọ́run fọ́ ọ kálukú sáà sọ títí ẹ̀ sáà pé mo ti dá wọn lọ́run lórí fóònù mo wá sọ pé kí n jọ kí n tún dáhùn lórí ètò náà pé gbogbo ìyẹn náà kọ́ ló lè pèlú sórí fóònù tí ó bí mí lérè.

0: akabagebe so sugbon ka to ti pe a lo jina lo titi kini anise tan gba da mewa re kini menti kisi ni kumini tan gba ida mewa re e fo ni won o
1: vegetable to le de won e se de bo ki si se ti oyo ba
0: vegetable ni e fo ni e fo ni
1: mun gba da mewa kumini to je fo
0: anise kumini menti e fo ni won koda kan menti ati fini ojo ma fe jora won sugbon ki se fini o o ka fe jora won ni ta ka ma ko menti ni fini ara ki se fini of a drama one.
1: He will at him, my yatosi, lad book as I do book.
0: So I went from that time, ye. My Tabafa didn't get an ally rio about that for Tama Conta for Tassinry. So a so, a so, Anisiati, Kumin entity, a so afraid that be so yo. At our mind, it will do tampon yo, the way, let you bam, quit to na lawyer. The way I told you at the will do, the canal to my see. Be a so residing gaga, ne so Anisiati, Kumin in serio. So I want a formator at our ye. So a so want to finish a format to finish a permit to finish a for me. Be spices down open in room by me. Friend Duncan Sin by me. Bear night, Lucidio. So I want a for a way to a for a ferry at the back bar. Lama, Pharisee, Tafro, Lonely, Lyce, at a mark away. How long back my tongue back? I can no go. Or figure out about one call when you get my quama, if I know what to do. What is with you? Fuma ke gunye pe egbe ni fun yin eyin farisee atako we farisee atako we e ri pe e fo mede ta won yi se se e fo la ara won so ta ba ga da me wa fo sa ni de won ni se wa no fo ti se tetele ba se de won so tra won yo mo pe e fo ni kumini ati ati anise yi
1: anise
0: vegetable ni mo e fo ni mo ewe ni won
1: awon ako we wa n gba ida mewa re
0: farisee awon amara se kiti kan awa gba lagba sodi o je tun fi so pe egbe ni fun yin e ba te wo Matthew 23 yi den yi den dada ona mefa ototo lati bi pe pe egbe le won lori ki so lori ta mewa nikan o be ni aba wo lati se kini ri pe ala pe egbe ni fun yin egbe ni fun yin egbe ni fun ti pe esin kai esin kai esin kai esin kai ta wa ni fa awon wo kan ni farisi awon ni akowe awon ni farisi awon ni akowa awon ni akowe ara ti kokoko fa so kan sa tu pe agabagebe agabagebe won fi nkan to ye ko ti ki won se sile won o se ida mewa ewedu ati efirin ko ta mura ti ka ke ati e fo
1: olu olu gogoju ngba na lo mo waju
0: olu gogo
1: ki wa lo fa
0: a se ju ni
1: iya
0: a se jamu ni a se ju ni so a fe so pe efirin ati ewedu se olu bara du malu ati wetan tan gba do do awon igi olifi awon igi tin so eso so what that company cash crop so to efere ni so to wetu ni a se ju na fi se a se ju tawen yin yan ma na tan so na te pe loni na no opopo le to se mi adu akowo kan na ni adu kan owo kan na ni owo ma de nku lola owo ma de ran lola owo ma re oni eku
1: da wa lo do bi awon
0: a se ju wa se ba de
1: ida me wa bi efere ati
0: odo ori ni se ale bu kini eji ni se pe 70
1: e mu 70,000 wa
0: ida me wa odo ori ori si ni si ma ran ta ko de no so ti lodi o na no wa ngba na lohun jesu fi condemn wa a wa ni farisi a farisi na awon tan mo fi mose a te na si ti de iwe dita ronomi so ona spa won ona lo kako re ta fun ko awon eyan so awon ni akowe awon na awon tan ko le akowe so akowe kan ta ri to popular gidi kan be ni extra ape na
1: extra akowe
0: be na afi pe ni ayawo akowe ara won na ni so akowe so awon kin ne peta na pin si farisi won da won mo fin ta lo ko nipa ofin mose awon akowe da awon akowe tan ko kan le tan ko fin sile so o kan ne kan ta awon saju si
1: Sadusi.
0: Awon Sadusi ya gangan la ma alufa. To ma ti sense no tempili. Awon kan na leto ati patati ki sawon akowe ati awon
1: farisi.
0: Farisi o. Be ni o. Mo ni se isawon alfanisi pati dagba. A tin se to ta won gba awon na tun san fa ma Sadusi awon alufa. So e ri pe ni le Israeli igbimo to ka ti ma ti ni o nda di won la pe ni Sanhedrin. Sanhedrin. Sanhedrin ye awon beta le o wa nbe. Awon farisi to da won tay anso yi atawon akowe
1: atawon
0: sadusi
1: atawon sadudi
0: so awon sadusi ni awon alufa
1: sayendrin
0: sayendrin sayendrin sayendrin sayendrin so ni igbimo tin control ju ati israeli to anda bi senator fun israeli so awon better ta to anu igbimo yen na ni awon farisi leyin na awon akowe leyin na ni awon sadusi to ma da alufa àwọn àlùfáà ló wà ní tàtúsí ẹni pé bìtìlẹ̀ sùn sọ ìkẹ́ni pé kọ̀dá ọkọ̀ tàtúsí sí kẹ́mí àwọn àlùfáà kan bẹ́ẹ̀
1: bẹ́ẹ̀ ni
0: ṣùgbọ́n àwọn ẹni nǹkan ti ṣe wọn kan tuntun tàwọn àlùfáà kan lọ iṣẹ́ wọn ò sì dẹnu tẹ́ḿpìlì ìta lọ́wà àwọn kan náà ń tètò orúbọ tá à ń ṣe gbogbo ẹ̀ tẹ́ pé tẹ̀mẹ́wà tá à ń sọ yìí àwọn àlùfáà ló wà fún baba atokun oko kilo n down toni ah omo fe pe free bana baba ti dako free e to wa ti o
1: ida mewa re
0: to ma ju si re o
1: to ba ti ta
0: oko ti nti gbe e fo nkan ti gbe tan kan te ti gba nkan ka ti ba ma nkan kale yen jesu correct won si pe nkan te nse nkan ti o ni tuma ni pe so awon satu sin kan gan awon alufa e di pe ti awon farisea ta ma ko we ngba ta fesun kan de so pe amu lo so do lori alufa
1: Mm.
0: Kan kan ni ti ama board yen. Olori alufa mo na lo fun mo Jesu ba ta dajo. Jesu pe e kan ma gbe lebo, e kan ma agbe lebo. So no olori alufa ni head. Oni e so.
1: Mo lo si olori alufa.
0: Mm. Odun na mo na lo so do olori alufa. Pe to na amu lo si be na. So awon yen na control.
1: So do lori awon sadusi.
0: Be ni. Awon yen na control sandri. So awon olori alufa yen to ba ju Pharisee ati akowe lo. Because ko se ka ton le se re Paul bi na tetele na farisini e ko na lo ba se do da won lo fa ko to ma se nbi ta ma o me yin Jesu Christ o lo fa yen awon ni control awon la yen awon ni a le pe ni head ti control so awon saju sisi ni alfa awon na pe awon na gba pe Jesu Christ o jinde nti won an farisi gba akowe gba gba saju si o gba ta da alfa so
1: awon pe Jesu o jinde lawon ton ja alfa
0: gbagbo
1: ki lo wa fa
0: ah an bo asi be so gbagbo so e ri pe ofin ta so yi olohun se le tori awon alfa ni tori se ti ta ma se e da wo bi to wa nu we leftiku ori 27 verse 30 to 34 leftiku
2: ati gbogbo ida mewa ile na iba se ti rugbin ile na tabi ti eso igi ti oluwa ni mimo ni fun oluwa bo ba se pe eniyan ba ra pada rara ninu ohun ida mewa re ki o si fi ida marun kun ati gbogbo ida mewa owo eran tabi ti agbo eran ati ohunkohun ti o ba koja labe opa ki ekewa ki o je mimo fun oluwa ki o ma se ye wo bi o je rere tabi buburu be nu ko gbodo paro re bo ba se pe o paro re rara nje ati ohun ati paro re yo je mimo a ki yo a ko gbodo ra pada mo yi le ofin
0: e gbo mo yi ni ofin ofin ni
2: ti oluwa pa lase fun mose fun awon mo israeli li oke sinai
0: ofin ni ara ofin ni ofin idire ngba jesu wa sunu aye o so kan fa awon eyin atamo yin ba lo no matthew di kan 17 e da do wo matthew 5:17
2: e ma se ro pe emi wa lati pa ofin
0: mo wa lati pa ofin run
2: ati awon woli run
0: e ma se ro pe mo wa fati pa ofin atawon woli run
2: emi ko wa lati pa run
0: emi wa lati pa run
2: bi ko se lati mu se
0: ofin ni
1: ti awon alufa se
0: be ni no ti olorun se fa awon alufa
1: se fa awon alufa
0: ati se ni pe eye eyan mi e ma san pa awon alufa yin to ran ni se mi tan se so ofin ni kise lana esin so ma kan so pe ko sinu ma de mo to pe Jesu ti wa ti pare ko pare o ilana si ma de mo la lo pare ni Jesu pare e tun pa le kasi ki so fin o ilana si ma de mo la lo pa ni iwa Jesu ki sini pa pare o ki so fin o ki so fin rara
1: o fi n duro gidigbe
0: o duro be o duro be so lara mo ofin yen ṣugbọn lo ni awon yen o ro pe ofin me wa pere na lo so fun awon ese ojume wa lo o ma me wa la kan be lo keju na ni e ri pe le ta ka na so pe wọ́n yí ni òfin tó lọ́n fún mose lórí òkè sinai náà ni náà lọ́n gbé fún mose ní òfin yẹn sọ àwọn yóò wọ́n sọ pé kò sínú májèmọ́ tuntun ọ wà ń bẹ́ẹ̀ yín lẹ̀ fọkànsípò wà ń bẹ́ẹ̀ lórúkọ jésù ara àánú gbà dájú tá à ń sọ ẹ̀ka rí pé abraham náà ni ọkọ kọ san ká tó dá israel abraham ti sọ dáìtì ká lọ san fún bàdá lọ wọn sọ fọlọ́n fúnra rẹ ọlọ́run wo lọ sọ fún ni gbàdá lọ ọlọ́run fara ní fara mẹkisílẹ́kì ọba salem ayẹ lọ ti sì jésù kìsì olúwa nígbà tí abraham sọ dáìtì báyẹ lọ àti dá israel tí wọ́n á ti bìtá kọ́pọ̀ tó di israel nígbà náà lọ so abraham sọ dáìtì fún mẹkisílẹ́kì ọba salem ti sọ bá àlàáfíà ọba tí nígbà náà lọ kò tí ì sílù kankan ti jẹ salem gbà náà lọ ó tún sọ bá àlàáfíà pàtì kanú wo ebéèrè orí keje so isaac náà sọ dáìtì náà fún náà so takobo náà sọ dáìtì náà fún ọlọ́run náà tọ́lọ́wọ́ náà gbà lọ́dọ̀ bàbá wọn isaac àti abraham so àwọn nǹkan tá à ń sọ wọn yìí so kin se nkan atowoda tabi afogbase so olohun soro nipa ilana majemo lailai is lana se majemo lailai la pone apare ta ka so ta ipada inu we pe ru ori keje atori kejo atori kesan akoko ni oni ti aka pe te nbe nle e lo ka pe ru ori kesan ese 1 to 10 atebe ru ori kewa fast 1 to 4 atebe ru ori kejo fast 7 to 13 e ri me pe awon lana se majemo lailai ta pare niyan to je pe bi kata kanju ka se wodo kata pa fitila ka se ori sisi ororo ati be be to je lana se majemo lailai iyen ti e ati pare ti e ah ta li yen mo nisisiyin ṣugbọn pe awon ofin tọlọrun fun mose a po fun re o jesu po fun re o ṣugbọn ti paul so fa ni pe eh ah le do lori ofin nikan lati jesu kristo be to pe ah le po fun matan lati jesu to pe e ma lo n fe pa ofin matan lati jesu be o tara re na ni o ko se se ede ninu we bibeli wa corinth kini ori kesan ese keje titi ese kerera paul so ba kan be ti o salaye gbo nkan ta so e daada
2: tali lo si ogun nigba kan ri
0: corinth kini to yin te nbe le corinth kini ori kesan ese keje titi ese kerera oya
2: tani lo si ogun ni igba kan ri
0: tani lo si ogun ni igba kan ri
2: ni inawo ara re
0: pe soja wo ni lo dun pe owo ara re le ra bootu tera machine gun tera so omo ogun ati gbugba te be igbi to ba na ni ora fun pe e gba nkan da ogun tani lo ata so ogun pe tani lo si ogun ni inawo ara re
2: tani gbin ogba ajara
0: tani gbin ogba ajara
2: ti ki si je ninu eso re tabi tani n bo owo eran
0: tabi tani n bo owo eran
2: ti ki si je ninu wara owo eran na
0: ninu wara owo eran na
2: emi a soro nkan won yi bi eniyan
0: emi a soro nkan yi bi eniyan
2: tabi ofin ko wi bakan na pelu bi
0: ofin oso be na bakan na pelu pe
2: nitori ti a ti ko ninu ofin mose pe
0: a ko ninu ofin mose pe
2: iwo ko gbodo pa malu ti n pa ka le enu mo
0: iwo gbodo pa malu ti n pa ka ni enu mo
2: ya se malu le olorun se itoju bi
0: malu wa lọlọwa n tọju bi
2: tabi o n sọ yi paapaa nitori wa
0: tabi o n sọ ile nitori awa ta ajẹran sẹra tọmọ rẹ
2: nitootọ nitori wa le a ṣe kọwe yii ki ẹni ti n tulẹ ki o le ma tulẹ ni ireti ati ẹni ti n paka ki o le ma paka ni ireti ati ṣe olubapin ninu rẹ bi awa ba ti furugbin ohun ti ẹmi fun yin
0: bi aba ti furugbin ohun tẹmi fun yin
2: ohun la ni bi awa ọba ka ohun ti yin ti se ti ara
0: ohun la ni bi aba ka ohun ti yin ti se ti ara
2: bi awọn ẹlòmíràn ba ṣe alabapin ninu agbara yi lori yin awa ko ẹni ti o tọ fun ju ṣugbọn awa ko lo agbara yi ṣugbọn awa fara da ohun gbogbo ki awa ki o ma ba ṣe idena fun irere kristi ẹyin ko mọ pe awọn ti n ṣiṣẹ nipa ohun mimọ wọn ma jẹ ninu ohun ti tẹmpili
0: ninu ti tempili
2: atawon tin duro ti pepe
0: won
2: ma se ajopin pelu pepe
0: won ma se ajopin pelu pepe
2: gege be le oluwa se
0: gege be ni jesu wa se se
2: ilana pe awon tin wa asun rere ki won o si ma je nipa ihin rere
0: ata 14 yen dada leka si
2: gege be le oluwa si se ilana pe awon tin wa asun rere ki won si ma je nipa ihin rere
0: ka ma je nipa ihin rere awon tin wa asun rere ka ma je nipa ihin rere pe ilana oluwa ni asun oluwa ni ki se pe nkan na ni o da so loruko jesu ara anugba
2: amen
0: tora won ton pa pastor kankan ko ra won da kan se kini kan kini kan na ni ara ko ri bae ko ri bae ilana olorun ni ofin olorun na ni so ofin ma de mo lai lai olorun kon de mo e ko ti pati o so ilana se ma de mo lai lai olorun fagile loruko jesu kristi ara anugba
2: amen
0: aka de bi mi le re pe ti paul si se tara mo ni bae ni ise tara ta ni tuma po se won o wa no se wa apostle ri keje logun 18 fast 1 to 4 pe nigba to wa ni farisi ose tara won ma to ku farisi tan to de omo eyin tan mo ni so pe paul n da jo le kaakiri ni ama tata ke paul we ru jo ni ibi o ba ti lo ijo yin je na ni o take gbo alafi ati jide mi mo kokan re na o ba lo sidu kan ni sisiyi ti o si do kankan be ti o si leyan be o ba re ni kan to de en to mo ri nbe ntan ta wa n sise ma se ma hun eni ta ma ta o na de ma se o de fe wa so ire nbe a si ma nbe ko jo so be yin kankan be so o wa duro sile awon eni yen àwọn àjọ ọhún ẹni yẹn tẹtẹ pé àjọ fi ń dẹun wọn ti jọ ọhún ẹni yẹn láàárọ alọnà tẹmpìlì ní rọlẹ alọ wàásù mẹ ẹni tí pé kò sí jọ kankan mẹ ń gbà náà lọ ọmọ ìkẹkọ òsì ń bẹ tó fi ṣiṣẹ oṣù ni ṣe ń gbowó oṣù ni ìbọkà ṣe fúngbà ìgbàkúgbà tí ìjọ fi dúó náà ni àwọn yẹn kan máa sin kọ́ lọ́n túmọ̀ sá fàfàní ti ara wọn tó ń tí ọba yá àwọn yẹn kan fi sùúrù béèrè máa kẹsẹ̀ lọ́n kan ní fásitì kan kọ́ máa fi takò bẹ́ẹ̀lì rárá tó náà wọ́pọ̀ mí bóyá ń tọ́n sọ yẹn bóyá bómi ti se àlàyé rẹ̀ lórúkọ jésù kristi ara ànágbà
2: ẹ̀ka
0: tẹ̀ bíbí pé òun lọ sí sọ́yìn dọ́kan pé àwọn ọ̀sán táyàtì bẹ̀rẹ̀ ní fẹ́rẹ́ gùn wọn wọn àlẹ́ ọ̀sán táyàtì ní sọ́yìn wọn bí ní èrè padà pé ìwọ náà lọ́ọ́ dá mìíràn rẹ̀ bó ní sọ pé nígbà tí wo tẹ́ḿpìlì ní 70 AD látọwọ́ ìjọba rome wá iṣẹ́ fàríṣì ti tán iṣẹ́ àwọn àlùfáà ti tán iṣẹ́ àkọ̀wé náà ti tán iṣẹ́ àwọn sàtúnṣí náà ti tán táfẹ́ pa táyàtì ní sọ́yìn ṣé àwọn sọ́yìn ṣe àtọ́mọ̀ ẹ̀yìn jésù àbá jésù gbọ́
1: kò
0: ní sọ wọn ní àwọn ọmọ ẹ̀yìn jésù ti bẹ ní sọ́yìn àwọn nàmbà táyàtì bá àwọn atántàlẹ̀ tẹ́ḿpìlì àti ìsìn jù gangan tá à ń pè ní judaism gangan tá à ń sin ní jù kí náà fẹ́ pa táyàtì fún wọn pa táyàtì kankan rárá wọn náà kà kúnlẹ̀ pé lóòótọ́ àwọn ọ̀dọ́ ṣẹ̀ṣẹ̀ wọn pìlì kankan kan àwọn kà kúnlẹ̀ àti ìgbàdúrà fúnra wọn àwọn tẹ̀ bá pọ̀ tí kama àti ju nǹkan táwọn níbẹ̀ àti kùn bẹ́ẹ̀ mo ní sọ ṣé chọ́ọ̀chì lọ́lọ́ ni ibi tẹ́ḿpìlì lọ́lọ́
1: Ọlọ́run
0: ọ̀rọ̀ yànṣẹ́.
1: Yóò Ọlọ́run ó sì mọ̀ náà bí ó ti lọ sógun gbogbo tí ó lò ń bẹ̀.
0: Bẹ́ẹ̀ ni mátúndé kọ̀wé sẹ́kẹ̀wá pé ẹ má mọ̀ bàtà ẹ má máa sọ ẹ má mọ̀ owó kankan lọ́wọ́ pé ibi tí wọ́n ti rẹ́ lọ ẹ bá ti gbà ẹ bá ti fún bẹ́ẹ̀ ẹ jẹ́ ẹ mú ẹ ná ń bẹ̀.
1: Ẹ
0: lò ń bẹ̀. So àṣẹ Ọlọ́run lè kí ṣe pé àbámọ́dá ni kankan àwọn èèyàn kàn fi àṣẹ jù wọ́ àwọn èèyàn fi àṣẹ jù wọ́ sí láṣẹ bàjẹ́ Ọlọ́run fi ń kọjá wọn pé n tẹ́ ń ṣe ẹ ti ba nǹkan jẹ́ sẹ́tọ́ yẹ kẹ́ ṣe gangan ẹ ti filẹ̀ láì ṣe nǹkan ni bó wàá làwọn afárísí ṣe jáde síta torí pé àárín wọn ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà ayé mọ́ṣẹ́ òótọ́ ni wọ́n jẹ́ ìrẹ̀ran sádókè àlùfáà kan tí táfíìdì ìfìlẹ̀ nígbà tó wà láyé ìrẹ̀ran wọn náà lẹ́jẹ́ ṣùgbọ́n wọn yẹn sí àlùfáà tuntun sẹ́nu tẹ́ḿpìlì lórúkọ jésù kristi ara ànágbà
1: àmì jésù
0: sọ pé ọlọ́run ọ̀fọ́ sí ọlọ́run ọ̀fọ́ sí o ọlọ́run ọba fọ́ sí àní máa gbà
1: ṣùgbọ́n
0: àṣejù àṣebàjẹ́ àwọn èèyàn àgbà kan owó kan máa ta roró máa ta kájífù máa ta kíní kan ọ̀ jésù kristi ń kọ́ rẹ̀ tì
1: í ìyún gan ìṣe ìdá mẹ́wàá
0: agabagabe ẹni pé ní ọ̀sán àpọ̀sọ̀ yìí karùn-ún nínú Acts 5:1 tẹ́sí ń pín fáwọn èèyàn ẹni tó wá lu àrẹ kéreké ń bẹ́ẹ̀ àtàndé àti àwẹ̀ wọn kú ní ojú ẹsẹ̀ lórúkọ jésù àti kúkú tara àti tààrọ
1: sọ
0: ìdàmẹ́wàá bíbélì ọ̀kan dẹ̀ mú ẹ o a ní ṣe àti kúmínì àti mẹ́ntín tíjọ́ tẹ́jẹ́ fẹ́kídébù tó ń fi àṣẹ jù wọ̀ iṣẹ́ ọlọ́run kan máa fílẹ̀
1: wọn ò ṣe mọ́ onílùkẹ́
0: tó rí ẹsẹ̀ wọ ni láìsí pòun gangan ni ọlọ́run lórúkọ jésù kristi ara àgbà sọ àṣẹ ìbàjẹ́ àṣẹ jù yẹn ọlọ́run
1: àwọn tí wọ́n ń wàásù ìrere kí wọ́n máa jẹ
0: nípa
1: ìhìnrere òun náà làkàdé
0: ìsìn àkókò nípa tán ni
1: nípa ìhìnrere tí wọ́n ń ṣe òun náà òun tó bá wá láti bẹ̀ kí wọ́n máa jẹ kí wọ́n máa mú
0: nínú ẹ̀ àwọn paulu àti kíní n táwọn paulu tiẹ̀ ńgbàgbà tiwọn ọkọ̀ ọjà táìtì yìí so ńgbà táwọn àyẹn tán alọ́tán ọba róòmù títí ẹ̀ ńgbà náà lọ́hùn tó di ítílì náà lónìí so ńgbà náà lọ́hùn tó ń fàyè bá àwọn kírísítẹ́nì tí ọ̀pọ̀ àwọn ọmọọba yẹn lọ́hùn ó kún wọn sára àwọn sítáàfù ìjọba ni tí fún wọn ní lówó oṣù ọba fúnra gangan onífúnra ní owó oṣù ọba yẹn náà ni ó bẹ̀rẹ̀ àṣà pé àlòkọ́là ẹ̀yin tẹ́ ẹ dẹ́ránṣẹ́ ọlọ́run ọmọ ìjẹ́sù ẹ̀ máa lọ sí pé mọ́tò pé àákò ń lọ sójú ogun ẹ̀yin máa jẹ́ kọ́là àǹtí jésù kọ́là àǹtí a máa sọ́jọ́ pé pétérù òlù kọ́là wọn lò lù kọ́là àti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lórúkọ jésù kristi.
1: bàbá sì wo táìtì àti ìdámẹ́wàá àwọn
0: kan sọ pé kì í sọ́wọ́ náà ń san owó ni o bí o sọ pé a lè yí padà sọ́wọ́ torí àwọn tí wọ́n máa jù dìtàdọ́mọ̀ orí kẹrìnlá ẹ bá ní kẹsẹ̀ 22.
1: owó gan ni wọ́n ń lò lásìkò tá a wà jù.
0: orí 14 àárín ẹsẹ̀ 22-25
2: kí wo kí o dá ìdámẹ́wàá gbogbo ìbísí irúgbìn rẹ tí n ti oko rẹ wálé ọdọọdún níwájú olúwa ọlọ́run rẹ níbi tí òun gbé yàn láti fi orúkọ rẹ sí ni kí wo kí o sì máa jẹ ìdámẹ́wàá ọkà rẹ àti ọtí wáìnì rẹ àti gbogbo àti òróró rẹ àti àkọ́bí ọwọ́ ẹran rẹ àti ti gbogbo ẹran rẹ kí wo kí o lè máa kọ́ àti bẹ̀rù olúwa ọlọ́run rẹ nígbà gbogbo bí ọ̀nà náà bá jì jù fún ọ tí ìwọ kì yóò sì lè rú lọ tàbí bí ibi tí olúwa ọlọ́run rẹ yóò yàn láti fi orúkọ rẹ sí bá jì jù fún ọ nígbà tí olúwa ọlọ́run rẹ bá bùkún ọ ǹjẹ́ kí ìwọ kí o yí sí owó.
0: ẹ rí i pé o ti wà látàyè mọ́ṣẹ́ náà ni táwọn kan sọ pé ẹ̀sìn nínú májèmọ́ láéláé wọ́n yẹn sanwó ìbò ní ìbàdàn kan ní ìsìn ìbò tó ń fa ọmọ olùmọ̀lú káàkiri àtúrẹ́ káàkiri
1: tọ́kú yìí sówó ẹ bá ta tán
0: kẹ̀bọ́ọ̀ mú owó lọ sóhun tí ó yà àwọn èèyàn àwọn èèyàn kàn máa ta kò sá
1: ṣùgbọ́n bàbá àwọn
0: kan tí mo fẹ́ sọ lálẹ́ kó tó pé ẹ̀bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sani pé tí àwọn kan bá bá aṣọ pọ́lọ́hún ò sí ó ti bá wá tẹ̀lémọ́ náà pé ọlọ́hún ò sí òun náà àgbẹ̀dẹ̀ pọ́lọ́hún sí títẹ̀ tó pé sùn ti ráyé yé yé dání máa kọ́ gbà pé pé nǹkan kọ́kọ́ rẹ̀ ti mi ò tún bá wá sọ pé nǹkan sọ ráìtì rárá o ibi ni làwọn tẹ̀lé tiwa.
1: Àwọn sọ́ọ̀sì kan wà tí wọn kì í gba ìdámẹ́wàá kí ni ìdí tí wọn kì í fi gbà mẹ́dámẹ́wàá ṣe àbárí ara tí Jésù sọ náà ni mo fẹ́ gbà dámẹ́wàá nípa àwọn ewé bẹ́ẹ̀ tí wọ́n tọ́ Jésù tó gbà.
0: Àdé darúkọ tọ́ọ̀tì kankan ní
1: ìlú. Bẹ́ẹ̀ ni àgbò ní darúkọ.
0: Àwọn tọ́ọ̀tì tí wọ́n àgbà ẹ wá bèrè pé àwọn ẹ̀rọ tọ́
1: wọ́n ń gbé lànà míì kalẹ̀ tí wọ́n fi ń gbowó tó bí lára àdámẹ́wàá ẹ̀ ni wọ́n fi ń gbé ní ṣọ́ọ̀ṣì tókè.
0: Bóò
1: ni ṣe ń rówó fún wọn.
0: Wọ́n gbà ní fún ara mọ́tò fún ọṣùgbọ́ ẹ̀ fún wọn.
1: Ibì kan náà sì ti ní ọ̀nà kan náà ti ń rèsì owó yẹn.
0: Wọ́n
1: kàn pé ní ìdá.
0: So nkan ti o se ta ko sama yo ni jẹun ni.
1: Nọmba ti ẹ fi pe wòlíì ti ẹ fi bá wa dá sọ̀rọ̀ yìí 091-23-70-86-75.
0: Tẹ afta náà la labẹrẹ.
1: Hello.
0: Tẹ afta kan
1: náà. Hello.
3: Ẹ kalẹ. Ẹkùn ṣe olúwa o. Mo kí bàbá wa nínú olúwa o.
1: Ẹ bá wa ṣe kíákíá ọjọ́ ti lọ.
3: Ọkùnrin yóò máa pọ̀ sí máa yóò máa pọ̀ sí o. Bẹ́ẹ̀ tí mo gẹlẹ́ pásítọ̀ ní ibi tí mo sọ̀rọ̀. Bẹ́ẹ̀ tí mo gẹlẹ́ bẹ́ẹ̀ náà lò rí. Àwọn tọ́ọ̀tì tó ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe àtakò níbi oyè wọn dé ni.
1: Irú
3: wọn bá ti sí bẹ̀rẹ̀ prógíráàmù rédíò báyìí. Wọ́n máa ń pa bèbè ni ìfẹ́ gbọ́ prógíráàmù wọn. Torí pé wọ́n ti gbàgbé Old Testament tí ó sì yẹ kórí
1: báyìí. Ẹ
3: ṣe. Olú ọ̀ràn ìlọ́wọ́.
1: Ẹ bá mi sọ nọ́mbà yín.
0: Ẹ ṣe nọ́mbà tèmi ni 08023517393 lẹ́ẹ̀kan sí 08023517393.
1: Ẹ fún wa aládùúgbò bàbá.
0: Ilé ìtọ́sí tó wà ní mo ní so for Christ Bible Church. Ẹ̀dá gbàdúrà ní orúkọ Jésù.
2: Ami.
0: Gba ọpẹ́ wa.
2: Ami.
0: Olúwa gba yẹn wa.
2: Ami.
0: Ẹ̀ ń tẹ́ gbọ́rọ̀ mi ní àṣàlẹ̀ olùkóso rẹ̀ fún
2: yẹn. Ami.
0: Ẹ̀rọ àná gbà.
2: Ami.
0: Àtúnbọ̀ ǹdọ́mẹ̀dọ̀ olúwa darapọ̀
2: mọ́. Ami.
0: Ògùn ní forúkọ
2: olúwa. Hallelujah.
0: Orúkọ Jésù olúwa wa.
2: Ami. Ami. Ami ní orúkọ Jésù Kristi.
1: Apọ́sù àti wòlíì Olúbọ̀mí Awoyomi náà lè ti ń gbọ́ látẹ̀kan. Bádé ojú Adé lóko mi. Ọjọ́ mẹ́jọ la tún pàdé.
4: Ladilu FM 96.7.
5: Ladilu FM 96.7. Ladilu Baba Ibadan. Ibadan to gbonile to gbalejo. Ilu Akikanju, ilu awon jagunjagun. Ara Ibadan lo lomi agbada gbudu. Ogun pa lomi awa Ibadan. Togun ba fe pa Ibadan. Kude ti agbe won. Ikú àdẹ̀tì nílé ọmọ láyípo. Ikú àdẹ̀tì nílé àwa. Àrọ́ àdẹ̀tì nílé ẹ̀yìn. Ti kúta àrọ́ àdẹ̀tì. Lórí kó wa gbogbo wa o.

Regular FM 96.7.

0: pẹ̀lú àjọṣepọ̀ lágìlú 96.7 FM ni ó yá kájọ pàdé níbẹ̀.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Jọwọ ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́,
3: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yẹ àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, san díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
6: Ó balẹ̀ bàgẹ́, ó wọlé pẹ̀lú Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 bitters bẹ̀tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Waves Limited, SLA Rida Kakiri Gbogbo Ibi Ti Won Tin Taja To Jojulowo. Office address wa ni Plot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Now

0: alẹ́ lálẹ́ yìí o gbogbo ẹ̀yin olùgbọ́ wa gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ràn wa ní kòní lágẹ̀lú 96.7 FM òkè gájòkè gbogbo ẹ̀yin tí ètò tá a pè ní ìlera wa tó jẹ lógún tẹ̀lé má tẹ̀lé wa ní gbogbo ìgbà àbí fún ìgbà àkọ́kọ́ ti ẹ̀lẹ̀ yín láǹfààní àti máa yín sí wa lórí ètò tá a pè ní ìlera wa ní kòní lágẹ̀lú 96.7 FM òkè gájòkè yìí a kí gbogbo wa a kí wa kú iṣẹ́ látàárọ̀ a kí wa kú kó lè dá sí gbogbo wa ń bá káàkiri a kí wa kú àfọmọnìyàn ṣe ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní ìlera wa lórúkọ ọlọ́run ọba ọ̀gá àgbà lórúkọ ìgbìmọ̀ olùdarí lórúkọ títílayọ̀ akíṣọlá tọjọ́ lóòótọ́ ètò yìí ó lèmi fọláṣadé àjàlá náà ń kí wa wípé ẹ káàlẹ̀ bóò ni gbogbo nǹkan a gbàgbọ́ pé àjíǹde ara oúnjẹ fún gbogbo wa tó bá sì jẹ́ pé níbi kan tó ti ṣe apá kan jà mọ́ ọlọ́run ọba elédùà yóò fàánú gba gbogbo wa o lálẹ́ yìí adé ni adé tẹrùtẹrù ẹrù kí a ni ẹrù ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìlera wa yìí náà ni àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọn ti wà ń kalẹ̀ ń bí mo ní akọ́ṣẹ́mọṣẹ́ kan bí mo sì fẹ́ kí gbogbo wa ká mọ̀ pé yóò ṣe wá láǹfààní gan ń tá a bá wá lálẹ́ yìí akọ́ṣẹ́mọṣẹ́ tó ń bẹ ń bí orúkọ wọn ni òkìkí adé taiwo adédèjì wọn jẹ́ onímọ̀ nípa àwọn oúnjẹ tó ń ṣe ara lóore ení torí méjì lọ́kan làwọn lórí ìmọ̀ ìjìnlẹ̀ àti ìmọ̀ ìṣègùn ìbò ilé ìta ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wọ́n tún wá jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa àwọn oúnjẹ kan àwọn irúfẹ́ oúnjẹ tó yẹ kí àwọn kan kí wọ́n máa jẹ pàápàá jùlọ àwọn tó bá ní ìpèníjà àìsàn kan tàbí àrùn kan lágọ̀ọ́ ara wọn ẹ bá ń kí gbogbo ilé pé ẹ kú alẹ́.
1: ẹ káàlẹ́ gbogbo ara ilé akọjọ́ méjì akọjọ́ mẹ́ta orúkọ tèmi ni òkìkí adé taiwo onímọ̀ nípa ohun tí ẹnu ń jẹ àti ohun tí ẹnu mu láti fi ṣe ìtọ́jú àìsàn.
0: ẹ ṣeun gan ni ká ilé mọ̀ pé wọ́n wà nílé ni mo fi sàn yẹn fún yín o ẹ jẹ́ dánu dúró díẹ̀ náà ẹ jẹ́ kí a kọ́kọ́ fi orin díẹ̀ ká fi là á àwa padà wá lẹ́yìn ìgbà náà ètò tá a wá pè ní ìlera wa yẹn yóò máa tẹ̀síwájú ẹ ṣeun amọ̀ rírì yín wípé

0: mo lo ma soro eri e
1: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
2: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
3: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
4: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
1: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone
5: 0807-112-4000. 0807-112-4000.
1: New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
6: Balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú Steve Peter Yoko Bobby Aro Misty Peters yàtọ̀ lábí ọkùnrin ogun Gentleman on the Body System ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àyà 50 Peters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 Peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 Peters is produced by the 50 Waves Limited ẹ̀sìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basharun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 Peters NAFDAC Ijolote.
7: Èyàn wa ṣeṣe mo gbàgbọ́ pé ṣì wà ńbẹ̀ mo gbàgbọ́ pé ti pé àwọn èèyàn kan àbí èèyàn kejì láti jẹ́ kí wọ́n jókòó sí ìdí ẹ̀rọ agbagbe láṣálẹ̀ yìí ti kọ́ ní lágẹ̀lú 96.7 FM òkè gájòkè ní onílé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Akọ́ṣẹ́mọṣẹ́ wa ẹ kaalẹ̀ o, atukọ̀ yìí lẹ́ẹ̀kan sí.
8: Ẹ kaalẹ̀ atọ́kùn.
7: Ẹ ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa oúnjẹ téèyàn ń jẹ sẹ́nu tó ń ṣara lóore àbí bẹ́ẹ̀ kọ́.
8: Bẹ́ẹ̀ni.
7: Ẹ tún ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa irúfẹ́ àwọn oúnjẹ kan téèyàn lè máa jẹ téèyàn bá ní àwọn ìdojúkọ kan àti àwọn ìdojúkọ míì.
8: Bẹ́ẹ̀ni.
7: Ká wá lọ tààràtà irúfẹ́ àwọn oúnjẹ tí a lè máa jẹ lọ́pọ̀lọpọ̀ gbà. Àwọn èèyàn yín tí àwọn náà mọ irú iṣẹ́ yín àti gbé wọn wá rí àmọ́ ibi títí yín kan tó fi fẹ́ dà pé ó fẹ́ yàtọ̀ díẹ̀ ni wípé àwọn oúnjẹ kan tí èèyàn ń jẹ láwọn ààyè kan àbí ìgbà kan tó bá ní àwọn ìpèníjà kan ibẹ̀ yẹn gan ni mo fẹ́ ká lọ ní tààràtà. A ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fọ́ ó yẹ ká máa jẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́.
8: Bẹ́ẹ̀ni.
7: Wọ́n ní ká máa jẹ pàápàá jùlọ ẹja.
8: Bẹ́ẹ̀ni.
7: Àwọn onímọ̀ ṣègùn òyìnbó kan tiẹ̀ sọ fún wa wípé ẹran ò gbọ́dọ̀ tiẹ̀ pọ̀ jù àwọn kan tiẹ̀ ní ká mọ̀ jẹ rárá ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́.
8: Bẹ́ẹ̀ni but ní ó ní ìdí ó sì ní àlàyé.
7: Ó yẹ lóyá àlàyé wa wá fẹ́ gbọ́.
8: Ẹ ṣe nípa ti ẹran tí ẹ sọ yẹn. Ó dára fún àwọn tí ara wọn bá ṣẹ̀ṣẹ̀ ń develop tára wọn ṣẹ̀ ń dàgbà sókè. Kì í ṣe àwọn àgbàlagbà tí ara wọn ti wà fully grown tára wọn ti péye. So ìdí nìyẹn tó jẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹran gbà mìíràn àtàwọn pé àwọn ẹran kan ní red meat. Àwọn ẹran yìí ni wọ́n lè ṣàkóbá fún àgọ́ ara àgbàlagbà. So ìdí nìyẹn tá fi máa sọ pé òkè àwọn ẹran kan wà o ìyàgò fún wọn. Bẹ̀tẹ̀ àwọn kan wà tó yẹ pé a gbọ́dọ̀ máa jẹ wọ́n torí èròjà tó wà nínú wọn. À ń pè wọ́n ní white meat. Àwọn white meat yìí àwọn ń sara ní ore wọn ò dé lè sara ní jàǹbá.
7: Bí irú àwọn èwo.
8: Fún àpẹẹrẹ irú ìgbín white meat ni. Àwọn ẹran kan náà wà àwọn ẹran náà wà tó yẹ pé torí pé à ń pè àwọn kan ní red meat à ń pè àwọn kan ní white meat. Àwọn red meat yẹn àwọn ni ibi tí ló wà nínú ẹran tó yẹ pé wọ́n ní ọ̀rá lára tí wọ́n lè ṣe àkóbá fún sísan ẹ̀jẹ̀ nínú àgọ́ ara. Èyí ló máa ń fà tó yẹ pé àwọn kan fún máa ń ní bóyá bí àìsàn ọkàn tàbí àwọn àìsàn mìíràn èyí tó yẹ pé látara ẹran yẹn ni o ma si je yo nu agwara so awon eran ta npe ni red meat won yato si white meat so white meat yen awon ni o si ara ni anfani red meat
7: ni bi ru gbe abi
8: be
7: ni se gbe nikan ni white meat
8: ara a igbe nikan ko ni white meat
7: okay
8: ara fun apere an pe awon eran kan ni eran gbe white meat ni won awon eran yen da won sara lanfani ju awon red meat lo ko se pe a le je red meat o be to ba tin to awon ojo ori kan agbodo ma din won ku nitori bi won se sise si ninu agwa ara idi ni e tun ba je pe ma so pe ti en ba tin wo bi abi a dota ogoji odun soke to fi ma din awon eran jije yen jije jije
7: ko din e wa soro pe n pe ran gbe ah eran gbe mo po e ma mo je mi o lo be iru awon eran gbe wo la wa wa mo bayi ni
8: se e fun apere eran gbe ibina awon eran gbe na ni iru awon okete awon oya awon eran ti to wa la rowo to wa to ye pe a ma le gbegbe ona ngba ta ba ririn ajo
7: awon ti 30 na na ni yan na ko sa lo
8: seri oporisi meji seri awon itan ti 30 na yen gba miran awon na sa lo re sugbon ona ti won fi se opolopo won gba miran o le se akoba fun agwa ara tori pe imototo o se koko sugbon elomiran to ba ti ri won tan legbe odun ba to ba ti ra bo bere ni gbe senu no e mo onje lo a mo ru imototo a mo ru bi won se pese e a wa le ra ni tutu ka lo tutun se ninu ile wa be tori ilera wa
7: o ye ni a wa ni damu e je ka kuro labala be o e je ka wa lo si awon onje ti eyan ma nje lasiko kan papa julo teyan ba ni awon ipenija kan lori oro ilera o ni ago ara re fun apere bi awon ti o ni ito sugar bayi won ni ah ki won mo mu nkan lerin dodo won ni ah won mo ti e je nkan to ti e sun mo sugar rara bo la rin
8: e se fun awon to ba ni ipenija aitan to sugar ta mo si diabetes awon je ki se pe awon kan kon wa to ye pe se mo pe won ni en to ba mo ju ogun
7: ni pabi ni re
8: o
7: le pabi o le
8: awon awon kan kon wa to ye pe awon kan ni ma jele fun apere o ma so fun akan pe to ba ti ni aisan to sugar o ma je ba o ma ja mala o ma je yan o ma jele ma je ton ejo awon nje wo ni o wa nile wa ti a le je ti o ba si awon nje won yi ki se pe a le je won sugbon o ni ilana ato lati fi je awon nje won yi ni jije won o si ni won ti a gbodo je fun apere ti eyan ba fe je eba en to fe je eba yen o niwon to gbodo je ta ba mo pe iru eni be ni aisan to sugar o de iru eni be o de gbodo ma fi boya bi omi atalason tabi omi obe lasan je iru awon je be gbodo ma je won pelu obe efo tori pe sugar lo wa ninu eba ta nso yi efo ti a de fe fi je eba yi efo yen ko ni je ki sugar yen raaye duro ninu eje ju bo ti ye lo nkan ta nso ni pe sugar po ju ninu eje a fe je ki sugar yi a fe je ko po a fe din won ku ona ta le fi gba din won ku ni pe awon nkan ta npe ni efo yi won ni agbara lati ri pe awon sugar yi ko do ninu eje wa ni akoko elekeji ni pe iru en to ba ni aisan ito sugar iru eniye gbodo di awon nkan ta npe ni awon ti elerin dodo kan kun iyen awon ti elerin dodo to dun fun ape tori pe awon oselerin dodo ibile wa to ye pa wa gan le se fun ra wa labele fun apere iru kun yen oda iru zobo yen oda iru ofio yen oda sugbon opolopo o mo oda fun awon to ba ni aisan ito sugar sugbon opolopo amu eleyi ti won pe ni dudu ta gboro daruko won amu eleyi ti won pe ni pupa yen ta gboro daruko won elomi se le mu merin o le mu marun njo kan ni kan wa won so pe ah ohun yi je nkan to ma nje nigba ta wa sayewo ara wa ri pe iru eniyan o ni aisan ito sugar so fun iru awon eni be awon nkan to ba ti dun ju yen to gbodo yago fun won elekeji ni pe opolopo won o ni akoko ti won gbodo ma jeun elomiran ago leyin ago mejo ago mesan ago mewa elomiran se wa gbesu o fe jeyan elomiran se wa gbomile na o fe teba o fe ramala rara onje teyan ba tin je to ba tin koja ago meje o le si akoba fun eni fun ago ara wa so awon miran tun ni pe opolopo won yin sere idaraya ngba miran papa julo awon to ba tori pe seri onje ti a nje ati ere idaraya won wonu ara won ni o ehn idi ni pe seri ngba ti eyan ba sere idaraya awon onje ti a ti je yen ara wa o lo won sugbon opolopo leyin ngba ti won ba jeun tan elomiran ko ka ese ni ese won ma wo amu ma woran elomiran ko ni se awon ise kan pataki a gbodo ma bo se ka lo ka bo ka rin siwaju ka rin lo se ki se dandan ka ku bata sese pa fe lo gba ball to opolopo aro pe ere idaraya nikan ni pe ta ba ti ko bata sese ka gba feed lo rara o a le lo si waju lo sese pe ninu ere idaraya yen la agun jade awon to je bi idoti nu agbara wa yo jade ani kan ti won pe kini kan ni insulin nu agbara insulin yi ni o nje ki ara wa lo sugar ta so po poju yen ninu ara ninu gba ti yan ba tin sere daraya lore kore insulin yen ara wa yo ma pese yo wa di pe ara wa awon cells o bere si ni lo awon sugar ti a fe ka ara wo lo ninu agbara so idi ni to fi je pe a gboro ri pe a nse ere daraya na lore kore a de gboro ri pe when ko ba ni aisan ta npe ni aisan to sugar diabetes yi iru eni be won gbodo ma fi nkan ta npe ni ewe be efo won gbodo ma fi sere won gbodo ma je lore kore papa julo won gbodo ma je ko je snacks won opolopo awon kan didin didin didin ni won fi ma se snacks o de lewu fun agwara fun ide yi awon eso wa agbodo je ko ma je boya bi snacks fun wa nigba ti a ba njeun so ran to ba de ni aisan to sugar yi won godo ma ri pe ni ore kore won ri pe won se ayewu ara won opolopo yi se ayewu ara o de se koku o se pataki tori pe won aye ko soju aye ko soju o so fun ide yi a godo ma ri pe a n se ayewu ara wa lore kore ko to di pe a n se awon nkan ti a ba se ta ba de fe jeun a godo ma je ki awon to nimo nipa e a gbọdọ ma je kun mo nipa nkan ti a fe je pe okay o kini yi o so to o se kini yi o se o to tori pe aru awon eniyan won ti mo bi ara wa se ri bi ara wa se ngba nkan si won ma so pe okay iru akoko bayi eje ru nkan bayi iru won bayi o ni ki eje so bi o se je nipa ti
7: ehn iru eyi ti e wa ni imojile nipa aru awon nkan bayi se se be po po sa tori pe awa e saba gburo pe kini awo lo le iwosan ni igba mi wa to ye pe ni ile iwosan ni won ti ese ti mo so fe lo mi ibi ti o lo
8: se mo ni gbogbo na ni a fi be wopo sugbon iwon ba wa ti a wa o ma awon ti won ko won ma ri pe awon fun wa ni eko to peye opolopo de wa to de pe o ko nipa eko yi ko wu lati fi se ise to ye pe yo ko to ya si
7: ona bo miran
8: se ri afojusun ni ise wa ibade ati aforiti lopo gba tori pe teyan ba le fi ori ti nkan o se se ke niyan ko rorun fun lati pe je ko yabara si awon bomiran sugbon teyan ba lo ile iwosan ti o poju owo to je ti ijoba tabi ti aladani to je pe o fun o gbon tejoba yo ri iru wa yi nibe
7: o da be olorun ba yo sanu wa ni koko imoran wo le fe fun awon eyan wa nile to je pe ko si onje ti o tele wonu elomi papa julo awon mi tan ni awon ipenija bi ru ito sugar yi bi ru ifunpa giga ni isin na awon kan ni awon to ba ti ni ifunpa giga o loju onje ti o ti eye ko mo je tori pe onje pupo papa julo onje to ba ni starch ti o je onje gbimgbim ni ile yoruba ti awon ni bi pe o ma nje ke eyan tun se gbimgbim si ni to si je wupe awon to ba ni bi ru ifunpa giga ni isin won o nilo pe ki ara won ki o wuwo kan jujuju iru awon imoran wo le yin wa ro pe
8: se ri awon to ba ni fun to ma ni iru ifunpa giga ge bi an so akoko ni pe iru awon eni be won gboro yago fun ajeju iyo be ni tori pe ajeju iyo a ma fa ki eyan ni ifunpa giga iyan akoko ona miran ni pe awon to ma ni ifunpa giga iru awon eni be won gboro yago fun oti amupara tori pe opolopo ngba miran ọtí mímu kò mọ̀ pé ọtí amupara amuju ọtí o lè sokùnfà kéèyàn ó ní àìsàn ìfúnpá gíga ńgbà mìíràn ìyẹn ń tẹ́ni bá ń mu ọtí ju bí ó ti yẹ lọ ọ̀pọ̀lọpọ̀ tó tún mọ̀ pé àwọn mìíràn tún wà tó yẹ pé wọ́n máa ń mu sìgá nígbà mìíràn sìgá mímu a tún máa fa kéèyàn ó ní ìfúnpá gíga gẹ́gẹ́ bí mo ti sọ ọtí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì iyọ̀ àjẹjù iyọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni ohun tí àwọn mìíràn fẹ́ràn kí wọ́n máa jẹ ohun tí wọ́n bá dín jù eléyìí tó fẹ́ jẹ isu yóò dín tó fẹ́ jẹ ẹyin yóò dín tó fẹ́ jẹ ẹran yóò dín ẹlòmíràn gan ó fẹ́ lè máa dín omi níbi tí àti ẹlòmíràn tó kúnlù dé ṣùgbọ́n fún ìdí èyí ẹ jẹ́ ká rí i pé a dín àwọn nǹkan wa a dẹ̀ rí i pé iyọ̀ wa a dín wọn kù a dẹ̀ gbọ́dọ̀ rí i pé a tún ṣeré ìdárayá náà tó lóye ìdárayá náà ó sì kókó
7: ó ṣe pàtàkì
8: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
7: bẹ́ẹ̀ni kéèyàn mọ ní àrùn kan tí ó ń bá fà á ó sì ṣe pàtàkì pé kí a mọ ṣeré ìdárayá
8: bẹẹni
7: lẹyìn gbìyànjú àti ṣàlàyé fún wa
8: bẹẹni bẹẹni bẹẹni bẹẹni
7: àwa mọ rírì wíwá tẹ wá láṣàlẹ yìí olórí ètò eléyìí tá a pè ní ìlera wa ẹ ṣeun gan-an ni akọ́ṣẹ́mọṣẹ́ wa lágbára lọ́wọ́ ọlọ́run ọba a máa rí yín gbá. ṣé rí i mo mọ̀ pé ẹ̀yin èèyàn nílé ti ní àwọn nǹkan kan tàbí nǹkan méjì láti bá wa sọ lórí ètò yìí ẹ̀yin ẹ̀kan pé tààràtà ni sórí ẹ̀rọ bara ẹni sọ̀rọ̀ 070-38-25-6358 lẹ́ẹ̀kan sí 070-38-25-6358 òun náà lẹ́ẹ̀ pè wá sí dókítà wa àbí akọ́ṣẹ́mọṣẹ́ nípa oúnjẹ tó ń ṣe ara lóore àti oní oúnjẹ téèyàn lè máa jẹ fún irúfẹ́ àwọn ìpèníjà àìsàn kan tàbí àrùn kan lágọ̀ọ́ ara wa dókítà wa òkìkí adétáíwò adúpẹ́ pé a pè yín pẹ̀ wá o ṣé tá a bá tún ní ká pè yín jọ mi tó rọrọ̀ sí nbẹ ṣé wà á
8: agbára ọlọ́run á wà á
7: agbára ọlọ́run ọba a máa rí yín bá ẹ̀yin aráalé ẹ wo kì í dùn ó pọ̀ ṣókí báyìí náà lọ́bẹ̀ oge kojú báyìí lọ fún ti òní lórí ètò ìlera wa o títí wá dìgbà míì tá láǹfààní àti máa pàdé ara wa fọláṣadé àjàlá ní lórúkọ tèmi tí mò ń jẹ o oorun ayọ̀ lásùn

kábíyèsí ọlọ́run ìwọ náà ni ìwọ lánàá ìwọ lónìí ọlọ́run ìwọ náà tó ní lọ́la arúgbó ọjọ́ ìgbaanì kábíyèsí rẹ kò sẹ́ni náà tí ó sọ pé ìwọ kọ́ ọlọ́run ìwọ ni torí ìwé ẹ̀rí àgbàlagbà ọwọ́ ọlọ́run ló wà kò sí lọ́wọ́ ẹnìkankan ó kí wá káàbọ̀ sórí ètò ti láyé ìjọhùn ní alẹ́ tòní akínlóye olùmìdé lorúkọ tèmi akin ọmọ akin lójúde olúyọlé àwọn tó dàmọ máa pè ní akin kan báyìí mo wà ní lágìlú fm 96.7 lábẹ́ bàbá wa kábíyèsí ọba amúrítàlá adébáyò àkàndé ẹ̀kẹrin olùbàdàn ilẹ̀ ìbàdàn ọlọ́run ìwọ ni o torí ètò agbára àti àṣẹ ọwọ́ ọlọ́run nìkan ṣoṣo ló wà ṣe mọ̀ pé lálẹ́ tòní adémọlá six lamójú ẹ̀rọ mi èyí tí ẹ wà ní ẹnu ló mú kí yín o ẹ kú àdúrótì látàárọ̀ ṣe mọ̀ pé wẹ́rẹ́ kenneth kebugi oní ọ̀gá wa lágilú pẹ̀lú gbẹ̀ngà ọláwọlá adésínà aláwòdé oní ọ̀gá wa olóòtú ètò láyé ìjọhùn lálẹ́ òní ṣe mọ̀ pé wẹ́rẹ́ òní ni ìṣẹ̀ṣẹ̀dé ọdún ìṣẹ̀ṣẹ̀ ní gbogbo ilẹ̀ káàrọ̀ òjìire ọ̀tọ̀ ni ti mùsùlùmí ọ̀tọ̀ ni kìrìsìtẹ́nì ìṣẹ̀ṣẹ̀dé òní ni gbogbo àwọn nǹkan tó jẹ́ tiwantiwa tí ó jẹ́ pé àjọ ojogún ni lọ́wọ́n bàbá mama tá a jọ bá lẹ̀ káàrọ̀ jíire alẹ́ òní ni ó sì pọ̀ gan a sọ díẹ̀ ńbẹ lálẹ́ tòní bẹ́ẹ̀ ni torí ara àṣẹṣe ó ní òye jíjẹ bẹ́ẹ̀ ni ara ìṣẹ̀ṣe ó ní ìkíni ara àwọn nǹkan ìṣẹ̀ṣe olóúnjẹ àti ìwà ihù nílẹ̀ káàrọ̀ jíire aṣọ wíwọ̀ ara àṣẹṣe ni aṣọ díẹ̀ ńbẹ lálẹ́ òní torí eré ni àwàdà ni ẹ bá débi ti ìpínlẹ̀ ọ̀yọ́ lónìí iyùn ni adámọ̀sìngbà yóò mọ̀ pé àwọn nǹkan ṣẹṣe wọ́n sì pọ̀ gan tí ó sì jẹ́ pé wẹ́rẹ́ ẹ bá débẹ̀ ni ó lè sọ lálẹ́ tòní àtún sọ nípa àwọn ọjà nílẹ̀ káàrọ̀ jíire bẹ́ẹ̀ àwọn ọlọ́jọ́ bíi

0: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
1: Special announcement. The Association for Hajj and Umrah Operators of Nigeria, AHUN, hereby passing this fatal information to the public.
0: The Saudi government has fixed 26th of September 2026
1: as deadline for all payments for Hajj 2027. Therefore, pilgrims are kindly advised to make their full payment on or before the fixed date.
0: Contact AHUN accredited agent, which their names will be listed in the Punch newspaper that will be released on Monday, August 31st, 2026.
1: To book for Hajj 2027.
0: For more information, contact AHUN Zonal Office at number 6 Oladipupo Oduwole Street, Ojodu, Lagos. Telephone 070-67-383-369 or 081-1604-5859. Email address ahunswz@gmail.com or ahunsouthwestzone@gmail.com. Our journey will be a successful one. Pay on time. Delay is dangerous.
2: Tell me how you like me.
3: Látọjọ́ Monday, ká wá fi weekend wá jẹ gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù.
4: Ó wà bẹ́ẹ̀.
5: Ó jẹ́ sílé fún ká wọ́n sórí. Má fi ṣe àtàwọn.
3: Ètò tó ń múlùú dùn lórí Ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa super.
6: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Ẹ̀rọ ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
8: Rírú omi ẹlẹ́ẹ̀kan lọ́dún ti rú lọ́wọ́lọ́wọ́ lórí òkè Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́òru olóṣù kan gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti rí iṣẹ́ ìyanu lójúkorojú. Àkòrí: Total Deliverance from the Power of Darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM, 3 PM to 6 PM, ìṣọ́òru 11 PM to 3 AM. Níbo lórí òkè Bẹ́tẹ́lì wà? Ẹ wọ Adébáyọ̀ Ìdíayùn rẹ̀. Ẹ̀sọ̀ ní ìkọjá ìyànà bare díẹ̀ aláàdọ́rin along Ìdíayùn rẹ̀ road Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú 28th church anniversary September 13 ní olú ìyá ìjọ wa lórí ta challenge Nìbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gídíónì Tanímọ̀ wò Èṣù Pòfo JP olùgbàlejò. Pé bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742. Ìṣọ́òru alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
9: Lágelú FM 96.7.

0: se mo pe loni gangan oni odun isese nile karojire awon eyan po nbe gan o mo mo pe ki o le ba ni tumo na ni tori pe gomina ipinle Oyo gomina Seyi Ejina Makinde lo se olide yen lati bi odun bi meta merin marun seyin pe on the 20 August awon onisese ki won ma gba olide ti won won si gba o si wa nituma pe asa ti wa na ko le ma gberu si ko mo wa leyin leyin be ni mo ri awon eyan jankan jankan be o loni mo ri olusese baba Adegbola won be nbe to se pe awon gangan pelu gbogbo awon onisese won ko won sori wa se be lati je ko ni tumo pe odun isese ko ni tumo ni be awon kan ati nkan kan o po nbe gan alaigo gala wa na se pe do je mo sese ni oni go na fi won se lati ma gbe laruge komisanna Wasiu ana bembe ati awon olosun Wasiu ati awon eyan to je mo isese ki o le ma lo siwaju ni o be ni to se pe mo mo pe odun eleyan oni fe pare oba isegun ana bembe oba isegun won bembe nile Ibadan be baba oba Ajibola se mo pe balogun ile Ibadan ana bembe ati awon eyan to po gan to po gan won se du pe awon kan yi ko le ma ni tumo siwaju ati siwaju si tori ki sere isere won fi se ni se pe awon kan won yi ko le ni tumo ni e ba fi sere awon gangan ga nto je mo ti wa nti wa ko ye ko jere kalima gbe laruge ni te an ba fi sere to me sere awon gangan mo ka bu se lo fi sere ki sere be ni isi sere la le oni oba isegun mo ti wa pelu mi hello
1: hello baba e kale o
0: e kale odun ni ko ni ji opin ami kini tu mo odun sese
1: ah baba sese odun la mo mo ni
0: odun la ni
1: be odun ta mo ti awon nkan ta awon baba wa fi ile fun wa e ri pe ni jon awon ibo alawo funfun won koko fi iwu won fi fe gba bukun lowo awon baba wa ngba na
0: won fe fi iru won fe fi iru hello won fe fi iru gba bukun
1: be ni
0: abi won ti fi iru gba bukun won fe abi won ti gba
1: pe mo kan pe so ni awon na to wa ato si gba pada lowo won bayi
0: te
1: ba mo ni se ri pe opolopo awon eyinbo yen ni won ti wa pada wa tori won ko pe nkan ta won le da se ni
0: o
1: ko yi won lowo pada si odo wa sawo todo awa ta jo mo mo pe awon fe mo nkan nipa isese gangan opolopo awon eyinbo ni se ni won ti n pa riosa ni won ti n te riosa ni won ti n kofa ni won ti n se gbogbo e so te ba de bi tebo mi ti n dafa e denu kale e de je iyan dudu ni
0: long
1: kamu kamakan won so fun gbogbo awon opolopo eyan to sumo mi to wa leyin abẹ mi pe iwon baba te ba ti se usa e gba yi pe orisa je asoju eledumare ni ko si se se pelu pe ka sin pelu abosi tabi ka sin pelu tembelekun ni bi jo pe awon baba wa ti won ba joku si bi kan tenikan nu won ba ja ti awon won ba jide ni era awon baba wa titi disin na fa won ti se titi dasiko ta jo nsoro yi won ni joku si
0: bi won joku si bi anti dide
1: ti o ba wa ti bi ti won joku si to je pe ko ku kan gida won o yi die pada ki won to le joku si be tori won ni gbagbo nu okan won yi pe in to ba ti ma won joku si be gẹgẹ bi n tawọn jọ gbe lọta awọn jọ nse awọn ti bobe ni nkan papọ niyan so pe awọn olorin kan mo kọrin kan yi pe baba n be bi itatijọ awa laasin osa wa bi itatijọ mọ osa n dahun osa ẹẹkan osa miin pe lọ sibi bayi lọ se nkan bayi fun mi baba yoo si se o pẹ ju laarin iṣẹju marun mẹwa o si si lọ o si pada de
0: ẹjẹ se bayi mo ṣàkíyèsí pé ìbò tá à ń di tá a bá ní ká máa dá òkun kọjá ògún ìbọn tàbí àwọn bí ata tàbí ọ̀bẹ pé ó ṣe dáadáa pé àmọ́ ṣe dáadáa ẹjẹ ń dá òkun kọjá ìbọn tàbí ata tàbí ọ̀bẹ wọn ò ní fẹ́ ṣe kí n ló dé.
1: bàbá wọn ò lè ṣe sẹ́rí òṣèlú wa nàìjíríà lónìí òṣèlú tànjẹ ni ojú mi ló rí ọgbọ́n mi ẹ mọ̀jà tara wa tẹ ẹ bá ti lè gún kódà kó mọ̀ sí bí dábí ń jẹun tẹ ẹ mọ̀ gbógun náà ni
0: ogúnni
1: kẹ ẹ mú síwájú olóṣèlú nísìnyí pé wọ́n fi báíbù búra o wọ́n dẹ̀ fi kòránì búra síbí yìí kó sọ yí pé tọ́ọ́ bá ti kí bẹ́ẹ̀ tọ́ọ́ bá ti dáhùn tọ́ọ́ bá ti kí bẹ́ẹ̀ kó fọ̀ lẹ́nu ìyá yóò sọ fún pé kí la gbé kí la jù kí ló dé lágbé bàbá kò ní fi búra so wọ́n pẹ́ bẹ́ẹ̀ lẹ́ ni.
0: ṣe rí ìtọ́jú ìbéèrè kwẹsàn ni pé ní ọdún kan ẹnìkan ní kí aláàjì kan ra mọ́tò fún un ó sà ti yọnu ẹ sá ra mọ́tò fún mi ẹ ra mọ́tò fún mi máa ṣe dáadáa aláàjì wa ni kò sí wàhálà máa ra mọ́tò fún ẹ máa rà fún ẹ nígbòdì ọjọ́ kan wọn ra mọ́tò tí a lẹ́ nù pé kó máa fi ṣiṣẹ́ ọba gba kọkọrọ wọn ni kọkọrọ ò ti fẹ́ gbà lónìí àmọ́ lọ yọ géèjì tá a má géèjì ọ́ìlì nínú ọkọ̀ lọ yọ wá ọwá yọ lókè bó ti gbé lókè wọn ni ọya tọ́lá pé ó ṣe dáadáa lọ́ba jàrí òní torí pé ìgbìmọ̀ tó fún mi kí máa tọ́ géèjì mọ́tò kọ òun tọ́lá ẹgbà ẹmúlẹ̀ fún mi kì wọn ni akínlódé ó bẹ̀rù rẹ̀ ni ju ìyókù lọ ẹjẹ́ á ṣe báyìí ṣé àwọn nǹkan wọ̀nyí ṣó sì ní àtúnṣe. ẹ̀lọ́ ẹ̀jẹ̀ gbọdọ̀ wọ̀jà mo ṣe ń bọ̀.

ṣe ń lọ. Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín nìkan ni Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùn yín ó ti wà ń kalẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkan ni Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Ọ̀gá ni Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa lọ.

0: Plaza. Bẹ́ẹ̀ yẹn lówó lọ́rọ̀ bí kọ́kọ́ yokoto. Bala fi ọ bá sí kọ̀dá. Àbí sọ wa dá ni. Àìrọ̀rùn sùn. Ara títa. Ságun ságun. Kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́ kọ̀gẹ́. Kéèyàn máa lè gbápá tẹsẹ̀. Kí wọ́n máa gbẹ̀yàn ségá. Kórè wọn máa hóye. Kí nǹkan máa rìn nínú ara. Ọgbẹ́ inú. Ìfúnpá gíga. Ìṣètò. Kátẹ́lẹsẹ̀ wọn máa kan yàn gógó. Kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ máa mà kó ti bọ́. Kéèyàn máa rù máa gbẹ. Ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi òògùn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀, ọ̀nà àbáyọ ti wà báyìí o. Kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare. Kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá àyà jíjá jẹ̀dí-jẹ̀dí. Àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé. Ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀pẹ̀. Aromaléegun. Ìgbésẹ̀ kánmánkíá ni pàtàkì. Kátẹ̀dẹ̀ gbé gbèsè ní kíákíá. Kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé. Ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dàlámù. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyé o. Láti mọ bí àrùn sápamọ́ sí. Kàn sí tónítóní Aba Healthcare. Ẹgbẹ́ ilé Baba Lam Adesina, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn. Ẹ̀ka iléeṣẹ́ Mojo Ilola Complex, Ìwó Road Ìbàdàn. Telephone 08033715988. 08033715988. Ẹ̀ńtà tọ́jú ààrẹ lọ́mọ tónítóní.
1: Lagilu FM 96.7.

0: lórí ọjọ́ sáré ni àwọn ọlọ́jọ́ ìbí august 091 ẹpì mi wọlé méjì sí mẹ́ta ọjọ́ sáré ni o 091 23 708 675 ọlọ́jọ́ ìbí august ẹpì mi wọlé ẹdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe o mọ̀mọ́ lóore ọlọ́run ṣe hello hello ẹ ti wọlé ẹ ti kú mẹ wọn kalẹ̀kùn yẹn gbọ̀ngbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ àdúrà sí òṣìlẹ́kùn fún wọn hello
1: hello
0: táwọn àmì.
1: ọlá fatia ló ń sọ̀rọ̀ láti ibẹ̀.
0: ọlá
1: fatia.
0: ọlá fatia ṣé ọmọ oṣù kẹjọ nìyí.
1: ọgọ́ta sí ibi.
0: ọyà hello august 13
1: bẹ́ẹ̀ni
0: sẹ́yìn gangan ni
1: bẹ́ẹ̀ni
0: ọdún eléyìí ò ní yá sí ma fún yín 2027 yóò tọ́ba yín lágbà àti àlàáfíà láṣẹ ìdùmarè a ní fojú sunkún yín láṣẹ àwọn nǹkan dundun nǹkan rere ẹ mọ̀ ṣe láṣẹ ìdùmarè òní ní ogúnjọ́ nínú oṣù kẹjọ ẹ ṣe àmì àmì ẹnìkan tó kọ́ hello hello òní ogúnjọ́ oṣù kẹjọ òní hello
1: hello sir
0: táwọn ń bẹ.
1: ọba ọmọtayọ ni sá.
0: sá.
1: ọba ọmọtayọ.
0: ọba ọmọtayọ. ó yẹ yàgbọ́ yìí.
1: First of August.
0: ní àṣẹ ìdùmarè kò ní yóò pé fún yín. ìtẹ̀fínrántí ọjọ́ ìbí yín ìtẹ̀fí gbàgbé rẹ̀ tí pé májèrántí kò ní ṣẹlẹ̀ sí yín ojú òsì ní tì yín Jésù Kristì olúwa wa àmì àmì lukọ Jésù sọmọ pé òní gangan lọ́jọ́ bí ìyàwó tèmi gangan adúmọ̀lá six ogúnjọ́ oṣù kẹjọ òní tóyìn aya akínlóye ọlọ́ni ọlọ́ni ọlọ́ni ẹ̀ka tó kọ́lẹ̀ kó bá ń ṣe fún wa hello.
2: hello ẹ kalẹ o.
0: ẹ mọ̀ kalẹ̀.
2: ẹ kú ètò.
0: táwọn à ń bẹ̀.
2: alhaji wasu onígbà láti ilé ẹ̀kọ́ ní sọ́kà. àmọ́ mi méjì ni ọjọ́ mi wà nínú oṣù yìí.
0: ọ̀yà.
2: umaru august 2 ni.
0: august 2 umaru.
2: jubril august 13.
0: àwọn méjèèjì èso ni fi wọn pa yín lẹkún.
2: àmì.
0: ẹni dààmú lórí wọn.
2: àmì àmì.
0: etí àmọ yóò fi paasi tẹyìn ó fèlè kò ní ṣẹlẹ sí yín.
2: àmì.
0: láwùláwà lákùwátá ilábìlà.
2: ilábìlà. ẹsẹ̀
0: àmì àmì.
2: àmọ̀ tẹ̀síwájú lágbára ọlọ́run ẹ pé tó.
0: àmì adúpẹ́ wẹ̀ ṣe o yẹn dúpẹ́ lọ́wọ́ tí ẹ máa fún alẹ́ bùn lórí ètò torí wọn á náà sí ọlọ́run wọn sì fẹ́ náà ọlọ́run ni bẹ́ẹ̀ ni láìkí ló fm mọ́gàjì ẹ̀sìn ìyá adépọ̀jù àárín orí gbogbo ààrẹ mọ́gàjì ilẹ̀ ìbàdàn ẹ ṣe o alhaji saheed rufafija bíi báṣọ ní gbogbo ọjà alábọ̀ owó ẹ ṣe lóògùn pàmàrà ojú ni sí yìí olóyè iṣẹ́ àkàràjì ẹlẹ́gbàá òwò mọ́gàjì agolo ẹlẹ́gbàá òwò ẹ ṣe nísàlẹ̀ òsì alhaji àtẹ̀mẹ́tọ́pẹ́ nọ́tìkà food cartoon lójú ọ̀dọ́ ọmọwùmí ẹ ṣe àdúpẹ́ o alhaji sọ̀bù wọn ní sàbúrì ọmọ alhaji sàkẹ́sọ akúméjì ojú ni sí yìí láṣẹ ìdùmarè bẹ́ẹ̀ alhaji latifa nínú iye nílẹ̀ tá a lè padà mọ́gàjà gbolé erin ilẹ̀ tá a lè padà bọ́ ń fọ́tò ìsàlẹ̀ òsì ojú ni sí yìí mọ́gàjì ọ̀yàlàkùn ní ìsàlẹ̀ òsì ẹ̀sìn o mọ́gàjì iṣẹ́ àkàdé nìyí ọ̀dẹ́bọ̀dé mọ́gàjì ilé ìwò ti ń bẹ lọ́jà àbá ẹ̀kọ́ àdótì national association àwọn àbá lábẹ́ alága wọn ojú ni sí yìí torí gangan wọn dúpẹ́ àwọn gbogbo asosiesan àwọn àbá ẹka tí wọn ti bẹ ní ọ̀nà àmọ́ lórí o ẹ̀mọ́ tọ́jú alága aláyẹ̀dẹ́ mọ̀rúfù ní àbá aládé lága wọn nù lálẹ́ òní Alhaji Kabiru Jalaluru Jalaluru ni Abidjan ese number me tell the machine 0807 6244 0996 0806244 0996 tabi 0805835 0994 bi o se manu lale to ni tori awon eto mo wonu ara won o daaro
3: Lagini FM 96.7
4: Ọ̀pọ̀dára Aba Ohm olóòtú iṣẹ́ ara gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣẹ́ ara. Ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀. Káàrin òkú ná méjì kù ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì. Àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ. Máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀pọ̀dára fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ ya jà lágọ̀ọ́ ara. Àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn. Ká máa rìn wọ́n kún wọ́n kú ká máa tẹ̀ gòlùbà gòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí. Irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan? Ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí. Kàn sí wa lónìí ní Ọ̀pọ̀dára Aba Ohm.
5: A wà ní ìta kílò ní Tutaba, Òjẹ́ Ìbàdàn.
4: Bàbá Ọ̀pọ̀dára ló ní àlàáfíà ló ń wọ́.
6: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ó gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọ̀pọ̀dára. Tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Ilé iṣẹ́ wa ti wà ní ìta Kinloye Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total Òjé Ìtútábà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Kinloye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà ẹwà torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi tá a rójú dé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lé ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sílé iṣẹ́ wa lóde. Ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 0904886853 0904886853. Bàbá ojú ni ìmọ́lé ara. Tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsì kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn wìnì wìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú òórìn rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́tọ̀ dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí ni rí òórí nǹkan tó súnmọ́ ẹ o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nẹ̀kọ̀nẹ̀ táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi. Oríṣiríṣi nǹkan oló máa ń fa àìsàn kéèyàn má rí nà dédé tá à ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èèyàn lè ní nẹ̀rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dami kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn. Tó bá ti wá gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ó ti nípèníjà ojú nìyẹn. Bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà dédé títà táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó tiẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà tí ẹ kó bá pọ̀ lápọ̀ jù àwọn náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà wọ́n láàmú àbí kí nǹkan funfun kó tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá pọ̀ nípèníjà àìrìnà dédé yìí o lè dáka Kùránì o lè dáka Bíbélì o ti ẹ̀ rìnà ẹ̀rí ohun tó súnmọ́ ẹlòmíì ò rìnà ẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bí ṣe ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà dédé nìyẹn. Kàn sí mi ilé iṣẹ́ wa ti wà ní ìta Kinloye Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo Total Òjé Ìtútábà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Kinloye gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pọ̀ nípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní ilé iṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó. Bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ò fi rìnà déédé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí òun náà ni 0904886853 090-488-68853 ní ilé iṣẹ́ ti wa àwa kìí fara níyẹn torípà àwa náà ọbẹ̀ lọ́run kọlọ́run fara ni wa bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí ilé iṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ elúmarè yóò jẹ́ kí wọ́n ní olẹ́nu ọpẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́yìn máa pè yín sí ni 090-488-68853 àlàáfíà lójú o.
3: Lajili FM 96.7
7: Lagelu FM Jagaba Gbogbo Radio Maarun Wancho
8: Mo ki wa kaabo sori eto ti baba wa alara pe Olaimo baba onisan mesan ti won se agbateru re ile ise won be ni Oke Ado ni Iyana Lodge ni ilu Ibadan e je n fi ero bani soro won ta ko to di pe n o pe baba wole 081-38-85-5308 baba e ba n ki awon eyan wa nle
9: mo ki okunrin mo ki obirin a o ni faisan lo gba oruko mi ni alara pe Olaimo baba onisan mesan fun iwo ti o ba ni isoro nipa isan ara re tabi egungun ara tabi awon isoro aile ise dede olomokunrin aba awon ile ise dede isan ara mi boya aile igbowo aile igbese airiran dede airiran daada aba awon isoro to le mo mu owo wu mu ese wu ti owo mo gbon ara o mo gbon ti ara o mo tani ti orikerike ara o mo roni eyikeyi ti ba tin je isoro aisan ninu ago ara re yoju si mi ni ile ise mi alara pe Olaimo baba onisan mesan mo wa ni Oke Ado ni ilu Ibadan tabi ki omo pe telephone number wa 081-38-85-5308
8: ki la n pe ni aile ise dede olomokunrin ati pe kini ma fa
9: ese ohun olotu awon kan ti ma fa aile ise dede olomokunrin imi n be to je ajogun baratara baba abi iya somo imi si n be to je isan afarako lati bi nkan ta n je nkan ta mu lati bi ibalopo okunrin sobirin imi lati bi ile igbonse tabi awon aisan teyan mo ko ninu afefe nigba mi opolopo okunrin mi a ri pe nkan omokunrin ohun bo n se n dagba ko bo n dagba okunrin mi si ni nkan omokunrin re n ba dagba sugbon bo se n dagba ti nkan omokunrin yi n se gege bi okunrin gba to to aye kan a ri pe o n re ohun gege bi okunrin okunrin mi teletele ati mo se daada tẹ pe to ba sumo birin e meji e meta o le se kile o to mo gba mi si ni elomi le se ju be lo tugba ngba to ya ori wipe ara awon o se dede mo ti elokunrin mi ba ri yawo re a ma wo bi aburo re ni nipa se ijamba aile se dede olomokunrin re mo ti wa ma fa awon isoro yi to poju elomi ti ni aisan ato si olojo pipe latara obirin okunrin mi to ba fe to a ri pe to ohun pin yele yele abi ki to yi ma jo ohun ni diko to wa abi ko ma to ko ma ri bi oyun abi bi etutu okunrin mi a ma to itore o ma ho bi ose okunrin mi a fe to ko ni ri toto daada itore o ma wa sere sere okunrin mi le to le mefa le mejo kile o to mo loju mo mo gan okunrin mi n to ju be lo lati bi awon kan didun mi ta nje o le fa lati bi awon isan ba lopo ta so ina o le fa fun okunrin mi to ye pe o ri apere pe ohun o le se daada mo abon ti e fe sumo birin ara awon ti le gbagi bi akogi ko to dodo olobirin re ara e ti pada wa lewesi awon kan iya mo sokunfa aile tete se gege bi okunrin fokunrin mi lati fobirin loyun bẹ́ẹ̀sì ni ẹlòmí ò ti bímọ rí tó yẹ pé àti padà sẹ́lẹ̀kejì ni ó di wàhálà tí ò ní ṣeéṣe mọ́ àwọn alápẹ̀rẹ̀ pé inú wọn á máa kùn ara àwọn ọmọ gbóná ọkùnrin mi á máa rí pé oríkèríkè ara ń ro òun ọkùnrin mi á máa rí pé ìgbàrúkú ìdí ní ń ro òun ọkùnrin mi ó rí pé nǹkan ń wọ́ káàkiri ní ara òun ara ọmọ ta ẹlòmí yẹ bẹ́ẹ̀ tó fi atapara ọkùnrin mi á rí pé iṣan ara òun fa òun so ọkùnrin mi á rí pé ọwọ́ òun kú rìrì bí ìpẹ́ jẹ́ òsì lára àwọn mọ́ ọkùnrin mi ó ti ní àìsàn tá a mọ̀ sí àtọ̀ sí ẹ̀gbẹ́ tó ti pẹ́ ní ara rẹ̀ a máa mú mi bẹ́ẹ̀ ni ó sì máa tọ̀ ọkùnrin mi á rí wípé inú ara òun nǹkan kan já òun jẹ́ ń bẹ̀ ẹlòmí á rí wípé tóun bá fẹ́ bẹ̀rẹ̀ gbé nǹkan lẹ̀hún ò lè bẹ̀rẹ̀ mọ́ ọkùnrin mi ò lè ṣe bí ọkùnrin ní pàápàá gẹ́gẹ́ bí ọkùnrin mọ́ gbogbo tí wọ́n ń ṣe ìwọ ọkùnrin nínú àgọ́ ara rẹ̀ bóyá wọ́n ti lọ ṣe àyẹ̀wò won so ku won pe oni isoro aisan kan ninu agu ara re o ti wa logun logun kini o ti lo wa ba mi abi o ti e ti lo se ayewo wa fun awon ayewo nilana ti awon ero gba lode ta sese ko data fi se ayewo fun agu ara okunrin boyo okunrin mi o mi tin di omo lara nkan omo okunrin re boyo mi yi ti san abi ko ti e to mo okunrin mi si ni ballu meji tin be ni abe nkan omo okunrin re ikan ju kan lo abi o di pe kini kan wu si o ni oke nkan omo okunrin re ta n pe ni balo imi a wu sapa otun imi a wu sapa osi ori pe nkan omo okunrin re yi ori pe o n doju ti o ko se bo ara de laarin awon egbe re o ti sunki isoro aisan to ba ti pe ninu ara inu eje ni o lo duro si to ba ti bo sinu eje inu isan na ni eje rin koja to ba lo raye duro di isan to gbe eje lo si bi nkan omokunrin ko ni je ki nkan omokunrin eyin o le daada mo ke wa se nkan omokunrin nikan lo ma da duro to ba lo duro si bi isan to gbe eje lo si eyike ye eya ara boya owo abi ese ni idoti lo re duro si isan tin gbe eje lo sibe a mu ki owo omo kuriri ki owo omo wo o le mo elomi kan mo le gbe owo soke mo ara elomi a mo gban owo elomi a mo gban elomi ara re o mo gbona be ni se nsi okunrin be ni se nsi obirin na ti aisan ba wa lara obirin na ti n wo oju olohun fo mo boyo ti bi kan ri abo se fe bi omo ni ti idoti ba lo di isan ti ma fo eje idoti ososo obirin jade ku na obirin to ba ti di nkan osu yi o ni wa mo omobirin mi o ti jo mo gbon odun lo nkan osu tin ri bi o e marun e merin tele o ti de meji e meta ti ori mo imi ori ti e gan mo ko ti jo mo gbon odun so mo goji odun lo idoti lo ti lo re di isan tin gbe eje lo si inu ile nkan tin fo eje idoti ososo nu obinrin mi a ri pe isan ara nfa ohun so elomi a ri pe eyin ge ohun imi to ba ti e loyun bi osun meji meta a gan ri pe nu kan dede lo ohun sun o se se ko je pe oyun o ni raye du osun obinrin mo obinrin mi inu lo mo gbona ni obinrin mi nkan je omo aya re oni okun rororo bi en to ti bi mo to nkan si mo pe ohun o ti loyun ti omo kan te ba di odo wa pelu ogo olohun e si ro na abayo telephone number te le mo pe mi si 08 1 38 85 53 08 08 1 38 85 53 08.
8: Kini ma se okufa isan oju
9: e se ohun lotu ti elomi ba ni isoro aisan kokoro nu eje aba ma pe ni narun ajaka oko elewu gbedu to ba je ra pere pe oju re nsu oju yun o oju re nwa mi nkan kan rin ni oju re wini wini bi aran loju ori pe oju re ngbe pipipipi abo ri pe on wo ina ina nfan ka loju re abo ri pe on wa oko lale abo rin lale tin oko ba je tan si o loju bayi bo se nbo si koto lo mo bo si gegelete elomi bi kurukuru ni omo ri elomi bi oye ni omo ri awon ti ma nfa nkan ina ni idoti inu eje gege bi nti mo so lakoko olotu lati bi aisan orisirisi bi ona ta ti kale lo ti le bo sinu eje to ba ti bo sinu eje to ba ti pe ninu eje elomi ara omo iyun elomi kokoro osu si gbogbo ara re ati bi apere re nu elomi ara wa ni iyun kokoro ni su sara re bi pe oju ni omo iyun oju re ni omo wa mi ko ni na ka bibeli ko ni na ka qurani mo elomi gan o da owo mo mo elomi o mo yato laarin 1000 si 200 naira gbogbo osoro oju yi aisan idoti inu eje ni mo fa eyikeyi ona ti ba wa gba wa do ti logun si ti o lo wa ba emi alara pe olaimo baba onisan mesan pelu ase olohun ti nbe ninu ewe ati egbo pelu imo ta ko lara n baba nla wa ta fi n se iwosan ti Elodumare ti n gba fun wa to ba di odo wa a bo se wadi lori n to sokun fa nkan ti n se oyi to ba je o ti lo sayewo ti o ni cataracts ni n se o ni abi glaucoma ni n se o abi pterygium ni n se o to o ti wa logun na ti o lo abi wo ti e ti lo se operation oju iri ti o ti ku nbe na sugbon oju re si lakale omi nbe nbe ko ti ku o gbiyanju di odo wa tawon kan ba de nbi kan awon kan tun bi kan ni wa ba emi alara pe olaimo baba onisan mesan pelu gbagbo re ninu ewe atebo ati olohun to daye atorun o si ri ona abayo telephone number mi 08 1 38 85 53 08 mo wa ni ilu Ibadan ni agbegbe Oke Ado ni Iyana Lodge ni Oke Ado ni ilu Ibadan tabi ko mo pe telephone number mi lori isoro yikeyi tó bá ti ní
10: ìlera lọ́rọ̀.
11: Kàrà ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alárápé ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ ìlera bí àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alárápé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
7: Lágelú FM, Jàgàbá Gbogbo Rédíò.

0: 7.
1: Oṣù káàdì ni ó ti dé, ó ti dé, wọ́n máa deliver so.
2: Ọlọ́mba, ìwọ náà ni a ń sọ wípé ó tóbi ojú bẹ́ẹ̀ lọ. Alhaji Owolabi, Ọlá Ìmáàmù, Òṣùpá Àdínì, Bàbá mo kì yín ẹ kú dédé àsìkò yìí.
3: Sọlí wọ́n sọlímù dáìmọ̀ mútẹ̀lá sí mẹ́yìnì. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, ládéládé ìlú mo kí wọn. Èmi ni ọmọ yín Alhaji Owolabi Ọlá Ìmáàmù Òṣùpá Àdínì. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Baba mo kin yin lekan si e kaabo si ori eto ye.
3: Amuda suma amuda.
2: Aha, nkan mo fe so na nu.
3: Sukira suma sukira. Afuwa suma afuwa. Fadila suma fadila.
4: Akoko ti mo ti e kokon fi ndupe fọlọ ni pe oba to ni kin ri ope da.
2: Kabiyesi Olorun. Kabiyesi Olorun ba.
4: Ọba tó ní kí ààyè ọpẹ́ ó yọ lẹ́nu mi. Àwọn kan náà ń wù wọ́n káwọn náà ó dúpẹ́ bí mo ṣe ń dúpẹ́ yìí Ọlọ́run ọ̀fà ayé rẹ̀ lẹ̀ fún wọn. Ìwọ tó bá wá ń wò mí tó mọ̀ pé ọ̀rọ̀ rẹ tọpẹ́ ọpẹ́ yọ nínú ayé rẹ bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó wà ń pé alhamdulillah rabbi alamin.
2: Alhaji olórin kan tẹ máa ń kọ ẹ máa ń sọ wípé bọ́lọ́run bá ti gbé ìjà ẹ̀dá.
3: Bọ́lọ́run bá ti gbé ìjà ẹ̀dá.
2: Kábíyèsí Ọlọ́run.
3: Kí lẹni náà tó ń wá ń bínú sí. Ọlọ́run dákun wá gbèjà mí já. Sànú mi kémi rọwọ́ mu.
2: Alhaji àdúrà yín ti gbà o, ẹ ti rí ìyọnu Ọlọ́run o.
3: Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀.
2: Nítorí pé tá a bá ní ká máa sọ̀rọ̀ nípa ìmáàmù àfáà tó jẹ́ wípé ó ti dìlú mọ̀ ká bá a bá ka méní méjì mẹ́ta báyìí orúkọ yín ó jáde ń bẹ̀.
3: Àánú Ọlọ́run ni tó ráwa gan ò lérò bẹ́ẹ̀.
2: Kábíyèsí Ọlọ́run.
3: Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀.
2: Kábíyèsí Ọlọ́run.
3: Tá a bá lérò bẹ́ẹ̀ ni a sáré bẹ́ẹ̀. A sáré bẹ́ẹ̀. Àwọn àgbàlagbà máa ń pòwe kan wọ́n ní kó wájú mi jẹun orí mi. Ọlọ́run ni ò tí ì fi hàn o. Àwọ̀ sáré.

0: kí wọ́n rí wa o. Ọlọ́run ló ní dandan máa bọ̀ àti fi ọ̀hún.
1: Kábíyèsí Ọlọ́run Alájì, nínú àwọn àsìkò báyìí tó yẹ pé gbogbo ìgbà lẹ máa ń ṣàdúrà rooru, tẹ máa gbàdúrà lóru ìṣá, àdúrà lóru ìṣá, àdúrà lóru ìṣá, ẹ gbọ́ ná, ṣé àṣírí kan wà ńbẹ, agbára máa ń kún agbára lóru ni àbí kí ló ń ṣẹlẹ̀?
0: Tọ́ bá pera rẹ láàfa tó sì jẹ́ pé òkú Ọlọ́run lọ bá dì mú, ó sì dín kankan mú pẹ̀lú Ọlọ́run, òru ló lè súnmọ́ Ọlọ́run dáadáa.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Torí pé tó bá ti di òru yẹn, àwọn kan ó ti sùn, àwọn tí wọ́n lajú tí wọn ò ní sùn kò ní pọ̀. Ó lè ríbi rọ gbogbo ohun tó fẹ́ rọ síwájú Ọlọ́run, ó lè ríbi rọ síbẹ̀. Àwọn tí wọn náà fẹ́ bẹ́ẹ̀lì tó fẹ́ ṣiṣẹ́ wọn níwájú Ọlọ́run, ó lè rí ṣe. Bílẹ̀ bá ti mọ́, ó ti di wọ́lù ń kọlu, àmọ̀pá Ọlọ́run ó gbà o, ṣùgbọ́n fi tì í ṣe special package níwájú Ọlọ́run.
1: Èèyàn kan lẹ ń sọ fún ẹni ìyá báyìí báyìí, ó lóun ti gbàgbé ẹni rárá o, kó lọ rántí. Ṣé nígbà tó jáde bíi wákàtí mẹ́ta tó padà dé, mo ná tó sáré wá pé Alhaji mo ti rántí o, ẹni kò lọ bá ìyá o, ẹni búrẹ́dì kékeré ni o, kó má ràn léètò tóbi, ẹni kò lọ gbé fún ìyá yẹn. Láàrin oṣù kan.
0: Ká máa dúpẹ́ fọlọ́run.
1: Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí Ọlọ́run.
0: Ká dúpẹ́ fọlọ́run. Ọ̀dà, ẹnìkan pè mí ní Ìjẹrin. Ó lóun fún mi ní adìyẹ mẹ́fà. Ó wá fi rán ẹnìkan sí mi. Ẹni tó wá fi rán sí mi foríjì mi Ọlọ́run tó bá jẹ́sẹ̀ ni wọ́n ní adìyẹ mẹ́fà o, wọ́n ní kò ń fún mi o. Mo ní mo ti dúpẹ́ lọ́wọ́ ẹni Ọlọ́run bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Mo wá níwọ̀ tí wọ́n fi rán adìyẹ mélòó ni ìwọ ní? Ó lóun ò ní kankan. Mo ní mú méjì. Ọmọ rẹ tó wà ń bi báyìí, adìyẹ mélòó ló ní? Ó ní kò sí kankan. Fóònù náà méjì. Ìmọ̀mù bí báyìí máa ń fún méjì. Béèyàn ṣe máa ṣe nù.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Èèyàn máa fi oore wá oore ni. Àyídálé ayé jẹ. Bọ́ ọ bá ní ti ẹnìkan ló dé, ọwọ́ àjòkó wá dàjẹ. Jẹ́ kọjẹ́ tán kó mú mi sí. Bí tàwọn àyùn náà bá dé, gbàpọ̀ ò lè rí jẹ ńbẹ̀.
1: Alhaji, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí náà ló jẹ́ rántí ohun tẹ yan fún mi kó tó di pé a bẹ̀rẹ̀ ètò yìí. Ẹni wípé ètò tòní gangan, gbogbo ẹni wálé ayé wa ṣe rere ni.
0: Inú mi a máa dùn kí n máa gbọ́ pé àwọn èèyàn ń dúpẹ́ lọ́wọ́ mi. Ẹ mọ̀ ṣeun o, orí mi a máa wú. Ọkùnrin kan ọdọ́dọ̀ mi níjẹta níbi ọkàlà ọ̀fẹ̀lẹ̀ inú ẹ̀ máa dákọ̀ ohun lórí rédíò.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Àìdákọ̀. Ó ní bí n bá lórí rédíò kí n gbéhùn dání. Òun ó polongo mi fáyé mu ni kí a lọ adé. Ó ní wọ́n ti ń sọ àṣírí. Ó ní yìí bu àyà.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ó ní mo sọ àṣírí ìyàwó òun. Àṣírí tóun ò gbọ́ rí. Ìyàwó òun tó wá lọ bèrè lọ́wọ́ ọ̀yá rẹ̀. Òun ni ṣé èèyàn kan wà tí a máa sọ àṣírí? Sáwọ wa mọ nǹkan kan ni. Ibi ìtàn bá gbé fún wa là á sọ. Wọ́n bá ní a máa sọ. A ní fẹ́ sọ̀sọ̀kúsọ.
1: Kábíyèsí
0: Ọlọ́run. Àdàkẹ́ ni. Ẹgbẹgbẹ̀rún àwọn kan máa ń wà sọ́dọ̀ mi. N bá ti rí wọn tọ̀, wọn ì gbé kinní yìí wá o. Ẹ lọ sí nǹkan báyìí. Ẹ lọ sí nǹkan báyìí. Ẹ padà wá. Torí ìfẹ́ ṣe Ọlọ́run lára wọn. Etí ń bá rí ni sọ. N ló fà tó fi pé iṣẹ́ tèmi yàtọ̀. Ìwòsẹ̀ tèmi yàtọ̀. Ìsọ̀rọ̀sí tèmi yàtọ̀. Ìrònú tèmi yàtọ̀. Fókọ̀sì tèmi yàtọ̀. Owó rẹ̀ kọ́ mọ̀ wá. Bọ́ bá fún mi lóun gbà o. Ṣùgbọ́n pé mo wá kà níyẹn pé àní mo fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ sẹ́. Wọ́n mọ̀ mí. Wàlá ilẹ̀ àzì. Wọ́n mọ̀ mí. Owó rẹ̀ kọ́. Ṣùgbọ́n ìfún ọ ní nǹkan tó ṣe pé ní. Gbogbo ọjọ́ kíjọ́ tó bá ti rántí mi nínú ọ̀rọ̀ mi, nínú àkíyèsí mi, nínú ìtúsí mi, ọmọ ṣàdúrà fún mi nú ayé.
1: Alhaji, ẹni èèyàn mọ́kànlélógún tó bá kọ́kọ́ dọ́dọ̀ yín, ẹlẹ́fun wọn ní ọ̀sẹ̀ tó jẹ́ pé bọ́ bá ti lò ó báyìí, irí ọ̀hún yóò gbá wọn rí ni.
0: Surprise package ni. Torí n fẹ́ pariwo rẹ̀.
1: Ẹ̀sọ́ mo wá ní kí n sáré tu síta
0: náà. Kì í ṣe èèyàn tó pọ̀ ni mo fẹ́ fi.
1: Ẹni 21 mọ́kànlélógún.
0: Tí Ọlọ́run bá wá ní kọ̀ wánú ẹni tí ó rí gbà. Yọjú sí mi.
1: Alhaji, ẹni ọ̀sẹ̀ yìí kò síbi tí rẹ wà, ẹni yóò fa eré yẹn mọ́ra ni.
0: Ṣé mo pọ̀ Ọlọ́run la kọjú sí?
1: Kábíyèsí Ọlọ́run.
0: Àwọn kan wọnú ẹgbẹ́ ayé kan lè bá aráyé lò.
1: Òru mọ́kànlélógún.

0: ọfẹ wọlé pẹlú ẹgbẹrún méjì
1: tó
0: wọlé tì mí bónọọsì lọsẹ.
1: Wọn ò ní mo wọsẹ wá.
0: Tí n bá gbà iye tí n bá ta mo ṣọ́ọ̀tì.
1: Alájì pẹ̀lú òru mọ́kànlélógún lẹ́mọ̀ lo.
0: Ìgbà tí ń lo òru mọ́kànlélógún. Àníyàn tí mo fi lo òru mọ́kànlélógún. Ni bí ó ṣe dáa fáwọn ọmọ ìyá mi.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Èèlò àníyàn pé òru mọ́kànlélógún mo fẹ́ sọ ọ́ dowó. Ọlọ́run ni ó wà rí pé owó tọ́ sí mi kó dowó. Gbowó ọ̀bá ìtọ́ nǹkan mí tó wà tó jowó lọ tó lè tọ́ sí mi.
1: Èèyàn mọ́kànlélógún tó bá tètè pè wọ́n tẹ́ ẹ gba nọ́mbà báyìí ẹ wá rí wọn lọ́fíìsì wọn lọ́la wọ́n máa yọ̀ǹda ọ́fíìsì wọn àti nọ́mbà tẹ́ ẹ máa pè sí mọ́kànlélógún wọ́n ní bẹ́ẹ̀ bá ti gba káàdì 2000 naira péré òun náà lẹ́yìn ẹ máa láǹfààní láti fi rí wọn ṣùgbọ́n ọṣẹ yìí àdéhùn tó wà láàrin àyin àti wọn ni o ọ̀fẹ́ òun náà ni wọ́n máa fún yín ọṣẹ yìí ọṣẹ tí ń faré mọ́ra ní kíákíá
0: ni. Tó bá wá lò ó tó orí yàtọ̀ lórí ọṣẹ yìí polongo mi fẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kóun náà sọ fẹ́ lómi àwọn tó máa ń ṣe kinní nínú tiktok wọ́n ní ẹ bá wa sí ààrẹ wọ́n ní kó wà fáráwé àwa tó àwa tiktok n tó lóhun ìwọ náà sí ààrẹ fẹ́ lómi jẹ́ ọ gbọ́ wọ́n dọ́dọ̀ mi.
1: Alájì gbogbo èèyàn tó fẹ́ pẹ̀yìn báyìí tí wọ́n fẹ́ gba nọ́mbà nọ́mbà wo ni wọ́n máa pè sí ó yá ẹ bá yọ̀ǹda nọ́mbà yìí.
0: 070-3160-9938
1: ọ́fíìsì yín nílùú ìbàdàn.
0: Nílùú ìbàdàn tẹ́ ẹ bá ti ń bọ̀ ní wo ròdù àbẹ́ ń bọ̀ láti ọ̀nà géètì àbẹ́ ń gba odò ròdù bọ̀ gbogbo bí tẹ́ ẹ bá ti ń gbà á bọ̀ láti inú ìbàdàn ẹ bọ́lẹ̀ ní adégbà yìí ìyànà búlọ́ọ̀kù ẹ sọdá títì bí ìgbà tẹ́ ẹ fẹ́ wọkọ̀ wo ròdù padà ẹ bèrè ibi tó ti ń ta adìyẹ tó ti ń pa màálùú ta ẹyin ìkúlé ibẹ̀ báyìí ẹ mọ̀ rí hòtẹ́ẹ̀lì gbàgàdà kan báyìí là ń pè ní hòtẹ́ẹ̀lì bàbá gàràwò ilé tó fẹ̀gbẹ́ tì í nílé bàbá wo ibẹ̀ là ń bẹ̀
1: ìbẹ̀láwa o. Alájì kí n tó bí yín ní ìbéèrè tí mo fẹ́ bí yín ẹni 21 lẹ máa láǹfààní láti rí lóòlọ́la
0: mọ́kànlélógún
1: nọ́mbà tí wọ́n pè sí ṣe rí nọ́mbà yìí bẹ́ẹ̀ bá ti pè é ẹni bá ti gbé àwọn ọmọ alájì bá
0: ti gbé bẹ́ẹ̀ bá ti gbọ́n bá ti gbé àwọn ọmọ mi ni ó gbé ọkùnrin lè gbé
1: obìnrin
0: lè gbé nọ́mbà ti gbé látọ̀dọ̀ àwọn alájì ni o nọ́mbà kí ni mo wà ọ̀tán ọba ti gbà á máa lọ.
1: Nọ́mbà yẹn lẹ máa ń fi láǹfààní láti lè fi rí wọn lọ́la.
0: Bí lẹ bá wá mọ́ lọ́la òun pé mi ń gbé fúnra mi.
1: Ẹ bá ń yọ̀ǹda nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí bàbá.
0: 070-31-04-99-30 070-31-04-99-30 090-75-68-81-68 àdírẹ́sì mi nílùú ìbàdàn tẹ́ ẹ bá ti ń bọ̀ láti gbòòrò tẹ́ ẹ ń lọ sọ́nà àfẹ́ ọ̀nà alákíá lẹ́gbà ni o àbẹ́ ẹgbọ̀n old road airport road lẹ́gbà ni o ẹ bọ́lẹ̀ ládégbà yìí ní yànà búlọ́ọ̀kù bus stop ẹ wá fòònà títì padà bígbà tẹ́ ń padà lọ sí ìwó road ẹ rí ibi tí wọ́n ti ń ta adìyẹ lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n tó ń pa màálùú ta ń bẹ̀ náà ilé tó wà lẹ́yìn wọn ilé ńlá gàgàrà báyìí ni là ń pè lóhùn tẹ́lẹ̀ bàbá gàràwò ilé tó fẹ̀gbẹ́ ti bàbá òun lé bàbá wo ibẹ̀lẹ̀ ń bọ̀ ó rọrùn púpọ̀ jù láì béèrè bẹ́ bá tún wá pè á tojú ìwé fún yín kò jù báà náà lọ.
1: Alájì ti sọ fún yín ibi tẹ́ ẹ ti lè rí wọn phone number na te le pe to je pe o na le fi gba number eyan gan le ma fi lanfani lati ri won lola sugbon e wa gbo gbogbo eni ba fe ri won e mu owo card yin dani o 2000 naira pere ni o alaji owo labi ola imam osupa adini e seun te darapo mu wa
0: balan ba ti gbe je da kile ni na to wa nbinu si sa ti ada kun gbe ja ni ja sanu mi kemi rowo amin.

yìí tí ìdílé imam musa adékunle badmus chief imam asanudin ikiri land àti alhaji owolabi òṣùpá àdínní láti lọta ṣe ń fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn sí ní káyà àwọn ọmọ wọn lóríire suhad ọmọtọ́lá àti cousin bọ́lá kalẹ̀ èyí tí ó wáyé lọ́jọ́ sunday august 30, 2026 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ 10 a.m. orí pápá ìṣeré ayédáadé grammar school ìkirè ní ìpínlẹ̀ ọ̀ṣun ló ti máa wáyé bàbá wa tí wọ́n máa sọ tọkọtìyàwó pọ̀ lọ́jọ́ náà ni fàdílàtù sheikh al imam abdulrahman ọlárẹwájú ahmad tí wọ́n jẹ́ national missioner as arudin society of nigeria ọjọ́ náà máa dùn ó máa lárinrin àwọn èèyàn jàǹkàjàǹkàn nílẹ̀ yìí àti lókè òkun ló máa darapọ̀ mọ́ wa lọ́jọ́ náà àwọn àlejò tá a tún retí ni fàdílàtù sheikh imam ibrahim salahuddin owolabi alanu chief imam láti ọ̀tà ní ìpínlẹ̀ ogun fàdílàtù sheikh mufasa abaka oníṣọ̀lá bàrùbá grand mufasa of bàrùbá ìlọrin àti sheikh abdulrasheed babatunde olore ẹ wá bá wa jó ẹ wá bá wa yọ alhaji owolabi òṣùpá àdínní lolùkéde ẹ bá ń gbọ́ lọ́ntọ́ bí. Wákùbà.

0: jẹ́ lọ́bàgbọ́n pápìgbì a ní mo rántí ọ̀rọ̀ àná ẹ̀fún ìfẹ́ kí mọ ìwọ̀ pẹ̀ mọ́ mi ri olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹ́wọ́ òjò rírọ̀ kó gba gbé àpárà ìtòwútọ́ gba gbẹ́kẹ̀rán máa ń létí ọ̀sọ̀ ìsọyẹ àgbàrá òjò kó má gbére pàdé rẹ̀ ni ọ̀rí àkànní ọlọ́run ò ní jẹ́ kọ́kú má wà lọ́wọ́ olùgbẹ́ngà ó yàtọ̀ lóríire bí ìhò náà ni olóríire ọmọ gbẹ́ngà ó yàtọ̀ àkànní ò èlé ọ̀yẹ́ ìjìlẹ̀gẹ̀ mi òkè mẹ́nilógún ní bẹ́ ní gbẹ̀tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò bọ́ ẹ̀rin àbẹ̀rẹ̀ bọ́ ẹ̀rin àkúnlẹ̀ bọ́ ẹ̀rin tó kù lọ́yẹ́ ti jáde adigbẹ́gbẹ́ lẹ́ran gbẹ́tì ilé ọlọ́yẹ́ sọmúrùmú lẹ́ran ilé ọlọ́yẹ́ èlé ọ̀yẹ́ ni ọ́ ọmọ àsọyẹ́ tán kí n tó ṣòru ìjì ọ̀lẹ́lẹ́ tí mo múru ẹkùn lọ́wọ́ gbọ́ngàn ṣoṣo ọ̀rí wípé àlògbó ni ọ́ mẹ́kùn níbà àlògbó tó rán lóbì lọ́jà bàbá yìí tàrẹ́ títí ó lọ kó fún ẹlẹ́mu ẹlẹ́mu dunnú olóbì ń sọ olóbì má sọ mọ́ ó ní ibi owó wágbá lówó balọ̀ ìjì ọ̀lẹ́lẹ́ ọmẹ́kùn fihàn.
1: O ṣeun o ṣeun ṣeun bá mi àjọ bí ewé àyílára ẹ̀yin ọmọ nàìjíríà tẹ́ ń gbọ́ wa lásìkò ìgbogbo bí tẹ́ ti ń gbọ́ wa káàkiri nílé lóko lódò lẹ́yìn òdi gbogbo yẹn pátápátá là ń kiri pé ẹ̀dùnkù àmẹ́tíbà wa ẹ̀kú àmójúbà ẹ̀sìnkú ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹ̀kú kò lè dá àti gbogbo wa ń bá káàkiri gbẹ̀ngàn láìwọlá lórúkọ tèmi ibi ọ̀dọ́mọdé aláìlójútì ti ń paṣíwájú ẹ̀ bàbá tó jẹ́ pé ń lè bàbá mi tọmọtọmọ làfọ́bìnrin gbogbo ibi kíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi káàkiri níkànnì iléeṣẹ́ rédíò lágilu fm 96.7 níbi tá a wà ìta ti ń kẹyìn ẹ̀tùkù àṣálẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀kú ìrọ̀lẹ́ lórílẹ̀‐èdè amẹ́ríkà níbi tá a wà yìí adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀tùjẹ́ àjọ ṣe fún tòní a lè dáṣe gbogbo èèyàn tẹ́ ń bẹ lórí facebook ti lágilu fm 96.7 ẹ̀yìn tẹ́ ń bẹ lórí tiktok tèmi gangan gbẹ̀ngàn ó yàtọ̀ live ẹ kalẹ̀ ẹ jẹ́ àjọ ṣe mo ń kí lórúkọ olóòótọ́ ètò yìí alàgbà kenneth ugoeje

Azeez Ademola ń pè ń sàlẹ̀ lóhùn. Ayọ̀mídé lọ sí bẹ lórí Facebook wa ń tilage lóhùn onímọ̀jẹ̀mọ̀ gbọ́ wa kété kété lórí Facebook wa. Iyùn ní tilage lórí FM 96.7 Ayọ̀mídé ní bẹ́ẹ̀. Adé Ọ̀ṣun Ìbẹ̀lé Adéyẹyẹ Ìbẹ̀ǹbẹ̀ Ọmọ Ìyáàfẹ́ Ìbẹ̀ǹbẹ̀ Infinity Ọmọláwo àwọn náà bẹ̀ǹbẹ̀ àwọn bẹ̀ǹbẹ̀ agbára ńlá gẹ̀lú FM 96.7 Èmi Gbẹ̀ngẹ́ Oyàtọ̀ Láìwọlá Èmi Bẹ̀ǹbẹ̀ orílẹ̀-èdè America ń bi tá a wà yìí ní Indianapolis. Ẹ ṣe ojú òní tí yín gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣùgbà wa lọ́jọ́ Sátidé tó kọjá. Èèyàn ní New York. Ẹ ṣeun ojú òní tí yín ojú ìtìná lẹ́ ṣe gan. Bá mi ọlọ́yọ̀ ẹ ṣeun. Madam Saliwa, ẹ ṣeun ojú òní tí yín.

èyàn mi káàkiri káàkiri mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ojú òní tí yín ojú ìtìna alẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí náà ní níbi bí ẹ ṣeun ojú òní tí yín Reverend Adepoju ẹ̀yin tẹ́ ń ṣùgbà wa láàmì alẹ́.

ẹ ṣeun ẹ kú ìtọ́jú mi. Ẹ báńkì Tinúkẹ́, Madam Tinúkẹ́, olórí Tinúkẹ́ báńkì àwọn náà. Gbogbo ẹ̀yin tẹ̀ ń tọ́jú mi nílùú ẹ ṣeun. Ẹ̀yin ti Rhode Island ẹ máa dúró ẹ máa retí wa. Ẹ̀yin ti Maryland náà ẹ máa retí wa. Ẹ̀yin ti Nàìjíríà ẹ máa mí ìsinmi jù mo dé tán. Ẹ̀yin tẹ̀ ń sọ mò ń gbọ́ mo dé tán. Ọ̀pẹ́ àbàǹdẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n mi, ọ̀gá mi, bàbá àgbàlagbà Oyèṣọlá Oyèbọ́lá, ẹ ṣeun ẹ kú ìtọ́jú mi gan. Bàbá mi Káyọ̀dé Aládé mẹ́rin ni màbí bá ṣe dúpẹ́. Ju gbogbo ẹ̀ lórí ẹ̀yìn èèyàn tẹ́ ń ṣùgbà mi, tẹ́ ẹ̀ mọ ẹyẹ tó sú mi, tẹ́ ẹ̀ sàn ṣùgbà mi lórílẹ̀‐èdè ibi tá a wà. Ẹ ṣeun gan ni o, ẹ ṣeun gan ni mo dúpẹ́. Mo dúpẹ́ pé òkun lọ́wọ́ yín ẹ ṣe gan. Bákan náà ẹ̀yin tẹ́ ń bẹ ní United Kingdom, ẹ̀yin náà mo kí yín ẹ ṣeun. Ẹ̀yin ti Nàìjíríà ọ̀rọ̀ yẹn a máa sú mi gba ọmọ lọ́tẹ́lẹ̀ tí mí ìsinmi kí máa bọ̀ ń lékàn. Mo dé tán. Ẹ má jẹ́ á gbà pé ní ti ìjọ fẹ́ràn Jésù bíi ti gbogbo wa tá a kóra wa, ti gbogbo wa tá a kóra wa papọ̀ sí ní ọjọ́ Sunday yìí, níbi tí Adé Ọ̀ṣun tó ti pe gbogbo wa. Ẹ̀yin èèyàn wa bẹ́ mọ́ gbà pé bá a ṣe máa ń ṣe lọ́dọọdún lọ́jọ́ Sunday tó jájọ pàdé ń bẹ̀. Àtúntò kò lórí ètò ń tún rán yín létí. Ẹ̀já yìí ti débẹ̀, ẹ ṣeun ojú òní tìyín. Ní ìsinyìí bá mi tó lápètò yìí, orí ètò yìí náà láti ń sọ tó ní ṣe pẹ̀lú ìdílé. Ohun tó ní ṣe pẹ̀lú ìdílé gangan lètò yìí dìmú jù. Fún ìdí èyí àti ní àtẹ̀yìn lájọṣe tó ta lẹ́yìn. Arákùnrin gòkè mo rí ọkẹ́sẹ̀ ńlẹ̀. Ẹ mọ̀ pé Yorùbá sọ pé àmàlà tá a bá fẹ́ jẹ́ kó ṣòfò, ó ní bó ṣe yá ṣe.

ṣùgbọ́n wọ́n ní bá a bá fi apá kún tan a máa ṣe é pín. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ti ń gbọ́ wa lásìkò yìí wọ́n bá sọ̀rọ̀ ìgbéyàwó létí wọn wọ́n máa wọ̀ pé kí ti ẹ̀ nìkan owó ti sú wa jàre àti ẹ̀mọ̀ bóyá ó lè wọ́ọ̀kì ẹ̀ ṣàfi wálé àṣe nkankan. big man presenter àti rí ọ bàbá àgbàlagbà ẹ̀fẹ̀ ipin lẹ̀ ó bá jẹ́ ti nákin èmi náà ní nákin pẹ̀sìn kan lẹ́gbẹ̀ẹ́ àbí adé ọ̀sùn ṣé nákin pẹ̀sìn mí lè wà tó lè ju tẹ lọ bí kò possible.

fún ìdí èyí gbogbo bí kíbi tẹ́ ti ń gbọ́ mi ó yẹ jẹ́ àtújọ ṣe fún tàṣálẹ̀ yìí. Ibolẹ̀ ti ń gbọ́ mi, ibolẹ̀ ti ń wò mí láṣálẹ̀ yìí. Apá ibolẹ̀ fì sí orí TikTok lẹ wà ní abẹ́ ń bẹ lórí Facebook àti Lágélú FM 96.7. Ibolẹ̀ wà lọ́nà méjèèjì.

ṣẹ́yìn lórí ètò fún tòní àtòjúbọ̀lé lórí ètò fún tòní ọ̀rọ̀ àṣírí àgbà lórí ètò fún tòní ọ̀rọ̀ ìṣe tí àtúnsọ ṣe báwa sọ tiwa ni ọlọ́run bá ló ń jẹ́ odi ṣiṣẹ́ ṣùgbọ́n àdúrà tí mò ń gbà ni pé gbogbo ibikíbi gbogbo ilé tẹ́ ti ń gbọ́ mi lásìkò yìí ibikíbi tí bàtà ti ń ta ìgbéyàwó yín lẹ́sẹ̀ ọlọ́run bá yóò bá mi bọ̀ mí síbẹ̀ bàbá ní a sọ̀rọ̀ pa marriage ẹlòmíì ò sọ ilẹ̀ ó kún nǹkan tó work fẹ́ nìkan kò work fẹ́ lẹ́ẹ̀kejì ibi tí lágbájá ti mú tiẹ̀ kẹ́hìndé ò mú tiẹ̀.

káàbọ̀ padà látòjú ọjà. Gbogbo bí tẹ́ ti ń gbọ́ wa lásìkò gbogbo bí táfẹ́fẹ́ ètò ìtòfẹ́ ní tẹ́ ti ń gbọ́ ìkànnì yìí. Ìyọ̀n ní ìkànnì iléeṣẹ́ rédíò Lágélú FM yìí tẹ́ ti ń gbọ́ wa lọ́tún tẹ́ ń gbọ́ wa lọ́sì. Ẹ jẹ́ máa kí yín padà lẹ́ẹ̀kan sí mo sọ fún ilẹ̀ kankan tó lọ sójú ọjà pé gbogbo wa pátá pátá náà la ṣe pàtàkì gbogbo wa pátápátá sì ni àjọṣe tó tò ní torí pé lábala lábala la ṣe. Ká máa kí sisi nẹ́nẹ́ ẹ̀pẹ̀lẹ̀ kwara fẹ́ràkù ti àbúrò yín àti ti gbogbo nǹkan tó ṣẹlẹ̀.

àwọn bá ṣe lè kíyìn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìyanu ó ṣẹlẹ̀ padà èyí tẹ bá ní nọ́mbà wọn lọ́wọ́ ẹ bá wa kí ìkan lára àwọn olólùfẹ́ wa ni ẹ rí pé àgbọ́rò wọn láti bíjọ́ méjì ẹjọ́ mẹ́ta tòrò yẹ ẹjá kúrò ńbẹ yìí tẹ ń bẹ lórí facebook wọ ẹjẹ ń lọ bẹ ní kí àdùkẹ 888 lórí tiktok nìyẹn àwọn kan bẹ tí ń bá ti rí wọn lórí tiktok báyìí mú mi àmọ́ ọ̀tún alàgbà akin láti scotland ọ̀kẹ́yìn náà bàbá mi mojid jogbo ò ṣe ọ̀yà òní ọjọ́ gift lónìí báyìí lórí tiktok mo ti ní kí àdùkẹ́ 888 ẹ bá ti ń fún mímọ̀ dárúkọ yín ni ó yá ẹ̀yìn ara ní mo ń sọ̀rọ̀ lọ mo ń bọ́rọ̀ bọ̀ lẹ́ẹ̀kan pé nípa ìgbéyàwó ibì kan ń bẹ ní ọjọ́ sátidé tó kọjá yìí àwọn community kan bẹ tí a lọ fún wọn ní ọ̀rọ̀ lórí nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó níbẹ̀ mo ti sọ fún wọn wípé mo tún rán wọn létí pé ẹ ń bá sọ wípé ìgbéyàwó ẹ òun ní àwọn nǹkan kọ̀

téyàn kan bá sọ fún yín pé bó ń ṣe wà yìí nísìnyí fọ́múlà báyìí lèyàn fi ń gbélé ọkọ àbí fọ́múlà báyìí ni ìyàwó fi fẹ́ràn èèyàn ó fẹ́ gba yín ni ẹ̀kan fún lówó tó bá ń bẹ lọ́wọ́ yín ẹ ṣàdúrà sẹ́jọ́ mọ́ ọ.

pé kò sí nkan tó lè sọ pé òun fẹ́ ṣe fún irọ́ nípa. Yorùbá sọ pé mi ò lè nígi lóko kí má mi sọ ẹ̀. Ẹ̀yin lẹ mọ ìyàwó yín, ẹ̀yin lẹ mọ ọkọ yín. Ẹ̀yin lẹ mọ nǹkan tíyàwó yín fẹ́. Ẹ̀yin lẹ mọ tíyàwó yín ò fẹ́. Ẹ̀yin lẹ mọ bó ṣe yẹ ṣe fún un.

fẹ́ gbé nǹkan tó yẹ ká ṣe láyè bá a bá ti lè ní àmójúkò àwọn nǹkan míì inú ìgbéyàwó ẹ rí kẹ ṣe bẹ́ni pẹ́ rí tẹ bá fẹ́ jẹ́ kó last ẹ gbọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan ẹ ṣe bẹ́ni pẹ́ gbọ́ tẹ bá fẹ́ jẹ́ kí ìgbéyàwó yín ó last. Ṣùgbọ́n kẹ tó take action ẹ kọ́kọ́ fi rora yín wò ná kẹ gbogbo nǹkan tẹ́ bá ṣe nínú ìgbéyàwó ẹ kọ́kọ́ fi rora yín wò ná pé ìgbésẹ̀ tí mo fẹ́ gbé tí n bá pariwo sókè lóòótọ́ kò fẹ́ jẹ́ kí n mọ̀ ṣùgbọ́n tí n bá pariwo sókè tó bá lọ tí gbogbo ayé bá lọ mọ̀ ibo ni ó jà sí ná ṣé òun sì pàpà ń bẹ ní ìgbéyàwó ni àbí ń kúrò bẹ́ẹ̀ àwọn kankan ń bẹ tọkọ fi pamọ fọ tí ó fẹ jẹ kó o mọ tó mọ pé tó bá ti mọ kó o mọ báyìí yóò ti mọ pé ìgbéyàwó yìí ti lọnu kò lè ṣe tèmi mọ òkú jẹ mọ ń lọ ó ti mọ nìyẹn orí ò lè dúró náà mọ bẹẹ sì rè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò fẹ́ dúró ní ìgbéyàwó nǹkan tó ń ṣe tí ó fẹ jẹ kó o mọ wọn ni tàbá fi pamọ níní yìí ṣùgbọ́n lóòótọ́ ti fi pamọ ẹran ara wípé àlàyé láwọn ló ṣe nǹkan báyìí tán àwọn sì kọ̀ǹfọ̀ǹtì ẹ̀ tó bá wá kọ̀ǹfọ̀ǹtì ẹ̀ ibo ní ìjà sí ẹ kọ̀kọ́ wò yùn ṣé ẹni tó jẹ́ pé tó o bá sọ fún tó bá kọ̀ǹfọ̀ǹtì ẹ̀ ṣé ìgbéyàwó ẹ̀ ó ṣì stay tó ṣì máa stable àbí dẹ́ǹtì yẹn yóò máa fojú òdìjú kan báyìí wọn lajú kan báyìí ni ṣé àwárí àwọn ọmọ ẹ̀ ó máa react ṣáàni ṣùgbọ́n tí ẹ bá ní sùúrù ó le o sùúrù le o ó le láti ní o kò sẹ́ni tó àwọn tó lè ní sùúrù bóyá àwọn ìyá wa ayé àtijọ́ ṣùgbọ́n ní ìbẹ̀wò báyé ṣe dà ní ìsìn mélòó mélòó lobìnrin tó lè ní sùúrù orí obìnrin kan tó ní ìwò ṣáàkárí láì mr gbẹ̀ngà lóòótọ́ yìí lẹ mọ́ píríìtì fún wa ní èmi ò píríìtì o mo kàn sí yín bẹ̀rẹ̀ pàkọ́ ni àsìjọ́ mọ́ ń gbọ́ ètò yín ní bọ́dá gbẹ̀ngà o olóṣùgbọ́n ní ìsìn báyìí àwọn ọmọ elépo làwọn o igbó àwọn fẹ́ lọ tu fọ̀ àwọn ti ká ọkọ àwọn o tó ń fẹ́ nìkan lọ́fíìsì rẹ̀ àwọn sì gbá mú ni red handed mr gbẹ̀ngà sí ẹ fẹ́ gbọ́ mi mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lára àwọn tán ti ń sàlú àwọn ẹ̀yìn tẹ́ bá já sí sàlú nípa àwọn tán ti ń bo sòwòsòwò bí pé mẹ́ta nínú wọn làwọn ó fi rìpléèsì àwọn ó sì jẹ́ ó mọ̀ pé kódà gan tí ẹ̀gbọ́n rẹ̀ bá kọjá mọ̀nàmọ̀nà lẹ́gbẹ̀ẹ́ àwọn ó là mo ní màdàm ṣe wà ókè wọ́n ní bẹ́ẹ̀ ni mr gbẹ̀ngà ó mọ̀ mí dáadáa ó mọ̀ mí ó sì mọ ohun tí mo lè ṣe tẹ́sí rí àwọn ìyàwó àtijọ́ wọ́n á rí wọ́n ṣe bẹ́ni pé wọ́n ò rí ni ọmọ táyé bí láyé ń pọ̀n torí pé mélòó nínú wọn láwọn ọmọ tí ń bẹ lóde ní ìsìn iná kọ́lẹ́kọ̀ọ́ bọ́n ṣe ń gbélé ọkọ̀ má ti ẹ̀ kẹ́kọ̀ọ́ bọ́n ṣe ń gbélé ọkọ̀ ẹlòmíì ọmọ ní ìfún bàbá rẹ̀ ló jáde mi ò sí bẹ́ẹ̀ ẹ wá yìí tá a wà ní ìsìnbó oníkálukú di orí ara ẹni tóbìnrin bá lọ lé ọkọ ní ìsìn ó fẹ́ lọ ọ́zù ni ó fẹ́ lọ méèkì ẹ̀wá láti bẹ̀ kò sí pé bóyá me and my husband níbo tá sáyé wa nù ọkàn náà mọ̀ rí pé àyín rí ipò mi ni ìwọ mọ̀ jẹ́ kí n discourse gbogbo asẹ́ẹ̀tì mi díẹ̀ ni kò jẹ́ kí n fìílẹ̀ kí n mú ìyókù ẹ máa gbọ́ pé adìyẹ mi èyí tí mo rà ó yé mẹ́wàá ó pa mẹ́sàn-án ó fi kan délé bọ́mọdé òkú àgbà ní ìdá wọn tún fi àmì sí dòdò mí dò ibi tá a bára wa nù ṣùgbọ́n ṣe báyìí ni ó ṣe máa lọ àwọn ọmọ wa ń rí wa gbogbo àwọn èèyàn ń rí wa àbí lọ́dọ̀ tí ojú wo lè fi wò so àtọkọ àti ìyàwó ní ìsìn ẹ ti mọ̀ pé wò ó ṣàjẹ́ a máa ṣe lọ kí n máa díjú kan kí n máa là kan gbogbo ṣe ń wà ó pọ́síbù ó lè má fẹ́ mi mọ́ ó lè dọ̀la kó sọ pé òun ò fẹ́ mi mọ́ ṣàjẹ́ kí n ṣe báyìí kí n fi eléyìí tilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ní ìsìn àbúrò wọn ní standing fún wọn ìyá wọn ní standing fún wọn táwọn náà fẹsẹ̀ kan tilẹ̀ torí ọjọ́ iwájú o má rí yín o kàn ọ́ pé bóyá nǹkan wo pọ́pátì ọkọ ẹjọ́ ní ni n kò síbẹ̀ ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ bá ń ṣe eléyìí yóò reflect
kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe iṣẹ́ rífì mú tẹ máa ń rí tẹ rí kó wà perfect yun tẹ bá mú oye ìgbà tí wọ́n take rolling tẹ bá mú oye scene tí wọ́n yà tẹ bá mọ nǹkan tí editor tó ṣe kó tó di pé ó perfect báwọn so kò sí ìwọ tó wà nù lé tó jẹ́ pé kì í ṣe pé òun act fíìmù dé life ló wà kò sí bó ṣe lè act dáadáa ọkọ̀ ó mọ̀ torí pé kì í ṣe underage ló fẹ́ ìyàwó rẹ̀ ó fúnra sí ọ bí ò ti ẹ̀ gbá ọmú yóò fúnra sí ọ ó dàbí pé kókó jàbílẹ̀ ni ibo wa la fẹ́ bá gbogbo eléyìí dé báyìí ibo la fẹ́ bó lè yàn méjì ní òfin èèyàn mẹ́ta ó ṣe rìn méjì méjì irú ọ̀nà wo lẹ rò bóyá wọn ò gbégbà gbígbé yàwó bá ń lọ báyìí àtọmọ àtìyàwó ó ti ń di pé ẹ ti wá ń pínlẹ̀ sí méjì báyìí bàbá ò lọ sọ́tọ̀ ìyá ò lọ sọ́tọ̀ àwọn ọmọ ò lọ sọ́tọ̀ ṣé bó ṣe yẹ orí nu ẹ ti gbàgbé wípé láni nǹkan kan kì í ní ìwọ ẹṣẹ o ò lè ní gbogbo nǹkan tó fẹ́ nù gbéyàwó ẹ lọ bèrè ó kàn jẹ́ pé àwa èèyàn pàápàá jùlọ àwa yorùbá àwa yorùbá nǹkan kan wà tí mo ń ṣe àwa yorùbá ọ̀gá mi káyọ̀dé aládémẹ́rin ẹ ṣeun mi ìmọ̀ bí mo ṣe lè dúpẹ́ ní o ọpẹ́ mi rabantẹ báyìí lórí wọ́n mi ọláhùnmí mọ́dásọ́lá

tẹ bá lọ bèrè lọwọ àwọn tán ti kúrò nù marriage nítorí orí kunkun kò ní jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó sọ wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ kò ní jẹ́ kọ́pọ̀lọpọ̀ ó lè jẹ́wọ́ pé mi gbọ́dọ̀ parọ́ ohun tí mo kúrò lè mú gbéyàwó sí nǹkan tí mo lè manage ni torí pé ojú àpá ò lè dàbí ojú ara àìlámúmọ́ra nínú nìkan ni mi fọwọ́ sí torí pé ó lè mẹ́mu lọ ṣùgbọ́n àìlámúmọ́ra nínú ìgbéyàwó jọ ọkọ rẹ tó ní ò dáhùn èmi ni ò wá mọ̀ bọ́lọ́run ṣe pin gan ká ní pé lè fàámọ́ bẹ́nú ìgbéyàwó àbí èèyàn lè rì ṣọ́vù báwọn ọmọ wa ṣe lọmọ ń ṣe it tán bá lọ sílé ẹ̀kọ́ bóyá lọ sílùú ilé ẹ̀kọ́ yìí lọ sí ibi ilé iṣẹ́ yìí lọ ṣèrúurú ńbẹ ìyàwó rẹ tó ní ò dáhùn ọkọ rẹ tó ní ò dáhùn tó rojọ rẹ káàkiri kó bọ sọwọ ẹlòmíì nǹkan wa ìta change wa máa wò látọ̀ọ̀kan báyìí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti lè túká àti lè padà maybe 15% ni mo ń padà 85% wọn ò lè padà mọ́ torí pé wọn ò túká peacefully ká ní pé ọkọ ìyàwó ní ó yá jẹ́ ká fúnra one space ìwọ lọ kémi náà lọ má jẹ́ ká pariwo má jẹ́ àfẹjọ́ sun ìyá má jẹ́ ká fẹjọ́ sun bàbá àwọn ọmọ understand ẹ kàn jẹ́ ká rọra kúrò ká fúnra one space wọ́n ṣe máa ń ṣe ní àwọn advanced country wọn ìyàwó ọkànlọ́kànlọ́ kò sí pé ń pẹ́ anybody kò sí pé ń pẹ́ pastor ẹ̀ pẹ́ anybody ká ní pé wọ́n lè ṣe lọ́dọ̀ wa ni tí ò sì ní fàyè ní ẹnikẹ́ni lára jẹ́ pé ìgbà tọkọrí ò bá sí ń bẹ̀ lóòótọ́ mọ yìí ṣùgbọ́n ìka ọ̀dọ́ gba lọ́dọ̀ wa ibi tán ti ń ṣerú ẹ̀ ó yájẹ́ àjọpin nínú ọmọ mẹ́rin ń mọ̀sánwó méjì ó mọ̀sánwó méjì ó yájẹ́ àmọ́ ṣe báyìí ṣùgbọ́n nàìjíríà ìdí tó bìnrin òfin ní lọ ní pé n lè ṣe o gbogbo nǹkan tí ń bẹ nílẹ̀ yìí tọ́jú ẹ lájẹ́ kí n mọ dúró bẹ̀ kí n forí rọ ó dáa kò dáa kí n mọ forí rọ ọmọ mi lọ́kọ́ mi bàbá yín ti di bàbá ṣàfihìlẹ̀ ó ṣàbámi tọ́jú àwọn ọmọ mi ẹ̀sìn bẹnú ìgbéyàwó suffering smiling ọkùnrin náà ojú wú pẹ́ẹ́rípẹ́ òfẹ́ jẹ́ kó yí olórí ó lọ mú ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ tó sì wà lélẹ̀ ó tọ́jú ẹ̀ dáadáa ìyàwó ẹ̀ rẹ wà ìwọ ló bomi rín wọ́n bá ṣe ọ lójú ẹ̀mí àwọn tí ń bẹ́ ń tàn ṣùgbọ́n òun ra kírèmù fún wọn àbí wọ́n ti fúnra ara wọn náà bèrè owó kírèmù lọ́wọ́ rẹ àwọn tí ń bẹ́ ń tà fúnra wọn náà bèrè owó kírèmù lọ́wọ́ rẹ ó sì ń ra kírèmù fún wọn òun ra pẹ̀fúmù fún wọn òun ra aṣọ fún wọn wọ́n ń bèrè ní o ṣùgbọ́n ìyàwó rẹ kò ráàyè ẹyìn owó ọmọ school fees ọmọ owó oúnjẹ oníyàwó rẹ ń bèrè bá a ṣe pé papọ̀ ká a gbárí papọ̀ ká a tá a sì kú aláìsàn nígbà tán aláìsàn bá kú àwà wálé látòkọ àwọn tán wà lábùjá àwọn tán bẹ́ẹ̀ lé òkèrè gbogbo àwà padà àwà láńlọlé àwà lọlé àwà sì kú ẹni tó ṣàìsàn kó tó kú àwọn tí wọ́n máṣọ ó pè lérí ó pè mc gbẹngẹ ó yàtọ̀ àwọn àpamọ́lù àṣìgbògbè à ń náwó jẹ́ mọ̀ pé bá a ṣe pé papọ̀ pa dárí papọ̀ tá a náwó yìí a níbẹ̀ la ṣe pé papọ̀ tá a tọ́jú aláìsàn ó ṣeéṣe kó má kú.

0: tó ìyẹn ara lé ó ní nǹkan kan tí mo fẹ́ jẹ́ ká jọ mú papọ̀ náà mo fẹ́ jẹ́ ká jọ yọ àwọn nǹkan kan jáde nínú nǹkan tí mo sọ yìí. Àti mi àti yín mo fẹ́ jẹ́ ká jọ yọ àwọn nǹkan kan kó ń bẹ̀. Èyí túmọ̀ sí pé ijọ́ tó bá níyàwó rẹ ò da ìyàwó ẹ̀ tó lò láìkí wọn. Ọkọ rẹ tó ní ò láìkí wọn. Èmi ìbá dẹ̀ bẹ̀ ọ́ ká gbogbo list gbogbo nǹkan tó ń ṣe dáadáa àti kó list gbogbo nǹkan tí ò da. Ó rí i pé n tó ṣe dáadáa pọ̀ n tí ò ṣe dáadáa díẹ̀ ni. Bó bá wá lè approximate ẹ̀ kó o wo eléyìí tó gbéwọ̀n jù. Òun ló tó mọ̀ pé ọkọ ìlọkọ tó fẹ́. Òun ló tó mọ̀ pé ìyàwó gidi ni ìyàwó tó fẹ́. Orí tó bá fi lè nà ọ́ tó bá fi lè lọ. Yóò bá ní pé àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì. Tó bá lọ ló tó dámà. Ìgbà náà ló tó mọ̀ wípé. Ìgbà tí èèyàn bá ní nǹkan lọ́wọ́ èèyàn mọyì ẹ̀. Ẹ wo ẹjá kúrò lórí eléyìí ẹjẹ́ ń lọ ẹjá gba ọ̀rọ̀ àṣírí. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹjá lọ sí orílẹ̀-èdè Nàìjíríà ibẹ̀ lẹ ti pè mí fún nǹkan àṣírí. Ọ̀rọ̀ àṣírí ni ẹjá gbọ́ báyìí lórí fóònù Nàìjíríà ibẹ̀ lẹ ti pè mí sí. Tásìmọ̀ dáyín lòún bí Adéọ̀sùn Adéyẹyẹ bá ń pe nọ́mbà fáwọn ọmọ Nàìjíríà. Ohun tó jẹ́ nǹkan àṣírí lọ́dọ̀ tiẹ̀. Àwọn nǹkan tí ẹ̀rù a máa bà ọ́ fún láti sọ tó ń ṣẹlẹ̀ ní kọ̀rọ̀ tó mọ ọdún tó fẹ́ da ọ̀rùn láṣẹ. Àwọn ọ̀rọ̀ ẹni ẹja àjọ wo. Tàbá kò bẹ́ẹ̀ á lọ tójú bọlé. Bámi tó la pètò yìí. Gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi, ibikíbi tẹ́ ẹ ti ń wò mí, ẹ kú etí bọ́ mi. Adéyẹyẹ, Adéọ̀sùn ẹ pe nọ́mbà fún ọmọ Nàìjíríà.
1: Nọ́mbà tí ẹ pè sí láti bá wa sọ̀rọ̀ àṣírí òun ni 091-23-70-8675. 091-23-70-8675.
0: Ẹyá ẹjá wẹ̀ ti bẹ̀m̀bẹ̀. Hello? Hey, o tire. Hello, eba yire de mi lole.
2: Hello.
0: Hello, Karo, ekale. Eh, o ti cut. Ile pe number, e pe number ile kan si, n to ni se pelu nkan asiri, oni ke pe wa fun. To ni se pelu nkan asiri.
1: 2-3-7-0-8-6-7-5.
0: Hello? Hello, Kale.
3: Kale.
0: Yes, mongbe, mama.
3: Yo, si, obeni, oba, oba, ni, si, ma, si, oko, re, kusa, on, si, ti, na, si, re, si, oku, won, je, le, si, o, shen, kaka. Kini, obeni, wa, le, si, bude, ni, si, mon, le, si, ara, mo. Mọ́kùnrin
0: yẹn sàn
3: háìdì.
0: Màmá,

0: ọ̀rọ̀ ọkùnrin tí ẹ sọ ní
1: ìjọ. Ẹ bá ń yíṣẹ́ bí yín lọlẹ̀.
0: Ọ̀rọ̀ ọkùnrin tí ẹ sọ ní ìjẹ̀jọ́. Ẹ sọ pé ó bá obìnrin kan lájọṣepọ̀. Ọkọ yẹn wá ṣe nǹkan sí. Ẹ jọ ẹ dàrẹ́ ẹ̀tẹ̀ lọ sọ́dọ̀ màmá Togo.
1: Ibele ti ṣe àwa lásọ yẹn àbí.
0: Ẹ ní
1: jẹjọ
0: ni.
1: Okay, ní jẹjọ ẹyin ẹ má wọrí ma. Ẹ má wọrí ma, ẹ ti yé mi. Okay ma, Alhaji Jalaruru, mo rẹ́yìn náà sá. Ó yá ta ní tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
2: Ìlú ẹ̀ka lẹ́sà.
1: Hello. Ìlú
2: ẹ̀ka lẹ́sà.
1: Yes.
2: Ẹ̀kọ́ ètò
1: ta. À ń gbọ́ yín. Ó yá mi gbọ́n yẹn bá mi sọ̀rọ̀ sókè díẹ̀. Ó yá mi gbọ́n yẹn.
2: Opó ni o lè ti bímọ mẹ́ta. So, ó wá ti tó báyá bíi 12 years. Tọkọ mi ti kálẹ̀ yìí. So, mi ò ní ìsìnkẹ̀lẹ̀ nìkan kan. So, mo wá pàdé máa kan báyìí. Máa mo pàdé náà kan. Máa yẹ tí mo lè pàdé. O náà o ti fẹ́ nìkan tẹ́lẹ̀.
1: Màmá ẹgbẹ́nu sí máìkì yẹn, ẹgbẹ́nu sí fòònù ọwọ́ ẹ̀yìn.
2: So, máa yẹ ọ̀pàdé máa kan. Máa yẹ dẹ̀ ni, o ti fẹ́ nìkan tẹ́lẹ̀. Ẹni yẹ bímọ méjì fún ọ̀sà láì sí. O ti yẹ. So.
1: Mo gbọ́ yín. Wọ́n ti cut. Ṣé rí ohun tẹ bá fẹ́ sọ tó jẹ mọ́ nǹkan àṣírí níwọ̀nba tí ẹ ti dárúkọ yín ẹ fífrè láti sọ tí ní pé ẹ̀kan sọ ń tún ṣẹlẹ̀ ẹ jẹ́ kọ́mọ Nàìjíríà ìjọba ọba yín dasẹ̀ lórí ètò ìyá ìbùyàn. Gbogbo ẹ̀yin èèyàn mi tẹ̀ ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ má bínú ó lójú ibi tí mo lè ya. Ǹjẹ́ ẹ̀yin tẹ̀ ń bẹ ní Houston, Texas mọ́ ẹ fọkàn balẹ̀ ó ṣeé ṣe ká dọ̀dọ̀ yín. Ó yá ta ní tún bẹ́ẹ̀. Hello. Hello. Hello ẹ kalẹ̀. Yes. Ẹ jẹ́ bá sọ̀rọ̀ sókè ẹ rí ẹ lè má pariwo tẹ bá gbẹnu síbi máìkì fóònù nígbẹ́ yín. Ó yá mi gbọ́ yín. Mo ń gbọ́ yín. Ẹ̀mi ìgbọ́ yín mọ́. Ẹ gbẹ́nu síbi ìsàlẹ̀ fóònù yín. Ẹnu ẹ̀. Ok. Mo ń gbọ́ yín. Wẹ́dì ń ṣẹ̀ṣẹ̀ pọ̀ ọdún mẹ́rin.
3: Ọdún mẹ́rin bẹ́ẹ̀ ni. Mi dẹ̀ mọ nǹkan tí mo ṣe fún ìyàwó mi tó ti kúrò nílé. Mo kàn máa délé ní ìgbà tó ti kẹ́rù lọ. Ìjẹ́ kí
1: ìdílé
3: fún
1: ọmọ ọ̀ṣun ọmọ ẹ̀dẹ́. Ẹ mọ̀dà ọkọ̀ òlú. Bàbá kìí ṣe nǹkan tẹ́ sọ kìí ṣe ń ta lè yanjú nìsín. Ìgbà tẹ́ mọ tẹ́yìn ṣe fúnyàwó yín. Èmi tí mò ń bẹ bí mi ò rẹ jù. Kò sí mo ti fẹ́ mọ tí ó ṣẹlẹ̀ sí ìyàwó yín tó fi lọ. Ṣé gbọ́ màmá.
3: Ìjẹ́ èyí ajá tí mo ń lọ láti ìgbà yẹn adẹ̀ ti parí ẹ̀ wá dá.
1: Tẹ́lẹ̀ mọ̀ ń tẹ́ ṣe fún. Kílẹ̀ wí.
3: Gbogbo nǹkan tí ó ń fẹ́ ni mò ń ṣe fún.
1: Ẹ sọ̀rọ̀ sókè.
3: Gbogbo nǹkan tó ń fẹ́ ni mò ń ṣe fún fa.
1: Ẹ bẹ̀rẹ̀ nà kí ló dé tẹ́ fi nà. Ẹ sọ̀rọ̀ ẹ gbẹ́nu sí fóònù yín.
0: Lọ́sà.
1: Yes.
0: Nígbà yẹn kì í ṣe pé ìgbà yẹn ó ti pẹ́ díẹ̀ nígbà tí ìgbà ìfẹ́ àtàn.
1: Bàbá ẹgbọ́ ṣe rí lálẹ́ normally kì í ṣe nǹkan tó yẹ kí n dá sílẹ̀ ọ̀rọ̀ yín ṣùgbọ́n mo ní tẹ̀sí inú ẹ̀ ẹgbẹ́nu sí máìkì síbi ìdí fóònù yín kí n lè gbọ́ yín.
0: Ṣé o ṣà
3: mo sa se be ni family e ba wa da se ita se sa pari
1: lati le se te fina
3: lati ba yen o te like
1: ki le se te fina
3: se ba lajo ti bo a so pore o o se kini kan o di o se kini kan ko da sin kan ti mo le se mo tun ma gbe pe lori ma tupe a to ta le lo
1: baba
3: o sa ni ton
1: oga se nbe mi eh ki li yawo yin se te fi na eh mi gbo
3: hello sir
1: hello se gbe mi ni
3: mi gbo n dada sir
1: ah ki li yawo yin se te fi na
3: o ma
1: pe wole se e wa ke fi boya won ya le ni
3: mi iro ojo yen gidi o ta ke lo nke mo njo lowo lo ka fun mi labara ni ere le bide kan te ti mo ko di bibi ni
1: o ti e njo lowo ya yen fun labara hm
3: e ti mi to gba lojo le je ke mi na wa gba
1: ìyàwó yín gba yín létí
3: ìyàwó mi wo
1: ètò
3: gbogbo àmì gan kìkì kan náà ní táwọn ará ìgbẹ́ léwà dáadáa ìdánwò ṣe ìyá mi nìkan ó dẹ ti gbẹ tó gbẹ
1: tó gbẹ kí lẹ fàdí bẹ bàbá
3: ó wọlé láago mẹwàá mi lọ pé ṣáago mẹwàá la fẹ máa jọ ìwọ tí mo yẹ ṣẹṣẹ láì sí láti gbà yẹn kò sí bímọ fún mi.
1: Bàbá iṣẹ́ wo ni ìyàwó yín ṣe
3: o n tẹ gba
1: ni. Táìmù ni ọmọ máa ń close.
3: Tó bá tẹ gba bí ó yẹ kó ti close láti nǹkan bíi 5-6 o'clock a máa wọlé ní
1: 9:30. Ṣé ẹ ti try láti débi tán ti ń tẹja ní nǹkan bíi 8:30 tẹ bá wọn bẹ̀?
3: Kò sọ fún gbígan ọjọ́ tó ti bẹ̀rẹ̀ lòun ló ẹ̀ṣẹ̀ sọ fún.
1: Tó ti bẹ̀rẹ̀ kí ni?
3: Tó ti ń tẹ ga yẹn kò sọ fún mi ọjọ́ tó máa bẹ̀rẹ̀ gangan lẹ́yìn.
1: Ká gbọ́ pé ó ń bẹ̀rẹ̀ ó ń tẹja ibi tán ti ń tẹja ṣé ẹ ti bá wọn débẹ̀ ní 8:30 tẹ́ rí i pé wọ́n ṣì ń tẹja ń bẹ̀.
3: Mo ó ṣe tẹja
1: ẹgbẹ́ ok yẹn túmọ̀ sí pé wọ́n ń tẹja wọ́n close lálẹ́.
3: Kílẹ̀ dọ́là.
1: Mo ní wọ́n close lálẹ́ tán bá lọ tẹja yẹn. Ìjọ tẹ wá jọ jà yìí torí pé wọ́n pẹ́ dé kí lẹ sọ tó fi fa torí ọmọ yorùbá ní sọ nǹkan tó ṣẹlẹ̀ reaction láàsọ lóòótọ́ kò dáa kóbìnrin ó gbàyàn létí o lọ́mọdé mi orí rẹ. Kí lẹ rí ṣe bú wọn ṣe bú ìyá wọn ni tó fi gbá yín létí ni mò ń sọ.
3: Nǹkan tó fa náà ni ìgbà tó bá dé ní ìfẹ̀yìn tí mò ń jẹun láago mọ́kànlá mo sọ pé mi ìdílé ìbùkàn bàjẹ́ tí mo fọwọ́ gba lẹ́gbẹ̀ẹ́ ló máa fà lé mi lórí.
1: Ẹ kàn fọwọ́ gba lẹ́gbẹ̀ẹ́.
3: Bẹ́ẹ̀ sà.
1: Adéọ̀sùn bàbá ẹ̀rá ẹ̀yà àti jẹ́ ká mọ ká yanjú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀ kì í ṣe ká lè yanjú nìsín ṣe gbọ́ àkọ́kọ́ kò possible bí ìkà bá rojọ́ ìkà kọ́ ni ó dà kò possible kí ọkùnrin kí obìnrin kí ó gbá ọkùnrin létí láìsí kí bóyá kí lè fẹ́ jọ fàdíbẹ̀ ṣẹ́yìn lẹ kọ́kọ́ náà ni. Hello. Ẹ káàárọ̀ ẹ kálẹ̀. Yes ma.
4: Èmi ni mo pè ní last week nípa ọ̀rọ̀ àti ní àjọ.
1: Ẹ bá ń sọ̀rọ̀ sókè.
4: Ẹ̀gbọ́n ṣe eré tí mo sáré pé ó padà kú.
1: Tẹ́ ẹ sọ pé kí ni?
4: Àní mo sọ nígbà ní last week tí mo sáré pé èmi àtọkùnrin kan jọ wà tó fi bímọ.
1: Bẹ́ẹ̀ ni àtọkùnrin kan jọ wà lórí bẹ́ẹ̀dì ẹjọ́ ń ṣe eré tọkùnrin sóbìnrin ó wá gbàgbẹ́ sọjá.
4: tí mo fi sẹ́ táwọn yẹn ti bá ṣe tó ń fi gbà pé bóyá ọjọ́ rẹ̀ náà ló tó.
1: Kí ló wáá ṣẹlẹ̀?
4: Dókítà tí ó sọ pé kí tí wọ́n tọ́jú bàbá yẹn ló sọ pé kí n pè sí lágbo ló ní láti.
1: Kí a lè fẹ́ mà? Hello ma.
4: Yes sir. Dókítà yẹn wá sọ fún mi pé ọdún ló pé 52 years. Ìpín bàbá àwọn bẹ́ẹ̀ fẹ́ ṣe ẹ lọ́jọ́ yẹn pé àwọn oògùn tó lò ló jẹ́ kó tètè
1: yí. Ok. So ní ìsinyìí ẹ fẹ́ sọ fáwọn èèyàn kì í ṣe pé bóyá ẹ̀yìn lẹ pa. So oògùn tó lò bóyá oògùn amágbára le tó lò ló jẹ́ kó sọjá. Ok. Ẹ ṣeun gan. So etí tó gbàdọ̀ ti gbá bọ̀ báyìí.
4: Ó ń ṣe nígbà yẹn kì í sùn mí lọ ni. Fún ọ̀rẹ́ wa rìn jọ wà lọ mọ́ fún yẹn ló fi stamp bẹ́yẹn tó ti pàjọba orí bẹ́ẹ̀.
1: Kò sí wàhálà, wọ́n ti bá yín dá sí ní ìjẹ́jọ́ ṣùgbọ́n ẹ ti clarify ẹ̀ báyìí pé wọ́n ní oògùn amágbára ṣe kinní kan tó lò ní. Ẹ ṣe nǹkan mà. Thank you. Ṣé rí bàbá tó pè tán kó tó di pé ìyá ìpè yìí? Ṣé rí kò yẹ ká máa quick láti dájọ́ ìgbéyàwó tí ò tí ì pẹ́? Wọ́n níyàwó lọ, wọn ò mọ nǹkan tó ṣe tó fi lọ. Later wọ́n ní àwọn nà bá wọn bẹ̀bẹ̀ àwọn bí àwọn èèyàn sí kán bẹ̀. Later wọ́n níyàwó ìgbà wọn létí torí pé àwọn sọ fún wípé ó pẹ́ wọlé. Èèyàn gbá yín létí torí pé ó pẹ́ wọlé. Ẹ tún wá ń bẹ̀ later. Kí ló ṣẹlẹ̀ láàrin yẹn? Ìyàwó òṣìṣẹ́ bí láti rojọ́. Ọlọ́mọjà rí nǹkan tí ìyàwó fi mọ gbáyàn létí o. Ọlọ́mọjẹ mi ò ríru ẹ̀. Ẹ̀yin tẹ̀ ń gbé lé náà ló mọ́jẹ ríru ẹ̀. Ẹ̀yin tẹ bá sì ń retí sí ríru ọlọ́run ojú ọ̀yin kúrò ń bẹ̀. Ṣùgbọ́n nǹkan kan ò right. Èmi ò justify pé ìyàwó ò lè gbá wọn létí o. Aláwọn èèyàn tó yẹ pé ìyàwó wọn máa ń dá wọn dọ̀bálẹ̀ máa ń lá wọn dì ni. Ọlọ́mọjà títí wọ́n rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí bàbá yìí sọ kò straight tó, mi sì fẹ́ fi àkókò àwa ọmọ Nàìjíríà tẹ̀ ń gbé tó èmi fẹ́ fi ṣòfò. Ó yẹ bá mú mi. Hello.
5: Hello sir.
1: Bí ẹ ṣe kalẹ̀.
5: Bàbá yẹn ti kọ́kọ́ sọ̀rọ̀ yìí pé ìyàwó àwọn táwọn bá fẹ́ bá ní nǹkan papọ̀ lálẹ́ pé níṣẹ́ pé ó rẹ̀hún ó rẹ̀hún.
1: Èrò rárá. Èrò lẹ́yìn ìgbà tí mo gbọ́ yẹn lẹ́yìn ìgbà tí wọ́n láwọn nà ìyàwó àwọn tán ni wọ́n láwọn bẹ̀ ìyàwó àwọn lẹ́yìn ìgbà ẹni ìyàwó àwọn ò fún wọn láàyè mọ́ kì í ṣe pé bí fọ́ kan tó nà.
5: Wọ́n sọ náà pé tí ó bá dé tí táwọn bá sọ pé kójá àwọn òfin nǹkan tó yọ̀mọ̀ sọ pé ó rẹ̀hún sí làwọn fi nà lọ́jọ́
1: yẹn. Lọ́jọ́ yẹn wọ́n láwọn jẹun lọ́wọ́ ni kì í ṣe nǹkan yẹn reaction lẹ́yìn ìgbà tán báyàwó jà tán láwọn bẹ́ẹ̀ nípa bí bẹ́ẹ̀ èèyàn inú dídùn ló mórí yá. Òun níyàwó ò fi gbà nǹkan tí mo bèrè lọ́wọ́ wọn ní nǹkan tó ń ṣe ni pé ó ń pẹ́ wọlé. Èmi wá bèrè pé kí ló ṣẹlẹ̀ bífọ́ kó tó di ọ̀rọ̀ onígbà tí wọn ò rí sọ. Hello. Hello Kale.
6: Hello Mr. Gbenga ó yàtọ̀.
1: Yes ma.
6: Afu ètò sa.
1: Yes ma.
6: Ẹjọ́ ìgbà wo lá máa ṣe repetition fáwọn èèyàn tó ń pè wọlé káwọn èèyàn máa go straight forward lórí nǹkan tó bá fẹ́ sọ. Ẹ ṣẹ̀ máa bẹ̀ wọ́n kó gbòòsókè tó pọ̀ sí wọn láti sọ̀rọ̀ ni. Wọ́n ń wéṣẹ̀ àkókò àwọn tó yẹ kó pè wọlé tí ò ráyè pè wọlé.
1: Ẹyìn ẹ̀ ló
6: ní a máa sọ̀rọ̀ ẹ̀dùn ọkàn wa láwọn sọ àwọn sọ̀rọ̀ àṣírí.
1: Ẹ má bínú màmí.
6: Ẹ lo máa fẹ́ fún orientation fún wa ẹ lo ní
1: ó ga o. Ẹ má bínú màmí. Ìyá ti bínú. Ìyá wa ẹ má bínú. Ó yá ta ní bẹ́ẹ̀ hello. Ẹ mọ̀ pé ijó tó bá káyàn lára yẹn máa dínkù kù jó ni. Ẹ mọ̀ jà bú wọn. Orí wa ló kún tán bá wa fà. Hello.
7: Ẹ kalẹ̀
1: mà. Ó yá ẹ má dárúkọ yín ẹ sọ.
8: kan wa to je pe mi ko mo ti ka ni ku ni apura fun wa won
1: mama mi gbe yin dada o
8: so condition wa o le ni ta ni ta ti se
1: mama ti bere en to soro to ke to soro pe mi soro dada mo gbo won
8: money condition o wa o le en ta ni ta ti o ye pe awa ko ni ya ni en se ti bi ti ni se yen ta ni ni ni won ba ti ya condition yen wa o je pe ni bi ti gbon so mi sa pa da le ba en ti ni ke
1: Mama, she ain't going to die. She ain't going to die. Condition wa wa ranti e wa lo be nte ti feri abi chi mo gba
8: den
1: igba te lo be ni te ti feri yen se egbo wo lowo e fi toju oko yin ni abi ki lo sele
8: o ba ni gbo ni ton koko fun ti an ko se la ina
1: ko ba se kini gaba yo mama egbe mi si nte fin ba wa soro ka gbe yin hello adeosun
8: hello mi ko wo ti
1: ti o ya mi gbo yin ma
8: e
1: jẹwọ fọkọ yín pé gbàtara rẹ ìyá o ẹ lọ bá ọkùnrin kan ẹ lọ lájọṣepọ pẹlú ẹ gbàtẹrì ọkàn jẹ yín kí lọkọ yín bá ṣe. ọkọ yín wá ń kọ báyìí. Mama ọ̀rọ̀ tẹ́ sọ yìí kìí ṣe ṣe rí nǹkan àṣe lórí ètò yìí nǹkan tó jẹ́ nǹkan àṣírí tẹ́ fẹ́ gba ìmọ̀ràn lé lórí tẹ́ mọ nǹkan tẹ́ fẹ́ ṣe mọ́ torí pé ẹ fẹ́ sọ síta ṣùgbọ́n tẹ́ sọ yìí kìí ṣe nǹkan ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀. Mi ò gbọ́ yín Adéọ̀sùn ẹ dákun ẹ bá mú mi ẹ bá fẹ́ bá mi ẹ sọ̀rọ̀ sókè ẹ rí ìyá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tán fara kíhun gbogbo agbọ̀n kan tán sọ ẹ já ń sọ̀rọ̀ sókè ṣe rí ààyè ń bẹ fún yín lóòótọ́ alẹ́ la wà ẹ lè sọ̀rọ̀ tó jẹ́ pé a gbọ́ ń tẹ̀ ń sọ ibi etí fóònù yàtọ̀ ibi ìsàlẹ̀ níbi tí zero wà yẹn ibẹ̀ ni microphone fóònù wà ẹ kàn gbẹ́nu síbẹ̀ o a gbọ́ yín dáadáa. Hello. Hello. Adéọ̀sùn bá ń pe nọ́mbà padà bá ń pe nọ́mbà táwọn èèyàn fi pè.
9: 091-23-70-8675.
1: Ẹ ṣeun. Hello, ẹ kálẹ̀ mọ̀.
10: Ẹ wo mo fẹ́ bẹ àwọn tí wọ́n dá sí program because ṣàwọn nìkan náà ń gbọ́ program sọ́rọ̀ mi yé yín kí wọ́n ṣàì láti máa sọ̀rọ̀ sókè.
1: Màmá ẹ má màmá màmá màmá ẹ̀yin ṣe rí ẹ má ẹ fi wọ́n lẹ̀ ẹni tó ń sọ̀rọ̀ wọ́n mọ nǹkan tó ń sọ wọ́n dẹ̀ mọ ìdí tí wọ́n fi rọra ń sọ̀rọ̀ tí wàá ní pé ká gbọ́ ohun tó ń sọ ṣe ti gbọ́ ma ẹlòmíì lè wà tó jẹ́ pé kò fẹ́ jẹ́ kẹ́ ní tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yàrá ẹ̀ kó gbọ́ nǹkan tó ń sọ ẹ fi wọ́n lẹ̀ wọ́n ṣe ra ń sọ ohun tí wàá ní pé ká gbọ́ ṣe gbọ́ ma ẹ̀rọ ẹ̀jẹ̀ agbọ̀ sí afẹ́ bọ́ síbi láti tójú bọ lé ṣùgbọ́n ẹ̀jẹ̀ àwòbọ̀ yàrá rọ̀rọ̀ àṣírí gbà. Hello.
10: Hello,
1: ẹ kalẹ̀.
10: Ẹ
1: kalẹ̀. Yes, ma. mo n gbọ yin mo n gbọ yin
11: nipa ọrọ ko lemi enikan ti mo fe ṣugbọn mo de ti gbe ipe gbogbo nkan ti ba pe bi a ti ba ti le se ni o so ni ten to fault me sin of him and e je ki mo le se nipa ore ni
1: ki le se nipa kini yen
11: nipa ore ni
1: ore ta ni
11: en ti mo fe ni
1: eni te n fe e ti fe wole abi
11: abi jo fe a wole
1: e wa ni ki le fe se soro e
11: le
1: ọ̀rọ̀ yóò yé mi dáadáa màmá àbí ẹ̀ ọ̀yà bóyá ẹjẹ́ àtọ́jú bọlé

0: Hello?
1: Hello, sir.
0: Hello, sir. Hello, sir. Thank you, Ben.
1: Ben.
0: Ah, ẹwù ọrọ̀ àṣírí láti olùfẹ́ sọ kò fẹ́ gba àlàyé kankan tó mú ọ̀fẹ́ ọlọ́ọ̀nìkan mo dẹ̀ fẹ́ sọ fún tí n bá sọ fún àwọn èèyàn bá òkú mọ̀ lórí rédíò mo fẹ́ sọ fún lẹ́yìn ètò tẹ́lá tó bá bẹ́ẹ̀ tó jẹ́jọ́ mẹ́jọ kò pẹ́ jùlójúmọ́ láti lè bá jẹ́ káwọn èèyàn bá mi dá sí i tí n bá sọ àwọn èèyàn tó wù mọ̀ ó dẹ̀ lè àfẹ́tì láìfò mi tí mo fẹ́ sọ kí ẹ jẹ́ kí n mọ nọ́mbà yìí máa sọ fún bóyá tó bá dúdọ́ mẹ́jọ ẹ̀ lè sọ sí tàfà yín káwọn èèyàn bá mi láwọn èèyàn
1: tó ṣẹ̀ní nọ́mbà wà lọ́wọ́ ṣẹ̀ní nọ́mbà mi lọ́wọ́ da a maa rẹ mọṣẹ mo fún yín ṣẹ́gbọ́ ẹ ṣeun ká tó kù lórí ètò mo fún yín ó yẹ ẹja ṣe báyìí ẹ dúró ẹja tójú bọlé ẹja tójú bọlé. Ọ̀gá mi ọmọ One Prince láti Eastern Texas bóyá ní ẹkùjọ́ mẹ́ta ìṣeun mi bóyá Adéọ̀sùn bá ń pè ẹja tójú bọ̀lé ìwọ́n tó bá ń bẹ ńlé ìyàwó rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀
2: ṣùgbọ́n lé yín ò tó 0912307 8675 ni nọ́mbà tí ẹ fi pè wá nù 0912307 8675
1: ìwọ tí ìyàwó rẹ̀ bá sílẹ̀gbẹ̀ rẹ̀ mọ́ pé o ṣọkọ rẹ̀ ṣe ó fẹ́ jẹ́ bá bẹ̀ ìyàwó rẹ̀ ṣe ó fẹ́ jẹ́ bá bẹ̀ mo fẹ́ gbà kankan lọ́wọ́ ẹ̀ tí ò fún ọ mo yẹ já wò. Hello.
0: Ẹ̀ka lẹ́
1: sà. Yes, sir.
0: Bẹ́ẹ̀ lẹ ṣe mọ̀ pé wọ́n ti lò yín. Ìgbà tí ìyàwó mi ṣàláìsí ẹni tí mo fẹ́ fẹ́ mẹ̀ ló lo ọgbọ́n ó lò mí.
1: Bẹ́ẹ̀ lẹ ṣe lò yín.
0: Ọ̀nà tó ti lò mí ni pé ó ní kí n gbóhùn ra sọ pé ọkọ̀ ń gbé ń ti ọlọ́pàá ń fi mi ṣe tó gbóhùn la ìdí ìtọ́jú nígbà tí òun àti ọkọ̀ ń ti máre ọ̀pọ̀lọpọ̀ làwọn ti kọ́ra wọn ti pẹ́ pọ̀ lẹ́gùn ìyá táwọn ti kọ́ra wọn. Ètùtù wọn tó wá fẹ́ gbé ní fi lọ olùkùn ra sọ fún pátọ̀. Ìdẹ̀ fún ra nǹkan ní ọjà ní ọ̀hún ẹ̀dí ẹ̀ kí n tẹ̀gbẹ́ kún tó aṣọ ẹni máa wọ̀ àti bí ìgbàtẹ́yìn àti aṣọ lọ́gbà àgbà àbúrà kìíní yẹ kó dẹ̀ sọ fún tó kéèké pé omi tí ó dẹ̀ fún wa pé tó bá jẹ́ pé
1: ẹ sọ̀rọ̀ sókè
0: omi tó bá jẹ́ pé ibi òun ṣe tó bá jẹ́ pé ibi kọ́lọ́n bẹ̀rẹ̀ lórí àwọn ọmọ òun àti ọ̀dàgbọ́n lò ní ọlá fi ń tọ́jú àwọn ọmọ ẹ̀bí mẹ́ta àbí mẹ́rin lọ́lọ́ yunifásitì tó jáde láwọn ọmọ ẹ̀bí ìgbà tí mo rí tó lò ní pẹ̀lú omi tí ojú ni mo fi ń sọ
1: ní ìlú bàbá
0: mo dẹ̀ fi géègùn àtòun àtàwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n tó yẹn bá wá rí mi ọ̀fẹ́ ní tí ò ní fẹ́ fẹ́ mi.
1: Bàbá
0: bàbá
1: bàbá kí ẹ gbẹ mi kò sẹni tó lò yín tó bá dẹ̀ ti lò yín ẹ ti discover pé wọ́n lò yín ṣe ni kẹ́ ẹ lọ gbogbo yín padà ṣe ti gbé bàbá kì í ṣe nǹkan tán lè bá yín dá sí ọlọ́run ti bá yín ṣe ẹ ti wọ́n ti ṣí yín lójú ẹ ti mọ̀ pé wọ́n lè rẹ̀ sí ẹni tó lò yín eyin na ti wa lo gbesan ile egbegegun tomo tomo se ri pe 50-50 bayi kitchen kan ta le se lori eto abi kile fe ka se fun lori eto bayi
0: pe
1: ke ba
0: me
1: ju si abi pe mi baba eyin na le eyin le wa bi e se woju tun si e ti mo bi togun ti wa to eyin na le wa nkan te ma se si ko si ari daju pe won lo yin
0: no
1: se ti bo ki le yin
0: ari daju wa ari daju wa
1: ko da e ma de e ma ba wa lakoko baba se ti bo e se eyin ara le Olorun ni jọn lo wa o. Eh ra mi se abi. Oye ja toju bole. Iwo to ba mo pe iyawo re nbe legbe ni o. Tabo ko re. Hello? Yes, sir. Ikale. Ikale. Yes, sir. Ìyàwó yín kọ́ àwọn tí ìyàwó wọn bẹlẹ́gbẹ́ wọn la fẹ́jẹ́ kán pè wà lásìkò
0: yìí
1: kí lè rí ẹ bá ń gbé àwọn tí wọ́n fẹ́ sọ nǹkan tá a fẹ́ gbọ́ ẹ dákun. Ohun tá a bá fẹ́ ni ẹja tẹ̀lé àwọn tá a fẹ́ gbọ́ àwọn tíyàwó wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn tọkọ wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn tí ilé ò tòòrò tá a sì fẹ́ jẹ́ kí ilé ò tòòrò abala tá a wà nù. Hello? Hello? Hey. Ẹmọ gbàgbé ti káàṣì ẹ̀ a ní pé mú káàṣì ẹ̀ o. Star 347 star 1004 star 2 ash. Hello?
3: Hello, sir. Ẹ kalẹ̀.
1: Ẹ kalẹ̀ ma.
3: Ẹ sà ẹ wò. Ọ̀làjì ń jọ sójú ọlọ́run. Owó má pa mo fọ́ lọ́ọ̀ bá bẹ̀yìn. Iye owó ilé mi ti dì ìrì dání mo ń sùn. Wọ́n ti lé wa síta. Ẹ jọ sórí ọlọ́run ìjà fẹ̀rẹ̀ mi lọ́wọ́. Ṣé ẹ fi lọ láyọ̀ ẹ bọ̀ láyọ̀? Ẹ
1: jẹ́
3: ọmọ Nàìjíríà ẹ sànù mi, ojú òní sí mi. Ẹ ní bí gbé sọnù bí òṣèlú di ọmọ ẹ ti dákun torí ọlọ́run.
1: Màmá.
3: Ẹ torí ọlọ́run.
1: Màmá.
3: Sá.
1: Ewé lórí ti dì.
3: Bẹ́ẹ̀ni,
1: ẹ ta
3: ni mo ojú anágán pa mí àtẹ̀mí àtàwọn ọmọ mi lánàá.
1: Ọmọ mélòó?
3: Àwa méjì náà ni, ó jẹ́ mẹ́ta.
1: Ọkọ yín kọ́.
3: Kò sọ́kọ o, kò sọ́kọ èmi náà ni mò ń dá gbé ni mò ń dá sọ.
1: Ibo lọkọ yín wà.
3: Sá.
1: Hello, ibo lọkọ yín wà.
3: Ó ti lọ bẹ́lòmíì ni. Ó ti lọ bẹ́lòmíì.
1: Látọ̀dún. Àdúgbò ibo lọ ń gbé.
3: Ọjọ́ ni.
1: Ọjọ́ ẹlẹ́wà.
3: Bẹ́ẹ̀ lọ́nà àbàtà kan.
1: Lọ́nà àbàtà, ẹ̀bẹ̀ inú ilé tí ń bá mi sọ̀rọ̀ kì í ṣèta.
3: Ojo owó ló ló dùn owó mi lè
1: fojú. Àmì ibi tẹ́ ẹ ti ń bá mi sọ̀rọ̀ yìí inú mi lẹ ti ń bá mi sọ̀rọ̀ yìí ẹ sì ń tà.
3: Iwájú church ni iwájú church mo lọ.
1: Iwájú church lè wáyé.
3: Bẹ́ẹ̀ni.
1: Kí ni orúkọ church tẹ wà wájú ẹ̀?
3: Níbi orí òkè ọjọ́ nítorí àpáta. Orí àpáta rẹ.
1: Ṣé orí àpáta lẹ wà báyìí?
3: Orí àpáta bẹ́ẹ̀ni.
1: Màmá.
3: Sá.
1: Ibi tẹ́ ẹ wà yìí sìn. Ṣé àwọn èèyàn wà lára ń dìyún?
3: A ti máa bẹ̀rẹ̀ àdúrà. Ibi ìsàlẹ̀
1: yẹn ti lè wọ̀. Chọ́ọ̀chì lè wà.
3: Sá.
1: Ẹ sọ bí ẹni pé ẹ níbi tẹ́ ẹ fẹ́ sùn. Ẹ wá sì sọ jí ni. Kì í ṣe pé bẹ́ẹ̀.
3: Mo lọ nígbà tí ó sì owó lé tó fi jí náà lò. Orí òkè
1: olùkọ́. Ó dà àwọn ọmọ mélòó lọmọ yín?
3: Àwọn méjì.
1: Ọdún mélòó ni wọ́n? Ibo na omo na wa.
3: Opo si lo do mi ate okan la jo ngbe lodo wa. O a wa lori oti ko to nwa lodo awon tan lu. Emi wa wa.
1: Mama. Mama. E ma bi mi. O gboro te oro te so tale tale ni. Mba mo tin so. Eni itale wa. Ojo pa yin. E wa ni waju church. E tu wa lori oke. Àwọn ọmọ tàbí fẹ́ confirm lọ́dọ̀ rẹ̀ wọn ò sí ń bí ẹ láwọn ọmọ méjèèjì tọmọtọmọ ìkan ló tún wà pẹ̀lú yín ẹ mọ́ bínú ṣe ti gbọ́ màmá ó yá ẹjẹ́ àtọ́jú bọlé nọ́mbà wo ló tún wà ń bẹ̀ ẹ̀lọ́ ẹ̀kalẹ̀
3: ìgbà tí ẹni bàbá kan pè ní ẹ̀kan ó ní ìyàwó òun gbá wọn létí ó lè wá bẹ́ẹ̀ kí ìyàwó gbọ́ ọkọ létí gbọ́ ọkọ ní máa ń fà irú ẹni orí èmi nìkan mo fi kọkọ mílẹ̀ ẹnìkọ́dájọ́ wá rìnrìn àjò ọ̀fẹ́ láàrùkù tí ìtẹ̀dá wọlé àyè máa ń sọ àṣírí fún wa wọn ọ̀fẹ́dá pọ̀ lánàá ìjọ àpò gba sí ẹ̀rọ fi mi lónìí ó bẹ̀rẹ̀ ń gbé mi lójú mi ká nígbà jẹ́ ọmọ ọjọ́ mi ó yẹ kí nìkan bí ń gbàdú fún àgbẹ̀ mo sọ́sọ́ ọ̀nà àná
1: ṣùgbọ́n ẹ̀ṣẹ́ àbùgbà jù lù wọ́n.
3: rárá wọn sọ síkẹ̀ wọ́n fẹ́ mi ní gbẹ̀gbẹ̀kọ́
1: owó mi kọ́ mi
3: tó mo fi kọ̀kọ́ lẹ̀ tí mo bá gba àjàgbé àjà sọ tí mo gbé kàtà ìlú gbogbo ẹgbẹ́ sọ̀rọ̀ fún àtọ̀rọ̀ ní
1: ìjọba. ọ màmá kì í ṣe nǹkan tá à ń ṣe lásìkò inú kìí ṣe a fẹ́ tójú bọlé lásìkò yìí ni a fẹ́ tọ́jú a fẹ́ jẹ́ kí ilé tí ò dùn a fẹ́ jẹ́ ó dùn ṣẹgbẹ́ màmá nǹkan tí ń dùn yín lẹ̀ ń sọ yìí ṣẹgbẹ́ mà ẹ ṣe ṣe rí ìyá tó pè lẹ́ẹ̀kan ohun tí wọ́n ní pé ìta làwọn sùn ìmínà pàwọn adé ọ̀ṣun wọ́n ti kọ nọ́mbà rẹ̀ lẹ̀ náà ṣùgbọ́n ojú wa ti rí tó ọ̀pọ̀lọpọ̀ a máa mú àmúlẹ̀ fún wa ni ṣùgbọ́n bí mo ṣe ń béèrè ìbéèrè lọ́wọ́ wọn ká ní wọ́n dá mi lóhùn dáadáa dàárí wípé wọ́n wà sincere a lè mọ tá a ṣe ṣùgbọ́n kọ́lọ̀ ń sàánú wa ẹni tí ń ṣe ní nàìjíríà ẹ ti jẹ́ kọ́pọ̀lọpọ̀ máa parọ́ ohun tí ò ṣe mọ́ra wọn sọ ẹ̀yìn ara ilẹ̀ mọ́ rò bóyá nǹkan tó sọ kò lè rí bẹ́ẹ̀ ó pọ́síbù láńlọ́ọ̀dù lè léyàn dànù ṣùgbọ́n ẹ jẹ́ kó jẹ́ pé jẹ́ new person la fẹ́ fún ní nǹkan. Hello? Ẹlẹ́ kalẹ́. Yes, sir. Ọ̀gá mi ẹ sọ̀rọ̀ sókè. Ẹ bá ń sọ̀rọ̀ sókè sọ. Adéyẹyẹ ẹ tẹbi spíkà fóònù yẹn ẹ tẹbi spíkà yẹn. Mo gbẹ́yìn sà.
4: Ok. Ṣé ẹ̀ ń bá ìta?
1: Mo gbẹ́yìn.
4: Mo ní ọ̀rọ̀ àṣírí tí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn. Báyìí mo sọ ni, màá lè sọ fi dúpọ̀ lè yan eré ọ̀ndásáǹdì tó sì jẹ́.
1: Ìgbà tẹ́ ẹ ti sọ, kò sí ní ta fẹ́ ṣe.
4: Ṣé ti wá sọ̀rọ̀ fi dúpọ̀ lè yan? Ìdálẹ́ ìgbà tẹ́ sọ lọ́rọ̀ àṣírí.
1: Tẹ bá fẹ́ tojú bọlé, ṣé ìyàwó yín bẹlẹ́gbẹ́ yín? Àwọn tí bá ń bẹlẹ́gbẹ́ ni tojú bọlé wà fún. A lè pè lálẹ́ yìí. Bẹ́ẹ̀ ni sọ. A lè pè lálẹ́ yìí sà. Yes sir. Ẹ ṣeun. Tani tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Hello? Hello? Hello, kalẹ́. Adéyẹyẹ gbà pé nọ́mbà táwọn èèyàn pèsè. Ẹ̀yin aráalé amọ̀ pé ijó tó bá kàn lára ni ẹ máa ń dínkù kù jó ṣùgbọ́n ohun tá a fẹ́ ṣe ni kẹ́ ẹ mú wá. Hello? Ẹ Ekale.
5: Ekale sir, Mr. Gunna.
1: Yes, sir.
5: Ya mo fe so kale oro ti na pariwo gbogbo gba ti ba ko se to ni oro sire atoju bole awon opopo o ma so di nkan mi ko ti eye wa o
1: ai bolu wa so seri eyin eyan wa mo mo pe e fe ma fi e onu ha seri be ba so pe nikan disturb program pelu nkan tan se be yin number to wa pe time teyin pe yen eyin na tun disturb e nu mo fi so ngba ta bere to e ja ma ni amumora aten to pe ti o so nkan ta fe aten to so nkan ta fe ti ba wa la pepo awa la pode ori wa lokun tan ba wa fa ṣùgbọ́n wọ́n ní àgbàrá òjòkó lóhùn onílẹ̀-èwó onílẹ̀ ni ò ní gbà fún àwa láàmọ̀ ẹ̀dí tiẹ̀ láti bí táàmù nǹkan tá a fẹ́ ẹ fi wọ́n lẹ̀ èèyàn mi ni wọ́n. Hello.
6: Hello.
1: Hello, ẹ kalẹ̀ ìyá Adásọ́lá.
6: Ẹ̀kẹ́.
1: Tí Adásọ́lá ni.
6: Àṣírí
1: tí mo fẹ́ sọ. Ok, Adásọ́lá kọ. Mo ń gbọ́ yín mà.
6: Mo dẹ̀ jẹ́ ẹni tó máa ń ṣe ẹ̀sìn dáadáa tí mo máa kí wákàtí márùn-ún mi pé ṣùgbọ́n nígbà tí mo ń gbàdúrà tí mo ṣe àdúrà tí mo wò pé gbogbo àwọn ọmọ tí mo ń ṣe péyà fún àti ara mi dá mi ò rí ìyàtọ̀ mo wá lọ sí ẹ̀bùn àwọn àáfàá. So wọ́n ṣàfún mi ní ẹnìkan fún mi ní ọṣẹ tí mo kì í wẹ̀. Nígbà tí ó tún yá sí mi ò rí tó di ijọ́ kẹta mo lọ sí ọ̀dọ̀ àwọn bàbá àti mo ti máa ń kírun àwọn yẹn dàbí àlùsù náà wọ́n ti rí pé àfún mi. Mo wá rí pé mo sùn níjọ́ kan mo rí pé bí ìgbà tí mo di méjì ẹ̀mí kan ó fò jáde ó fẹ́ jáde nínú ara mi sókè láti bí oríṣiríṣi dodo. Ó padà sínú ara mi. Mo wá bẹ̀rẹ̀ sí ní káàkiri pé mi ò fẹ́ lọ sí kúrò ní ojú ọ̀nà tí mo wà. Mo dẹ̀ ṣerú kí àmúnáwó náwó bí ọ̀nà bí márùn-ún káàkiri. Nígbà tí mi ò rí ìyàtọ̀ ọkàn mi wá ń fà pé àbí kí n kúrò nínú ìsìláàmù ni ẹ̀sìn tí mò ń ṣe. Ṣùgbọ́n ó rìn ní ìmọ̀ ibi tí mo fẹ́ gbé kà ọjọ́ tí mo pláànù pé wọ́n yá kí n lọ sí chọ́ọ̀chì o ṣùgbọ́n mo ti máa ń gbọ́ oríṣiríṣi nípa àwọn bó ṣe jẹ́ pé pásítọ̀ tó dá wà pásítọ̀ tí ò dá wà nítorí nígbà tí mo tẹ̀sẹ̀ márì mo ti rí nípa àwọn pásítọ̀ kan tí wọ́n wá wà pé àwọn fẹ́ kó wa lọ sékòó ká lọ bá wọn jẹ́rìí pé nǹkan tí ò ṣẹlẹ̀ wọn ó kó wa lọ fún kó wa láti ìgbà yẹn ní nǹkan yẹn ti máa ń ró lórí mi tí mo dẹ̀ ń ṣe ẹ̀sìn mi dáadáa. Ṣùgbọ́n lọ́jọ́ tí mo wá pinnu pé màá tiẹ̀ mọ lọ chọ́ọ̀chì tó ṣe lára àwọn kan tó ń sọ̀rọ̀ pé mo kọ nọ́mbà wọn sílẹ̀ lọ́jọ́ yẹn gangan ni ẹnìkan tó jẹ́ bí ẹ̀gbọ́n ọkọ wa ládùúgbò tí ó tó wá kó ẹjọ́ bá ẹkọjọ́ ìyàwó wọn bá mi pé àwọn wọn fẹ́ kí báyàwó àwọn sọ̀rọ̀ ìyàwó àwọn lọ sí chọ́ọ̀chì àwọn òṣìṣẹ́ kó lọ nǹkan kan tó mo wá wò pé kí ni mo fẹ́ ṣe báyìí kí ni ò fi ní wà ní ojú kan náà torí mo ti gbìyànjú gbìyànjú nínú sínú tí mò ń ṣe mi ò rí ìyàtọ̀ nípa láti lè bọ́yá ẹ̀mí tó ń dí mi lọ́nà jáde káàkiri tó ó ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi ní ẹ tí mo fẹ́ bá sọ ẹ̀mí ṣàwọn ọ̀rọ̀ ó jẹ́ ìkàtà tó máa ń fọ́ mi lórí tó ń gbà mí lọ́kàn ní gbogbo
1: mama
6: o ní kémi náà ó sọ
1: bẹ́ẹ̀ bá márùn-ún ṣe rí bẹ́ẹ̀ ṣe sọ ẹ̀ inú mi dùn pẹ́ ṣe sọ lóòótọ́ kìí ṣe ta gbọ́ lásìkò yìí kìí ṣe nǹkan àṣírí ṣùgbọ́n kò síbi tọ́lọ́run ò sí àti ẹlẹ́sìn islam àti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ọlọ́run kan náà gbogbo wọn ń képe Ọlọ́run wa ni ẹja dámọ̀. Ṣé ti gbọ́? Gbogbo ohun tí ń bá ń ṣe yín, ẹ pé Ọlọ́run, Ọlọ́run ó dá yín lóhùn. Ọlọ́run tó gbọ́ bẹ ṣe ń sọ̀rọ̀ lásìkò yìí náà yóò dá yín lóhùn. Ṣé gbọ́ màmá? Ẹ ṣeun ma. Ẹ ṣeun ma. Ẹ ṣeun. Oya, àní ẹja àtojú bọlé, ẹja àtojú bọlé. Hello, tani bẹ́ẹ̀ ẹ̀kalẹ̀. Yes ma, a ní pé mú ká ìṣe ní ìsìn Adé Ọ̀ṣun ẹ̀yìn lẹ́pẹ̀ láti bẹ̀, mo ń gbọ́ yín.
7: Hello.
1: Yes ma.
7: Ẹ̀jọ̀ mo ti fẹ́ gbọ́ ètò yẹn ni.
1: Ọkọ̀ yín kọ́ ma.
7: Ọkọ̀ yín máa bẹ̀rẹ̀ láwọn kankan kọ́ jù. Ọkọ̀ yín kọ́ jù. Ẹ̀kọ́ ló ṣàkóso ó sì. Mo lọ gbàdúrà wípé ẹ̀gbọ́n ọkọ mi ló ń ṣiṣẹ́ yẹn tó ń pé àgọ́ mi wọ̀. A ti ṣe ẹ̀dùn pé àwọn tí mo fa àwọn ọmọ tí mo bá lọ́dọ̀ fún ìfẹ́ fẹ́jọ́ tẹ́lẹ̀. Orí ọkọ tèmi òkú mọ̀ wọn níyàwó àwọn òsì mi. Mo bẹ̀rẹ̀ bá wọn tọ́jú àwọn ọmọ mẹ́rin mi yẹn débi pé ọmọ ẹni tó fẹ́ kàwé kàwé. Mo gba ẹni tó fẹ́ kàwé pọ̀ wá fẹ́ tí ó dé okó akọ́ṣẹ́ tó wá kọ́ṣẹ́ ní ìsinmi. Mọ̀mọ́ yìí ẹgbà wọ́n wá sọ mí di àjẹ lẹ́pẹ̀ gbogbo ọkàn yẹn mi wà mọ́ wá sọ mí di aláìmọ̀ ṣe ẹjọ́ tàbí ni mo lè ṣe.
1: Màmá, àkọ́kọ́ torí pé ẹsẹ̀ pé ẹ̀ṣẹ̀ ń gbọ́ ètò fún ìgbà àkọ́kọ́ ó ṣeé ṣe kẹ́ mọ́ mọ̀ nǹkan títò ìwà fún. Ẹlẹ́ẹ̀kejì, mo rí pé bẹ́ẹ̀ ṣe pè wá ọkàn yín ó pòrúurú ẹwẹ́ tẹ́ ẹ fẹ́ pọ̀ àti yín fún. Òun ò fi fún yín láǹfààní àti sọ̀rọ̀. Ṣé ti gbọ́ kì í ṣe ń tà yanjú lórí ètò inú. Ṣùgbọ́n nǹkan tí ìṣe titi yín táyé bá sọ fún yín Ọlọ́run bó bá yín fọmọ. Ṣé ti gbọ́ màmá? Wọ́n ti lọ. Ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi. Ṣé rí kiní kan mo fẹ́ jẹ́ ká mú pàápàá jùlọ ẹ̀yin ọkùnrin. Ẹ jẹ́ á ní listening ear fáwọn obìnrin. Tíyàwó wa bá fẹ́ bá wa sọ̀rọ̀, ọ̀rọ̀ tó kàn wá o, eléyìí tí ò kàn wá o, tán bá fi lọ̀ wá, ẹ ṣáà tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ ẹja ń sọ tán. Torí bẹ́ẹ̀ bá jẹ́ ń sọ, wọ́n lọ sọ fẹ́ lómi. Ohun tó fi mú àwọn òjíṣẹ́ Ọlọ́run, àwọn àáfàá, àwọn pásítọ̀ kọ̀ọ̀kan tẹ́ rárá fi máa ń lò wọ́n náà. Torí pé wọ́n tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ gbọ́ sítórì. Eléyìí tí ìyàwó yín fẹ́ sọ, ẹ̀yin dẹ̀dẹ̀ láì gbọ́, wọ́n wàá láìkì pásítọ̀ náà, àáfàá náà jù yín lọ. Hello? Hello? Wọn ò lò. Hello?
8: Hello?
1: Hello, ẹ kalẹ̀.
8: Hello, ó yàtọ̀, ẹ kalẹ̀.
1: Yes, sir. Ẹ kalẹ̀ mo gbọ́ yín. Yes, sir. Yes, sir.
8: Hello, hello, sir.
1: Mo ń gbọ́ yín, bàbá.
8: Hello.
1: Mo ń gbọ́ yín.
8: Ẹ kalẹ̀ ọjọ́ mẹ́ta.
1: Ìyàwó yín kọ́. Ṣé ìyàwó yín bẹ nílé? Wọ́n kàn ní káwọn kí wa ni. Tèrè pára wọn gan ò balẹ̀. Ẹ bá wá wádìí pé kí ló dé tó jẹ́ pé ìyàwó yín láìkí ó sọ pásítọ̀ rẹ̀ ó sọ àáfàá rẹ̀ ó sọ dọ̀lọ́n. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn. Hello.
8: Hello.
1: Ẹ kalẹ̀.
8: Hello.
1: Mo ń gbọ́ yín.
8: Hello.
1: Hello, ẹ kalẹ̀. Network ọ̀dọ̀ wọn. Tí obìnrin bá wá ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ tí ò bá rí bó bá rí stranger ó lè pè pé ẹ dákun mo fẹ́ ọ̀rọ̀ yìí wà nù mí mo fẹ́ sọ síta. Bẹ́ẹ̀ sì rèé bẹ́ ẹ bá níṣìn àti gbọ́rọ̀ ìyàwó yín ẹ̀yin lẹ bísì ẹ bísì ni. Kí àwọn yín bá pè yín níbi iṣẹ́ sọ tó fẹ́ sọ mo bísì ẹ kọ̀ọ̀kan kò láyà jẹ ná. ṣùgbọ́n àwọn pásítọ̀ ó dúkù àwọn àfáà ó dúkù ó cross lẹ́gẹ́ kọ́ mọ̀ sí àbí dádì àbẹ́ẹ̀rí báyẹn àfáà àbẹ́ẹ̀rí báyẹn lónìí yẹ́sì mo rí ẹ̀ṣẹ̀ gan ìwọ gan ọlọ́rọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ rẹ ló yẹ kí ìyàwó rẹ ó ti gbọ́mọ̀ràn ṣùgbọ́n ó wà available yóò sọ síta obìnrin ò nínú tán fọ̀rọ̀ sí bí ò bá gbọ́ yóò sọ fọ́rẹ́ bí ò bá lọ́rẹ̀ bó bá jẹ́ ọkùnrin tó pàdé nínú group chat ni àbó pàdé lórí tiktok ni tó jẹ́ stranger tí ò mọ̀ rí yóò sọ̀rọ̀ lé ayé rẹ̀ fún yóò sọ̀rọ̀ nǹkan tí ń dùn àwọn èèyàn wọn wà gbàbẹ̀ wọn gbàbẹ̀ wọlé ẹjọ ta ló wà fault sẹyìn kọ ni ó yá ta ní bẹ́ńbẹ́ ṣe ti mú kàṣẹ hello hello àní ẹja tójú bọ lẹ́sẹ̀ àbí ẹ̀rí mi báyìí ẹ alájà mọ̀sọ́rà ta dé nìran adédìran ìzẹ́ ó yá ẹ pè nọ́mbà tí wọ́n fi tojú bọlé ìwọ tíyàwó ẹ̀ ó wà lọ́dọ̀ ẹ̀ nísìnyí àbọ̀kọ ẹ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀ nísìnyí inú yín ò dùn ẹ kọ̀yìn síra yín ọkọ ti ṣẹ ìyàwó ti ṣẹ ẹ mọ́ dárúkọ yẹn jábà yẹn parí ẹ̀ níta gba abala yìí tó wà fún nù ó yá mo gbọ́ yẹn já ń wo ohun tí ń bẹ́ ńbẹ̀ hello hello hello adéyẹyẹ bá ń pe nọ́mbà padà táwọn èèyàn pèsè
9: nọ́mbà tí ẹ pèsè láti jẹ́ ká bá yín tójú bọlé 091-23-70-8675 tàbí +234-814-249-1006
1: ẹ kalẹ́ yes sir yes sir ìyàwó yín kọ́ hello wọ́n ti rè ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti síyàwó lẹ́gbẹ̀ẹ́ yín tàbọ́kọ yín lẹ́gbẹ̀ẹ́ yín ẹ mọ́ pè à lè bínú sí yín bẹ́ ẹ ṣe ń ṣeun torí pé orí wa lókun tẹ̀ ń bá wà á fa ṣùgbọ́n àwọn kan bẹ wọ́n fẹ́ gbádùn ètò yìí so ẹ mọ́ pè ẹ̀yin náà jọyìn àwọn tán fẹ́ gbọ́ hello. Hello. Ekale.

0 0 6 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

Hello, Kale. Hello. Hello.

0: ẹlò náà bẹ dandan kọ́ ni kẹ́ ẹ pè wá ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa lásìkò ìtẹ̀sírí pé ilé yín ò dùn tẹ́rí pé àárín àtìyàwó yín ò gùn bẹ́ẹ̀ nǹkan ṣe wà oorun ò lè wá ẹ lè sùn ṣùgbọ́n irony tó wà ń bẹ̀ ká ní ọkùnrin ní bínú sóbìnrin tí ọkùnrin bá ti rí pé wò yóò wà òkè kò sí ni ó máa wá bẹ̀rùn létà ọkùnrin yóò mọ̀ sùn yóò mọ̀ fara yóò mọ̀ falala yóò mọ̀ hanrun ìyàwó tó rí pé họ́ọ̀tì kò ní lè sùn. Hello.
1: Hello.
0: Ẹ kálẹ̀ ọ̀gá mi ìyàwó yín kọ́.
1: Obìnrin ni ọ̀rọ̀ tó.

0: possible que moi je ne fasse rien baba mais là tu bio sur mes fa
1: abichin
0: je me ben wa ni ni adoko won
1: hmm
0: ni gbo
1: ya mo le fina bare gan te pe bo le sala yin ti wa se kan
0: fun se awon na ti le ko yin lati eyin abi
1: o ti le ko ya ati mo wo to ya to wa mo bu gan mo lo ti je ba mo ni ko si le ko o me ti pe to ti le ko yin ti fe
0: se wa ti le ko ni si abi
1: o ti le ko
0: e yi tumo si pe won ti sun
1: eh
0: se won ti sun ba won gbe mo
1: mo ti mo gan lori pe mo ba soro mo ti ko le tabi merin ti do ya ti
0: atori fo yo de so dole mo pe ti ogbe ko e do eyin na e se one type love letter lago mejila hmm ki le te ko letter ke ti ko letter si won lati bi ago mejo o mejo mefa
1: I don't want to do that do but to take that je mo ti do ti mo la la le yo ti le ko ara te yin ni
0: baba mi igba ti egbo mi igba te jo wa si ti run tejo jeun e lo opportunity ati ba won soro ngba yen e ti mo pe nkan be lokan won to dun won
1: eh o dinu
0: dinu leta baba seri eh
1: o yen soro ja le ti da dinu ni o de affect life mi gan mo je wa
0: se pe sunkun
1: eh
0: se pe sunkun
1: Ben,
0: I'll be
1: affected
0: like me. You are okay. Hello,
1: girl.
0: What do you want to do?
1: Ni
0: mo na ba yin na ba ti jere le. Mo ni e je nkan ti mo so. O da, se bi mo se n ba yin soro yi. Iyawo yin ko ti sun abi.
1: Ko ti sun mo di pe o le ku ise lo kale ko ya ara re.
0: E ma worry. E ma worry. Phone. E duro phone wo le nlo.
1: Phone mi mo lo.
0: O ye fi si speaker e wa gbe lo sibe na ona yen e fi phone yen si speaker e gbe lo sibe na ona
1: ko ni down wa ba ya ko ni
0: o baba a te ki lo de a ne e gbe lo sibe na ona ah
1: ko ni down
0: e ti se pe fun e ti so fun wa pe ko ni down won si ni down yen mo ne fi si speaker ke gbe lo sibe na ona yen bi enu nlekun egba mi o
1: eno na
0: won le wa ba se speaker phone wa madam e dakun tori tolorun oruko mi ni gbengbe yato e dakun e tiju mi e gba phone lowo mi dapo kan sile kun kile ni
1: ko down mo kan le kun ya
0: ani e ma kan le kun e fi phone yen si bi eno ona e je ngbo voice mi wala yin gan po ah wala yin po gabi madam e dakun be ba ngbo mi e dakun aso yi yin oni faya mo mo pe ko possible okunrin oni rojo mora re oni nkan tan se fun yin bo mo fe fa ko mo okun eyo ni e dakun tori tolorun e silekun e gba phone lowo won mo fe ba yin soro ni e dakun mo fe lo ba be yin che gbo e dakun e gba ki le ni e ma daruko omo won e ma daruko omo won e je kan silekun
1: ko
0: silekun e ja duro be won bo won si nana e tele won silekun e dakun se re nkan e ti ko ye ke mo so pe won ni down eyin le paint yawo e ni nkan ti won o je se mo to sele emi o le se eni number mi lowo
1: ni ni number mi lowo
0: eni number mi lowo phone mele le ni
1: kanan
0: oda se ri un te ma se ni pe e court e kebi
1: mo gba ke court
0: te ba ti court e ma pe number mi fun yin eyin pe e send no no mi a flash yin pawo e send number yawo yin si mi lori WhatsApp e send e si mi nisin
1: e mi ni WhatsApp lori
0: la ni e court phone ki n pe fun yin ke mo gbo radio abi se ki n pe fun yin ba se store ni mi fe je ke daruko number yawo yin lori radio ni sin lawon awon expert aye to ko number ile ton mo dm e to ba daye to ba oya te ba ngbo mi ba yo ga mi oya gbe number e send di WhatsApp number yawo yin ni ke send si mi lori WhatsApp e ma send e sori direct message o 08038484675 08038486745 mi ni ke flash mi o pin e send e sori WhatsApp ni o oya tani tun bembe hello tani tun bembe e ja tuju bole
2: hello
0: hello e kale
2: e kale e ketu mi ni ko ni fe send pe awon ton pe ton ko ti won se ti rele se gbogbo ni e je ko ma message yin
0: awon wo ni e ona meji leni to ba fe hello
3: hello
0: e kale yawo yin ko sa
3: e wo se ri mi ga yato hello hello
0: mo gbo yin sa
3: awon laaye awon eyan tori wo pe ni ke ko ma call so
0: ni re e ma so down e ma so down e ma so down e ma so down e ma so down seri ona meji na ni eyan fi le so oro asiri fun wa lori eto yi ona akoko te ba ni WhatsApp number wa lowo e le pe e le send the voice note nkan te ba fe se e le send e si wa lori WhatsApp ona keji baba ṣètò lọ́wọ́ báyìí ẹ lè pè wá náà kẹ sọ nǹkan tẹ fẹ sọ ọ̀nà méjì tẹ fi lè pè wá náà ẹ̀yin èèyàn ẹ dákun nọ́mbà yìí hello ẹ dákun torí tọlọ́run ẹ mọ̀já sọ̀rọ̀ àlùfáàṣà sẹ́nikẹ́ni ẹ pé wọ́n gbọ́ ètò yìí ẹ mọ̀já sọ̀rọ̀ àlùfáàṣà sẹ́nikẹ́ni ẹ dákun.
2: ẹ̀lọ́ ìyá tó pè nípa tọmọ rẹ̀ náà ni ẹjọ́ ẹ mọ́gbàgbé mi pátánì mi tẹ̀mí ilé gbogbo ọmọ
0: yìí. Àmì Jésù àmì màmá mo ti gbọ́ yín wọ́n ti kọ nọ́mbà yín lẹ̀ mo ti sọ fún yín tí nǹkan kan bá ń bẹ tí wọ́n fún yín wọ́n pè yín lẹ́yìn ètò kò tán bá rán wa sí yín á jíṣẹ́ ṣe gbọ́ màmá ẹ dákun ṣe ti gbọ́ abiyamọ gbogbo ẹ̀yìn abiyamọ tẹ́ ń gbọ́ wa lásìkò yìí lágbára ọlọ́run ọwọ́ yín lẹ́ẹ̀ fi gbẹ̀tọ́ yín ẹ sì jèrè ọmọ lágbára ọlọ́run ọba mo ti ń pe ìyàwó arábìnrin yìí arákùnrin yìí. Hello.
2: Hello.
0: Hello, mo gbọ.
2: Yẹni a le sọrọ asiri tan lati to ni no mo pe leko.
0: Gba o le pe mi sa.
2: Amo ti ti ni ti mo ni mo fe to asiri te loju koja ti mo ni mo fe to oro kini ko pe ni yawo mi so ti ke bi ke bi ke ba mi pe nte. Emi e ti ti bọta lo da program. Se to wa so ni ti pe mi sọrọ asiri.
0: Oh yes sir.
4: Thank you for using the Smile Network. The
0: person. Iya yen ti pa phone o, iyawo arakunrin yen ti pa phone. Oya nu gbeyin.
2: Ola shiri ti mo ka so re pe igba ti mo shiri on. Mo ni konko kan. Igba ti o pa ko mi. Ke ti ajo ni asipo. Lati gba ni o ma ni ke ka jo ma lasupo mo ni wa so ko ni ni sa o la ta ti ni mari mo ri pe ni ko like ya o ti mo fe only si ba ban ja o ti de bu ko mo lu si ya wo ni yen a de ba ya o ti mo fe pe o ma ni wo le ni ko loro ti e ti ro ko o ti ko po mo ti fẹ́ ìpò méjì tó ti dé lọ obìnrin kẹta ni mo fẹ́ lọ́wọ́ mi àdìgbò tó ìjọba yìí sọ̀rọ̀ a ti máa ya ìgbà tí wọ́n fẹ́ràn pé ìyàwó kẹta tó wá ń pè yẹn tí mo fẹ́ kọ́ close tó máa ń kọ́ ìgbà tí mo fẹ́ kọ́ close àtọ́ ọ̀ ìyàwó rẹ̀ ẹ̀ tó fẹ́ kọ́ sí máa dé ní tí mo fi lọ pẹ̀lú kọ́ńtìnì rẹ̀ ọ̀pọ̀ èyí yá rí sí mi ìpínlẹ̀ rẹ̀ mọ́ bí mo fẹ́ sọ̀rọ̀ mi pé ìyàwó mi ti lọ́ọ̀
0: Baba ọ̀rọ̀ àṣírí tó ń bẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ fẹ́ sọ ní kẹjẹ́ ká gbọ̀. Lórí ọ̀rọ̀ pé ẹ fẹ́yàwó ọmọ bàbá yín tẹ́yìn àti ẹtijọ́ lájọṣepọ̀ kò láti gbogbo àwọn ìyàwó yín. Ẹ dẹ̀ ti wà ní 50 kí lẹ pé. 50 kí lẹ pé èjì yín sà. 59 kò sẹ́nibọ́dì lórí ètò yìí tó lè sọ fún tẹ máa ṣe mọ́ ẹ̀yin lẹ mọ nǹkan tẹ fẹ́ ṣe ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe kọ́ọ̀tì tàìsí ń bẹ láàrin ìyàwó yín àti àṣẹ̀sì táàpù ọmọ bàbá yín ní sí òmù yín ẹ̀yin lẹ mọ nǹkan tẹ máa ṣe kò sí ní táwọn ọmọ nàìjíríà ọba yín sọ lórí ìyàn bàbá.
2: Ọba
0: kan yẹ ọmọ bàbá yín nìyẹn náà ẹ ṣe. Thank you, sir. Ìyàwó bàbá ẹ̀ kan tí wọ́n láwọn sunkún ìyá ẹ̀ ti pa fún wọ́n sẹ́yìn nọ́mbà ẹ̀ sí mi bọ̀ ìyá ẹ̀ ti pa fún ẹ mọ̀ pé obìnrin God. Ṣé ẹ rí ìwé mímọ́ sọ wípé ẹ wá olúwa nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tí ń bẹ nítòsí tẹ bá rí pé àárín àyín tìyàwó yín kò gún àárín ẹ̀yìn àtọkọ yín ò gún ìgbà tẹ bá lọ opportunity ẹ jókòó ẹ sọ ẹ má jẹ́ kí ìyàwó yín tàbọ́kọ yín máa rí yín bí opportunist nítorí nǹkan tẹ fẹ́ jẹ nígbà tó dọwọ́ alẹ́ tòtútù ti mú ọdún ọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn báyìí àbójútó ti dá ni ìgbà tòtútù ti mú tẹ bá rò pé níyàwó lẹ́gbẹ̀ẹ́ ìgbà náà lẹ́yìn ìṣẹ̀fẹ́ máa bọ́ ẹ̀rọ ìṣẹ̀fẹ́ máa bẹ ọ̀dàjọ́ má bínú má bínú ẹ̀ṣẹ̀fẹ́ máa dìímú ẹ̀fẹ́ máa dìímọ́ ẹ̀ wá ló ń conditional begging nìyẹn ìgbà tẹ́ ẹjọ́ jẹun tó ń pọ́njẹ fún yín tẹ́ ẹjọ́ jẹun tẹ́ ẹ ṣe bí ọkọ ìyàwó tẹ́ ẹ cross lẹ́gẹ́ tẹ́ ẹ sọ̀rọ̀ tí ẹ sọ fáwọn ọmọ pé ẹ̀yin ọmọ ẹ wọlé lọ I want to talk to your mommy tó bá fẹ́ kúrò ní living room tó fẹ́ kúrò yàrá ní sitting room tí ò gbọ́rọ̀ sí lẹ́nu tẹ máa block ilẹ̀kùn pé àfẹ́jọ jẹ́ ká sọ̀rọ̀ tó bá fẹ́ lọ tẹ́ ẹ mọ́lẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ ẹ sọ yẹn ẹ wá dákẹ́ ẹ wá dúró dalẹ́ ṣe rí pé orí bákan ó dá ẹ jẹ́ kí ọlọ́run àṣàánú wa àgbàdúrà tí mo fẹ́ gbà nù ọ̀nà ṣànú wa lórí nǹkan tó yẹ ká ṣe lórí bá ṣe fi ígò wa lẹ̀ tá a yà sọ́tọ̀. Hello.
5: Hello, ẹ kú ètò.
0: Yes, sir.
5: Àníkà kí n fáwọn kí ẹ kú ètò ìyàwó tí ń gbẹlẹ́gbẹ́ mi o, mo fẹ́ ti sùn.
0: Ẹ ṣeun. Ìyàwó tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn.

0: ẹjọ́ ń ṣe báyìí.
1: Àdúrà fáwọn tó ń sọ̀rọ̀ wa.
0: Ẹjọ́ ń fà yín lé. Ẹ̀lọ́.
2: Ẹ̀lọ́
0: ẹ̀kalẹ́.
2: Ẹ̀lọ́.
0: Ẹ̀kalẹ́ ràn mú gbọ́ yín.
2: Ẹ̀kalẹ́ ká.
0: Ọkọ yín kọ́.
2: Wọ́n
0: wà lẹ́gbẹ̀ẹ́ yín.
2: Ẹjọ́ wọn náà mú fẹ́.
0: Ó yá mú gbọ́ yín. A ti kọjá àyè wa ni. Àwọn ọkùnrin á. Ọkọ ti gba fóònù wọn ti pa.
1: Àfojú fẹ́ ni máma fọkàn fẹ́ ni.
0: Ṣé ẹ rí wọ́n ní pé àmàlà sábà fẹ́ jẹ́ kó ṣòfò oníbo ṣe yẹ a ṣe.
1: Àwọn ìka ẹni ọ.
0: A ní pé kọ́lọ́mbà má jà jọ oúnjẹ ọ̀ta wa ọ̀rẹ́ wa sì kọ̀ kò gbóúnjẹ lé náà. Kò tiẹ̀ ní pọ́ọ̀tù gan. Ọ̀rẹ́ wa ló kò ní pọ́ọ̀tù. Ìwọ tí o fẹ́ kíyàwó ẹ̀ tàbí ọkọ ẹ̀ kó mọ rojọ́ ẹ̀ fáwọn mọ̀lẹ́bí kó mọ fẹjọ́ ẹ̀ sùn. That is to say, o fẹ́ kó jẹ́ pé láàrin ìwọ àti ẹ̀ tẹ bá ti ṣe kẹ parí ẹ̀. O fẹ́ kó máa fẹjọ́ ẹ̀ sùn. Ìwọ tó fẹ́ kó máa fẹjọ́ ẹ̀ sùn. Kí ló dé tó wá ń jẹ́ kí ìjà pẹ́ kó tó parí ẹ̀? Kí ló dé tó ń fi emotional torture tó ń fi ń dà láàmú? Kí ló dé tó bá sọ̀rọ̀ tẹ bá ní èdè àyedè? Kí ló dé tó ń jẹ́ kí oòrùn ó wọ̀ bá ìbínú nínú ẹ̀? Ìwọ tó bá mọ̀ pé o fẹ́ ọkọ mi mo ti wọ̀n ẹ̀ kó wọ́n máa fẹjọ́ mi sọ anybody mọ́ nǹkan tọkọ bá ní kó má ṣe stop ẹ. Ìwọ tó bá fẹ́ jẹ́ kí ìyàwó ẹ̀ ló máa fẹjọ́ sun àwọn ẹ̀gbọ́n ẹ̀ kó máa fẹjọ́ sun kinní kan nǹkan tí ìyàwó láìkì ìwọ náà máa ṣe. Ìdí tí èèyàn fi ń fẹjọ́ sùn, ìdí tí ọkọ fi ń fẹjọ́ sùn, ìdí tí ìyàwó fi ń fẹjọ́ sùn kì í ṣe pé kó kọ̀ sí arm, ó fẹ́ change. Tí ò bá fẹ́ change, instead tó fi fẹjọ́ sùn yóò kẹ́rù kúrò yóò lọ. Instead tọkọ ó fi sọ pé kiní yóò lóun fẹ́ ọmọ. Ṣùgbọ́n ó fẹ́ change lórí ọ̀rọ̀ yẹn, òun ló fi ń fẹjọ́ sùn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ohun tó yẹ kókó bó wa ó bọ̀ kò bọ̀. Alálè bọ́ gba abẹ́rẹ́ nínú òkú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń fẹjọ́ sùn kì í ṣe solution sí marriage wa. Wọ́n á tó pakun ni. Ọ̀pọ̀lọpọ̀ wa ibi tá a ti lọ ń sọ̀rọ̀ tá a ti ń jẹ́wọ́ tá a ti ń sọ̀rọ̀ pé ó yá ìwọ náà ọkọ rẹ̀ wá fẹjọ́ sùn mí o. Ọkọ rẹ̀ sọ wípé ó ṣe báyìí ó ṣe báyìí ó yá bó ló ṣe rí yá ìwọ náà kọjọ́ kóró. Ibi tẹ́ ẹ ti ń rojọ́ ẹ ti mú dent ẹ ti mú bá family yín. Torí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà tí kò yẹ kí tí mẹ́ta ó gbọ́ ṣùgbọ́n kẹ́ ẹ lè sọ àsọdùn kán lè fún yín ní mẹ́dà kán lè fún yín ní gold ẹ ti lọ sọ àsọjáàmù. Lóòótọ́ grandma mi a máa pòwe kan wọn á ní bó lílù bá mọ̀ lù bí ò bá mọ̀ lù yóò lọ òde yẹn parí ìmí ni wọn ò ní pè. Ẹni tẹ́ ẹ lọ fẹjọ́ ìyàwó sùn bóyá ìyá rẹ̀ ni tàbí bàbá rẹ̀ tàbí ẹni tẹ́ ẹ kó tóbi lọ́wọ́ ẹ̀ lẹni ẹ náà pè pé yá gbọ́ǹkan tí mo sọ báyìí o fẹ́ kó o dáríjì ó yẹ jẹ́kọ́lọ́ ìtàn ó yẹ dìmọ́ra yín. Wọ́n dìmọ́ra yín ẹ̀ dìmọ́ra yín bẹ̀ yẹn ṣùgbọ́n wúndì ti wà. Gbogbo bó ṣe máa ń ṣe sí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ tó yẹ kó wà láàrin lọ́kọ láyà tí ò yẹ kó hàn síta tó ti lọ sọ níbi tẹ́ ẹ ti ń parí ìjà ó ti àfẹ́ẹ̀tì márìjì ẹ̀. Ọkọ rẹ̀ ó kà bánà ni ìyàwó rẹ̀ ó kà bánà ni kò ní sọrú ẹ̀ fún ọmọ ìgbéyàwó yóò wà ní dùn kò sí bẹ́ẹ̀ ṣe ṣe ẹ̀ lè enjoy ẹ̀ mọ́. Òun ló fi jẹ́ pé ẹja wà very sensitive níbi tá a bá fẹ́ rojọ́ fún yàn ẹ sì já mẹni tá a pè sínú gbèsè ìgbéyàwó wa pé kó wá bá wa rojọ́. Ọ̀pọ̀ ọ̀rọ̀ kà gbọ̀n ẹjẹ́ fàyín láwọn adéyẹyẹ lọ́wọ́ lé kán tójú bọlé kán sì mọ̀rọ̀ àṣírí tèmi ti ń tòótọ́ gbéga ọláyọ̀wọlá ó yàtọ̀ láti orílẹ̀-èdè amẹ́ríkà láyọ̀ láyọ̀ láwọn àpàdé ẹ má gbàgbé nípa ti òde àti kíní kọ́nsáàtì káyọ̀dé adéọ̀sùn ọjọ́ sunday ẹyin èyàn wa ẹ jájọ pàdé ńbẹ bẹẹ ni ẹyin èyàn wa ẹ jájọ pàdé ńbẹ ẹ wọn wọ pé ṣèbí ẹ ṣáà rí bó ṣe lọ lọdún tó lọ gbogbo ohun tá a fẹ́ ṣe fún ti Káyọ̀dé Adéọ̀sùn gbogbo wa la ti mọ̀ a sì ti jọ ń gbọ́ so lọ́jọ́ Sunday náà ẹ dákun ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ mi ẹ jájọ pàdé ní ìjọ ti CAC Arógungbogun International ti ń bẹ ní fẹ́ràn Jésù bus stop lọ́lọ́ǹde ẹ jájọ pàdé ń bẹ gbogbo wa pátápátá a mọ̀ retí wa ń bẹ látago mọ́kànlá láti jọ wà ń bẹ ẹ ṣeun ojú òní tìyín mo fà yín lé Adéyẹyẹ lọ́wọ́ ìpàdé wa ó tún di lọ́jọ́ Tuesday nọ́mbà mi tẹ́ fi pè mí 08038 4675 ìyá tó pè yẹn pọ́n náà fẹ́ san school fees ọmọ ẹ dákun mo ń bẹ̀ yín ẹni tọ́lọ́ ń bá bùn ẹ já sàánú màmá tèmi ti ń tòótọ́ gbẹ̀ngà ó yàtọ̀ ọ̀la ìwọ̀la ẹ ṣeun.

0: Number town young Pewasi on
1: 0913 708675.
0: Hello,
1: sir.
0: Money,
1: young and none, yah, yah, yah, yah, yah,
0: no,
1: no, no,
0: no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no,
2: no,
0: no, Mama chef e ka ba yin toju bole ni be ni ati wa laaro e fe ka ba yin toju bole abi e loru asule te fe
2: dawo so se di genga o ya to opolo won ni daru ile ato na won de ni daru
0: amen
2: in fact n to sele lowo lowo ti okun yin ba si rojo iyawo e fun e bi e ewu ile ye ti n jo be ti n jirin die die mo wish lati ba won so ori o ta so won won si Nigeria n to sele lowo lowo lowo to di extent awon ebi oko o wa hate yawo e fa apolo won ni dawo iya no won de ni dawo na dawo no
0: ye
2: mo so ko ba si rojo fun awon ebi e eyi to da be lo ma ma ro awon ebi oko e ko ni so asise to won se ọkùnrin adé ó máa le ju wọlé ní ojú ẹ máa le kokoko ẹ ní ojú ẹ ẹ máa bèrè pé kí ló fẹ jẹ a máa ní ebi òsì ìpamọ ikú òsì ìṣetán ó yẹ lè pàrọ fún yín kálukú ń sùn lọtọọtọ ni ọtọọtọ ló ń kálukú oṣù kẹmọ kúkú máa le ju kokoko tó fẹ máa bèrè ẹ kí ló fẹ jẹ ó máa ní ẹnu òsì ìṣetán ebi òsì ìpamọ ó máa rojọ ìyàwó ẹ fáwọn ẹbí ọkọ ẹ wọn wá mú lọta wọn mú ìyàwó yẹn lọta wọn èsì ẹ mọ ìyàwó yẹn gbé ti dàgbé wọn nífẹ o ó bẹ ti bímọ ṣùgbọn kálukú kó àdúró lórí ọwọ ẹ kó máa fàdúrà àti ẹ mọ tó bọlọ bá fẹ ṣì kiri ó ti wọ pé mi fẹ ṣì kiri ẹ ọdà sí àmì ojú bá kàn ní ẹ ẹ tó àwọn mi tó fẹ ṣe ìyàwó ọmọ adé ń pè ìyá ń gbé ibi tó ọkọ ń gbé ibi tó
0: ẹyin tẹ bá ní ọrọ àṣírí tẹ fẹ bá wa sọ ìwà lórí ètò báyìí ẹ jẹ káwọn ọmọ nàìjíríà ó gbà yín lámọràn ohun tẹ ẹ ṣe lórí ọrọ náà tó bá sì jẹ pé fẹ ká bá yín tójú bọ lé ni ìwọ̀n ilé tí ò dùn lọ́wọ́lọ́wọ́ báyìí tí ìkùnsínú ń bẹ láàrin ọkọ àtìyàwó ẹ̀yin tẹ́ ẹ wá ń fẹ́ àlàáfíà tẹ́ fẹ́ kàlàáfíà ó padà sínú ilé yín kó padà sínú ìgbéyàwó yín dá àkú jẹ́ wípé ẹ̀yin gan lẹ jàre as long as ti ba je pe ko teyin lorun bo se nlo ninu ile yin bayi ti se fe ki fe atalafi o pada e pe wa 0912370 8675 eyin ti le okere e pe si +234 814249 1006 je ka ba yin be oko yin tabi ka ba yin be yawo yin Hello.
3: Ekaro
0: baba.
3: Ora tanji ga le hawe.
0: Kile so sa?
3: Ora tanji ga le.
0: E fe ka bayin toju bo le yin abi?
3: Ha?
0: E fe ka bayin toju bo le yin. Se eyin le se yawo yin ni abi yawo yin lo se yin. Mo ní ṣe ẹ̀yin lẹ́sẹ̀ ìyàwó yín àbí ìyàwó yín ló ṣe yín? Àwọn náà ṣe yín tó ń bẹ́nu ilé pẹ̀lú yín báyìí.
3: Àtòjọ ti kó jáde.
0: Wọ́n ti kó jáde.
3: Ó lọ mọ́ ọrùn jọ.
0: Hello sir, tó ń bẹ́nu ilé pẹ̀lú yín báyìí. Kò sí wọn nílé báyìí.
3: Ṣé ń gbọ́ mi sà?
0: Hello? Mo ní ṣíyàwó yín ń bẹ́nu lé pẹ̀lú yín báyìí báyìí.
3: Rárá.
0: Bó ń ṣe sí pẹ̀lú yín àní lè gbà. Ohun tẹ́ ẹ lè ṣe torí pé kò sí wọn pẹ̀lú yín tó bá dẹ̀ yín ètò ẹ pè wá. Torí báyìí tẹ́ ẹ bá sọ ohun tán ṣe gan a nílò àti bá wọn sọ̀rọ̀. Tó sì jẹ́ pé kò sí wọn nu ilé pẹ̀lú yín. Kò sí bá a ṣe bá wọn sọ̀rọ̀ nu. 091-23-70-8675

0: Kari Mondei, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tati Mpase, Pioba.
1: Ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé ayé.
2: Ìrírí ẹ̀dá, ìrírí ayé kan kìí tini títí tí kò tini pa. Ọgbọ́n ni fi kọ́ ni. Ìrírí ẹ̀dá lẹ̀tọ́ kan tata tí ń kọ́ ni lọ́gbọ́n. Ètò tí ń yọni kúrò níbi ìrònú àbáàdì. Ètò tí ń yọni kúrò níbi ikú òjijì. Ètò ìrírí ẹ̀dá abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló pín sí. Abala àkọ́kọ́ ni abala ọgbọ́n pín sí bìkan. Ibi ẹ̀ láti máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá ru wa lójú táwọn ọlọ́gbọ́n olóyè ti máa fún wa lómi ọgbọ́n mu. Abala ìkejì ni abala ìrírí ẹ̀dá láti máa mú ohun tó ṣẹlẹ̀ sí ẹnìkan rí wá fún gbogbo ènìyàn. Ètò ìrírí ẹ̀dá ọgbọ́n ní fi ń kọ́ ni. Yóò máa wáyé látẹnu ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Òkìkí Ọlá Ayébọ́yì Táyélolú ọmọ Abọ́ládé ní ìkànnì ti Lágelú 96.7 FM òkè gájòkè nífẹ̀lẹ̀lẹ̀ Ìbàdàn. Gbogbo ọjọ́ Àlàmísì mọ́júmọ́ jímọ̀ ní dédé aago kan òru sí aago méjì àbọ̀ òru 1 AM to 2:30 AM fún ìkéde àti polówó ọjà. Ẹ máa pè 0055226948. Abọ́ládé Táíwò ló ní ìrírí ẹ̀dá ọgbọ́n.